bẹ́ẹ̀ ni o bond fm lè ṣe rédíò tó yà lára ọ̀tọ̀ wọ́n ṣe mọ̀ pé àyà lára ọ̀tọ̀ náà láwọ́ ètò aládìdò ètí àmúwá sí ètí ìgbọ̀nyín kété tí n bá parí atótónú mi a lọ sí orí ètò ẹ̀tọ́ yín àkókò ìsọtẹ́lẹ̀ pẹ̀lú prophet ìkọ̀tún ẹni tó ti wá fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ pọ̀ wá ilé ago lọ títí di ago márùn-ún báyìí àwòrán tí a bára wa sọ ń bẹ tó bá di ago márùn kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìyanu ńlá náà ni ètò tí ẹ máa gbádùn ago márùn ààbọ̀ ọ̀rọ̀ àgbà tó bá di ago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ire òwúrọ̀ náà ni ẹ máa gbọ́ látẹ̀lé prophet peter olùpọ̀rọ̀kú tó bá di ago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ètò abọ́nà ṣeré ni ó máa gorí afẹ́fẹ́ o àìgbọ́dọ̀ má gbọ́ ni torí pé òun náà ló máa ràn yín lọ́wọ́ àwọn ọ̀nà tẹ́ lè gbà tẹ́ máa fi tètè débi tí ẹ̀ ń lọ nígbà tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá fẹ́ wà láwọn ibi tí ẹ̀ ń tọ̀ tẹ́lẹ̀ lẹ́yìn yẹn náà ni a bọ̀ sórí kókó inú ìwé ìròyìn ẹ̀yìn náà ti mọ̀ àìfọlágẹmọ sójú agbo ká tún máa wò sàmì ẹ̀ẹ́dùn fọlọ́ṣọ́ lùgbọ́n ẹ jẹ́ ká sáré yàbá iná ká yàbá iná.

sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mo gbàdúrà ọ fún gbogbo ẹni tó tún jí lówùúrọ̀ yìí tó tún láǹfààní láti gbóhùn ọlọ́run lẹ́nu ọ̀run mo gbàdúrà ọ ọjọ́ ọpẹ́ rẹ ayé òní bàjẹ́ ọjọ́ ọpẹ́ rẹ ayé òní bàjẹ́ ẹ bá ń dúpẹ́ ẹ sọ pé olúwa ó ṣe ó sọ pé ọlọ́run mo yàn ọ́ ní wà àkókò báyìí olúwa mo gbé ọ̀gá o fún àánú rẹ lórí mi àtọmọ mi fún àánú rẹ lórí ilé mi olúwa ó ṣe ó ò jẹ́ ń sọnù olúwa ó ṣe ó ìtọ́mọ mi ó sọnù olúwa ó ṣe ó ògbógun ó dìde sí mi olúwa ó ṣe ó àwọn tí wọ́n sọnù ó bá wá wọ́n jáde olúwa ó ṣe ó àánú rẹ ó sọrọ lórí orílẹ̀-èdè olúwa ó ṣe ó àtìlẹyìn rẹ yóò farahàn olúwa ó ṣe ó. Bẹ́ẹ̀ ló máa rí Matthew mo gbàdúrà ayé ò ní jí ọgbẹ́ gbogbo ẹni tó ń sàmì níbikíbi tó tó ń sàmì gbogbo àwọn tí wọ́n jí dé ẹ̀mí mímọ́ máa dá wọn pé Matthew ẹgbà ń bẹ lọ́wọ́ ajínigbé àwọn àní fi lù ọ́ Matthew ọgbẹ́ ń bẹ lọ́wọ́ ajínigbé wọn àní pèlé ọlọ́run. Matthew wo okun nbẹ lọwọ ajínigbé wọn àní fi dè ọmọ rẹ ẹyin wọn lẹ sàmí ẹyin lèmi máa ń bá wí ẹntì a fẹ gbé ọmọ kún ni mo gbàdúrà ayé òní jí ọgbẹ Matthew ìbásun nbẹ lọwọ ajínigbé tí a bá mú ènìyàn tán oríṣiríṣi nǹkan ni wọn ṣe fún ọwọ́ wọn ò ní tẹ ọ Matthew house arrest nbẹ lọwọ ajínigbé ẹni ayé jígbé wọn à lè lọ síwájú wọn à lè lọ sẹyìn ojú kan náà láyé ẹjọ wà fáìmọye ọdún tó bá bọ ń bẹ àánú ni o mo gbàdúrà gbogbo tó ń bẹ lọwọ ajínigbé wọn ò ní ṣe fún ọ ankẹrẹ ń bẹ lọwọ ajínigbé lórúkọ jésù wọn à ní fi lù ọ Matthew lórúkọ jésù pàṣán ó ń bẹ lọwọ ajínigbé wọn à ní fi lù ọ o mọ táǹpẹ ń pàṣán ó yàtọ sí ẹgbà ẹgbà ọmọ ankẹrẹ ọgbọ ẹgbà látòrí sórí pàṣán pàṣán bá fi lù yàn báyìí ó gbọ pa egbò ẹgbẹ yóò kàn egbò ẹyìn ẹ ó wà sán òní àfi ní ọba ti gbọ pa yóò wà sán egun ó sì kí ni yóò sàn mo gbàdúrà àwọn àní fi pàṣán lù ọ pọnpọ náà ń pè bẹẹ wọn àní fi lù ọ ayé òní ṣe kàwé Matthew inú bíbélì ǹjẹ́ ìjínigbé wà ń bẹ bẹ́ẹ̀

ogun ló máa jáde lẹ́yìn, ogun ló máa jáde lẹ́yìn, ogun ló máa jáde lẹ́yìn. Wọ́n máa jí ọkùnrin kan gbé inú Bíbélì, orúkọ rẹ̀ ń jẹ́ Lọ́ọ̀tì nínú ìwé Genesis, ní Genesis chapter 14, ní verse 12. Wọ́n máa jí Lọ́ọ̀tì gbé, wọ́n mú Lọ́ọ̀tì, ọmọ arákùnrin Abraham tí ń gbé Sodomu, wọ́n kó ẹrú ẹ̀, wọ́n jí gbé lọ. Ṣùgbọ́n Abraham dìde, ó ké Ọlọ́run pé Ọlọ́run ẹ bá ń dá Lọ́ọ̀tì padà lójú ẹsẹ̀. Àánú sọ̀rọ̀, wọ́n wá Lọ́ọ̀tì o, wọ́n sì rí Lọ́ọ̀tì. Lọ́ọ̀tì gbogbo ẹrú Lọ́ọ̀tì, wọ́n gbà padà, mo gbàdúrà gbogbo ohun tí ó ti gbà lọ́wọ́ rẹ̀ tàbí lọ́wọ́ ẹbí rẹ̀, ọ̀run dá padà láàrọ̀. Má jẹ̀mú Ọlọ́run tí ń bẹ lẹ́nu mi, mo fi sọ̀rọ̀ lónìí, láàrin òní sí ọjọ́ méje, láàrin òní sí ọjọ́ méje, láàrin òní sí ọjọ́ méje. Angẹ́lì mi wọ̀dà, angẹ́lì mi wọ̀dà, gbogbo ohun tó sọnù nílẹ̀ Yorùbá, ó jẹ́ ẹwà jáde báyìí. Gbogbo ẹ̀yin sọ́jà of Christ pátápátá, ọjọ́ Monday ó ní ìpàdé sọ́jà of Christ ní orí òkè inú ọmọ wọ ní ìlú Apatere. Àwọn wo la ń pè ní sọ́jà of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè ló mọ wọ̀ nílùú Apatẹrẹ, gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Ìwó Road. Tẹ́ ẹ bá ti dé Ìwó Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyèdèjì, ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ. Orí òkè ló mọ wọ̀ ní Lagelu. Ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti gbórí òkè, ẹ kàn bèrè bàbá Eke 47. Gbogbo ayé ló ti mọ bẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá, ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn, ó borí ẹ̀. Ó láǹfààní àti rí mi, èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó tẹ̀jọ gbàdúrà papọ̀. Ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di tẹsítímọ́nì. Jésù Olúwa wa.

0: Martin, àwọn ẹgbẹ́ ẹ̀ ọ̀yẹ̀dá orogún ni ọmọ orogún ni àwọn orogún ni àjìdé wọn gbé pamọ́ wọn gbàgbé pamọ́ wọn kọfẹ́ pa wọn là pamọ́ wọn ni ẹja àdúrà wọn ni ẹmọ bíi wọn ni ẹja sọkòtò wọn sọkòtò wọn bá yẹn nìkan ní ẹsìn jẹ ata kámẹ́kì owó
1: kámẹ́kì owó
0: ẹjọ ètò àbáníkì bàbá àwọn ọkùn àlọ́wọ́ kò ní fún wa wọn ẹja ata fún ti wọn fún ọyà o. Wọ́n dẹ̀ gbára ń sọ lórí Jósẹ́fù. Wọ́n dẹ̀ ta nígbà tí wọ́n ta. Matthew, kéde gbẹ̀yẹ Jósẹ́fù. Lóòótọ́, ó jẹ ìyá, ó sọmọ ọ̀dọ́, ó lọ sọ́gbẹ́ ẹ̀wọ̀n. Ṣùgbọ́n nígbà tí bàbá rẹ̀ máa rí tògótògó ló padà rí. Olúwa ni sọ fún yọ, gbogbo ẹ̀yin tọ́ ma sọnù mọ́ lọ́wọ́, gbogbo ẹ̀yin tí nǹkan sọ lọ́rọ̀ lórúkọ Jésù, ọmọ tó sọnù ẹ̀rí tògótògó. Aya tó sọnù ẹ̀rí tògótògó. Mo pa láṣẹ ẹ máa rí tògótògó. Nígbà bàbá Joseph rí, ọ̀gbọ́n tí Joseph kọ́kọ́ rí ní ilé àjèjì. Genesis chapter 40, ní verse 15, gbọ́n tí Joseph rú.
1: Nítòótọ́,
0: mọ jí mẹ́ta mi. Later, Bible pe English is okay. I was kidnapped,
2: yes, sir,
0: from Hebrew land,
2: yes, sir,
0: and they sold me,
2: yes, sir,
0: to Egypt.
2: Right.
0: I want it all of
2: you.
0: I want it all of you. I want it all of you.
1: Láti
0: ilẹ̀ ẹbẹ̀rù
1: wá. Láti
0: ilẹ̀ ẹbẹ̀rù.
1: Àti ní ẹbẹ̀rù.
0: Wọ́n ṣe ń tí ajú pé ó ṣe nǹkan kan. Kò ṣe nǹkan kan. Ó ní mọ́ ó ṣe nǹkan kan. Ẹ̀sà lójú ẹsẹ̀ ìtútùlẹ̀ dé. Ìbọn wá dé Genesis 45. Genesis 45. Ìwọ Kabas 3 to verse 5. Ẹ máa gbọ́ tó wá
1: sílẹ̀.
0: Ó wá rí àwọn arákùnrin rẹ̀ padà. Ọwá èmi lẹ́ta. Èmi Joseph tẹ́ta. Yes.
1: Bàbá mi sì wà sílẹ̀.
0: Ṣé bàbá mi wá?
1: Àwọn ẹ̀kùnrin rẹ̀ kò sílẹ̀ ká lọ́wọ́.
0: Wọ́n sílẹ̀.
1: Wọ́n sílẹ̀. Nítorí ẹ̀rù bá òun níwájú.
0: Ẹ̀rù máa gbà wọ́n ọ̀tá rẹ̀.
2: Bẹ́ẹ̀
0: gbogbo ìtàyẹ ti jí ta.
2: Yes, sir.
0: Mọ ọ lọ́wọ́. Ayérayé máa gbà
2: padà.
0: Ayérayé máa gbà padà. Ayérayé máa gbà
2: padà.
0: Ẹ wo sá gbogbo èèyàn láàárọ̀ tọ̀sẹ̀ ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn gbogbo wa pátá orí ọ̀fẹ́ wà ní àárọ̀ tọ̀sẹ̀ ó láǹfààní láti ṣe kánsẹ́lì pẹ̀lú mi ní challenge lágbára ọlọ́run eré ó tẹ̀lé ọ. Ṣé rí ẹ̀yin ẹnì kejì ní òru ọjọ́ Friday ní challenge yẹn kanáà ó la máa gbà wọn ní October 10 tó máa jẹ́ 10-10. Òru ọjọ́ Friday yẹn ń bí ẹ bá wà mo fẹ́ kẹ́ ẹ wà pẹ̀lú mi ní challenge àjọ gbàdúrà ọ̀gànjọ́ òru yẹn. Àjọrọwọ́ ọlọ́run ẹ wá rí láàárọ̀ Sátidé tó jẹ́ October 10 ẹ̀yin tẹ́ wà ní ìjẹ̀bú òde ẹ̀kú oríire o. October 10 ní ìjẹ̀bú òde mo ń bọ̀ síbẹ̀ gbogbo èèyàn pátá wọ́n wàá da omi àkọ́bí wọ́n wàá dalẹ̀ yín lórí. Number 2 òróró tí mo gbé bọ̀ láti Jerusalemu gbogbo àwọn èèyàn sọ pé láti gba bàbá ti dé láti Jerusalemu àti ìrí wọn fúnra mi ni mò ń bọ̀ láàárọ̀ ọjọ́ Saturday October 10 ní ìlú ìjẹ̀bú òde ní CPTech ní ìjààrí 33 signboard wà ńbẹ̀ gàdàgbàgàdàgbà ní CPTech máa bọ̀ jájọ gbàdúrà jájọ bá ojú ọlọ́run dáadáa ní kádùá rí ó gbà. Ìwọ náà wo bàdúrà ọba máa gbà àwọn èèyàn ò ní gbaná. Matthew wo ọmọ tí a jí gbé lọ tíyà rẹ̀ ń sáré bọ̀ sórí òkè kí ló kọ̀ ló ti jí ọmọ gbé lọ ilẹ̀ Yíbò láti Ìbàdàn. Ṣùgbọ́n ọ̀rọ̀ àṣẹ jáde síyà ẹ̀ wípé ibi ẹgbọ́mọ rẹ sí kásìrí ó tú. Matthew fúnra ẹni tó jí ọmọ gbé ó ta ní 1.5 million odidi ọmọ ọlọ́run ló ní wọ́n mọ̀ pa wọ́n wá jáde ó wà ń fò òkè ó wá ṣèdúpẹ́ ọlọ́run nìyẹn o. Mo gbàdúrà inú ìjìtì ń bọ̀ ọmọ rẹ máa bọ́ níbẹ̀ inú wàhálà ti ń bọ̀ ọmọ rẹ máa bọ́ níbẹ̀ àti ìwọ àtọmọ rẹ ẹ ní ṣàgbàpọ̀. Matthew ó bẹ́ tàkà má jiyàn gbé ju kí n á jí gbẹ̀gbẹ̀ lọ kó wá sọ pé mo ti ẹ̀dúpẹ́ pé mo bọ́. Matthew ẹni ànánkò ẹ̀sà èyí sí o ìgbà tí olóyè ìfàsẹ̀ ìkúùkù. Matthew máa gbé iná báyìí wọn máa kà sí yàn lára láti inú òkè gbóná wọn máa kí ike ọmọ jóná wọn máa kà sí ọ lẹyìn wọn ti di ọwọ́ o ó ní lè fọwọ́ kanbẹ̀ ẹ̀sà mo gbàdúrà ayé ò ní jí ọ gbé o ayé ò ní jí ọ gbé o ojú Joseph rí o wọn gba etí ẹ wọn sọ lọkọ wọn wọ ó dẹrú ọmọ onílé ọlọ́run ọwọ́ à ń sùn níta àdéhùn òbílẹ̀ ó tún délé wọn bọ̀tù nígbà yẹn kò tábí àdúrà kò sí mi àdúrà àdéhùn òbílẹ̀ ògbó jáde o mo gbàdúrà ògbó yóò jáde ẹ tẹ owó àdúrà ẹ máa sọ tẹ̀lé mi ayé ò ní jí mi gbé àwọn tí want to give
2: it.
0: God bless you. Yes.

0: pọ̀ òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá, ẹ káàárọ̀ sà.
1: Ogún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
1: A máa dúpẹ́.
2: O ṣe Jésù.
1: A máa yin Ọlọ́run.
2: O ṣe Jésù.
1: Ànúwọ̀ ẹ̀mí àti ẹ̀rí.
2: O ṣe Jésù.
1: Má jẹ́ mú darapọ̀ mọ́ ní àjò wa.
2: O ṣe Jésù.
1: Àdúró ti nígbà wa.
2: O ṣe Jésù.
1: Ìdániláre bó sàn sínú ayé wa.
2: O ṣe Jésù.
1: Ẹ̀dá gbogbo padà sí ọ̀dọ̀ ọba àwọn ọba.
2: O ṣe Jésù.
1: Ẹja yin kíákíá, ẹja gbẹgbẹ.
2: Dá gbogbo ògo.
1: Ẹja yin.
2: Jésù.

0: àdúrà fún ọ.
1: Lórúkọ Jésù.
0: Láwòrán kùtù yìí.
1: Lórúkọ Jésù.
0: Orí gbámú.
1: Àmì.
0: Mo lórí gbámú.
1: Àmì.
0: Èmi mo jẹ orí gbámú.
1: Àmì.
0: Ẹ ò rí Zechariah 8:19 yẹn ni. Ó ní àdúrà àti àwẹ oṣù kẹwàá. Ó ní yóò já sí ayọ̀ àti ní dúdú. Torí oṣù kẹwàá yìí ni wọ́n ń fi àwọn ọmọ ológo hàn. Ó bá ní oṣù tí a gbọ́dọ̀ fi ọ́ hàn. Èrèdí ìfihàn ni wípé kí n tọ́lọ̀ ń kó sí ọ lára kó jẹyọ. Èdí ìfihàn ni wípé kí àwọn tá a rán ọ sí kò lè jíṣẹ́. Èrèdí ìfihàn ni wípé ẹbí tí wọ́n ń kú sí nínú ìran yín tí wọ́n lè délẹ̀ lérí kí ìwọ́ débẹ̀. Ó rí bó ṣe fi Ábúrahámù hàn. Káwo Genesis 11:31 yẹn.
1: Tẹ́ra sì mú Ábúrahámù ọmọ rẹ̀.
0: Yes.
1: Àti Lọ́ọ̀tì ọmọ Árání. Ọmọ ọmọ rẹ̀ àti Sẹ́rì aya ọmọ rẹ̀ aya Ábúrahámù ọmọ rẹ̀ wọ́n sì bá wọn jáde kúrò ní Úrì ti Kedi láti lọ sí ilẹ̀ Kenani wọ́n sì wà títí dé Árání wọ́n sì jókòó síbẹ̀. Ọjọ́ Tẹ́ra sì jẹ́ 100 ọdún ó lé 5 Tẹ́ra sì kú ni Árání.
0: Now, wọ́n lọ sí Kenani. Ibẹ̀ ni ògbóyin a ti fara. Ibẹ̀ lọ láyìn a ti fara. Àmọ́ bí tí bàbá yẹn ti gba ẹ̀mí sí Kenani. Ilẹ̀ kan wà tí wọ́n pè ní Kenani. Ó sàn fún wa àti fún yìí. Ibẹ̀ ló ń lọ. Ṣùgbọ́n nígbà tó dé Árání. Wọ́n ló sì jókòó síbẹ̀. Wọ́n ló dẹ̀ kú síbẹ̀. Kò dẹ̀ fara. Àwa sọ fún Ábúrahámù. Ní chapter 12 ẹ̀wò chapter 12 ní láti verse 1.
1: Olúwa sì ti wí fún Ábúrahámù pé jáde kúrò ní ilẹ̀ rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ará rẹ àti kúrò ní ilẹ̀ bàbá rẹ sí ilẹ̀ kan tí èmi ó fi hàn.
0: Ibẹ̀ ni wàá ti farahàn. Èmi á fi hàn. I will show you and you be shown. Màá fi hàn. Ilẹ̀ kan wà tí màá fi hàn. Ibẹ̀ láti wàá fi hàn. Yẹ kí ló ló máa ṣẹlẹ̀ ń bẹ̀.
1: Èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá.
0: So ibi tá a ti fẹ́ fi hàn ibi tó ti máa di orílẹ̀-èdè ńlá ni. Sọ pé ẹ fi mí hàn.
1: Ẹ fi mí hàn.
0: Kí n di orílẹ̀-èdè ńlá.
1: Kí n di orílẹ̀-èdè ńlá.
0: Ẹ fi àwọn ọmọ mi hàn.
1: Ẹ fi àwọn ọmọ mi hàn.
0: Láti di orílẹ̀-èdè ńlá.
1: Láti di orílẹ̀-èdè ńlá.
0: Ẹ̀hẹ́.
1: Èmi ó sì bù sí fún ọ.
0: Èmi á bù sí fún ọ. So ibi tá a ti ń fi hàn ni ibi tá a ti ń bù sí fún ọ. Ibi tá a ti ń bù sí fún ọ. Sọ pé Olúwa bù sí fèmí náà.
1: Olúwa bù sí fèmí náà.
0: Bù sí fáwọn ọmọ mi.
1: Bù sí fáwọn ọmọ mi.
0: Bù sí iṣẹ́ ọwọ́ mi.
1: Bù sí iṣẹ́ ọwọ́ mi.
0: Yes.
1: Èmi ó sì sọ orúkọ rẹ di ńlá.
0: So ibi ìfarahàn jẹ́ ibi tí a ti ń sọ orúkọ èèyàn di ńlá. Sọ pé Olúwa sọ orúkọ mi di ńlá.
1: Olúwa sọ orúkọ mi di ńlá.
0: Orúkọ yẹn wà níbẹ̀ tẹ́lẹ̀ kò di. So Olúwa máa ń sọ orúkọ èèyàn di ńlá. Tí wọ́n á dárúkọ ẹ̀ lamẹ́ríkà àwọn èèyàn dẹ̀ dìde. Wọ́n á dárúkọ ẹ̀ London wọ́n á dẹ̀ dìde. Wọ́n á dárúkọ ẹ̀ ní business world àwọn èèyàn dẹ̀ dìde. Wait, what? Orúkọ ń di ńlá. Ibi ìfarahàn ni mo ti máa ń sọ orúkọ èèyàn di ńlá. Ẹ sọ pé Olúwa sọ orúkọ tèmi náà di ńlá.
1: Olúwa sọ orúkọ tèmi náà di ńlá.
0: Olúwa fàánú sọ orúkọ mi di ńlá.
1: Olúwa fàánú sọ orúkọ mi di ńlá.
0: Kí ló tún lè máa ṣẹlẹ̀?
1: Ìbùkún ni ìwọ ó sì já sí.
0: You shall be a blessing. Ìbùkún láyé ẹ máa já sí. Sọ pé ìbùkún láyé mi máa já sí.
1: Ìbùkún láyé mi máa já sí.
0: Ayé mi ò ní já sí ìnira.
1: Ayé mi ò ní já sí ìnira.
0: Ayé mi ò ní já sí ègún.
1: Ayé mi ò ní já sí ègún.
0: Ayé mi ò ní já sí ìbànújẹ.
1: Ayé mi ò ní já sí ìbànújẹ.
0: Kí ló tún ló máa ṣẹlẹ̀?
1: Èmi ó bùkún fún àwọn tí ń súre fún ọ.
0: Tó ẹni tó bá súre fún ọ, màá dẹ̀ máa bùkún wọn.
1: Àmì.
0: Olúwa ran ni lọ́wọ́. Wọ́n á dẹ̀ máa bùkún ẹni tó bá ti súre fún ọ. You see, I will bless them that bless you. Ẹni tó bá ti súre fún ọ tó bùkún ẹ. Èmi náà dẹ̀ bùkún. Tó fi kọ́ọ̀pù bomi kan fún ẹ. Tó bọ gbé nǹkan kan. Ó ní màá dẹ̀ bùkún wọn. Ẹ̀wù lẹ́wù yẹn tún lè kó gbàdúrà fún o. Torí pé ẹni yẹn kan bùkún ẹ lásán. Ọ̀run á dẹ̀ ti sáì pé ẹ bùkún. Torí pé ó bùkún lágbájá. Yes.
1: Ẹni tó ń fi ọ ré ni èmi ó sì fi ré.
0: Ẹni tó bá tún lọ́ọ́ ṣe pé fún ọ. Ó lọ ń tọ̀ nǹkan lá. Tí ń mú fọ́tò rẹ lọ sí gbó aláwo. Tí ń torí rẹ ìrìn àjò odò. Tí lọ ń wẹ̀wẹ̀ odò nítorí rẹ. Tí ń lọ aginjù nítorí rẹ. Tí lọ ń gbé ẹrù àwọn ayé lóògùn. Ní ọjọ́ kẹsàn-án ní Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá. Àwọn ọ̀rọ̀ ṣe sọ àwọn ọmọ kan fún wa. Náà lọ gbàdáyé. Primary Center State. Níwájú AP Filling Station. Wọ́n ṣẹlẹ̀ bus stop. Lọ́bàdọ́rẹ̀. Aago mẹ́wàá ló ti máa bẹ̀rẹ̀. Ibi tá à ń bọ̀ ni Mission for Christ International Church. Lọ́wọ́. 8, Amada so close. Frankly, South Estate. Opposite AP Funeral Station. Celebus Store. In Badai. Nigeria wala la fi o jina ko yi wa ka
1: ami
0: o si yan lo
1: ami
2: e mo pe fun adura ba tin pare to
0: 070 4912 3572
3: eto ere owuro ni esese gbo to yen lati ile ise iranse Love of Christ Chapel International baba wa Adeni olopo ku ni won fi onje mi bo wa anu olorun ku ni fi gbogbo wa sile ki olorun ki o bu ko fun yin Jesu loluwa

0: tó túmọ̀ sí pé orí ọ̀fẹ́ tí ìlàjímọ̀ ní láti ìrìnrìn àjò láti ọ̀nà Sango lọ́hùn pàápàá jùlọ ní agbègbè ìjọjú wá sí Sango orí afárá wá sí gbogbo ọ̀nà Èkó Wambi wá sí àpápá òun lẹ́gbọ́ tí ìlàjímọ̀ ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn ọ̀nà yẹn ṣe rí pàápàá jùlọ àpápá àní mo tún sọ mo dẹ̀ ń sọ pẹ̀lú ìgboyà pé ẹjẹ́ afurasí ọ̀nà àpápá o kí àpápá ọdún mẹ́ta mẹ́rin márùn-ún sẹ́yìn tó jẹ́ pé yóò dogun yóò dọ̀tẹ̀ àti wọlé ogun àti jáde wàhálà tí gbogbo wa lọ́jú pọ̀ ọkọ̀ afàfà á máa lo ọjọ́ mẹ́ta mẹ́rin márùn-ún láàrin inú àpápá bóyá ó fẹ́ jáde bóyá ó fẹ́ wọlé àwọn ọkọ̀ alágolo tí wọ́n gbé agolopọ̀ kọ̀ǹtínà ọkọ̀ agbépo wọn ó máa wá láre àwọn awakọ̀ á máa sun ojú pópó wọn ó máa ṣègbọ̀nsẹ̀ wọn ó máa ṣẹ̀yọ́ wọn ó máa wẹ̀ ní ojú pópó lẹ́bàá ọ̀nà níbẹ̀ àpápá yẹn ń bà mí lẹ́rù o pẹ̀lú àsìkò tí a wà yìí tí a ti ń gbọ́ pé àwọn ọkọ̀ afàfà wọ́n ti ń dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n ti ń dúró lẹ́gbẹ̀ẹ́ òsì wọ́n ti ń dúró níwájú wọ́n ti ń dúró lẹ́yìn àfàìmọ̀ bó bá yá tí wọ́n bá rí ibi dúró sí kó má padà di ogun kó má di ọ̀tẹ̀ ẹ mà káàbọ̀ sórí ètò wa ìtọ́yín bọ́nà ṣerí apá kìíní iléeṣẹ́ Bond 92.9 ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹjọ oṣù kẹwàá ẹgbàá ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n mo mà kí pé ẹ kú ìdájísà ẹ kú ìdájímà o ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣerí pẹ̀lú ọmọ yín adé olúwa adé fọlárin okun àti gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú pátá mo kí o ẹ kú ìdájísà ẹ kú ìdájímà o alàgbà yẹmí o ẹ gbọ́ àlàyé tí ìlàjímọ̀ ṣe ní mo lẹ̀yìn dé báyìí bó o ní ìrìnàjò yẹn.
1: Mo ti sọ fún ṣẹ́fẹ́ ẹ̀sẹ̀ mo ní ẹ̀yẹlẹ dáta méjì nílẹ̀ lábàápá.
0: Lọ́nà wo sà.
1: Mo ní kí ẹ máa gbé bọ́ọ̀lù ẹ̀fẹ̀ máa gbogbo lábàápá.
0: Ṣé o tẹ́ ẹ fẹ́ nìyí?
1: Bẹ́ẹ̀ni, ẹ bá tún wá sà bàbá ẹ gbogbo olùsí traffic lábàápá mọ́.
0: A wà gbé iléeṣẹ́ tí ń wá sí Kẹjà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ má dájú o. Ẹ dájú díẹ̀ o. A gbé sọ̀dọ̀ yín wá Kẹjà. Ẹ ṣe jẹ́ àṣọ̀dọ̀ yín náà lẹ̀ lábàápá ká jọ máa yí mọ́ ń bẹ̀. Ká máa dìdí lòdì. Ṣé ṣe pé oògùn wọn ti mú yóò fẹ́ mú yín lóhùn? Ọlọ́run bá yín rìn lágbẹ́ Ọlọ́run Ọlọ́run bá yín rìn lágbẹ́ Ọlọ́run wọ́n máa kan sáré sí àwọn kọ̀ǹdọ́tọ̀ tí wọ́n máa ń pè èrò iṣẹ́ ńlá gidi gan ni wọ́n ń ṣe wọ́n á pèrò pèrò nígbà mí ó kàn jẹ́ pé ìwà ọwọ́ tiwọn náà máa ń jẹ́ kí wọ́n jẹ ìyá nígbà mí wọ́n bá tí wọ́n á padà rérò térò pọ̀ wọ́n máa wá ṣakun wọ́n máa ṣèrò ń ṣekúṣe alàgbà báyọ̀ ṣe wà. Kílẹ̀tì mi lè ṣe kọ̀dọ́tọ̀ tá a sọ bẹ́ẹ̀ fún èmi ò lè dúró lé ẹ wò ó ṣe rí ẹjẹ́ alàgbà báyọ̀ ẹjẹ́ sọ kíkan fún yín ìgboro lèmi o wọn bí mi sí ṣàga o èkó gbóṣe rẹ wọn bí mi sí lórí iṣẹ́ ń gbọ́ mi lórí motion mo máa gan mọ́tò alàgbà báyọ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lè gan mọ́tò lórí motion ẹ lè bọ́lẹ̀ lórí motion ẹ tó bẹ́ẹ̀.
1: Àwọn
0: agbèrè ọjà tí ọba ta owó dà owó dà owó dà owó lójú àbò owó sàn. Nígbà àkọ́kọ́ tẹ máa ṣe lọ́dí ọba táyà orí yóò sí bẹ̀ orí yóò ṣẹ̀rí ẹjẹ́ sọ́nà ọ̀gbìn ní ayé ìgbà kan ayé móòlù ẹ̀ta máa mú sáàni táàkì sanwó pé ayé 39 ni mò ń san yóò tó bá lọ fún díkọ̀dọ́tọ̀ 20 náà kò níbẹ̀ dúró wá máa ṣú ẹni o tó bá bẹ̀rẹ̀ lójijì báyìí bàtà ẹsẹ̀ kan ló yọ bàtà kan ló wá padà wọ lọ́lé o àyàfi kó san 10 náà tó kù.
1: Àwọn
0: akọ abidjan wà ní yẹn o. Àwọn akọ abidjan wà wà òjò fún mi ti ẹni tó jọmọ bẹ.
1: Ẹ
0: àní lápá abidjan yìí wà ní kò fún gbogbo bí iṣẹ́.
1: Ẹ
0: dàsà ẹ ṣe. Ìjọ Abiru Kọ́stẹ́n. Kí ni tó mọ̀ pé Bírù ni wọ́n ń pè? Bóṣà ń gbọ́ ìjọra ń bínú Kọ́stẹ́n. Kí ni ìjọra wá àti Kọ́stẹ́n wá dàpọ̀ tí wọ́n fi bínú ara wọn? Kéjọ ọjọ́ àgò. Kọ́dọ́dọ̀ bá ṣẹ̀bẹ̀rẹ̀ ṣe ló máa ń kéjọ ọjọ́ ta ìkorodú ẹ̀kí ni òtè ni ẹ, ànúmẹ̀ ni ẹ, ó ṣe dé ni. Àmọ́ tó wáyé kọ̀dọ́tọ̀ ló ti gbẹ́ ńgboro tó ti gíran. Oríṣiríṣi kọ̀dọ́tọ̀ ló wà ó gíran. Àwọn kéjọ ọjọ́ àgò dúró. Àwọn ti bẹ̀rẹ̀ àtikéde ẹ̀ lórí ètò wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ojú ọ̀nà Mokun Junction. Bí wọ́n ṣe ní dádúró tí mo gbọ́ nípa ọ̀rọ̀ ọ̀nà Láfẹnwá láti Mokun Junction tí wọ́n ṣe. Mo gbọ́ kò tó dá mi nù tí wọ́n bá ń bẹ̀ gan tún fẹ̀ ju tí wọ́n ń gbẹ lọ. Èyí tí wọ́n máa ń gbẹ̀ gan tún wá tẹ́rí ó tún wá súnmọ́ àárín títì. Ẹ̀yin ará ọ̀nà ibẹ̀ yẹn ẹ má jà dákẹ́ o. Bí ọ̀nà yóò bá tẹ́ lọ́rùn ẹ má dákẹ́ o. Ẹ má fi soso ẹ má fi para o. Bí èèyàn bá dákẹ́ tàlẹ́ ó bá dákẹ́ o. Bí jẹ́ tí wọ́n ṣe ò bá tẹ́ wa lọ́rùn àsìkò tá a lè rí gbàre o. Bọ́ bá ti wọlé tán ẹ lè má ní ọmọ o. Ẹdí ọ̀fẹ́ lẹ̀ ń pariwo o. Alhaji Ayọ̀lá sà. Mo kí yín ọ̀gá mi.
1: Láti afẹ́ ẹ̀gbà ní wájà. Láti afẹ́ ẹ̀gbà ṣe

0: láti gbogbo ọ̀nà amadia lọ sí ọ̀nà agege ohun tí wọ́n rí ni wọ́n ṣàlàyé fún wa yẹn wáyé o kíní kan bẹ tí mi ò gbọdọ̀ má sọ láàárọ̀ yìí tí n bá sọ ó ṣeṣe kí ẹlẹ́gàá yín fìyà jẹ mí bí n bá wá sọ tẹ́yìn náà ò bá bá mi tàn ká tẹ́ ẹ wá jẹ́ kí àwọn kan lọ kó páńpẹ́ a jẹ́ pé wọ́n kọ́ pa tèmi pé ó ṣe wọ̀n tó lè ṣe ṣàdédé ni mo rí pé wọ́n ti ṣí ọ̀nà tó wá láti pleasure ilé epo pleasure wá sí àlùpàjà wọ́n ti ṣí láàárọ̀ yìí ilé epo pleasure sí àlùpàjà tí wọ́n kó kọ́nkéré sí ní kọjá petrocam kéréjẹ bá ń bọ̀ láti ọ̀nà abúlé ẹ̀gbá bí àtúnlẹ̀ náà máa wọ̀ láti kọjá petrocam ní ilé epo ẹ lọ jáde padà ní ìyànà gbòyì láti máa bá ọ̀nà yín lọ ní àárọ̀ àná ni mo ń sọ yín o àmọ́ ǹjẹ́ jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí títí di ìrọ̀lẹ́ àná wọn tí ì ṣí títí di ìrọ̀lẹ́ àná tí mo gbà bẹ̀ wọn tí ì ṣí àmọ́ ní àárọ̀ yà láàárọ̀ yìí wọ́n ti ṣí kọ́nkéré yẹn kó ń bẹ̀ láti ilé epo tẹ́ ẹ bá ń gba ọ̀nà yín bọ̀ ọ̀nà ẹlẹ́yìn máa tọ̀ wá sí àlùpàjá atọ́kọ̀ akérò atọ́kọ̀ aládàáni yàtọ̀ sọ́kọ̀ bí ọtí mo dẹ̀ mọ̀ pé ìjẹ́ máa ma fẹ́ ṣe fún àwọn ọlọ́kọ̀ tó ń mú ọkì àmọ́ ní àárọ̀ yà láàárọ̀ yìí wọ́n ti ṣí kọ́nkéré yẹn kó ń bẹ̀ láti ilé epo tẹ́ ẹ bá ń gba ọ̀nà yín bọ̀ ọ̀nà ẹlẹ́yìn máa tọ̀ wá sí àlùpàjá atọ́kọ̀ akérò atọ́kọ̀ aládàáni yàtọ̀ sọ́kọ̀ bí ọtí mo dẹ̀ mọ̀ pé ìjẹ́ máa ma fẹ́ ṣe fún àwọn ọlọ́kọ̀ tó ń mú ọkọ̀ bí ọtí láti ilé epo sí àlùpàjá wọ́n á máa ṣe kíni wọ́n á máa retí pé kẹ́ ẹ gbàbẹ̀ kó wá kóló mo fọlọ́run bá bẹ̀ yín gbogbo ẹ jẹ́ lórí ọ̀fẹ́ àtàǹfààní àti gbọ́ mi tẹ́ ẹ rí mọ́ ẹ̀kan ọkọ yín ni aya yín ni ọ̀rẹ́ yín ni ẹ̀gbọ́n yín ni àbúrò yín mọ̀lẹ́bí yín ni àkàn rò pé bóyá ẹ mọ ẹni tó mọ ẹni tó mọ ẹni tó lè gbàbẹ̀ kó má gba bí outlet láti súpà wá sílé epo kó dẹ̀ tún má gba bí outlet láti ilé epo sí àlùpàjá lọ sọ́nà gòyí o wọ́n á mú o mo fọlọ́run bá bẹ̀ wọ́n á mú o ohun tó máa fi mu ni pé wọ́n á ní àwọn ti ṣí ọ̀nà tó bá sọ́jà ẹ gbà mú sọ fún yín wọ́n ti ṣí láàárọ̀ yìí ẹ gbà àlùpàjá abíyára láì sí ìdíwọ́ láì sí ìdènà tó ẹ bá wá bá sún ẹ̀bà kẹrọ̀kọ̀ pàdé ńbẹ̀ á jẹ́ pé àtọwọ́dá ni o èmi kọ́ mo fààyàn o wọ́n ti ṣí bẹ̀yẹn ti ṣe ọ̀nà yẹn kò jù bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ bond 92.9 bọ́nà ṣe rí pẹ̀lú ọmọ yìí olúwa adéfọlárin okun adé mr pilot ìjọba worldwide gbọ́ ẹ jẹ́ kí n sọ fún wa pé ìkẹjà lọ́ngì dára láàárọ̀ yìí kò dẹ̀ sí lábúrú kankan mọ̀ tún sọkẹ̀.
1: Ah.
0: Láti alẹ́ àná ni wọ́n ti ṣí ọ̀nà yẹn ẹ ṣe ṣá wọ́n ní láti alẹ́ àná ni wọ́n ti ṣe pé kódà kò ń ṣe ẹgbẹ́ tí wọ́n ọ̀gá yẹn tún tẹ̀ sùn mi láti jẹ́ o. Yóò da fún yín sá. Yẹ̀sà ẹ ṣe sá o ẹ ṣe mo dúpẹ́ o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ ẹ ṣe fún wa o. Alága Kim Ogunmọ́lá Ìbàdàn ló pọ̀ jù nù kọ̀dọ́tọ̀. Ìbàdàn wo ṣé mo mọ̀ jọ ń ṣe kọ̀dọ́tọ̀ sá? Ìbọn ọ̀nà ìbọn ìbọn ìbọn. Mo máa ń ṣe tójú wọlé kò sí ìdá àti nírí wọn. Àwọn àti ibo àmẹ́ ní travel. Wọ́n ti dé sòmọ́lé àwọn tó gbogbo mọ̀ká tó gbogbo mọ̀ṣọ̀ kò yà sá. Ìbàdàn ló pọ̀ jù nù kọ̀dọ́. Adéolúwa Adébọlá Adéokùn Adé lórúkọ tèmi. Làzíwá

0: Olúreyé ọba àwọn ọba adánimágbàgbé kábíyèsí Elédùmarè ọba tó dáyán tí ó gbàgbé rà ọba tó ṣẹ̀dá ohun gbogbo ta ló lè sọ ayé erú pẹ́lẹ́ kóńtọ̀ ń bọ́ síta kó wá wì ọlọ́run ọba ló mọ gbogbo nǹkan ẹja inú mi bà mí lẹ́rù púpọ̀ ojúbà rẹ ọlọ́run ọba ẹranko tó ń bẹnu gbọ́pọ̀ jáǹtìrẹ rẹ ọlọ́run ọba mọ gbogbo ó sì mọ wọn ó fún wọn lóko béèyàn ṣe wá pọ̀ tó lókè pẹ̀ ọlọ́run ọba gbé ọrùn ti wa ọba yìí ló pa mọ́dẹ̀ ni ó fún aláǹfààní àti oore ọ̀fẹ́ láti dúró kókó onúwé ìròyìn lónìí nílé iṣẹ́ bond fm 92.9 tó wà ní onígbogbo gr ní lẹ́nìí tí í ṣe ọjọ́ ọjọ́ thursday ọjọ́ kẹjọ ọdún 2026 a máa yan ọlọ́run wa lógo ni o bàbá ológun tí wọ́n máa gbogbo lọ ọlálẹ́kan ló kọ́ mi ẹ kò jùmọ̀ o.
1: ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àjíkẹ́ lágbára ọlọ́run ọba ojúmọ́ eré tó mú wa lẹ́ni kò ní dìwà mi afẹ́fẹ́ ibi kò ní fẹ́lù wá bá ṣe ń jáde lọ lónìí ànídẹ̀rùn wípé àyín lọ àyín bọ̀ lọ́wọ́ ń yẹnu a lọ re a bọ̀ re bó ṣe jẹ́ gúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n látàrí ń dimọ̀ tiẹ̀ a rèrè jẹ́ lábọ̀ ọjà ni màrìwò ti ń ṣọlá bó ṣe wù kó dígára tó dídùn lọ́sàn tiwa yóò máa sọ ní gbogbo ọjọ́ ayé wa gbogbo ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yàn ilé iṣẹ́ bond fm 92.9 tó fi kalẹ̀ sí gra ní onígbogbo nílùú ìkẹjà láti ń kí n pé ẹkú ojúmọ́ ganiyat bello ashu tí mò ń kí n káàbọ̀ sórí ètò kókó onúwé ìròyìn lẹ́ni tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2026 ọjọ́ ọjọ́bọ̀ thursday lè ní ohun rere àbọ̀ sílé oníkálukú gbogbo wa.
0: wọ́n ní kéréje ọ̀wìnrìn ọ̀wìnrìn náà kéréje adéfún ọ̀pẹ̀ ẹ̀kẹ̀tẹ̀ tí ń ṣe àwọn òròde ìwéré wọ́n ní ẹbọ ni kò ṣe kọ́ba lè lájọ ẹgbẹ́ rẹ̀ ló ń jẹ́ alájẹ́lájẹ́ bí ará òde ìwéré kéréje ọ̀wìnrìn ọ̀kéréje alọ́mọlọ́mọ bí ará òde ìwéré kéréje ọ̀wìnrìn náà kéréje ánire gbogbo bí ará òde ìwéré o kéréje ọ̀wìnrìn náà kéréje àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn àtúngbò wa pátá ire tá à ń wá yọ àlọ́wọ́. ọpẹ́ o jẹjẹ́ mọ̀ pé àwọn ọjọ́ ọmọ agùnbánirọ̀ tí wọ́n fẹ́ lọ rẹ̀ sì rẹ̀ wá bá wọn tí wọ́n jí kó ní ìlú ní ìmọ̀ lọ́jọ́ sí ọ̀hún mà ti a ti rí wọn gbà padà báyìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí inú wọn dùn ayọ̀ wọn kú ṣùgbọ́n síbẹ̀ púpọ̀ nínú òbí ni wọ́n ń sọ nímọ̀ pé àwọn ò tí ì gbóhùn ọmọ àwọn o.
1: ṣìkìṣìkì máa ń wọ́n ní owó ti dé o ǹjẹ́ sápò àwọn wò ǹjẹ́ jẹ́mọ̀ pé ìjọba àpapọ̀ wọ́n ni wọ́n ti taari owó àjẹ́lẹ̀ tó jẹ́ olú oṣù mẹ́jọ fún àṣìṣe sánù lẹ́yìn tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lẹ́yìn wákàtí méjìdínláàádọ́ta.
0: ẹni bá ṣeré káàkiri pọ̀ ṣe wọn pé bàbá rojú ẹlẹ́rìí fáráyé mọ́jẹ́ tó sìgá náà á sọ ààrẹ bọ́lá mẹ́jọ ṣe rí àwọn tí wọ́n jẹ́ aṣẹ́ fẹ̀yìntì lórí ìwà nàìjíríà wọ́n sì ń jẹ wọn nù owó tó ń lọ bí bílíọ̀nù lọ́nà 1.5 náírà 758 billion naira òun náà ni wọ́n san fún àwọn aṣẹ́ fẹ̀yìntì lórí ìwà nàìjíríà.
1: wọ́n ní ẹ̀rín pa ọmọ ejò ló ń jọ ọmọ ejò níyà ǹjẹ́ jẹ́mọ̀ ti sọ̀rọ̀ láàárọ̀ tòní wọ́n ní alhaji atiku abubakar alàgbà wọn ní bẹ́ẹ̀ ṣe ń yà lọ́tọ̀ọ̀tọ̀ yìí.

0: ọdún 2027 ni.
1: Wọ́n ní ẹgbẹ́ ni làágún yẹn pé àti pé pípùlà ní bá ń fọn fèrè ẹgbẹ́ rẹ̀ náà ni máa pè. Jẹ́jẹ́ àwọn ọmọ ìpínlẹ̀ tí wọ́n jẹ́ ẹgbẹ́ tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ jáde pẹ̀lú jágunjágun òfurufú tó kàn lọ́gbà kò òfurufú tí ó tó ṣubú ní ìlú Gbọ́kọ̀dá Monday. Wọ́n máa ní làágún yẹn wò rà pé àti pé pípùlà ní bá ń fọn fèrè ẹgbẹ́ rẹ̀ náà ni máa pè. Jẹ́jẹ́ àwọn ọmọ ìpínlẹ̀ tí wọ́n jẹ́ ẹgbẹ́ tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ jáde pẹ̀lú jágunjágun òfurufú tó kàn lọ́gbà kò òfurufú tí ó tó ṣubú ní ìlú Gbọ́kọ̀dá ní ọjọ́ ajé Monday. Wọ́n máa yan bí ológun kódà wọ́n ṣe ìrántí rẹ̀ tó jẹ́ pé wọ́n lọ sí ilé wọn.
2: Àwọn òṣìṣẹ́ ní olú ìlú wa ìlú Àbújá wọ́n láwọn ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì o. Ǹjẹ́ lórí kíni wọ́n ní bí wọ́n ṣe ń ṣe àwọn olùkọ́ ní olú ìlú wa ìlú Àbújá wọ́n ní lórí ìgbáyé gbádùn wọn wọ́n ní kò má dáa tó.
1: Ẹni bá pogun yìí máa rogún ni ẹni bá pọ̀ tẹ̀yìn máa nìkan fojú ní ọ̀tẹ̀ ní bá fọ gbọlọgbọlọ yìí máa ká ojú ààyè ẹ̀fun ni. Àwọn jàǹdùkú àwọn ọ̀daràn ẹyẹ tí mo sàn àwọn aṣẹ̀rù bàlú tí wọ́n.
2: Ní olú ìlú wa ìlú Àbújá wọ́n nílé gbádùn wọn wọ́n ní kò má dáa tó.
1: Ẹni bá pogun yìí máa rogún ẹni bá pọ̀ tẹ̀yìn máa nìkan fojú ní ọ̀tẹ̀ ní bá fọ gbọlọgbọlọ yìí máa ká ojú ààyè ẹ̀fun. Àwọn jàǹdùkú àwọn ọ̀daràn ẹyẹ tí mo sàn àwọn aṣẹ̀rù bàlú da aráàlú láàmú ní ìpínlẹ̀ Zamfara. Jẹ́jẹ́ wọ̀ pé ọmọ ogun lè wà lórí àwọn kọ́lu wọn wọ́n balẹ̀ ọba wọn jẹ́ wọ́n sì bàbàjẹ́ kódà ó kéré tán mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú àwọn iṣuwapu yìí òun náà ni wọ́n pa.
2: Ẹgbẹ́ òṣèlú AD wọ́n máa fi ń sọ fún àjọ elétò ìdìbò tó wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní ẹ má fàárí ọkọ̀ ẹ̀dá papọ̀ sí o pàápàá jùlọ lórí ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́dún 2027 ẹ má ṣe ìgbèlẹ́yìn ẹgbẹ́ òṣèlú kankan o àwọn ń sọ fún yín báyìí.
1: Bá a ti ṣe láwé ẹnìkan yín àná rẹ̀ lódì ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ bá ilé ìdìbò bá di ààrẹ lọ́dún 2027 wọ́n yí owó epo bẹntiróòlù sí ọ̀ọ́dún náírà fún jala kan lítà kan èmi kan mo fowó sí tí ń dúpọ̀ òṣèlú alàgbàdúrà dùn lọ́sọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
2: Látàrí ìjà ogun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ òkèèrè náà pàápàá jùlọ lórílẹ̀-èdè Pakistan ọmọ àti ń sọ di wíwẹ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ń taari epo bẹntiróòlù fún àwọn tí kò rí kàmù kan lórílẹ̀-èdè ọ̀hún.
1: Àwọn àjọ ẹgbẹ́ òṣèlú ìjọba àpapọ̀ tó ń pè ní Trade Union Congress wọ́n máa ti gbórí fún ìpapọ̀ wọ́n nígbà táwọn wo iṣẹ́ tí ìjọba àpapọ̀ ṣe pé ìjọba àpapọ̀ ti ń bẹ lórí TUC ní ó ń ṣe iṣẹ́ akin o wọ́n ní jẹjẹ́ mọ̀ pé wọ́n ti mú owó ọjà wálẹ̀ owó ọjà ti já wálẹ̀ dò ní Nàìjíríà pé wọ́n sì rí pé ìlàkàkà ìjọba àpapọ̀ ló yẹ kí owó ọjà kọ wálẹ̀ TUC lọ́sọ bẹ́ẹ̀ Trade Union Congress.
2: Ẹgbẹ́ TUC wọ́n sọ fún ìjọba àpapọ̀ wọ́n ní ẹjọ́ kún torí ọlọ́run ẹ má dúró di ọdún 2027 kẹ tó ṣe àlékún owó oṣù wa ń bẹ̀ yìí.
1: Jẹ́jẹ́ mọ̀ pé a lè fàyè gbà ọ̀kan kan wá sọ Nàìjíríà di.
2: Ẹgbẹ́ TUC wọ́n sọ fún ìjọba àpapọ̀ wọ́n ní ẹjọ́ kún torí ọlọ́run ẹ má dúró di ọdún 2027 kẹ tó ṣe àlékún owó oṣù wa à ń bẹ̀ yìí.
1: Jẹ́jẹ́ mọ̀ pé a lè fàyè gbà káwọn kọ́kọ̀ wá sọ Nàìjíríà di àwọn tí ń dalẹ̀ sí torí dé àwọn ọkọ̀ tí wọ́n ti lò láwọn orílẹ̀-èdè kan kákan máa ṣàdédé kó wọlé Nàìjíríà ànígbà àwọn National Automotive Industry Bill anọ́sọ ìrọ̀ yìí.
2: Ẹni tó jẹ́ alákòóso fún iṣẹ́ òde lórílẹ̀-èdè wa Nàìjíríà Sínátọ̀ David Mayi ọmọ àti ń sọ di mímọ̀ wọ́n ní kó tó di pé ìṣèjọba yìí wọ́n bẹ̀rẹ̀ ètò ìṣèjọba lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní kò sí nǹkan amáyédẹrùn kan ní ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè ṣùgbọ́n kété tí ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí iṣẹ́ amáyédẹrùn ó ti ń lalẹ̀ wù ní agbègbè ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè.
1: Ǹdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC ọmọ Yẹlẹ wọn ni ká ní kádàrá bá ṣe àwọn olóore tọmọ Nàìjíríà dìbò fáwọn tó di ààrẹ lórí Nàìjíríà ó kéré tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ₦500,000 wọ́n ní àwọn sun fún àwọn òṣìṣẹ́ wọ́n ní iṣẹ́ rí àwọn tí àkóso ètò òdìbò yìí ìjọba tẹ fún ìfẹ́ kí wọ́n ṣe iṣẹ́ láì ní gbọ̀jẹ̀gì ó yẹ kẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wọn ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náà ₦500,000 ìyẹn àwọn iṣẹ́ ètò òdìbò.
2: Àwọn ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ ẹlẹ́sìn Islam tó wà láì àbúradà Kódà Náká ọmọ àti ń gba ààrẹ Bola Ahmed Tinubu lámọ̀ràn láàárọ̀ tòní wọ́n ní ààrẹ ẹ nílò àti kópa nínú ètò ìdìbò ọdún 2027 èyí tẹ́ ẹ ṣe fún wa yìí náà wọ́n ló tó gẹ o.
1: Bá a bá rí ẹni tẹ ẹ pẹ̀rẹ̀ ní jàǹdùkú tẹ ẹ sì wá retí pé báwá di àsìkò ètò ẹ jẹ́ àkótí ìdìbò gbé ẹ dé ètò ìdìbò rú ẹ kú ni o. Ṣé chifoso náà ló fi èpè balẹ̀ báhùn láàárọ̀ ẹnikẹ́ni dabarú ètò ìdìbò tó fẹ́ jẹ́ àkótí ètò ìdìbò gbé ọ̀run ni o.
2: Wọ́n ní kì í pani kápa sílẹ̀ mọ́ o. Ǹjẹ́ ẹjẹ́ mẹ́pọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní kó wọ́n rọ̀gùrọ̀gù sẹ́ka lórí ètò kí oúnjẹ kí ó lè pọ̀ lọ́pọ̀ ìyá pàápàá jùlọ àbádòfin kan tí wọ́n fẹ́ gbé kalẹ̀ tí wọ́n pè ní National Food and Nutrition Bill ta ló sọ di mímọ̀ láàárọ̀ tò ní ẹ má yí kúrò ní Bond FM.
1: Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún náà lọ bíi mọ́kàndínlọ́gọ́ta ìjọba àpapọ̀ mọ̀ ní àgbéyẹ̀wò lórí ìkọlù kan tí wọ́n lọ wáyé ní àsàbà tí wọ́n pè ní àsàbà mẹ́sàkà mi tí wọ́n ti wọ́n pa àwọn èèyàn nípakúpa.
2: Wọ́n ní afẹ́fẹ́ ti rí nǹkan tádìyẹ fi ń ṣègbọ̀nsẹ̀ ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé ní ìpínlẹ̀ Kano sórí sí ẹnikẹ́ni tó bá ṣowó ìlú mọ̀kùmọ̀kú bẹ́ẹ̀ wọ́n láwọn ti ṣàwárí o

0: kọnisa ṣe akoso eto ẹkọ awọn kọnisa wa di ọrọ yi to pe won le ya ra won ikeko ba to ka fe ju asa ma ni ngba ta fi wa alakobere ati drama a ma ni class 1 a 1 b 1 d tori pe
1: ko le
0: ki a fa yin ko le fa yin ba ki awọn bo mu woye kini kan so mo pe gbogbo lati ile ẹkọ bere ni in fi be wa ni ya keko te ro ba ko
1: wa wa
0: pe igba ti mo so ko mo wa ni yara keko to po bi ni igba ni ile ẹkọ la pe ile kefa primary 6 ngba ni eh la pa ni a ati b ninu
1: awa ma n ko class
0: ninu a ti mo wa ngba ni a je bi 28
1: awa ma n ko class ni
0: ba be mo so pe a po se lowo ati won le ẹkọ grammar ba se po to awa mere la pe ni
1: bawo la se wa bawo la se le yanju isoro yi o akunfa akeko ni yara ikeko lasiko ti ekan ma akeko to ye koro onowo lagba lati yanju
0: abi ka so polu ko oto ni abi yara ko ni oto ni gbogbo e lo atoluko atakeko ati yara ko ati ile ekan ta ni lo ni bi ekan akoye koro yo se wa fun awon akeko kilona abayo
1: kilona abayo
0: 08044710 0809844410 atajise ni o
1: tabi 07087492118 atajise ni kete si wa laaro
0: e tun le joju 07088100150708100
1: olotu wa laaro ni frank olohun ni sola olotu ni Eddie Master give up and show abon de fima la gbinga fati bi
0: oje wa kini we ro the nation ni won ti de remi laaro yi gbogbo we ro to me wa jo pata na lo gbero yin yi sugbon won ni eni rajo ti lo mu ke ara le ko ron aburo hun oje we kini we ro the nation yi roju we ro yin ko da won ya woro awon akeko to ye pe awon ti won ye awon omo agunbaniro ti won fe lo re siru le baba won sugbon to ye pe awon e mo yin so dimo won ni omo eni won ni oku so pẹnu bẹrùgbọjọ lọpọlọpọ àwọn òbí wà àwọn mọlẹbí wà nígbà tí wọn ní ọmọ agùnbánirẹ tó fẹ lọ sí orílẹ̀ wa bá wọn tí wọn jẹ bí ogún ọ̀tọ̀ọ̀tọ̀ wọn di àwátì láti bí ọjọ́ méje sẹ́yìn tí wọn sì wà ní abẹ́ẹ̀dẹ̀ àti pa àwọn tí wọn jẹ ajínigbé o wọn ní ọpọlọpọ àwọn òbí lọ́yẹ pé wọn ò lè sùn òòlù kálukú wọn báyìí wọn ti kéré bíi pé òun wọn ó ti há wọn ò lè sọ̀rọ̀ mọ́ níbi tí ó yẹ pé wọn ti wò pé kíni ká ti pélé ẹgbẹ́lẹ̀ mú kówó la fi tọmọ fi kẹ́kọ̀ọ́ tọmọ fi jáde ọmọ jáde tọkọ lọ sílẹ̀ wá ni pé tó ó dùn kó àfẹ́kù kíni ká má gbọ́ ká má rí òní bẹ́ẹ̀ lè sọ wọn ni fún ọ̀pọ̀lọpọ̀ ni lóòótọ́ ni wọ́n ní lánàá òde yìí wípé ọlọ́run bá bá wa ṣe o àwọn ọmọ náà ti yan pàpàdà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí sì ń sọ dímọ̀ pé àwọn ò tí ì gbọ́n lẹ́nu ọmọ àwọn fẹ́ tiẹ̀ báwọn àwọn ọmọ àwọn sọ̀rọ̀ káwọn fi lè mọ̀ àmọ̀dájú pé lóòótọ́ náà lọ jẹ́ pé wọ́n ti wà láyé wọ́n wà lálàáfíà ara wọ́n ní àwọn tẹ́ àwọn akẹ́kọ̀ọ́ wọn la gbọ́ pé ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí òun náà ni pé nígbà tí wọ́n gbéra láti ìlú ìbàdàn tí wọ́n fẹ́ lọ sí ibùba níbi tí pé wọ́n ti kó wọn sí láti dá wọn lẹ́kọ̀ọ́kan tó máa gba ibi tí wọ́n ti máa lọ láti máa lọ sí nílẹ̀ bàbá lọ ìyẹn ní ìpínlẹ̀ Abia àti ìpínlẹ̀ Akwa Ibom wọ́n ní ọkọ̀ ńlá gbọ́dọ̀ tó jẹ́ ọkọ̀ akérè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà lánàá rẹ̀ o níbi tí wọ́n ti lọ wọ́n ní wọ́n ṣe ń lọ ńṣe ni wọ́n dé ibì kan ní ojúnà Umunoha níjọba ìbílẹ̀ Mbaitoli ní o wọn ní ṣàdédé ní àkọ́kọ́ jáde láti inú pápá wọn da ọkọ̀ wọn dúró wọn ni wọn yóò yá ẹ̀bọ́lẹ̀ wọn ní ọgbọ̀n làwọn ọmọ wọ̀nyí o ṣùgbọ́n wọn bá ti gbìyànjú láti pé ọyá ẹ̀bọ́lẹ̀ táwọn ajínigbé wọ̀nyí ti rẹ́bùrú wọn wọn ni mẹ́wọ̀ wọn sá àsálà fẹ́mi wọn ọlọ́run sì kò wọ́n yọ ní báyìí wọn ni lánàá òde yìí wọn ni wọn ti gba ìdáǹde o débi pé ní abúlé kan tí wọ́n pè ní Amakohia Ubi níjọba ìbílẹ̀ Òwe ní ìpínlẹ̀ Imo òun náà lọ jẹ́ pé wọ́n ni wọ́n ti kó àmọ̀ ìsíbàyí iléeṣẹ́ pa yìí wọ́n ni wọ́n ti gba ìdáǹde o débi pé ní abúlé kan tí wọ́n pè ní Amakohia Ubi níjọba ìbílẹ̀ Òwerri West ní ìpínlẹ̀ Imo òun náà lọ jẹ́ pé wọ́n ni wọ́n ti kó àmọ̀ ìsíbàyí iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní ìpínlẹ̀ Imo sọ̀rọ̀ ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ sọ̀rọ̀ àwọn jagunjagun lé wà nàìjíríà àwọn jagunjagun òfurufú àti àwọn iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ nípa ètò ààbò orí tàmọ̀ citizens gbogbo pátá ni wọ́n ní wọ́n ṣe iṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí ẹni tó jalukuru iléeṣẹ́ ọlọ́pàá wọn ṣe tẹ̀ jáde náà jáde kan ìyẹn csp anete iniedu wọ́n ní àwọn èèyàn wọ̀nyí pé iṣẹ́ akitì àwọn ológun àwọn ọlọ́pàá gbogbo àwọn tí wọ́n jẹ́ ìṣọ́ àárò tí wọ́n ṣe papọ̀ náà lọ́jẹ́ kárí wọn ẹni tó jẹ́ alákóso ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Audu Garba Boso àwọn náà ń sọ nímọ̀ pé iṣẹ́ yìí àwọn ọ̀dá nìkan ṣe wípé àwọn kan tó ń fún àwọn ní àwọn ọ̀rọ̀ ìtẹlẹ̀múyẹ́ pé gbogbo ìlàwọ́n gùn lé lọ́nà fi ran àwọn lọ́wọ́ láti rí pé à ń rí àwọn ọmọ náà gbà kúrò lọ́wọ́ àwọn ajínigbé ẹnu ká ìkórè ní wẹ́rẹ̀ the nation láàárọ̀ yìí.
1: Inú ìwé ìròyìn ní telegraph láàárọ̀ wọn ní ṣìkìṣìkì máa mi owó ti dé ǹjẹ́ sápò àwọn wo ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ lánàá òde yìí wọ́n sọ di mẹ́ pé lórí ìyanṣẹ́lódì tó yẹ pé àwọn àgbà òṣìṣẹ́ láwọn

0: 좋다 원역 when you better Terra.
1: Are you ready? Can you get the order to go by?
2: Ojú lọ ṣì rí. Ṣé àwọn tí wọn bẹ jẹ?
1: À ẹni mo ṣe.
2: Ẹni bá rí ọkọ ṣe ilé fùrùkọkọ bí ẹni pé olè ilẹ̀ ká tó wọ̀gùn sí. Yóò rò pé irinṣẹ́ gidi ló ń kó lọ séde eré lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, ó tẹ̀yẹ ò ní ti tọ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí Èkó ló tó fẹnu kan yìí?
1: À ẹ̀sà àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìmọ̀ wa ni ṣiṣẹ́ báyìí olólùfẹ́ mi.
2: Ṣé èmi ni mo sọ fún yín pé kẹ lọ mójú tó ara yín? Bàdá táwọn fọgá máa kárí o. Báwo ni mo gbé báyìí hù?
1: Kí ló wí ni? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún ọ̀pá òkè o. Kọ́ máa yóò tó gbóúnjẹ alẹ́ rẹ fúlùkù jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gbogbo. Ara títa jẹ, ara títa ara yúrú. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò fún ọ. Bàbá òkè ò lélẹ́ gbòógì atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn. Kúlẹ̀ bàbá òkè ò kalẹ̀ sí. Shop 10A Oyèkọ́lá Shopping Complex, Lajukọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Igbó Road. Ẹ pé 08094 7114 3. Bẹ́ẹ̀ o, elébòjì dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀.
3: Samsung A08 2
4: Make we introduce you now to new Samsung Galaxy A08 with strong 6000 mAh.

0: ASL80, not ready for the everyday Nigerian lifestyle.
1: From campus peace.
0: From street rich weekend.
1: Then build them.
0: Then follow your daily need.
1: Get your Galaxy A08 today. Oh.
0: Galaxy, way too sappy.
2: Bond FM 92.9
3: lójú ẹkíní ìwé ìròyìn the punch láàárọ̀ yìí ìròyìn lọ́jọ́ balógun lójú ìwé ìròyìn torí pé kò sí ìròyìn tó tóbi tó ẹgbọ́ bẹ́ẹ̀rẹ̀ wọn ikú síbẹ̀rẹ̀ ìran àwọn bèrè wọn níwọ̀n ikú síbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́fẹ̀ẹ́ di rẹ̀ gbọ́ kí ló ta ìbọ́ kanú ọ̀ka èmi ọlọ́ka ìjọka n ti ń jọka náà lọ kí ló tó fi jẹ́ pé ẹyẹ àlùkò ọkọ̀ olóhùn ò lè dárú mọ́ ẹyẹ agbé kọ olóhùn ò lè dárú mọ́ ẹyẹ àlùkò kọ olóhùn ò lè kóso ẹyẹ ẹlẹ́kẹ̀lẹ́ kíkọ olóhùn ọ̀kẹ́ fún mọ́ kí ló tó fún tọ́ yẹ pé ó ní ìyẹ́ láti fò tọ́ yẹ pé ìyẹ́ rẹ̀ kan tó jẹ́ pé látòjú òfin náà ló balẹ̀ ọ̀rọ̀ ẹ ló ń jàrẹ̀ báyìí o iléeṣẹ́ àwọn jagunjagun ogun òfurufú tọ́ yẹ pé wọ́n ní wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ láì ṣe ìwádìí kí ló ń tó ṣẹlẹ̀ wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báwo ló ṣe ní ṣẹlẹ̀ mọ́ ọ̀nà àbáyọ báwo la fi kí ni nǹkan tá a fẹ́ gbégbà tó fi jẹ́ pé a rí i pé akásẹ̀ rẹ̀ ńlẹ̀ pátápátá lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n tẹ́ bá gbàgbé tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó mi níwò títí bí òjò ní ìgbọ́kọ̀dá ní agbègbè tó jẹ́ ibi ìrà èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo tí ọkọ̀ òfurufú náà tó jẹ́ pé ọ̀nà jábọ́ sí wọn lásìkò tá a wà yìí wọ́n ní iléeṣẹ́ jagunjagun òfurufú ti gbé ìgbìmọ̀ kalẹ̀ ìgbìmọ̀ yìí wọ́n ló máa jẹ́ ìgbìmọ̀ oníwádìí tó jẹ́ pé wọ́n fi ṣe alága rẹ̀ ọ̀gá àgbà kan olóhùn ló máa rí sí ọ̀rọ̀ nípa àgbéyẹ̀wò àti àwọn àmúyẹ àwọn nǹkan tó bada president of standard and evaluation wọ́n ní gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe ìwádìí rẹ̀ òun náà ni pé ẹni tó máa jẹ alága yìí wọ́n lóun náà ló tún ó máa jẹ́ ẹnìkan tó yẹ pé yóò mú ọ̀nà àbáyọ wá nínú àwọn wọn bá ṣe àwárí rẹ̀ lórí nǹkan tó ṣokùnfà bí ọkọ̀ òfurufú náà ṣe jábọ́ àti tó fà á tó jẹ́ pé ó wá di pé àti alẹ́ rí ẹnìkan tọ́ka sí báyìí pé ó yè é ọmọ wọn ni àwọn òṣìṣẹ́ tún bá iṣẹ́ lọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé wọ́n bẹ wọ́n ti ń ṣe àwárí àwọn èèyàn tó yẹ pé wọ́n ní wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí wọ́n bá àwọn ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ jagunjagun òfurufú sọ̀rọ̀ ìyá kọmanda ẹhẹmẹ ẹjọ dẹ wọ́n ní ìfimúfilẹ̀ sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ìtọ́pin ó ń gbé pé kí ni tó lè fà á tí irú ìṣẹ̀lẹ̀ fi ṣẹlẹ̀ báwo la ṣe wá fẹ́ ṣe tó jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ lónìí ṣẹlẹ̀ mọ́ kódà wọ́n lára àwọn èèyàn tó yẹ pé wọ́n sì ń bẹ nínú rà tí wọ́n wá àwọn tó yẹ pé wọ́n bọ̀ lọ náà láti rí gómìnà lọ́kẹ́ àìdàtú àti ọjọ́ gómìnà ìpínlẹ̀ Ondo wọ́n ní gbogbo àná wẹ́sìdè bíi wákàtí 72 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló jẹ́ pé wọ́n fi wà nínú rà nínú aginjù lójú omi tí wọ́n sá ń wá gbogbo àwọn èyí tó bá jẹ́ nǹkan tó ṣẹ́kù lára àwọn tó yẹ pé ó bá ìṣẹ̀lẹ̀ jàbọ̀ kò fún náà ẹ lọ́ka ìkúnlẹ̀ ìròyìn ìwé ìròyìn the punch láàárọ̀ yìí.
4: inú ìwé ìròyìn ní tẹ̀lé àárọ̀ ọ̀tún ní ǹjẹ́ jẹ́bẹ̀ pé àwọn olùpolongo fún ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n máa ti ń sọ di ní elétò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà yìí àjọ INEC wọ́n ní ẹ má fi gbọ́ igbá ọ̀bọ̀kan nínú ẹ má fàárí apá kọ̀ọ̀kan ẹ̀dá apá kan sí o àwọn ọmọ ìpínlẹ̀ ìròyìn ẹ fẹ́ máa ṣègbèrè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ẹ má jẹ́ kó wáyé bẹ̀ rárá o torí pé àwọn ń dọdẹ yín àwọn wò yín gbogbo bẹ́ ṣe wọ́n ní àwọn wò yín o ẹ tó jẹ́ olùdarí àgbà lẹ́ka alūkkóró wọn yín Pàkọ́lá Ọlọ́gbọ́dúnrán àwọn náà máa sọ̀rọ̀ ẹ̀dùn mímọ́ wọ́n ní gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà pátápátá tí wọ́n ti forúkọ sílẹ̀ láti gba káàdì ìdìbò PVC ẹni pé káàdì wọn ó tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n lẹ́yìn náà lẹ ti àtẹ̀jáde o lẹ pé 100,000,000 ọmọ orílẹ̀-èdè yìí ló jẹ́ pé wọ́n ti forúkọ sílẹ̀ láti gba káàdì ìdìbò wọ́n ní gbogbo wọn pátápátá ní láti gba káàdì ìdìbò PVC ẹni pé káàdì wọn ó tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n lẹ́yìn náà lẹ ti àtẹ̀jáde o lẹ sọ di mímọ́ pé 100,000,000 ọmọ orílẹ̀-èdè yìí ló jẹ́ pé wọ́n ti forúkọ sílẹ̀ láti gba káàdì ìdìbò wọ́n ní gbogbo wọn pátápátá ní kẹ jẹ́ kí wọ́n rí káàdì wọn gbà kí wọ́n láǹfààní àti ìdìbò bíbò bá yá lọ́dún 2027 ṣùgbọ́n kí wọ́n fẹ́ máa dọ́gbà àlùmọ̀ kọ́rọ́ yìí kan ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ní àwọn ò ní gbà fún yín bí alūkkóró wọn alàgbà Kọ́lá Ọlọ́gbọ́dúnrán bó ṣe sọ nímọ̀ nínú ìròyìn ní telegraph láàárọ̀ yìí.
3: lójú ìwé kíni ìwé ìròyìn the punch láàárọ̀ yìí wọ́n ní gbèsè olóògùn méjì bíi ká sanwó fọlọ́wọ́ ẹni tá a bẹjọ ló wọ́n ní kò lè sọ ni kò lè sinmi jẹjẹ mọ pé wọn ni olóyè wa nàìjíríà máa ti ń dojú kọ ìdápadà owó kan báyìí tó náà lọ bíi bílíọ̀nù mẹ́fà bó dídí ẹ̀ dọ́là $6.12 billion tí wọ́n ní wọ́n jẹ́ owó kan eléyìí tó pé wọ́n ní a gbọ́dọ̀ rí dájú pé a dá a padà wọ́n ní owó yìí wọ́n pè ní owó ìgbìyànjú láti fi gbé ètò ró èyí tó jẹ́ ti ọdún 2024 sí ọdún 2030 wọ́n ní tabasi ní káwo ètò owó yìí wọ́n ní ó yẹ ká máa san padà ní ọdọọdún kó fi máa wà ní àpò ilé ìfowópamọ́ àgbáyé wọ́n ní kí ṣe nàìjíríà nìkan o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tó jẹ́ pé ń bẹ ní ẹkùn ilẹ̀ adúláwọ̀ ni ilé ìfowópamọ́ àgbáyé náà ló sọ ìdímọ̀ nínú ètò ìjábọ̀ wọn lọ́rọ̀ nípa ilẹ̀ adúláwọ̀ fún ọdún

0: ẹsẹ̀ ọmọ rẹ tàbí ẹbí rẹ ń ṣàjọyọ̀ o lè lọ torí ẹsẹ̀ tọ̀sán torí lẹsẹ̀ fi ń rò wọ́n yóò jí o lè sùn kódà ẹsẹ̀ tó tẹkùn gbà bí ọ̀pá kànàngú wọn bá sọ fún ọ pé kò sọ́nà àbáyọ sọ fún wọn pé rárá o orí tí ó gbeni ní gbeni kalawo rẹ mọ́gàjì tó dáńtọ́ ni adélẹyẹ nípa igun títò wọn mọ̀ nípa rẹ̀ di góńgó ni ilé iṣẹ́ adélẹyẹ ní chọkì ọ wà ní 27B Prince Tunde Balogun Street òun náà ní Abeokuta Street Alhaja Bus Stop nílùú Ìdímù ẹ pè wọ́n tàbí kẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 08149335460 08149335460 08149335460 Adélẹyẹ ní chọkì ọ Ọlọ́run ọba ní fún wọn ṣe ẹgbà bẹ́ẹ̀.
1: Kọmú ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ̀ ìjọ ajẹ́rìn rere kristi lágbàáyé nọmba 39 yálà street off paddington road mọ́ṣẹ́lẹ́gàn sí gbogbo ènìyàn sí ìpàdé àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mọ́kànlélógún ọlọ́dọọdún ó ṣeéṣe tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ karùn-ún sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún yìí àkórí ìpàdé ọdún yìí ni nítorí ọ̀rọ̀ rẹ̀ ìwò ní ìkarùn ẹsẹ̀ ìkarùn ọ̀rẹ́ ẹ̀ ní máa bọ̀ agbára ọ̀rọ̀ ọlọ́run bẹ láti tún ayé rẹ ṣe ìpàdé yóò máa bẹ̀rẹ̀ déédé aago 5:00 ìrọ̀lẹ́ sí aago 8:00 àṣálẹ́ lójoojúmọ́ àyàfi àwọn ọjọ́ ẹtì friday mẹ́ta tó wà nínú ìpàdé náà tí yóò jẹ́ ìṣọ́ọ̀rù tó lágbára ayayayayaya ìdè ajá ogun aṣẹ́ wàá sì ní àkókò ire olùkéde ẹgbẹ́ àpàdé àṣẹ́gun ọ̀dọ́ pásítọ̀ ẹ̀sùn ilésànmí olùdarí àdúrà àpọ́sẹ̀lì jẹ́ẹ̀ kẹ́hìndé jẹ́pì alákòóso gbogbogbò jésù tí ó dé ọ́ ètè máa bọ̀.
2: Abdulrazak Abubakar Toyin University AATU òkè ọ̀gbagamọ nípínlẹ̀ Kwara ti di ìlétọ́sílẹ̀ ẹ̀kọ́ gíga fásitì aládàáni pẹ̀lú ìdàgbàsókè kánmọ́ kóbọ́ ìròyìn ayọ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ òbí alágbàtọ́ àtàwọn tó ń gbèrò láti wọ ilé ẹ̀kọ́ gíga fásitì AATU àjọ NUC tó ń mójútó ọ̀rọ̀ yunifásitì lórílẹ̀-èdè yìí tó ti buwọ́lu ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ tuntun mẹ́ẹ̀ẹ́dógún ní Community Health Science, Nursing Science, Public Health Science, Medical Laboratory, Intelligence and Security Studies, Political Science, Public Administration, Mass Communication, Artificial Intelligence, Microbiology, Biology, Industrial Chemistry, Chemistry, Medical Physics, Common Law, àti Common and Islamic Law. Tó fún mọ́ gbogbo àwọn ẹ̀ka ẹ̀kọ́ tí wọ́n ti buwọ́ lù tẹ́lẹ̀ pẹ̀lú IJMB ló ti gbìnà yẹ ẹ̀kọ́ ní rẹbutu. Àárín gbogbo ìlú ló wà fún ètò ààbò tó gúnmọ́. Tètè ṣàṣàyàn AAT University ní Ayore àkọ́kọ́ First Choice. Níbi ìdánwò jáàmbù rẹ kó jàǹfààní ìgbaniwọlé tààrà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí www.aatu.edu.ng tàbí kò pe 08168398395 tàbí 09019791412 ilé ẹ̀kọ́ àdáni tí kìí ṣe fún èrè yunifásitì tó wà fọmọ orílẹ̀-èdè àgbáyé.
3: 26 bá a ti máa ń ṣe pọ́npọ́n máa ń kọ́ sí i agboolé ọlá àbúà compound orílẹ̀ agége ló ti máa wáyé o ankara wà fún mùkúlùmùkẹ́ shop 3 ọlá àbúà shopping complex okú ọba road orílẹ̀ agége ẹ̀sìn lé pé 0803-347-0501 0803-347-0501 ẹ̀yin ọmọ erin jogún ọlá lórílẹ̀-èdè nàìjíríà ti káàkiri àgbáyé ọlá àbúà á gbé wá o olùkéde ìgbìmọ̀ ẹbí ọlá àbúà kí ti gbé o.

0: be a machine. That's why you need a leave. Rise above them with a leave. If symptoms persist after 2 days, consult your doctor.
1: Follow the flight of runways. Learn the social media and get ready with new videos. Style was already known. Passed down a hand-woven fabric, only that seemed to reach for the very sky itself, and bold silhouette handed down through generations. Trends come and go, but true style lives time itself. This year, the GT Co Fashion Weekend returns with a powerful fashion is timeless. Witness Africa's biggest fashion experience and come see the eternal beauty of fashion at the GT Co Fashion Weekend on Saturday 7th and Sunday 8th November 2026. Discover exciting new brands, catch spectacular runway shows, and join masterclasses by international. Save the date, Saturday 7th and Sunday 8th November 2020 in the GT Center, at One Water Corporation Drive, Omuru, Victoria Island, Lagos. Attendance is free. GT Co Fashion Weekend. Good idea.
2: Mùsùlùmí ẹlẹ́sìn àgbáyẹnyẹ àǹfààní ńlá ni mọ́mútọ̀ yìí wá ọ fún gbogbo ẹni tó fẹ́ ṣe húmúra ṣe hajj gbogbo tíṣẹ́ fi pé níwájú olúwa. Power Link MNR Travels and Tusted lágbèrò Mẹ́kà nílẹ̀ yìí ti tọ́nisọ́nà lójú fún ẹ̀sìn. Ètò ìlera yẹ ìtọ́sọ́nà lórí ohun gbogbo ilégbé ìrọ̀rùn àtọ́jú àsìkò tó sín dodo lóṣooṣù àti tinú rọ̀mọ̀dọ́nà ẹjẹ́ ká bá wọn lọ. Power Link ògbógbó ikóniṣèdí ṣiṣẹ́ hajj ní rọrùn. Bẹ́ẹ̀ni Power Link MNR Travels and Tusted lágbèrò Mẹ́kà tó ṣe é fọkàn tán pẹ̀lú àkúyàwọ̀ ọ̀nà tó lu wá fi gbaṣẹ́ lọ́wọ́ ẹni. 5 stars tàbí 3 stars hotel lásùnmọ́ Haram pẹ̀kọ́ ojú irin ayára láti Madina sí Mẹ́kà àti ziyara sí gbogbo àwọn àyè tó lámì nínú ìsìn. Bẹ́ẹ̀ ṣe ń darí bọ̀ nírin àjò ní Power Link MNR ó tún gbé yín lọ sí orílẹ̀-èdè Qatar lọ́rọ̀ àkókẹ́ tó padà wálé. Owó wọn ò gara, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà fún ẹni tó bá bẹ̀ẹ̀ bẹ́ẹ̀. Ẹ kàn sí wọn ní Suite 105 Airport Business Hub MM International Airport Ikeja Lagos. Fún ìpè tàbí àtẹ̀ránṣẹ́ WhatsApp ẹ pè sórí 0704411177 0704411177. Aṣíwájú ni wọn.
3: Gbogbo ẹ̀yin olùgbé àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó Central. Aṣojú yín nínú ẹgbẹ́ APC nílẹ̀gbẹ́mọ aṣòfin àgbà. Kwasi Sani Ẹsẹ̀lókun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bó ṣe mú ìlérí tó ṣeṣẹ́ láàrin ọdún mẹ́ta tẹ́ ẹ fìbò yàn án sípò. Láti Àpápá, Etíọ́sà, Lagos Land, Lagos Island àti Sùúrù Lérè. Akẹ́kọ̀ọ́ tó lé lọ́ọ̀ọ́dún jẹ́ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́. Ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n jẹ àǹfààní ìwé ìkọ̀wé ọ̀fẹ́. Jaburata, iná ojú òpópónà, ẹ̀rọ agbẹ́náwá transformer, ilé iṣẹ́ ayélujára, pápá ìṣeré, irinṣẹ́ x-ray nílé ìwòsàn jẹ́nẹ́rà. Ilé ìkẹ́kọ̀ọ́ tó fààyè gba akẹ́kọ̀ọ́ 1,500 nílé ẹ̀kọ́ Lasutec. Àtò ìrànwọ́ fáwọn ọ̀dọ́ àti àgbàlagbà. Àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó ń tẹ̀síwájú ẹgbẹ́ APC bí wọ́n ṣe mú lérí wọn ṣe. Ìrìn àjò ìdàgbàsókè ṣẹ̀ṣẹ̀ ní o. Gbogbo olùgbé àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó ṣe ká tẹ̀síwájú. Lẹ́tọ̀ ìdìbò lọ́jọ́ 15 oṣù 2024 ṣe ń kọlẹ̀ kù gbọ̀ngàn. Ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan nítorí ìtẹ̀síwájú àṣeyọrí. Kò fún Sinetọ Wàsíù Sani Ẹsẹ̀lókun tọkàntọkàn. Ẹ di APC látọ̀kẹ̀ dé sálẹ̀. APC Wàsíù Ẹsẹ̀lókun Sani Ẹsẹ̀lókun lórúkọ ọwọ́ ìpolongo yìí o.

0: Wonder Oats, much more goodness. Now you pack.
1: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Èkó, ẹ gbà wá kú oríire pé àkókò ìbò tún ti wọlé dé láti yan ẹni tá a fẹ́, ẹni tí yóò gbé wa dé ìpele gíga tó kàn.
0: Kadri Ọbáfẹ́mi Hamzat APC fàkalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà wa nínú ìbò ọdún 2021. Bó ti wà nínú ìṣèjọba tipẹ́, ó ti ṣalábòjútó lóríṣiríṣi àti igbákejì náà. Torí náà, ó mọ ohun tá a fẹ́.
1: Kadri Ọbáfẹ́mi Hamzat ètò ẹ̀kọ́ tó yè koro fáwọn ọmọ wa, ètò ìlera tí yóò túbọ̀ máa dára sí, ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá wa nípínlẹ̀ Èkó pẹ̀lú ìbágbépọ̀ àlàáfíà.
0: Àyíká tó fanimọ́ra fún ìdásílẹ̀ àti gbígbé okòwò, ọ̀nà tó jú àti lílọ bíbọ̀ ọkọ̀ tó ń ṣe dédé. Kadri Ọbáfẹ́mi Hamzat kàwé, ó sì ní ìrírí tó pọ̀.
1: Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ká túyáyá túyáyá jáde, ká dìbò fún Kadri Ọbáfẹ́mi Hamzat gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó.
2: Ẹ dìbò fún Kadri Ọbáfẹ́mi Hamzat.

0: oluwéròyìn náà lẹ́sìn gbádùn ní bond fm 92.9 rédíò fẹsùn ọjọ́ kárí ayé nínú ìwéròyìn nation láàárọ̀ yìí wọ́n ní máa pa màmúlò jogun ní ìkẹta bani ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó wọlé àlééfà èèyàn lọ́jọ́ kálukú wọn sáà ńgọ́dọ̀gùn ńgọ́dọ̀gbọ̀n ńgọ́dẹ̀gbà gbèje ìrú ẹ̀ náà ṣẹlẹ̀ ńgbà kan sọ pé wọ́n sọ pé kí wọ́n lọ sókè ẹ̀mọ́ mi kan máa gbé wálẹ̀ ẹnu ẹ̀ náà lọ sí wa báyìí ẹ pé gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ kan sì fà sọ pé wọ́n tún díje du ipò ààrẹ ẹgbẹ́ people's democratic party prp donald duke wọ́n máa ti ń ṣe ìlérí pé tí kádà olórin táwọn bá lè di ààrẹ lọ́dún 2027 wọ́n ní àwọn ò mú ewé epo wọ́n mú wálẹ̀ sí orí ọ̀ọ́dún náírà fún lítà kan ìyẹn 300 per litre ṣùgbọ́n àwọn fẹ́ sọ kíndìn kan o tí àwọn èyí ṣe pé báyà àwọn ọ̀dọ̀wọ́ ọ̀rọ̀ wọn ní kìnìdí rẹ̀ wọ́n ní gbogbo ètò pátá làwọn ti ṣe àtiṣe ìwádìí àwọn rí i pé nàìjíríà ní ọ̀rọ̀ tó pọ̀ nàìjíríà sì ní àwọn nǹkan tó pé a lè fi mi ṣe àmúṣọrọ̀ ní epo bẹntiróun nǹkan tó ń bẹ́ndì epo bẹntiróun wọn ló pọ̀ gidi gan wọ́n ń taba wọ epo táyọ̀ ń bẹ̀ ọkọ̀ jáde kì í ṣe epo bẹntiróun nìkan wọ́n ń torí dé eyín ńlá san mú kí ìrọ̀rùn bá wa nídìí ọ̀rọ̀ epo wọ́n nípa àbá nípa ọta ní ṣèké ìyà yìí pọ̀ jù wọ́n ní ìyọwọ́ kí lankojọ́ wa kó làwọn onípo epo bẹntiróun náà ló mú kí ìyà kó máa wọn nàìjíríà ṣùgbọ́n lọ́dọ̀ táwọn kì í ṣe pé àwọn dánwò ràn padà ṣùgbọ́n àwọn ti ní àwọn àlàálẹ̀ àti àgbékalẹ̀ tó yẹ pé táwọn bá tẹ̀lé báyìí wọ́n ní owó epo yóò kọ wálẹ̀ ní lẹ́yìn ọ̀sán kátà wà ní kọ́dọ̀ fà yóò di ọdún náírà tó bá ti á di ọdún náírà báyìí àwọn máa ṣe àwọn ìgbésẹ̀ kan tó yẹ pé gbogbo ayé rí pé lóòótọ́ àṣẹ nàìjíríà lọ́rọ̀ tó tó yìí èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ alàgbà donald duke lọ sọ bẹ́ẹ̀ lára ẹsẹ̀ bá náà gbọ́ ìwé ìròyìn the nation ẹ̀ bá ròyìn yìí ń bẹ̀.
1: ìwé ìròyìn new telegraph láàárọ̀ wọn ní onínàbì tó lóun máa kọ́ pẹ̀tẹ́ sí wọn ní bàbí ẹ̀ máa dàwòrò bí àṣà adédèjì olùyègì jẹ́jẹ́ ọmọ ìpínlẹ̀ ọ̀hún ní ambrose ali university tó wà ní ẹpọ̀mà ní ìpínlẹ̀ èdò ọmọ ti ìwé ègbè òun ó máa sọ di mímọ̀ pé ó máa ti pàdánù ẹ̀mí wọn ní bí ìròyìn náà ṣe ṣẹlẹ̀ inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ yìí wọn ní kan ọmọ ọdún mọ́kànlélógún ló gbé láláṣẹ wo tó sì gbé lọ sí yàrá ìtọ́jú ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún tá a wà yìí wọn ni wọn ti jọ wà nínú yàrá pé angela defa jacob ọní pé wá ní kí angela lọ bá òun ra omi wá o wọn nígbà tí angela máa tún padà sí yàrá báyìí wọn ni pé ilé ti sùn ni bàbá ti dágbére fáyé o bá bẹ́ẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ni pé àwọn tí wọ́n ṣiṣẹ́ ìtura náà pé ẹ máa gba òun àwọn ti ṣe tàkọ́kọ́ ni bàbá wá ní kóun ló bá òun wá kóun tó padà dé bàbá máa ti gbẹ́mí mì ní báyìí wọ́n ti fà á lé iléeṣẹ́ ọlọ́pàá agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ẹnu ìkẹdẹ̀m ó ní àwọn ti gbọ́ sọ̀rọ̀ náà sì ti ń ṣe ìwádìí lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tó jó nínú ọ̀bìnà ọmọ ọdún mọ́kànlélógún wà ní àkàtà àwọn táwọn ń fọ̀rọ̀ wà lẹ́nu wò inú ìwé ìròyìn ní ìròyìn wà bẹ̀ láàárọ̀ yìí.
0: a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá yín tẹ̀síwájú lórí ètò kókó ìròyìn láàárọ̀ yìí agogo ẹ̀jẹ̀ wà létẹ̀ gbádùn wa láì ní gbẹgbẹ́ tẹ̀kúrò ọjà yín lágbára ọlọ́run bàbá jèrè òun náà ni gbogbo ọmọ àta o ayin bàbá wa olóyè man àrẹ̀mú ayélára ẹni gbogbo ayé mọ̀ sí ajọ́ bí ewúrẹ́ àrẹ̀mú bàbá láì sí àgbà happy birthday to you. mo ti ẹ̀ tètè mọ̀ yusuf ayélára náà ló jẹ́ kí mo rí pé èmi náà làdún ọjọ́ bí.

0: specialized medical diagnosis building. Let the agent do you talk to Abule Banakpe Tabi WhatsApp story 0803-869-0104 0803-869-004 Ekaile Wosanwawa ni Korodu ni number 2 Daniel Sumoni Street Old School Road Sabo Ikorodu Ero Banisoro Tabi WhatsApp ti Korodu ni 0816-585-8582
1: Bale lula oke odo lo e soli baba sunje dada akin labi wani joba po lati she wopolo po awon li e ko yi le po mbe je ki wako ya to po dada ki awon mo ki won si makun won si ya ra eke ko ni keke ati pe wopolo po li e ko ni o si olu ko si o le shakusu awon mo so ye no
2: Alifa Ismail Adams ato da omo mufti lati di yari omo mufti di yari lati rati plaza ajwon ti aja gani ya cheri awon orote so ni pa li e ko la bo sheri ni ya o upo ninu awon ile eko papa julo yi ti ijoba koso o na lo je pe yara ikeko won gba awon akeko mo sugbon ijoba o setan ati ko awon ile eko kun be won lase eto eko na won ori ti opolopo omoro God save Nigeria
1: Imam Opere Yero Yedokun Babo Oke o lati sasa tade ko ojumo ko ye ko ri be rara ki ijoba wa atunse si ki na opolopo owo sori eto eko jake jado gbogbo Nigeria God bless you ati Nigeria o
2: Olóyè Jalili John Abodoroje Ilẹ̀tì ìlú Ìjẹ̀dúró Chairman Lagos State Balance Forum ẹ wo àwọn akẹ́kọ̀ọ́ mi ló jẹ́ pé wọ́n kàn ń lọ sílé ẹ̀kọ́ pé èmi náà wọ́n kì í fẹ́ ẹ̀kọ́ kọ́ ara bí ti wọ ọmọ kì í ṣe orí ọmọ lọ gba ẹ̀kọ́ o gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìwé ńṣe ló yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ kọ́ṣẹ́ tó fa tó jẹ́ pé ẹ̀rí ọmọ mi tó máa jáde tí ò ní mú resort délé nìyẹn àbí pé báyà wọn ò tí fóun resort ńgbà tó jẹ́ pé kò sí nǹkan kan tó lọ kọ́ nílé ẹ̀kọ́ ọkọ̀ lọ kó ẹgbẹ́ lásán ni ìmọ̀ràn tèmi ni pé ọmọ tí ọba ti lè kọ́ kókú lọ kọ́ iṣẹ́ torí àti iṣẹ́ ọwọ́ àti ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ kò sí léyìí tí ó wúlò nínú méjèèjì God save Nigeria Olóyè Ìjẹ̀dúró Abodoro JP ọba Ìlẹ̀tì ìlú Ìjẹ̀dúró Chairman Lagos State Balance Forum.
1: Prince Wahab Ogunji olórí ọ̀dọ̀ ẹgbẹ́ dá Akéwèjẹ Sàṣà Kingdom kí ti go alógbèrè bí o kí ìjọba jẹ́ kí ilé ìwé pọ̀ lọ́pọ̀ ní àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ilé ìwé ló yẹ kó pọ̀ dáadáa kí àwọn ọmọ kí wọ́n lè máa ráyè lọ́bẹ̀.
2: Olóyè Bejide bá àmọ̀wé ti ẹgbẹ́ dá gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkọ́ mi wọ́n yanrantí gbogbo àwọn òbí náà ló dẹ̀ mọ̀ wípé èmi kàgbẹ̀rẹ́ n ò sì gbàgọ̀jẹ̀ kódà ó ní iye akẹ́kọ̀ọ́ tó máa ń wà nínú àwọn kíláàsì tiwa torí pé àwa kọ́ṣẹ́mọṣẹ́ ìwé ẹ̀kọ́ ni àìmọye àwọn tí wọn ò kọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ń sá àsáwọ̀ àwọn ló ń tún dàbí ẹni pé ó mú kí ọwọ́ ètò ẹ̀kọ́ kó fà sẹ́yìn gbogbo ń ta ẹ̀jẹ̀ ka karamọ̀ torí pé a jiyìn fún ọlọ́run ọba olóyè Bejide ti ìlú ẹgbẹ́dá.
1: Alhaji Ismail Awal láti ìlú Mushin bá nílò iṣẹ́ gidi gan lórí ètò ẹ̀kọ́ pàápàá jùlọ àwọn nǹkan tí ìkọ́ nílò àwọn akẹ́kọ̀ọ́ gan alára wọn nílò iṣẹ́ gidi lórí àsìò.
2: Adúgbò lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ lẹ́gbọ́n o gbogbo ẹni tọ́rọ̀ bá kan pátá ẹ̀ṣà ṣe lórí rẹ̀ tó bá dago mẹ́sàn-án ààbọ̀ ẹja pàdé lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ tún jí ọ̀làlẹ́kọ̀ọ́
1: kí o. Ganiyat Bello Ashiru lorúkọ tèmi ẹ ṣe tẹ̀ ń tẹ́tí sí wa ire o.

ti ń gbọ́ nípa ilé-iṣẹ́ yẹn Unique Travels and Tours Limited. Wọ́n yàtọ̀ gédéńgbé ta bá ń sọ̀rọ̀ nípa ká ṣe ètò ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Jerusalem àti Jordan. Òdú ni ilé-iṣẹ́ Unique Travels and Tours Limited. Fi ṣe wọn yékéyéké. Wọ́n mú yín dé àwọn ibi tí ẹ ti kà nínú Bíbélì. Ẹ̀yin gbàgbọ́ ara yín rí. Standard hotel accommodation, conducive environment and good quality and transportation. Unique Travels and Tours Limited always occupy the front. Gbogbo àdéhùn tí wọ́n bá yín ṣe kó tó kúrò lórílẹ̀-èdè Nàìjíríà, wọn ò ní kúrò lórí ẹ̀yin ìjọ Ọlọ́run gbogbo. Àtẹ̀yìn èèyàn tẹ́ fẹ́ bá wọn dòwò pọ̀. Ẹ bá bọ̀ ní number 31 Atai Irawo Street, Airport Junction, off International Airport Road, Ajao 8, Isolo, Lagos. Telephone 080

ilé iṣẹ́ bọ́ 92.9 jẹ́ mi sọ òní lọ́jọ́ àgbẹ̀ wa àwọn tí wọ́n bọ̀ láti korodu mú tọ́kọ́sọ àbákẹ́rọ̀kọ̀ láti owó dé bí ó ti bàjẹ́ epo ti padà dé adégúnlẹ̀ ẹ ṣáàjì àfi ẹ̀sọ̀ pẹ̀lẹ́rin àbọ̀ ọlọ́run lórí gbogbo wa àgbẹ̀ wa lónìí tí a pèlè lórí òun mo fẹ́ fi sórí afẹ́fẹ́ yìí kí n tó wá fi sórí afẹ́fẹ́ pọ̀tọ̀pọ̀tọ̀ tá a nà ní pọ̀pá yóò tàbá onílé yóò tàbá àlejò bí ẹ̀rẹ̀ kíní bá yín lára.

0: ṣeun nítorí pé àánú rẹ̀ dúró lágbára ọlọ́run àtẹ̀mí àtiwọ àtàwọ àtẹ̀yìn àánú olúwa yóò dúró títí láíláí lórí wa lórí ẹbí wa lórí ara wa ọrọ olúwa òkú láì kéde orúkọ sí.
1: Wọ́n ní kí pa ojú ibi kíkí náà ni ọmọ olúàbí ti bẹ̀rẹ̀ ẹ kú ojúmọ́ ìgbógun tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ wa Bond FM 92.9 adúpẹ́ ọpẹ́ yìí wà ń bẹ̀ yẹn náà ló jẹ́ káwọn máa dá gọ̀jọ̀gọ̀jọ́ ń bì báyìí wọ́n ní wòwò awójánu akígbìjà wò dé ta apò mínímíní ní ṣáà fún nílùú òmìnímíní àwọn ló ṣe fá fún ọ̀run mí lágbà tí wàá bá òṣìṣẹ́ ṣe tí òrọ́ náà kan yà sí wọ́n ní báwo ló ṣe fẹ́ rówó náà báwo ló ṣe fẹ́ rajé jẹun ọ̀run mí là ní wòwò ló ní ẹ wo bire fi mí sí o lọ lórí ẹ fún rere lọ mí ṣáwọ́rẹ́ pèpè ló ní ẹ pè mí lé fún rere ògòdé ọmọ ẹlẹ́wùjí iṣẹ́ kékeré owó lálà ó bá wọn ṣe láṣẹ ti Èdùmàrè lónìí ọjọ́bọ̀ ohun rere bí owó bí ọlá bí iyì bí ẹ̀yẹ àwọn tó ń wọ ọmọ ọmọ àwọn tí lédè ti kún ọmọ wọn àyàn àyànjú náà ló máa bọ̀ sí ọ̀dẹ gbogbo wa kókó inú wẹ́rẹ̀ náà ló ń tẹ̀ ẹ́ síwájú o abiodun fọlọ́run ṣọ́ lórúkọ tèmi.
0: Kókó inú wẹ́rọ yìí ń tẹ̀ síwájú láti lè ṣe Bond FM 92.9 a máa mu lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ìwé ìròyìn New Telegraph ni mo kọ́kọ́ ná gán láàárọ̀ tòní o bó ṣe jẹ́ pé ní ìlú yìí ẹyẹ ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Taraba ìyẹn Abu Kefas ó mà ti ń sọ ọ́ di mímọ́ o tó sì ń fọwọ́ gbáyà tó ní àyà tóun fọwọ́ gbà ẹ̀rọ ni kì í ṣe ègún wípé kò sí controversy o wípé ààrẹ Bola Ahmed Tinubu.
1: Kókó inú

0: tẹ̀síwájú láti lè ṣe Bond FM 92.9 ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Taraba ìyẹn Abu Kefas ó mà ti sọ di mímọ̀ tó ń fọwọ́gbà ẹ̀ tó ní àyà tó ń fọwọ́gbà ẹran ni kì í ṣe gùn ipe bí ó bá di àsìkò ìdìbò gbogbogbò fún ààrẹ ní ọdún 2027 ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó mà ti sọ di mímọ̀ pé kò sí controversy o ipe ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ló jẹ́ pé wọ́n ò gbégbá orókè ní ìpínlẹ̀ àwọn Kevas òun náà ló sọ̀rọ̀ ìdí mímọ̀ ní àná òde yìí nígbà tó jẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìpàdé àtilẹ̀kùn mọ́rí ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú àpáta agbára gẹ́gẹ́ bí bàbá náà ṣe sọ ó ní àwọn èèyàn tó wà ní ìpínlẹ̀ Taraba àtọmọ bíbí ibẹ̀ ni o àtàwọn olùgbé ni o wọ́n ní gbogbo wọn ni wọ́n ti jẹ mùdùmùdù ìjọba tiwantiwa ní ìpínlẹ̀ náà lórí ètò ìdáàbòbò ètò ẹ̀kọ́ ìlera àti ohun amáyédẹrùn ó ní gbogbo eléyìí òun náà ni wọ́n wò tí wọ́n fi sọ pé dádì mọ́mì tinubu ni ẹ dìbò fún tí oníkálukú wọn fi ń pariwo pé tinubu òun náà ni àwọn yóò dìbò fún wọn bàbá náà sọ pé àgbẹ̀gbẹ́ ni àwọn nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ taraba wọn ní ìdí rèé o táwọn fi ṣe àbẹ̀wò sí ààrẹ láti kí wọn káàbọ̀ láti ìsinmi tí wọn lọ ní ní òkè òkun tí bàbá náà sì ń sọ di mímọ̀ pé àwọn tún wá kí wọn lórí àwọn jagunjagun ojú òfurufú eléyìí tí a pàdánù ní orílẹ̀-èdè wa nàìjíríà yìí pé bàbá òkú ara fẹ́ra kù.
1: nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní a kì í gbé orí ẹṣin ká máa jùrùkẹ̀rẹ̀ sí olúwo ẹni o ta ni wọ́n ń pè ní olúwo lédè yorùbá tíṣà ni o àwọn olùkọ́ wọn ṣe pàtàkì jákèjádò àgbáńlá ayé láàárín àwọn lárúbáwá àtàwọn tó ń kọ́ ìmọ̀ nípa ìmọ̀ islam wọ́n máa pè ní màálìm o ní àárín àwọn tó ń jẹ́ ẹlẹ́sìn yahudi wọ́n máa pè wọ́n ní rabbi àwọn mìíràn ní rabbi o láàárín àwọn haúsá fúlàní kan malam olùkọ́ ṣe pàtàkì o ó mọ ní ọ̀rọ̀ tí àjọ ayédáadé àwọn òṣìṣẹ́ tó máa sọ fún ẹni tó jẹ́ mínísítà fọlùlẹ̀ wa àbújá alàgbà yẹzọ wike bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì jákèjádò ìlú àbújá o àjọ àwọn ẹgbẹ́ ayédáadé àwọn òṣìṣẹ́ ló ń ṣègbèlẹ́yìn àwọn olùkọ́ wọn ní bí mínísítà fọlùlẹ̀ wa àbújá yẹzọ wike bó ṣe ń ṣe wọ́n wọn ni kò dáa tó wọn ní àgbẹ̀ ló dìjà sílẹ̀ ọmọ orí odò òjẹ́ náà yẹ́ lásán wọn ní ìjọba ló ṣe òfin kan o ipe ọjọ́ tí àwọn olùkọ́ tó máa fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ láti bí ọgọ́ta ọdún kan sun sẹ́yìn àṣì nílò àwọn olùkọ́ ẹni wike bá farí ga o ló ní iṣẹ́ rí gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ti pé 60 years ọ̀rọ̀ tèmi kọ́ lẹ̀ ń sọ yẹn o ẹ lọ kọ̀wé pé ẹ fipò yín lẹ̀ bí ẹ bá fẹ́ fipò yín lẹ̀ lẹ́fù tẹ ti wà tẹ́lẹ̀ àjà wálẹ̀ ìtọ́pẹ̀ ní demotion orí tẹ́ ẹ bá tún wá fẹ́ yẹn ẹ kọ̀wé fún redeployment o pé ẹ lè ṣiṣẹ́ bí báyìí mọ́ bóyá ẹ wà ṣe lọ sókótó àbí kẹ máa bọ̀ ní àwọn ìlú tó ti bí o ipe ẹ ti pé ọgọ́ta ọdún ẹ ṣe ọtí wọn máa gbowó ìjọba ó ní rárá o lórí àwọn olùkọ́ tó pé àwọn ò tí ì pọ́gọ́ta ọdún tiwọn tó pé wọ́n wà lẹ́nu iṣẹ́ ó ní ẹ̀wò ń tẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ ṣe ìdánwò tó yẹ pé ìgbéga tá a mọ̀ sí promotion ó ní àwọn yẹn náà wọ́n tọwọ́ bọ̀ àwọn òwe kan pẹ̀lú òun ipe lẹ́yìn àwọn pé mo ti dìfù promotion kan gidigan ẹ gbọ́dọ̀ fún mi pé kò kàn wọ́n ní gbogbo orúkọ báyìí kò tọ́ kò tọ̀nà bá lè ṣe máa ṣe àwọn olùkọ́ tó kọ yín tẹ́lẹ̀ pé wọ́n kọ yín àwọn míì tó yẹ pé wọ́n kọ yín dáadáa ẹ̀yìn ó máa wà nínú àwọn mọ́tò bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ ẹ̀ sọ̀pà kọlùkẹ́ àwọn ẹlẹ́lẹ́ni wọn ò tún bẹ́ẹ̀ pọ̀ fẹ́ gun mọ́tò bíi tiyín pé owó ìṣù wọn àtàwọn ìgbéga tó tọ́ sí wọn ẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága fún àjọ àwọn ayédáadé òṣìṣẹ́ ní orílẹ̀ wa àbújá nábàì àdàlù bó ṣe sọdún pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ránṣẹ́ lódì tó jẹ́ pé kò ní gbèdéke láti àná tí ṣe ọjọ́ keje oṣù kẹwàá torí ìgbésẹ̀ babalábújá yẹzọ wike o.
0: kókó inú ìwé ìròyìn ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn new telegraph láàárọ̀ tòní òun náà ni àjọ àwọn ayédáadé àwọn òṣìṣẹ́ ìyẹn trade union congress of nigeria ní àná wọn mọ̀ àti tẹnubọ̀rọ̀ tí wọ́n sì ti ń taari ọ̀rọ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà yìí pé wẹ́rẹ́wẹ́rẹ́ kíákíá wàrà ṣe sàkí wọn fowó kówó àwọn òṣìṣẹ́ o wọn sọ di mímọ̀ pé ọ̀rọ̀ téèyàn bá ń tẹnu mọ́ bí ò bá kí ń ṣe pọ́ńdù yẹn á jẹ pọ́ńdù mọ́ ipe àwọn òṣìṣẹ́ ẹ gbọ́dọ̀ dúró di ìgbà tó jẹ́ pé àdéhùn tẹ bá wọn ṣe tẹ́lẹ̀ lórí ìgbà tí owó tó kéré jù tí òṣìṣẹ́ mú lọlé báyìí tí ó tẹnubẹ̀pọ̀ kí ẹ tó fi owó kún owó wọn o won ni lasiko to je pe orilede wa Nigeria o nlo lowo lowo ninu ipe eto oro aje ko fese mule nkan nise no ngbowo leri gegege won ni ngba yen le tun wa nduro ipe o di gba kan ke to fi owo kun owo awon owo awon osise won ni eleyi ko bojumu rara o gebe en to je ti UC president comrade Festus Osifo bi o se nso lana fun awon oniroyin o nso di mimo o ipe awon ti se igba ipade agbara agbayamuyamu kan ni ilu Abuja ni ana ode ina to si so ipe owo ti awon fe ki ijoba ki won bere si ni so fun awon oni bi e ba wo be ba ipe ti e ba gbagbe ipe e ba gbagbe baba ro yin leti o se nkan ipe osu July si August odun 2024 ono lo je pe won se adehun pelu awon osise pe owo ti eni to gboro kereju ti o ma mu lole ona ni 70,000 do won ni eleyi ti o tenu gbopo ni osu kejo odun 2027 won wa ni iduro si ibere si fe eni to gbodo mi o ipe ko le duro mo di odun 2027 ipe isin gan ona ni ki won tete se won pe ijoba o won ra wo ebe si ijoba won si ntu won won ro won ipe ni bayi òun náà ni kí ẹ ṣe àfikún owó àwọn òṣìṣẹ́ nítorí pé owó tẹ̀ ń fún wọn lọlé kò gbé wọn dé bus stop.
1: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú nínú ìwé ìròyìn tuntun ọ̀ṣàrà ọmọ tuntun tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ tèkótèkó lagos temple wọ́n ti ń sọ dímọ̀ pé ọ̀rọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ èkó pàápàá àwa mihaya báyìí ó ti dàbí ẹtù òbèjé ẹlẹ́sẹ̀ oṣù tó sọ pé ẹ tọ́jú mi ẹ̀yẹ ẹranko tó kù ẹ mọ́ máa jẹ́ ẹkú báyìí tó bá lè kú okú kí ló kàwá pẹ̀lú tiẹ̀ wọ́n nígbà tí ẹtù kú tán ni àwọn ọdẹ ẹlọ́ba gbé ẹtù awọ ẹ̀ wọ́n bá fi ṣe ọrùn tí wọ́n fi ń ta ọfà o lábẹ́ sí ń pa irin lọ́n pa ẹ̀fọ̀n pé ọgbọ́n ní ilé ẹ̀ sọ pé ká tọ́jú òun gbà ẹ̀ o ta sọ pé àní gbọ́n ní báyìí ikú ẹ̀ o ti dá wàhálà sílẹ̀ o ti jẹ́ àkúfà táwọn ń kú lẹ́yọ̀lẹ́yọ̀ wọ́n wà ó lọ́wọ́ ṣe jẹ́ o ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ èkó alàgbà babájídé olúṣọlá sanwóolu wọ́n máa ti gbé ìgbésẹ̀ pé ọ̀rọ̀ àwọn mihaya tí wọ́n sọ tí ò yá wọn gbà ẹ̀ o ti yí àwọn o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbàlọ́yẹ́ pé àárí ìpínlẹ̀ èkó ó ní ìkọsílẹ̀ àwọn káàdì òǹdìbò tó lọ bí 1,000,000 nígbà bá dọjọ́ ìbò àní rẹ̀ èèyàn kí ló dé kí ló fà á ọ̀pọ̀lọpọ̀ sango ni wọ́n ń gbé torí pé má sọ pé ọ̀rọ̀ ọwọ́ mi ni wọ́n ṣe gba káàdì òǹdìbò nípínlẹ̀ ti èkó kán lè ríṣẹ́ àjẹṣe tàbí àwọn ẹgbẹ́ tí wọ́n bá wà kán lè máa rí àwọn ẹ̀tọ́ ìjọba gbà láwọn ọbẹ̀ ṣùgbọ́n tó bá dọjọ́ ìbò ìbò ti káwọn mọ́ sango ìbò ti káwọn mọ́ mòwe ìbò ti káwọn mọ́ ìbàdàn mèsì ọgọ́
0: adẹ́kùtà kọ ìkè ìbò káwọn mọ bẹ.
1: ìyá ó jìnà sí kò díẹ.
0: ìbàdàn wa jìnà jáde òkúta jọ.
1: ojoojúmọ́ làwọn èèyàn wá láti ìbàdàn wá sí
0: èkó ọjọ́ ajé. ojoojúmọ́ làwọn èèyàn wá láti àdó òkúta wá ṣọrọ ajé.
1: ó dá náà mú gbà. gómìnà wa ni ní báyìí o wípé ohun tó fa òṣàìsí lórí bí owó olé ṣe ń lọ sókè gegege wọn ní ọ̀pọ̀ àwọn láńlọ́ọ̀dù rẹ pé wọn ò ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ 500,000 wọ́n kàn sọ pé ilé ti di 1,000,000 o nígbà tí ẹ̀rọ bá wà ní àtikọ́lé méjì kan sí mòwe ẹjẹ́ ká tètè máa lọ wọ́n ní gbogbo orúkọ báyìí àwọn oníjẹ́ kó ṣẹlẹ̀ mọ́ ní ìpínlẹ̀ èkó nípa pé òfin tuntun máa wáyé lórí ọ̀rọ̀ à ń gbalé àháyalé ní ìpínlẹ̀ ti èkó ìjọba ìpínlẹ̀ èkó láwọn ti gbọ́ ogun àwọn mihaya látàrí bí wọ́n ṣe ń pariwo lórí àbàdì tí àwọn onílé ń gbé owó lé owó ilé o nínú ìwé ìròyìn lagos tèkótèkó temple lagos temple lóru o.
0: kókó inú ìwé ìròyìn ń tẹ̀síwájú arákùnrin ọmọ ọdún mọ́tàlélọ́gbọ̀n kan mansuru musa òun náà ni wọ́n sọ pé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú o látàrí pé ó ń pèrè lẹ́ni tí ò jẹ́ wọn ni arákùnrin yìí òun náà ló lọ jókòó láti kọ ìdánwò fún bàbá rẹ̀ o eléyìí ti federal capital territory civil service tí wọ́n gbé kalẹ̀ ìyẹn ìdánwò fún àwọn oníṣẹ́ ìjọba tí wọ́n fi ìlú àbújá tí wọ́n fi ṣe ibùgbé wọ́n sọ di mímọ́ ìpè àfúrásì òun náà ló jẹ́ pé ọwọ́ tẹ̀ lánàá ní inú ọgbà national open university eléyìí tó jẹ́ pé ibẹ̀ òun ni wọ́n ti ń kọ ìdánwò eléyìí tí wọ́n fẹ́ fi ṣe promotion fún àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba ní ìlú àbújá mansuru òun náà lọ́wọ́ tẹ̀ o ní ọjọ́ kẹta tí wọ́n ti bẹ̀rẹ̀ ìdánwò yìí lẹ́yìn ìgbà tó jẹ́ pé ó wọlé ó sì jókòó ó ti pe orúkọ rẹ̀ ní musa muhammed ṣùgbọ́n ẹni tó jẹ́ pé àwọn tí wọ́n ń ṣọ́ wọn ìyẹn ìfìjìlétọ̀ ó wọ lọ́wọ́ bọ̀ musa muhammed ọdún báyìí ni wà lórí kinní yìí oju ti mo nwo bi wa di se bere niyan on so di mimo ipe Musa Muhammad o je osise STC fire service ni awon panopano ni ilu Abuja won ni bayi won ti su Mansuru Musa won ti su lo bara o wa ni ogba awon olopa ni bi to ti nka buruburu bi awon ti bi to yiwo fun

0: I'm going to go to the house.
1: Ogun téèyàn lè lò kọ́rọ̀ yẹn

0: ìròyìn tẹ̀síwájú láti ilé iṣẹ́ Bond FM 92.9 mo ti nọwọ́ gbọ́ ìwé ìròyìn The Nation níbi tí ẹni tó jẹ́ adájọ́ àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti jẹ́ mínísítà fún ètò ìdájọ́ ìyẹn Prince Latif Fagbemi SAN tí wọ́n ti ń fidá gbogbo àwọn oníṣòwò àti àwọn olùdáṣẹ́sílẹ̀ láti ìlú òkèrè àti ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí pé ní báyìí o àwọn ṣe àwọn ètò àti àwọn òfin eléyìí tí ó ṣe ìdẹ̀rùn fún àwọn àwọn iṣẹ́ tí ẹ bá dá sílẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó lè ní ààbò tó péye lórí àti pé àwọn òfin eléyìí tí kò ní fún mọ́ àwọn iṣẹ́ wọn tí yóò mú dání bàbá ìsọ ọ̀rọ̀ ìdí mímọ̀ ní ibi àpèjẹ ní alẹ́ kan yẹn dinner eléyìí tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lọ sojú orílẹ̀-èdè Nàìjíríà níbi International Bar Association 2026 conference eléyìí tó wáyé ní orílẹ̀-èdè Denmark wọ́n sọ pé àpèjẹ ọ̀hún òun náà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn làmìlaka láti orílẹ̀-èdè Nàìjíríà àti ìlú òkèrè òun náà ni wọ́n péjú pèsè síbi àpèjẹ ọ̀hún wọ́n níbi àpèjẹ ọ̀hún láti rí mínísítà lábẹ́lé fún ètò iṣẹ́ òde ìyẹn Bello Musa láìgbàgbé Musa Goroyo láìgbàgbé àwọn ọ̀pọ̀lọpọ̀ akọniwájú adájọ́ àwọn lọ́ọ̀yà àti àwọn aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè wọ́n sọ mọ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n fi Denmark àti agbègbè ẹ̀ ìyẹn Sweden tí wọ́n fi ṣe ibùgbé wọn ni gbogbo wọn ni wọ́n péjú sí pèsè síbi àpèjẹ ọ̀hún wọ́n tún sọ di mímọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè ìlú òkèrè tí wọ́n tún jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ní àwọn náà wọ́n máa lọ síbi àpèjẹ yìí tí gbogbo wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí wọ́n ń wà pẹ̀lú ara wọn Fagbemi sọ di mímọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ohun tí wọ́n gùn lé báyìí òun náà ni láti rí pé orílẹ̀-èdè wa Nàìjíríà èrò ètò ìlera wọn ní àwọn náà wọ́n máa lọ síbi àpèjẹ yìí tí gbogbo wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí wọ́n ń wà pẹ̀lú ara wọn. Fagbemi sọ di mímọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ohun tí wọ́n gùn lé báyìí òun náà ni láti rí pé orílẹ̀-èdè wa Nàìjíríà èrò ètò ìlera ń jó lọ sókè lálá àti pé àwọn tí wọ́n bá láti dá iṣẹ́ sílẹ̀ láti ilẹ̀ òkèrè tí wọ́n fẹ́ dáṣẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn òfin kan eléyìí tó jẹ́ pé ó ní wọ́n lára wọn ò yọ ọ́ kúrò wọ́n sì fi àwọn tuntun míì eléyìí tó jẹ́ pé yóò fi àyè iṣẹ́ wọn àwọn òṣìṣẹ́ wọn àti àwọn gan ní orílẹ̀-èdè wọn ní òun náà ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń gbé ìgbésẹ̀ láti rí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ò kẹsẹ̀ járe.
1: Nínú Lagos Temple tó jáde láàárọ̀ tòní ní ìrètò mórí dání pé ayọ̀ akárí gbogbo wa ayọ̀ akárí gbogbo wa ọ̀rẹ́bù Mọ̀ṣúdì ti káyọ̀dé o ayọ̀ akárí gbogbo wa wọ́n ní báwọn bá ń polówó ọ̀nà Mọ̀ṣúdì káyọ̀dé Akíọ̀lù ní gbàgbà ó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àwọn olóyè ọdún mọ̀ àwọn olùgbé erékùṣù Èkó kejì tó ń ṣojú nílẹ̀gbọ̀mọ̀ òfin àpapọ̀ ilé wa náà ni wọ́n sọ dímọ̀ nígbà tó ń sọ̀rọ̀ alàgbà síkírù kò sọ́kọ́ tí gbogbo ẹ̀ mọ̀ sí sàkóṣì ó ní tá a bá wò ó àwọn iṣẹ́ àkànṣe yìí tí wọ́n ń ṣe ní agbègbè àwọn ní erékùṣù kejì pé ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó ní ẹ wo àwọn ọ̀nà pé kí wọ́n tò ní agbègbè àwọn èyí tán fi paving stone ṣe pé àti àwọn ìkì tó wà ńbẹ pé ọ̀nà ikọ̀ ọjà bẹ́ẹ̀ onítàbá wa ń sọ̀rọ̀ nípa ti ìwòsàn ó láwọn ilé ìwòsàn tí wọ́n pè ní kílíníìkì ní erékùṣù Èkó pé ó ju general hospital bòmíì lọ o pé bí ọ̀nà ẹbu Mọ̀ṣúdì Akíọ̀lù bó ṣe ṣojú àwọn dáadáa náà ló ṣe ń fa àwọn ìwá sí agbègbè àwọn ó ní ọ̀nà ti kọjá àwọn ọ̀nà tó ń ṣe láwọn ẹ̀wọ̀n kan palaro ni o lẹ́yìn oṣù mẹ́fà wọ́n tún máa kígbe pé ọ̀nà wa jẹ́ lẹ́yìn tí wọ́n ti ṣe pé ṣùgbọ́n àwọn ọ̀nà tí wọ́n ṣe ságbègbè táwọn rí i pé dìgbì ni gbére ni pé irú àwọn nǹkan táwọn ń fẹ́ látọwọ́ ṣòfin rẹ̀ ìdíre táwọn tuntun ṣe máa jẹ́ kí ọ̀rẹ́bù Mọ̀ṣúdì káyọ̀dé Akíọ̀lù kó tún lọ fún sáà kan sí bí alàgbà ọmọọba síkírù kò sọ pé wọ́n ti sa kọ́sì bó ṣe ń sọ dígbọ̀n nípa àwọn ìgbádùn táwọn rí láti ìjọba àwarawa èyí tí ọ̀rẹ́bù Mọ̀ṣúdì Akíọ̀lù tó ń ṣojú àwọn ní erékùṣù.
0: O kò níwò ìròyìn bí ó ṣe ń tẹ̀síwájú àdúpẹ́ lọ́wọ́ bàbá ìyá ẹ̀gbọ́n rò tẹ̀síwájú àjẹyọ́ àti àjẹṣẹ́kù kókó níwò ìròyìn láàárọ̀ tòní. Lágbára ọlọ́run gbogbo nǹkan tẹ́yìn náà jókòó ti gẹ́gẹ́ bí okòwò yín ẹ̀ ní gbèrè ìtìjú. Àwọn tí wọ́n ti polówó ọjà lórí ètò wa láàárọ̀ tòní àdúpẹ́ lágbára ọlọ́run àtàjèrè àràjèrè o ló tu wa láàárọ̀ yìí.
1: Ayé tún ṣì wà pàápàá olóṣèlú.
0: Bẹ́ẹ̀ni ẹ kò bò ní kẹ̀tíkẹ̀tì.
1: Gbogbo ẹgbẹ́ là ń bá ṣe o.
0: Kẹ̀tíkẹ̀tì.
1: Radio Nigeria ni gbogbo Nigeria pàápàá.
0: Ẹ jẹ́ mọ̀ pé fẹ́ so wá púpọ̀.
1: O tún ní Bond FM. Ẹ máa bọ̀ 22.2 party ẹ máa bọ̀ àyè wà fún yín a máa ṣe. A ní kátígórì fún oníkálukú yín.
0: am a dalo boti boti
1: boti ye
0: ope lowo to pe aguru lowo boti ni wa loni o seun seun adupe lai gbagbe bi odun fọlọrun so to tin ba

0: 20 Amoka Street.
1: They lost stop off Abaraje Road, Ikotun.
0: Leku, Ero Ibani Torowari is 0-0-6-8-2-1-6-8-5-9. 0-6-8-2-1-6-8-5-9. Eyi baba gba te o pere ti ti se dede e kan si wa ke ni nton pe kan yen. Abdul Lohi eyo du si wa enu ke wo laarin do ke ke wo pe ah ah sele wa nu gboro Eko na tere bo se ri mi. Aya la bo ba di segun. Gbogbo to ba ti nda la bo nu agbara ati ni lodo bi ati soro lodo oro tenu awo ti nlo ni egbe kara kuta ita ni. Aisa ati mo ni. Awa ni number 20 Amoka Street.
1: Dele Ara bus stop Abaraje Road Ikotun.
0: Leku.
1: Dele Ara bus stop ye te ba ti be. Ewu apa otu yin oye fuga bus stop meji lo nbe ewu ole sinu e ibe le ma gbadde odo wa 0806821 6859
0: 0806821 6859 ni size of itale
2: ku jade asiko yi gbogbo bi se to yin fe je oruko mi la ko ti gbogbo aye mo si ba gbogbo ora olotun sara isa ni wa ya re da osulera ti lo lowo l'office wa si tesi wa ju tori pe be po ni ka fo pe sibo ojo perete na la fi ku eduro awon ogun ti ti le se wa jade odun ni wa nipa fi ewe ategbo se itoju fawon omo eniyan ti olodi fun wa se arun sara itele mi woju to kọ́dọ̀gún àti bẹ̀rẹ̀ kọ́dìjàgbọ̀n kọ́dúró ẹ̀dúró kọ́bẹ̀rẹ̀ kọ́mọlẹ̀ bẹ̀rẹ̀ gbádùn pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ ara kúkú ta ìta tàbí kọ́dà bíi pẹ́ẹ̀jẹ̀ nínú ẹsẹ̀ tàbí gbogbo ara mọ́ kà sí bàbá gbọ́ra àtijọ́ àwọn bàbá wa wọn kì í lọ́rùn apá bẹ́ẹ̀ ni wọ ìlànà ẹsẹ̀ dídùn orí sára tá a sọ̀rọ̀ báyìí a máa sọkùnrin bẹ́ẹ̀ la máa sobìnrin a ti lọ káàkiri ọ̀pọ̀ ti lọ oríṣiríṣi ogun tó ti fẹ́ sọ lòmí oníṣègùn bẹ́ẹ̀ ni kò rí ọ̀nà àbáyọ máa sọ ìrètí tó a bá dé a ó fọ ọ̀nà ajẹ́gùn tí ó máa jẹ́ kógun máa ṣe lára rẹ àgbọ̀ olóoru tó wà nílẹ̀ tí àwọn bàbá wa máa fi kojú gbogbo ìdí pa ń jẹ́ ìsọ̀ ìsara lẹ́sẹ̀kẹsẹ̀ àbá tí ń lògbè ni àkànwọ́ ni wọ́n máa ṣiṣẹ́ nínú àgbọ̀ ara rẹ ọ̀pọ̀ kó lẹ́yìn ibùsọ̀ méjì ìsara máa fà á sọ kó máa wọ́n kú wọ́n kú kó máa tẹ̀kọ̀lọ̀bà tàbí kó máa rìn tàgétàgé bẹ́ẹ̀ ṣubú tàbí kí ẹlòmíì rìn díẹ̀ kó máa wá ibi tí yóò fi dilé àwọn ara yìí ó ti ṣe ẹlòmíì di arúgbó ọ̀sán gangan ìjọ fún yàbá yìí máa máa bọ̀ láti wá jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera ìlọlọ́lọ́wọ́ ní nọmba 13 Akinwale Street ọ̀pọ̀lọpọ̀ ọgbà bọ́ọ̀sọ̀p ọgbà ìṣẹ̀jà nílùú Èkó rí. láti aago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àròlẹ́ lójoojúmọ́ fẹ́ pè mí 08037-3-8-08. ẹyin dúdú ìbàrá àdírúrọ olùkún ní tiẹ̀rì tàbí ìsara fífà fún ìwọ náà máa bọ̀ kọ́ àwọn àtẹ̀yìn àgbà tíṣan olùkọ́ oríṣiríṣìí ni wọ́n ń pa ìsọ̀ ìsọ̀ yìí àwọn mẹ́ àpélọ́wọ́ ká ságun ságun tàbí làkúrò ìgbẹ́ ìsọ̀ ìsara yìí lágbára tán ó lè fa àtẹlẹsẹ̀ dídùn kíkan tàbí rásẹ̀rásẹ̀ tàbí àìrí oorun sùn tí ó ti wá fa orí fífàdì fún ẹlòmíì tàbí kó máa rẹ èèyàn láti mú ara títa ara jíjẹ́ jẹ ìkẹ́rìn káàkiri agbára ẹlòmíì apá ẹsẹ̀ kẹrìntẹ́ ẹlòmíì tí a pè ní àwọn rọpárọsẹ̀ tàbí àwọn atẹ́gùn burúkú kò ní fẹ́ lù wá o ẹ já mójútó ra wọn rí díẹ̀ díẹ̀ o làwọn kìíní máa ń bẹ̀rẹ̀ tí ẹ bá dé a ó sì yẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò gbàlódé tí ó máa sọ ibi táwọn àtọ̀ gbúgbọ́ sí nínú àgbò ara rẹ ara wọn tẹ́ tí máa ń fa àrùn sára ni kéènì látọ̀jù tí ó máa tọ̀ séréséré tàbí kó máa tọ̀ títọ̀ ẹ má jáde tá a mọ̀ sí ìṣẹ́tọ̀ bẹ́ẹ̀ni ẹ bá ní àrùn tọ́ sídà a máa ṣàkóbá fún ìsara bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ bá ní àrùn òpótọ̀ sí ọjọ́ tó ti pẹ́ a máa ṣàkóbá fún ìsara bákan náà ẹni tó ní ìfúnpá gíga a máa ṣàkóbá fún ìsara tí ó máa

Orúkọ tèmi ni Ṣọlá Ẹgbẹ́rúngbé láti iléeṣẹ́ Bex Amon Communication, iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ lóríṣiríṣi. Ẹ jẹ́ fàsìkò ìkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà wa tó bá wa ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní dúpẹ́ lọ́wọ́ yín. Ó kọ́ ìsàlẹ̀ àpò. Ẹ ṣe tẹ̀ ń bá wa rajà, ẹ̀dẹ̀ kú ìfẹ́ wa. Ẹ jẹ́ fi ìsọfún yín pé fóònù kan ti jáde ń sìn, fóònù iṣẹ́ ìjáde ní gbogbo àwọn tó ń wá Android phone tó wọ́ pọ̀. Tó dẹ̀ máa ṣiṣẹ́ oríṣiríṣi. Fóònù yìí à ń pè ní V45. It's a phone that has WhatsApp, Facebook, Opera Mini, TikTok, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí nǹkan tẹ fẹ́ kí Android phone ní. Ó ní 2GB or 4GB RAM, 32GB and 64GB storage. Ó dẹ̀ wà extendable to like 250 to 120 card, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ó ní 4000 mAh battery. Ó túmọ̀ sí pé bátìrì ẹ̀ alálòpẹ́ ni tẹ bá ti ṣáàjẹ̀ nígbà tí bá kọ́kọ́ ra. Bátìrì ẹ̀ máa lo bí ọdọ́ sí mẹ́ta áfíkà tẹ bá ti ṣáàjẹ̀ tán. Ó ní 4G network. Ó ní 5MP front camera and 8MP back camera. Tó túmọ̀ sí pé kámẹ́rà ẹ̀ mọ́lẹ̀ kedere tẹ bá fi ya fọ́tò báyìí ó mọ́lẹ̀ kedere àti iwájú tẹ̀yìn. Ó ní fingerprint sensor. Ó dẹ̀ ní fake unlock. Tó túmọ̀ sí pé ẹ lè mú ìka yín kẹfí tí tẹlómi tó máa bá yín ṣí àbí kẹfí ojú yín kẹfí tí pa tí ò dẹ̀ sàfojú yín nìkan ló lè ṣí. It has type C charging point, AI power master for an improvement battery. Ó túmọ̀ sí pé AI power yẹn kọ́ mọ̀ pé AI ni nǹkan tó lọ́wọ́ báyìí. Fóònù tó bá ti ní AI, in fact kò ṣe fóònù mọ̀. Ó dẹ̀ ní Android version 14 Android version ni. Fóònù yìí wà lóríṣi bíi mẹ́ta. Ẹ lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ẹ bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa fóònù 09023 23 23 49 55. Kò sí ìfẹ́ra kó sanwó díẹ̀díẹ̀ káàṣì ni. Èló ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń san pa yìí? 98,000 naira ni promo price for now. 98,000 naira. A lè mú wá bá kiri tí ẹ bá wà. Ẹ dẹ̀ lè wá sí ìlú Korodú ní ọ́fíìsì wa wà láti Kẹ́ni bus stop ní ìlú Korodú. Gbogbo ẹni bá dábàá ara ẹ̀rọ ọba ẹ̀bùn wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ fún yín. A ní solar panel. Solar panel yẹn ẹ lè fi ṣáàjì fóònù bíi mẹ́ta sí márùn lé ọjọ́ kan. Kò sí ná kò sí pé ẹ retí nẹ́pà. Ẹ lè fi ṣe láptọ̀pù yín. Ọ̀fẹ́ la máa fún yín solar panel yìí. 98,000 naira ni promo price for now. Kò sí àǹfààní pé ẹ fẹ́ sanwó díẹ̀. Ẹ máa sanwó tó bá ti mú dọ́dọ̀ yín ni. Ọ̀fẹ́ dẹ̀ la máa mú wá bá yín. Kíbi tí ẹ bá wà ní agbègbè Èkó, ọ̀fẹ́ la máa mú wá bá yín. Ẹ ní owó mọ́tò. Ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fi lẹ̀ kàn sí wa lórí ẹ̀ àbí kẹ wá sí ilé iṣẹ́ Bex Amon Communication, iṣẹ́ tó ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó fi ni lọ́kàn balẹ̀. Ẹ jẹ́ sáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09023 23 49 55 09 23

Bexamon, Lonica Sofu, Ipe, Iro, Lubade.

0: àkókò yìí o orúkọ mi ni bàbá àgbà tẹni bẹẹkì ló ìlú màkà oníṣègùn tí marugbó takébé àṣírí bàbá àgbà àwọn ọmọ agbára ní mọ́ràn lọ́tún lọ lórí àìsàn kan sí kejì inú ara bóyá orí àpẹẹrẹ pajápajá lọ pajápasẹ etí pípariwo kí ẹ máa rí kó máa ta gègé àbí kó máa rí òórẹ olójú ọ̀nà orí ojú òkú ẹnu bí àti bẹ̀rẹ̀ kí o ṣe wàhálà ti gbàdúrà láàárọ̀ di ìlera ẹlòmíì ẹ̀fẹ́ ka okú tàìtà ẹdí sálẹ̀ ní gbogbo ìbàdí búbù sọ fẹ́lòmíì orí pípariwo jẹ̀jẹ̀ ní gbogbo ara awúwo ẹsẹ̀ wúwo àwọn àpẹẹrẹ yóò dáa tí ẹ̀jẹ̀ bá ti ní ìṣòro tí ṣe bá ti ní ìṣòro ló máa ń fa wàhálà ṣùgbọ́n tó bá ti rí
1: a wà ní nọmba 20 Amoka Street Dele Ara bus stop off Abarajẹ Road Ikọtun
0: Lẹ́kọ̀ọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806821689 0806821689 pẹ̀rẹ̀ tó bá ti rí tó ti di pé kò ṣe tán bílẹ̀ mọ̀ àìsàn àti àrùn ni abúrúkú òní fẹ́lù wa ní ogun agbẹnusu agbẹni tọ̀ ṣùgbọ́n tó bá ti rí àìsàn ni o kẹ́kẹ́ kara máa kú tàìtà ó máa ń fa kí bẹ́ẹ̀ rọ téèyàn nílé rìn téèyàn máa rìn téèyàn máa rìn tó bá dàbí pé tẹ ìgbó àbó ń tẹ ìgbó mọ́lẹ̀ ẹ̀yìnlẹ́ yóò bọ́ ọjú mu. kí bàbá gbà àwọn kan ń pò wọ́n bàbá gbà àìlèṣe dédé ọlọ́mọ kò ń ṣe yóò mọ̀ ń pa ẹ̀ni kí ni mọ̀ ń pẹ̀ bàbá tó bí àwa bàbá àgbàlagbà pátákó tó lọ ni ó ṣe fàájì tó ìdàgbà tó fi lọ ni àṣírí ewé àdìgbò ẹ̀yìn ẹnu bàbá gbórí ńlá lẹ́la láàárọ̀ ọjọ́ kejì báyàwó òdòbà ni àṣàlíkà ń bọ́ lẹ́lẹ́ wà bẹ́ẹ̀ tó bẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ láà pariwo lórí afẹ́fẹ́ ẹ̀yìn náà ojú ẹ̀ dorí ẹ̀.
1: a wà ní nọmba 20 Amoka Street Dele Ara bus stop off Abarajẹ Road Ikọtun
0: Lẹ́kọ̀ọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0602168659 0602168659 àbúwá ní ilé ìgbẹ́ bá ọ̀sán lóògùn àlóògùn lóògùn tó ló lò fún ẹwé àtẹgbẹ́bí àṣírí bàbá àgbà ní ṣílẹ̀ ni ara ń tami ara ń já mi jẹ ó ṣe wọ́n lórí ń pariwo ni etí ń pariwo ni lórí káàkiri ara ni àti ṣe gbẹ̀sẹ̀ gbogbo ni àti ṣe ẹ̀yọ́ ló dọ̀rọ̀ ni èmi ní ẹbọ tó ní ìgò tó ṣe ń mi tẹ́lẹ̀ kí ló fà á jáde wá àtẹgbò tó lè kókó omi ẹ tí wọ́n mọ̀ wípé náà láyọ̀ sí bẹ́ẹ̀ náà tú lélẹ̀ àbọ̀ ọjọ́ ti pẹ́.
1: ní nọmba 20 Amoka Street Dele Ara bus stop off Abarajẹ Road Ikọtun
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0806216859 0806216859 ìwọ náà wà má lórí náà láàyè mo wá ní òkúta ẹni lẹgẹ tó dànù nítorí pé ewé àtẹgbò ju àwọn lọ gbogbo alamọ fẹńjẹ wo ni wọn jẹ fọ bàbá àǹfààní láti ṣe é gẹlẹ olú ẹtọ sí àtẹgbò jẹ ó ti dọbẹ àti kúrò lára ó ti tú ọ lẹ ẹyin náà lárúgbó lẹ márúgbó yí jáde ẹgbẹ akẹlẹ ìta kébékébé.
1: a wà ní nọmba 20 Amoka Street Dele Ara bus stop off Abarajẹ Road Ikọtun
0: Lẹ́kọ̀ọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0602168569 ẹyin bàbá àgbà tẹ òpó ìtìtẹ́ náà ti ṣe déédé ẹ kàn sí wa kẹ́ni ìdọ́gbẹ̀ kẹ̀yẹ́ má dùn lóyún ọdún sí wa ẹ kàn ẹnu kẹwò láàrin dọ́kẹ̀ kẹwò pé ṣẹlẹ̀ wà ní ògbóró ìkọ̀ bó ṣe rí mo sọ yìí àyàlá fún ọba ti ṣekú gbogbo tó bá ti ti ń dàrú láàbò náà àti ìrònódógún ni àti sọ̀rọ̀ ló dọ̀rọ̀ tẹ́nu àwọn tí ń lọ ni ẹgbẹ́ kan á ń kú tàìtà ni àìsàn àti àrùn ni.
1: a wà ní nọmba 20 Amoka Street.

92.9 orílẹ̀-èdè Morocco ló ń bẹ nípò àkọ́kọ́. Senegal nípò ẹlẹ́ẹ̀kin bẹ nípò kẹta. Algeria wọ́n wà nípò kẹrin Côte d'Ivoire àwọn ni wọ́n wà ní ipò karùn-ún. Orílẹ̀-èdè Nàìjíríà ṣe ipò kẹfà. Ibi tí mo nù ǹjẹ́ jọmọ pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti já wá sílẹ̀ nínú àsọ̀ tí àjọ tó ń rí sí bọ́ọ̀lù káàkiri àgbáláyé FIFA kéde nínú àwọn orílẹ̀-èdè tó dára jùlọ káàkiri àgbáláyé ní tilẹ̀ agbọ̀nmu mẹ́nuba pé láti ipò kẹrin orílẹ̀-èdè Nàìjíríà já wá sí ipò kẹfà báyìí. Kí ló fa ipò kẹfà tí orílẹ̀-èdè Nàìjíríà já wá sí láti ipò kẹrin? Ìbéèrè abàmì ló máa jẹ́ tí mo bá ń bèrè lọ́yìn ara ilé torí pé bẹ́ẹ̀ ń ṣe mọ̀ lèmi náà ṣe mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìta sánsán pàápàá jùlọ ìbéèrè mi rèé, ǹjẹ́ a ní ikọ̀ Super Eagles lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí? Lórí pápá bọ́ọ̀lù 92.9 ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ kẹjọ nínú oṣù kẹwàá 2024 láàárọ̀ dá òjò àárọ̀ ọjọ́bọ̀ Thursday. Lórí pápá bọ́ọ̀lù 92.9 Lionel Messi gbò sínú àwọ̀n ó sì ṣe àtìlẹyìn ìgbárùkù tí tá a mọ̀ sí àsíkì fún orílẹ̀-èdè Argentina ní ìgbà bọ́ọ̀lù kẹyìn. Argentina ti kúkọ́ tàrùn kọ́ yóò máa dá bọ́ọ̀lù jẹun ní orílẹ̀-èdè nínú ikọ̀ rẹ̀ Inter Miami. Àmọ́ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè bàbá rẹ̀ ó fi ìtàn balẹ̀ àbí ò fi ìtàn balẹ̀ tẹ bá pè mí lọ́lọ́tẹ rí wí o. Torí pé ẹ̀yin ló mọ̀ pé àwọn tí òróró Cristiano Ronaldo àmọ́ nígbà tí Cristiano Ronaldo múra ẹ̀ táwa jẹ́ tiẹ̀ tóun náà sì jẹ́ tiwa tó tún wá sọ báyìí pé òun kan sára sí ìtọ́ni Messi tó fi balẹ̀ tó túmọ̀ sí pé òróró Cristiano Ronaldo ó ní Lionel Messi nípa ọ̀rọ̀ bọ́ọ̀lù gbígbá ní ẹ̀gbọ́ òróró Cristiano Ronaldo ló sọ bẹ́ẹ̀. Cristiano Ronaldo kọ́ ló sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù ni wọ́n ti kọ̀ sára sí àṣeyege torí ìfitànbalẹ̀ Lionel Messi fún orílẹ̀-èdè Argentina.

0: lórí pápá bọ́n 92.9 káwọn padà sórí ètò àìtọ́yìn lórí pápá bọ́n 92.9 láìpẹ́ láì jìnà ẹ jẹ́ kí sáré mọ́ àwọn òròyìn kan ní bá ti mọ́ àwọn òròyìn tán lọ́gán ní máa ṣí ojú ago tẹ́ máa láǹfààní àti pè wípé akọ́nimọ̀gbà wa lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé wọ́n fílẹ̀ kó máa bá ṣẹlẹ̀ lọ ni àbí ó tó gẹ́ ọmọ lẹ́bí torí pé ààrí lájorí ẹ̀ ẹ má jẹ́ àgbàgbé mo ti kéde fún wa pé orílẹ̀-èdè Nàìjíríà ipò kẹfà la wà báyìí bóyá kẹ́ ẹ̀ lè mọ́ pé àwọn tá à ń sọ DR Congo ló ń bẹ nípò keje Cameroon ló ń bẹ nípò kẹjọ Mali ló ń bẹ nípò kẹsàn-án ipò kẹwàá South Africa tó túmọ̀ sí pé ipò tí Nàìjíríà wà ipò kẹfà kò sí àbúrú jù ìbéèrè ni mo bẹ̀rẹ̀ lọ́wọ́ yín o ẹ má gbàgbé àwọn bùkún ń bẹ tó yẹ pé ẹ̀yin ẹ̀ wò aṣáájú South Africa aṣáájú Mali aṣáájú Cameroon aṣáájú DR Congo àmọ́ kò lè fò aṣáájú wa Algeria aṣáájú wa Egypt aṣáájú wa Senegal aṣáájú wa Morocco ni ipò àkọ́kọ́ nínú ikọ̀ tó ń gbá bọ́ọ̀lù jùlọ lórílẹ̀-èdè yòówù ní ilẹ̀ adúláwọ̀ Africa ẹ jẹ́ sáré mú ìròyìn yìí torí pé ó ṣe pàtàkì látàrí ìfẹsọ̀sẹ̀ tó máa wáyé lọ́la ìfẹsọ̀sẹ̀ àwọn olóbìnrin dé wa tí yóò wáyé láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Comoros ní ìgbáradì láti lọ sí Olympic ọdún 2028 ẹ má jà ìwà pé Raymond Stadium nílùú Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ní tòsí wá bí ní ìfẹsọ̀sẹ̀ ìpele àkọ́kọ́ ní ìpele ẹni bá gba dáadáa ní ó borí embassy borí ní ó pegede lọ sí Olympic tí ó wáyé láàrin orílẹ̀-èdè Nàìjíríà àwọn obìnrin wa táwọn Super Falcons àti Comoros ẹ má gba ìpè lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday tó ń bọ̀ lá máa padà lọ sí orílẹ̀-èdè wọn àmọ́ ní báyìí àwọn agbábọ́ọ̀lù márùn ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n máa tún darapọ̀ mọ́ ibi ìpàgọ́ tí wọ́n fi pé agbábọ́ọ̀lù mẹ́rìndínlọ́gbọ̀n 26 players bóyá kí n sáré wá àǹfààní àti darapọ̀ wọn kí n bẹ̀rẹ̀ láti ẹni àkọ́kọ́ Shukurat Oladipupọ̀ ó ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní máa dárúkọ àwọn ọkọ̀ wọn o torí orúkọ àwọn ọkọ̀ wà pẹ̀lú ìrìn bákan náà Shakirat Moshid ó ti wà níbi ìpàgọ́ Glory Ogbonna ó wà níbẹ̀ Omen Mazu Fefo wà níbẹ̀ Farida Abdulhab ó bẹ̀ níbẹ̀ Tumininu Adesina òun náà ti wà níbi ìpàgọ́ Joy Ejokwe ó wà níbi ìpàgọ́ o Fatima Solati ó wà níbẹ̀ Christiana Uzoma ó wà láwọn tí ó gba bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà Blessing kò níbẹ̀ Valentina Owoko níbẹ̀ bẹ́ẹ̀ Glory Edet Sandra John Suliat Abidin òun náà wà lára àwọn tó ti wà níbi ìpàgọ́ ẹ̀ báyìí Fọláṣadé Ìjámílùsì ó wà níbẹ̀ bákan náà ni Tony Payne ó wà pẹ̀lú wọn lọ́wọ́lọ́wọ́ níbi ìpàgọ́ ẹ̀ báyìí Christy Ucheribe òun náà ti dúró digi pé àní tó bá gbà láàfin dandan kí Nàìjíríà borí Rasheedat Ajibade ló yẹ balógun wọn òun náà máa ti dé sórílẹ̀-èdè Nàìjíríà Jennifer Echegini nígbà tí Mitchell Alozie Chiamaka Nnadozie gbogbo àwọn tá a mọ̀ dáadáa là ń dárúkọ yẹn Gift Monday dandan ni kẹ́ ẹ mọ́ Joy Omewa òun náà ti wà níbi ìpàgọ́ Uchenna Kanu Comfort Ehano òun náà ti wà níbi ìpàgọ́ Tọ́fìjẹ́ mẹ́rìndín ní ọgbọ̀n ẹ má jẹ́ àgbàgbé pé àjọ káfù tí wọ́n rí sí ìṣàkóso bọ́ọ̀lù ọ̀hún wọ́n ti yan olùṣàkóso bọ́ọ̀lù tamọ̀ sí atọ́kùn rẹfrí ọmọ orílẹ̀-èdè Rwanda pé òun ni ó wà láàrin o nígbà tí Nàìjíríà bá kojú orílẹ̀-èdè Comoros orúkọ rẹ̀ ni Henriette Blugese Henriette Blugese òun ló wà láàrin ní ìlú Ìjẹ̀bú lórí pápá rẹ̀ mọ́ nígbà tí Nàìjíríà lágbẹ́ ọlọ́run tá a bá máa na Comoros ní agbẹ́ ọlọ́run ó yá 0706316 0706316 ni nọ́mbà tí ẹ pè sí Erickson ṣé kó tẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà jáwá sílẹ̀ nínú àkàsọ àjọ FIFA ṣé kó tẹ̀síwájú àti kán wá akọ́nimọ̀ọ́gbá gidi fún ikọ̀ Super Eagles lọ́wọ́lọ́wọ́ báyìí Super Eagles a ní ikọ̀ àwọn náà mọ̀ ẹ ló ẹ kàwọ́ sà yes sir
1: ẹ kú iṣẹ́ olúwa náà
0: yes sir yes sir
1: ó
0: yá sá ẹ bá kúrò lórí kápẹ́ntà tó ń kọ́ yín ó yá ó yẹ tẹ̀síwájú sá ń gbọ́ yín sá yẹ sá ó yá sá ń gbọ́ yín yẹ sá kọ́ fi sílẹ̀
1: inú ilé ò bá ṣiṣẹ́ kóòtù orí fíìdì ní iṣẹ́ wa àwọn ẹni ẹgbẹ̀rún àwọn ni controlling of the player then àwọn tó ń scout àwọn tó ń scout àwọn náà tún ní iṣẹ́ ń bẹ̀ manager tó jẹ́ director of sport ó ní iṣẹ́ ń bẹ̀ tí gbogbo ọba ń support coach coach àká máa coach ní texas jẹ́ òní yọ because àwọn player yìí wọ́n feel too big ẹ wo sílẹ̀ tó bá wà lórí field ẹ mọ̀ bó wà lórí field gbogbo ara ló máa fi ń fẹ́ bọ̀
0: ẹ̀sẹ̀ àlọ́wọ̀ kan kí ẹ wá gbìyànjú àti sọ. Ṣé
1: o máa jẹ sísẹ́mù wa sísẹ́mù a máa ní sísẹ́mù tó jẹ́ pé a máa fi dà àwọn ìrúbí àyẹ̀ láàmú.
0: Ẹ̀sà ṣé kóòsì ni ìwà dalẹ̀ ń sọ báyìí.
1: Kóòsì ni o gbàgbé o
0: mọ̀ nǹkan tó rí kóòsì o. Bàbá láwọn ọmọ tó kóòsì o. Ẹ̀ló.
2: Ẹ̀ló.
0: Yẹ sà.
2: Ẹ máa kú ṣe.
0: Ẹ ràṣà orúkọ yín sà.
2: Pita Raymond Pina Tagig.
0: Yẹ sà.
2: Ṣẹ́rí àwọn ohun tó ṣẹlẹ̀ lọ́rọ̀ tíìmù Nàìjíríà.
0: Yẹ sà.
2: Òun ni pé wọn ò fún kóòsì yẹn láyè láti ṣe.
0: Ẹ̀sà bóò lẹ ń ṣe mọ̀.
2: Ẹ̀sà máa ṣe àkọ́kọ́ tó kọ́ wá pẹ̀lú Madagascar ní Nàìjíríà.
0: Ẹ
2: wo àwọn bóòsì àwọn ọmọ méjì tó lò tí wọ́n sọ ẹ̀. Tọ́ fún láyè kó lo àwọn kó ní ti bí àti.
0: Wọ́n parọ́ nígbà wá yá tí ìbẹ̀sọ̀nsẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ lùwà tí Guinea Bissau padà lùwà wọn ò jẹ́ kó lo àwọn ọmọ ẹ ṣáájú.
2: Àwọn MFA wa ó yẹ káwọn náà ṣiṣẹ́ lórí yẹn. Ẹ̀rọ ilé ẹ̀kọ́ tó ẹwọ́ nǹkan tó ṣẹlẹ̀ bá àfihàn sí World Cup ó náà ṣẹ̀wá sọ pé òótọ́ ni kífà tí wọ́n lọ lò ń gbà yẹn tí ò yẹ kọ́ lò yẹn. Pé àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ kọ́ tètè máa káràmásì kí ẹ̀ tọ́ bá káràmásì kí ẹ̀ kò ní jẹ́ kọ̀rọ̀ máa wọ́ bẹ́ẹ̀ yẹn kó tó di pé a jẹ̀ máa jà fún nǹkan tí ò yẹ káṣà
0: fún. Ó dá ẹ ṣeun sàn. Ẹ ṣe sà ẹ ṣeun. Ẹ̀lú. Yẹ̀sà orúkọ yín sà. Mr. Kílẹ̀pẹ̀ ó ń yàn jáde dáadáa sà. Oya Mr. Adé Asín gbọ́ yín.
1: Àwọn ẹlẹ́fẹ̀ẹ́ ìṣòro wa ní Nàìjíríà. Nítorí jẹ bá wù ẹ́ ni pé ìdarí gbogbo ẹ̀sẹ̀ bá lọ tẹ̀lé ọ̀rọ̀ tó sọ. Ẹyin gbèyí nu ọ̀rọ̀ yẹn. Tó sọ pé òun ò lè jẹ́ kọ́mọ ń pè fún Nàìjíríà. Àwọn kíní wa kọ́kọ́ ni ìṣòro àwọn ẹlẹ́fẹ̀ẹ́ wa ni ìṣòro wa ní Nàìjíríà. Ẹ̀yọ̀wọ̀ ní kọ́nà ń gbàdì ẹ̀kọ́ ìgbógun kan ẹ̀ tọ́bí ìṣọ̀wọ́ ọmọ gbàgbà pẹ̀lú àṣẹ gbẹ. Ẹ̀mí ẹ bá ní ẹgbẹ́ ṣe kọ́ bá ìfún ẹgbẹ́ ṣe kọ́ bá ìfún ọ. Tó bá mi ní ẹgbẹ́ ara síbí bọ́ọ̀lù. Ẹ̀mí ara síbí bọ́ọ̀lù náà.
0: Ẹ ṣe sà ṣẹ̀dáhùn àwọn ní kó ṣílẹ̀ NFM ìṣòro ẹ̀ ló.
1: Ẹ̀ló.
0: Yẹ sà.
1: Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Fáṣọlá látàbí Èròkò.
0: Ẹ ra sà.
1: Ẹ kúṣẹ́.
0: Yẹ sà.
1: Ẹ̀bẹ̀ wọ ọ̀rọ̀ ẹ̀ríṣẹ́ yẹn kọ́ fi ẹ̀ríṣẹ́ ilẹ̀ o. Ẹ mọ̀ pé nígbà máa bẹ̀rẹ̀ ọmọ oṣù mẹ́rin ní Nàìjíríà ti lò. Ọ̀rí pọ́ǹtì kọ̀ọ̀kan mú.
0: Ó dé kò dẹ̀ lè parí títí láíláí pàápàá jùlọ ní ìgbà òkùtì fún orílẹ̀-èdè bàbá rẹ̀. Ronaldo ti padà sọ̀rọ̀ nípa jọ Jesus akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Portugal. Àmọ́ ẹmọ́bínú kò tí ì burú jù tẹ bá dara pọ̀ mọ́ wa láàárọ̀ ọ̀la lórí pápá Bọ́ọ̀nù 9-2-9 láago mẹ́sàn-án òwúrọ̀ ó ku ìṣẹ́jú 15. Ẹ̀gbọ́n tí Cristiano Ronaldo tó sọ nípa ìwà ọ̀dàlẹ̀ tí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Portugal tó wù sí Ronaldo tó bínú kúrò níbi ìpàgọ́. Lóòótọ́ ó sọ ó ní ìjìyà tó yẹ kó òun jẹ òun ṣetán àti jẹ àmọ́ òun ò fiṣẹ́ sílẹ̀ òun ò sì fẹ̀yìntì gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal rárá o. Ronaldo sọ bẹ́ẹ̀ ó kí Lionel Messi kú oríire. Túndí tí ó fi lọ́ọ̀ sí bá kúrò lóòótọ́ ètò ẹni tẹ́ pé tá ò gbé ẹmọbìnrin tọ́pẹ́ àgọ̀rọ̀ ló ń bẹ lórí àga tó ń tẹ́tẹ́ fi ń gbọ́mi Adéolúwa Arífọlá ní òkàlẹ́ lórúkọ tèmi. Ẹ jẹ́ àmàṣeré ìdáradára o. Ẹ kú àròdá òjò.

0: Hitachi Nabisco Coaster.
1: Like the one at Idioma looks.
2: But I use the same look I have always used. Why is it not creamy?
1: That's because you're not using full cream, my sister. Switch to Orlando Full Cream Evaporated Milk. It is full cream goodness, rich, creamy, and tasty.
2: But I thought to be too expensive compared to the
1: Not at all. It is affordable. Buy the 120 gram pack. It is one pack, 3-7.
2: Idioma. You always have a solution.
3: Yes, so Orlando Full Cream Evap 120 gram. Make the smart choice today. Choose the rich, creamy quality of Orlando and stay ahead with Dairy Power.
4: Band FM.
5: 92.9.
6: Band FM 92.9. Fẹ́ sọ àpọ̀ kárí ayé. Gbogbo olólùfẹ́ wa dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ̀ ń dúró tì wá ọlọ́run dúró tì ẹ̀yin náà àti ẹ̀yin tí ẹ̀ ń ṣe pẹ̀lú ọjà yín bí pàtàkì jùlọ kí ọlọ́run pèsè fún yín gbogbo ìpolówó ọjà yín tẹ̀ ń ṣe níbí ẹ̀ẹ́mà ta àtàjèrè láàárọ̀ yìí èmi tèmi tọ́pẹ́ mo sọ lẹ́nu mi pé alábùkún fún ni gbogbo ẹni tó bá ń bùkún fún mi ẹni tí ó bá sì ń bú mi ègún ni fún lágbára ọlọ́run lórúkọ Jésù Kristì Olúwa tí mò ń sìn bẹ́ẹ̀ náà ló máa rí àti fún ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ ọ̀la bàbá mi olówó Èkó ẹ káàárọ̀ sà àti gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láti ṣàgọ́ méjìlá àbọ̀ a máa mú àwọn ètò wa wá gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ṣe oúnjẹ ṣe ń gbọ́ wa ènìyàn dára fún wa pàṣẹ jáde táwọn ohun tó máa jẹ lọ ohun tí ó jẹ wá a ò ní pàdé ẹ bẹ́ẹ̀ ni.
7: Bó ṣe máa rí gangan nìyẹn torí pé ẹnu ìwúre náà fi ń wúre ṣùgbọ́n bíbélì gan ni ó lẹ́ni tó bá ń súre fún wa pé olóhùn á máa súre fún un ṣùgbọ́n tó bá ń fi wáré náà bíbélì náà ni pé òun á fi wọ́n ré ẹ jẹ́ ká yí padà ká má máa fèrà wá rí. A dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀tì sí wa ọ̀ Bond FM 92.9 náà lẹ̀ ń gbọ́ yìí mo kí n gbogbo tẹ̀tì gbà pé ẹ káàárọ̀ sà Ọláyínká nígbà lórúkọ tèmi òní àsán wa
6: pẹ̀lú gani ashiru bẹ́ẹ̀dẹ̀gẹ̀ mo fẹ́ gbé nǹkan tó kọ aláàárọ̀ yìí
7: tó bá dàgbọ́ mẹ́wàá ní gẹ́gẹ́ náà ẹgbẹ́ ìròyìn ní ṣókè
6: lẹ́yìn
7: ẹgbẹ́ ìròyìn
0: Emi ori radio kan so pe yari atoma baba ni wona ni baba na ni wani bemi na de lo alo na ni baba na ni ama pero ni won pa won body of wa fi he ati hu gbogbo aye mo yi pe oga ni gbogbo nkan olohun ni jojo olohun nabi lodo olohun la ilaha illallah
4: band fm

0: 大佬。
1: Band FM.

0: lọ́sẹ̀ tó kọjá ìbéèrè tí olóòtú mi tó béèrè tẹjọ yìlùwò náà ni ojúmọ́mọ́ wọn gbọ́ korokoro dó àjíǹjì wọn gbọ́ wọ́ṣọwọ́ṣọ kọ̀ǹkọ̀sọ̀ ọ̀gànjọ́gàn wọn gbọ́ sinrin kún sí dékun mẹ́ran àfàìmọ̀ káwo másùn lébi gbogbo ẹ̀yin tí ẹ pè lọ́jọ́ náà lẹ gbìyànjú ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn pé máàkì rẹ̀ ń wọ́n òfin eleven ṣùgbọ́n a rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ìṣọwọ́lẹ̀ èdè nínú àyọlò yìí o a rí àwítún ẹlẹ́yọ ọ̀rọ̀ ojúmọ́ mọ́ ẹ bá gbẹ́ tó wọ àjíǹjìn jìnjìn tẹ bá gbọ́ ọ̀gànjọ́gàn gàngàn ọwọ́ à ń bẹ̀ ẹlẹ́yọ ọ̀rọ̀ ni irú àwítún yìí eléyìí tó jinlẹ̀ jù ń bẹ̀ òun náà ni fèrósìrò jẹ torí korokoro dó wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ kọ̀ǹkọ̀sọ̀ àti sinrinkún sindínkún mẹ́ran ẹ rí i pé fèrósìrò jẹ ìyẹn wà ń bẹ̀ àwítún alákùdé gbólóhùn tó wà ń bẹ̀ òun náà ni n ò gbọ́ ẹ rí i pé n ò gbọ́ hàn dé bí ẹ̀mẹta bákan náà a rí àjùmọ̀rìn ọ̀rọ̀ bíi eku àtẹran dín eku mọ́ ẹran ni wọ́n pè ní dínkù mẹ́ran n ò gbọ́ sinrinkún sindínkún mẹ́ran ẹran eku ẹ rí i pé tá a bá ti ń sọ̀rọ̀ eku a máa sọ̀rọ̀ ẹran àbá tí ń sọ̀rọ̀ ẹran a máa sọ̀rọ̀ ẹja àjùmọ̀rìn ọ̀rọ̀ ni bákan náà ni dídọ́gba gbólóhùn wa ń bẹ̀ ojúmọ́mọ́ wọn gbọ́ porokorodó àjèjì wọn gbọ́ ọ̀ṣọ́ kọ̀ọ̀kan ọ̀gànjọ́ dídọ́gba gbólóhùn wa ń bẹ̀ yẹn náà tí mo fẹ́ fi wá sí orí ọ̀rọ̀ yìí ni pé àwọn kan pe olóòtú mi lọ́sẹ̀ tó kọjá pé ò ṣe àlàyé kinní fún wa dáadáa bọ́gà ẹ̀ ṣe máa ń ṣe ẹ mọ̀ pé bó ti kí jíkojíko máa jó tó iwájú náà ni yóò sì máa bá kù tí wáyé pé òun náà iṣẹ́ tó fi ń ṣiṣẹ́ ṣe nu ṣùgbọ́n ó yàtọ̀ sí èmi tó yẹ pé iṣẹ́ tí mi mú ní bàdà tí mo fi ń ṣe nu tí mo fẹ́ fàyọ́nú eléyìí tí mo fi sọ lẹ́yìn ni pé ṣe rí ẹ̀kọ́ ṣe pàtàkì o gbogbo nǹkan tí wọ́n bá ti pè ní ẹ̀kọ́ àgbọ̀dọ̀ fọ̀rọ̀ sẹ́yìn ọ̀tọ̀ ni pé bóyá wọ́n bí mi nílẹ̀ yorùbá mo dàgbà nílẹ̀ yorùbá mo gbọ́ yorùbá ọ̀tọ̀ ni kéèyàn lọ kọ́ ẹ̀kọ́ èdè yorùbá gangan kéèyàn wá ní ìmọ̀ rẹ̀ àwọn kan bẹ tó yẹ pé wọ́n jẹ́ onímọ̀ èdè yorùbá tí ó yẹ pé wọ́n ń pè wọ́n ní yorùbá studies association of nigeria wọ́n ń pè wọ́n waisan àwọn yẹn ni àwọn ọ̀jọ̀gbọ́n tó yẹ pé wọ́n jẹ́ professor nínú èdè yorùbá tí wọ́n ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ní ifáfitì àni wọ́n kúnú àwọn ẹgbẹ́ waisan yẹn lọ́dún tó kọjá wọ́n fún mi ní àmì ẹ̀yẹ adúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn a sì máa dúpẹ́ gbogbo àwọn kan tó wà tí wọ́n jẹ́ ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà yorùbá àwọn náà jẹ́ olùkọ́ni nílé ẹ̀kọ́ gíga ifáfitì olùkọ́ni nílé ẹ̀kọ́ girama olùkọ́ni nílé ẹ̀kọ́ gbogbo ìṣepolí olùkọ́ni nílé ẹ̀kọ́ ìkọ́ni ní ẹ̀kọ́ṣe olùkọ́ni láwọn ilé ẹ̀kọ́ gbogbo pátá ni wọ́n wà nínú ẹgbẹ́ akọ́mọlédè tí wọ́n bá ti wá pé àpérò wọ́n máa ń yiri àwọn iṣẹ́ oríṣiwò èyí tó bá yẹ pé wọ́n bá nílò àtúnṣe èyí tó yẹ ká tún tẹ̀síwájú àwọn ọ̀jọ̀gbọ́n tó ti ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo ẹ̀ pátá náà lọ́wà ṣe rí àwọn nǹkan lójókòó tó yẹ pé wọ́n kọ wọ́n ṣẹ̀dá bá ṣe ń kọ èdè yorùbá sílẹ̀ àwọn onímọ̀ ṣáájú là ń pè wọ́n nínú ìmọ̀ èdè yorùbá ẹni tó bá lọ kọ́ ẹ̀kọ́ èdè yorùbá gan onímọ̀ kan bẹ tí wọ́n pè ní Noam Chomsky àwọn ṣiṣẹ́ nípa bí a ṣe bí èdè ṣe di kíkọ sílẹ̀ Noam Chomsky nínú àwọn onímọ̀ tó yẹ kó ṣiṣẹ́ bí èdè yorùbá ṣe di kíkọ sílẹ̀ náà ni bàbá Ajayi Crowder ṣe rí èdè tí a ń lò tá a fi ń kọ èdè yorùbá sílẹ̀ báyìí ó súnmọ́ èdè àwa òǹkò tó jẹ́ èdè òkè ògùn àwa ni èdè wa súnmọ́ kí ni ìdí tó fi súnmọ́ ẹ rí i pé ṣí ó yàtọ̀ sí sí tó bá yẹ pé a bá sọ pé tó èdè ọ̀yọ́ ni ẹ rí i pé ọ̀yọ́ town ìlú ọ̀yọ́ gan kì ń wọn lè pe ṣí àfi sí ṣùgbọ́n ní òkè ògùn àwa ń pe bó ti tó àbí bó ti yẹ nítorí pé ẹni tí ó jẹ́ aṣíwájú àwọn onímọ̀ ṣáájú tí wọ́n jókòó tí wọ́n kọ èdè yorùbá sílẹ̀ ọ wá láti agbègbè òkè ògùn ni èdè ń ṣe dàbí ẹni pé à ń sọ a pè é ní yorùbá àjùmọ̀lò tó bá jẹ́ pé ẹni tó jẹ́ aṣáájú àti wọn tó jókòó tó wáyé pé ìjẹ̀bú ni wọn a jẹ́ pé èdè ìjẹ̀bú ni a máa lò gẹ́gẹ́ bí àjùmọ̀lò èdè yorùbá tá a máa fi kọ wọn ò pé àlàyé mi ó wá jẹ́ pé ẹ̀gbá ni àwọn tí wọ́n jókòó ń gbà ní tó jẹ́ pé wọ́n fi mọ̀ ṣọkan pé tó èdè la a jẹ́ pé èdè ìgbà la máa pè ní àjùmọ̀lò ó dà kọ́ jẹ́ èdè àwórì kọ́ jẹ́ pé àwórì ni wọ́n ń lò àwọn kan rí pé nípò tá a máa sọ pé méjì a máa pè ní méjìlá bí ìbá ṣe jẹ́ nìyẹn ohun tí mo ń gbìyànjú àti sọ́nbẹ́ ni pé ohun tó bá ti jẹ́ ìtẹ́wọ́gbà àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ẹ jẹ́ ká gba iṣẹ́ ni àwọn onímọ̀ ṣe débẹ̀ àwọn onímọ̀ tó wá jókòó wọ́n ṣiṣẹ́ lórí èdè lóríṣiríṣi wọn eléyìí tí wọ́n ṣe 1954 èyí tí wọ́n ṣe 1964 èyí tí wọ́n ṣe 1981 èyí tí wọ́n ṣe 1983 èyí tí wọ́n ṣe gbogbo ẹ̀ a dẹ̀ tún tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ lórí èdè kódà tó lórí ṣíṣe ẹ̀dá àwọn èdè tuntun fún àwọn ọ̀rọ̀ tuntun kì í ṣe pé báyá kákan sọ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀káyé pé tó torí pé o ti àwọn èèyàn ti ń gbọ́ mi o ẹ gbọ́ kí la lè máa pélé tákàn wá mu irọ́ ẹ̀kọ́ jù bẹ́ẹ̀ lọ à ń sọ nípa ẹ̀kọ́ àti àwọn onímọ̀ ẹ̀kọ́ àti àwọn tí wọ́n mọ èdè tí wọ́n sì ń lo èdè ó yàtọ̀ síra wọn ye pe boya tori pe mo tin se mo tin so lo radio won tin gbo mi won so pe mo gbo yoruba iye ko la nso sugbon awon ti won je onimo to sise lori e gankan to pe ise ta won fi nse to nse gankan niye e je ka gba be mi o fe lo juno lori e tori mo se ka ka gbebun ni eni e je ka press ni fura ni ibere ati down leni alo tori akoko wa alo idahun ibere iwo ni down o lalo lagbara olohun lalo leni alaye baba oro na le sin gbadun bodde fm lawa re ti doctor riri fe so wa ko to kari aye e ko ojubo o e ka ro uruko yan te tin pe wa itare mo latagi ibere kunu ke fun yin kejila eja wo kejila kejila kejila mba o nka ni e ma ri e ma ri oya iro agbaran mo ohun ni a iro to lagbara ju bi iro ti yi para de ba di iro ti o gba aran mo e iro to lagbara lati fa omiran iro agbaran ta ba nso nipa iro agbaran mo nu grammar de yoruba ta ba nso nipa iro agbaran mo kini iro agbaran mo a iro to lagbara ju bi iro ti yi pada de ba di iro ti o gba aran mo e iro ti o lagbara lati fa omiran
1: ah
0: iro ti o lagbara ju kori be sa to ba di ojo mi ojo re iro agbaran mo ni iro ti yi pada de ba to je pe iro ti o wa legbe re o bori e o ni agbaran mo e ti gbo e bi iro ti yi pada de ba iro agbaran mo 08132377749 e ko juma o orupe yan te tin pe wa
1: daji pe ti lai ra jo re wo fo
0: bi ntini gbogbo e baba
1: e ni lo ko sa i ku je meta sa
0: ojo ko pelu sa ibere ke lo nkin fun yin
1: ede keta
0: ibere keta ini eji eta won ni ewo ninu ewon yi ni o je mo esin ninu awon egbi won yi ewo ni ko je mo esin a arugbe bi rara di ijala e esha ewo ninu awon ewon yi ni o je mo esin ti ki se ewi aje mesin a arugbe bi rara di ijala e esha arugbe to ba di ojo mi ojo re rara ni ko si bi ta ti le sun rara ko si inowo abi ariya ti o lo sugbon arugbe kini ewi awon oloro ni ibi oruna ti ma nsun arugbe ijala awon olode loni esha awon ilegun sugbon rara ko si awujo ti wa lalopo ni ko si bi ti o wo esun sa 08132377749 alaye baba oro ni bond fm 92.9 radio festival port to carry aye

0: àwọn èròjà tó dáa ni wọ́n fi pò ó pọ̀ industrial paint decorative paint special coatings oríṣiríṣi àwọ̀ kilometer 2 àjẹgúnlẹ̀ road prestige bus stop àti ọ̀tá ilé kẹ́ ẹ lọ tààrà tàbí bá fẹ́ ra ọ̀dà tàbí tẹ́ fẹ́ jẹ́ ojúlówó alágbàtà prestige paint
1: 002 562 5333
0: prestige paint ọ̀bàní láàrin àwọn ọ̀dà.

ni. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba bá ṣe ń tẹ̀síwájú lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ láàárọ̀ yìí. A nílé gba ìpè kankan mọ́ o. Wọ́n àlàyé tí mo ṣe ń ẹ jẹ́ ká dìí mú dáadáa. Ọ̀tọ̀ ni ẹ̀kọ́, ọ̀tọ̀ ni pé bọ́yá mo rò pé máa rí bẹ́ẹ̀ àbí torí pé a ti bí mi síbẹ̀. Àmọ́ tí wọ́n gbé iṣẹ́ òun dání gangan, àwọn ẹlẹ́kọ̀ọ́, àwọn elétò. Ẹ má gbàgbé mo sọ nípa àwọn wàìsàn, àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tó jẹ́ pé iṣẹ́ táwọn ń ṣe jẹun nìyẹn tó lọ ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀. Tó jẹ́ pé àwọn iṣẹ́ tí wọ́n ṣe tó jẹ́ pé wọ́n lọ kó tó di pé wọ́n gba kó tó ṣe PhD tó fi gba doctor kó tó wá di professor kì í ṣe nǹkan tó kéré iṣẹ́ ti wọn ni. Àwọn kì í ṣe pé wọ́n máa sọ pé ibi ọmọ Yorùbá kan náà ni gbogbo wa iṣẹ́ tẹ́yìn ṣe ọ̀tọ̀. Iṣẹ́ tí ilẹ̀ yìí lẹ́yìn ṣiṣẹ́ ìwádìí lórí tẹ̀sí iṣẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ilé iṣẹ́ tí wọ́n ń ṣe ni torí ìdí èyí èdè Yorùbá ò ní bàjẹ́ ò lọ́wọ́ tèmi ẹ̀yin ńkọ́ ẹ má jẹ́ ó bàjẹ́ lọ́wọ́ gbogbo wa. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi lẹ́ẹ̀kan sí ọmọ tá a kọ́ lẹ́kọ̀ọ́ tó sì gbẹ̀kọ́ ọ̀tọ̀ lẹ́kọ́ọ́ ọ̀tọ̀ ni pé káwọn èèyàn máa lagidi ẹ̀kọ́ kò dúró síbi kan babaláwo tí ọba kọ ifá kún ifá tó ní ifá run ẹ máa run ni ṣègùn tí ọba kọ ògùn mọ ògùn tí mo máa di pẹpẹ kí fọn bá bàrù kó ògùn máa bàrù pé a gbọdọ kọ ẹkọ mọ ẹkọ ẹkọ ṣe pàtàkì ẹjẹ lọ kẹkọọ èdè yorùbá ní ifáfitì ẹ gbóná dáadáa. Túnjí Ọlálékun orúkọ mi 0098444710 8098444710 lẹ́yìn bá mi sọ̀rọ̀ kẹ wá polo ọjà lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ àbí kẹ lo 0708810154 0708 100 154 a pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ ìdánwò olóòtú mi ni gani atu bello aṣíwọ̀n ọ̀bánibàṣírí túnjí ọlálékun lóko mi ire o.

ẹ̀ka ètò ẹ̀kọ́ kí wọ́n pèsè àwọn ohun tí wọ́n fẹ́ kí ẹ̀kọ́ lè máa gẹ̀sẹ̀ járí nínú èròǹgbà tiwọn ọba ìlú ẹ̀kọ́ ọba Rewon Aremosho Ọlálẹ́ Akelu wọn wòye tiwọn lórí ọ̀rọ̀ yìí wọn ni ohun tí ìjọba ń rí lórí owó orí kò tó owó tí ìjọba ń ná wọn ni ìjọba ò rí owó tó tó láti lè tọ́jú ẹ̀ka ètò ẹ̀kọ́ látàrí àwọn orí owó tí wọ́n rí tí kò tó ná ẹ jẹ́ ká gbóhun tí ọba sọ.

0: mo gba àtàwọn oníyọwọ tó ń dáṣẹ ṣe wọn láì bù sí owó orí wọn máa pawó orí fún ìjọba ìjọba ò ní ìnáwó mọni láti rọrùn skúlù yẹn pẹpẹ àwọn ọyàn rẹ pawó orí wọn ní àwọn sálárì ẹnà ní kọmíní àti ní ibiṣẹ ìjọba àti nǹkan tó ń yọ owó wọn nìkan lówó tí wọn rẹgúlà ọmọ sẹwẹ ẹmpláìpẹtì ni wọn fẹ sanwó. Gbogbo àtàwọn oníyọwọ tó ń dáṣẹ ṣe wọn láì bù sí owó orí wọn máa pawó orí fún ìjọba ìjọba ò ní ìnáwó mọni láti rọrùn skúlù yẹn pẹpẹ àwọn ọyàn rẹ pawó orí wọn ní àwọn sálárì ẹnà ní kọmíní àti ní ibiṣẹ ìjọba àti nǹkan tó ń yọ owó wọn nìkan lówó tí wọn rẹgúlà ọmọ sẹwẹ ẹmpláìpẹtì ni wọn fẹ sanwó.
1: Ọba Akielu ní ìpinnu ìjọba kó tó lè fẹsẹ̀ múlẹ̀ kò lè ṣàyẹ̀fẹsẹ̀ bí kò àwọn oníléeṣẹ́ aládàáni kí wọ́n ràn wọ́n láti máa san owó orí wọn sápò ìjọba bó ti tọ́ àti bó ti yẹ kí ìjọba lè rí owó tó tó ní ẹ̀ta ẹ̀ka ètò ẹ̀kọ́ ná fún wọn àti ní àwọn ẹ̀ka tó kù jákèjádò ilẹ̀ Nàìjíríà. A gbọ́ pé àwọn adigunjalè méjì ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn nínú ìdojúkọ tó wáyé láàrin àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ Èkó àti ní ìjọra Bádíà àtàwọn olóhùn kígbe míì tí wọ́n rí wọn mú. Nígbàtí wọ́n ń sọ̀rọ̀ wọn ni ó tó ọgọ́rùn-ún àwọn tí wọ́n tún rí mú náà tí wọ́n ti kó sákàtà wọn. Kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Tìjàní Fàtáì ni wọ́n sọ ọ̀rọ̀ yìí lánàá lólùiṣẹ́ wọn tó wà ní Ìkẹjà. Wọ́n ní ìgbésẹ̀ tí àwọn ń gbé nínú àárín oṣù yìí nìkan ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ló mú kí àwọn ṣàwárí àwọn olóhùn kígbe ọ̀hún tí méjì sì gbàgbèrè fáyé nínú wọn. Wọ́n ní wọ́n ṣàwárí àwọn olè ajínigbé àwọn olè tí wọ́n ń jí dúkìá ìjọba tí wọ́n ń já àwọn nǹkan gbà lórí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí wọ́n ní àwọn nǹkan yòókù tí wọ́n fi ń ṣe aráàlú lọ́ṣẹ́ tí wọ́n da ìpínlẹ̀ Èkó láàmú. Wọ́n ní nínú àwọn ohun tí wọ́n rí mú lọ́wọ́ wọn ó pọ̀ tí wọ́n tò bẹ́rẹ̀bẹ́. Wọ́n ní èyí fi hàn pé iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe iṣẹ́ takuntakun láti dojúkọ ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ yìí. Wọ́n ní àwọn nǹkan tí wọ́n rí lọ́wọ́ wọn bíi ìbọn àwọn ohun ìjà. Wọ́n ní àwọn orí àwọn nǹkan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ti jí gbà lọ́wọ́ aráàlú Èkó àti àwọn èròjà oríṣiríṣi tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn àlòkólóhùn kígbe náà. Wọ́n wá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láti pé wọ́n tẹ̀síwájú àti máa ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó lórí ibi tí ìwà ẹ̀daràn bá ti fẹsẹ̀ múlẹ̀. Ìròyìn ẹlẹ́ta tààrọ̀ Èkó ní ìjìbalẹ̀ tó bá di ní aago 12 ẹ̀kúnrẹ́rẹ́ la máa mú wá sí etí ìgbọ̀yìn Frank Ọlọ́runṣọlá lolóṣù rìn tèmi tọ́pẹ́ àgbòrò àkínrin lórúkọ mi adúpẹ́ pé ẹ̀ ń gbọ́ wa.
2: Ejimare ló di rí ẹwà fákùkọ o.
3: Ejimare ló di rí ẹwà fákùkọ.
2: Ọba òkè ló di rí ẹwà fákùkọ o.
3: Ejimare ló di rí ẹwà fákùkọ. Níbi kápẹ́dẹ̀ àti polówó ó ṣèrò yìí Band FM àwa máa lọ bá.
4: Band FM.

bẹ́ẹ̀ni ó ti wá dọbẹ̀ ó ti ta sánsán tẹ bá ti ń gbọ́ wa báyìí nílé iṣẹ́ wa Bond FM 92.9 pé ó dọbẹ̀ ó ta sánsán torí pé ọlọ́run tún ti ṣọ́ wa dé lónìí torí pé a fo gbogbo lọ́lọ́run lọ́wọ́ láti ìjẹjọ ó sì gbàkóso náà ó tún jẹ́ kàrọ́jọ tòní tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2026 àmọ́ kì í káàbọ̀ sórí ètò ó dọbẹ̀ ó ta sánsán ambassador Fẹ́mi Abánimulẹ̀ ti wà nù lé bàbá ọ̀rọ̀ àgbà àwọn náà wà nù lé gìjà princess Olayinka Aniguwa lórúkọ tèmi à ń retí Isaiah Izozo náà bóyá ojú ìka mọ́lé ni bóyá yàrá ìta ló sùn ọlọ́run àbá wa ṣọ̀dé láyà gbogbo ẹ̀yàn olólùfẹ́ wa ó yá ẹ wá nǹkan fìdílé kẹ jẹ́ ká tún jọ gbádùn ara bá a ṣe máa ń gbádùn ara ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ṣe ti mọ̀ pé lórí ètò ìlà tí máa ń ṣàlàyé ohun gbogbo tí a fẹ́ máa ta gbọ́dọ̀ jẹ tí a gbọ́dọ̀ jẹ nítorí pé oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ tó ń fara lókun ó yá à ń bọ̀ ná kí a ṣe báyìí nàbí fẹ́mi

Russia, about the Russia, yeah. All about the

Band FM.

0: ìdí tí ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrànlú. A sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí ẹ bá bójútó ìtọ́jú àyíká wa. Agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀rù ara èèyàn. Kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa. Ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké. Ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Àrùn ìwọ̀sí sí ní ìgbìnlà wa. Iná ló ń wọṣọ onídà. Ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá. Sétí ìgbọ̀yìn.
1: Band FM.

0: 92.9 ìfẹ̀sùwákpọ̀.
1: Dúró bẹ́ẹ̀ yẹn.
2: Ẹ̀kaàrọ̀ sà.
1: Ẹ̀kaàrọ̀ madam. Kí ló wà nínú ọkọ̀ yín?
2: Kò sí nǹkan kan sà, kò sí nǹkan kan. Akọ̀ ń jáde lọ ni.
1: Kí wá ló ṣojú àwọn ọmọ yín tó fàrò báyìí?
2: Ebi ló máa ń pa wọ́n sà, ebi ló ń pa wọ́n.
3: Ọ̀gá ọlọ́pàá àwọ̀ yìí máa sọ ọmọ wọn. Wọ́n fẹ́ kó wa lọ bí òjì kejì lọ fi wá ṣiṣẹ́ jí o.
1: Ó yá ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ jọmọ gbé ni àbí?
2: Ó ti ọ àjọmọ gbé o, àwọn ọmọ mi ni wọ́n kàn parọ́ ni.
3: Àìsọmọyín.
4: Àjọmọ gbé ọ̀daràn, òṣìkábíamọ, yẹ ṣe bímọ. Tó bá jẹ́ ọmọ rẹ ń kọ.
5: Ìkéde yìí wá láti iléeṣẹ́ Bond FM 92.9. Ẹ jẹ́ àmójútó àwọn ìwé wa.
6: Bond FM.

gẹ́rẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lù ẹ̀ka àsán àkùṣe àtàárọ̀ ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀yìn láti iléeṣẹ́ bond fm 92.9 ẹ̀ka ti rédíò nàìjíríà àtàwà nílùú olúgbòǹgbò ní ìkẹjà lẹ́kọ̀ọ́ ṣáájú àwọn kókó tó jọ nínú ìròyìn ọ̀hún. Àwọn akópa tó fi kan ọba Akiolu sọ̀rọ̀ lórí bí àwọn ìyàrá ìkẹ́kọ̀ọ́ ṣe kún fọ́fọ́ jù fún àwọn akẹ́kọ̀ọ́ wọ́n bèrè fún àlékún àwọn olùkọ́ àti sísan owó orí déédé. Ìyanṣẹ́lódì mú ilé ẹ̀kọ́ gíga ifásitì mẹ́rin nípínlẹ̀ Èkó dákẹ́ rọ́rọ́. Iléeṣẹ́ ọlọ́pàá pa àwọn afẹ̀sùnkàn adigunjalè méjì fọwọ́ ṣìkún mú ọgọ́rin wọn ní ìpínlẹ̀ Èkó. Àjọ NEMA tẹ́wọ́ gba ọgọ́rùn-ún àwọn orílẹ̀-èdè yìí tí wọ́n dé padà láti orílẹ̀-èdè Algeria. Wáyé ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Fauzia Salako san ni. Lára àwọn tó kópa alábala àgbéyẹ̀wò kókó inú ìwé ìròyìn iléeṣẹ́ wa Bond FM 92.9 ni wọ́n ti sọ ojú ìwòye wọn lórí bí ìyàrá ìkẹ́kọ̀ọ́ ti ṣe kún àkúnfàyà fún àwọn akẹ́kọ̀ọ́ àti àpọ̀jù iṣẹ́ lórí àwọn olùkọ́. Lára àwọn tó dá sí ètò ọ̀hún ni wọ́n jẹ́ pé ó yọra wípé ó ti pọ̀ jù pé àwọn olùkọ́ ṣe máa ń wà nínú kíláàsì tó jẹ́ pé àwọn ọmọ tó máa ń wà ńbẹ̀ wọ́n máa ń pọ̀ ju olùkọ́ lọ. Wọ́n ní nínú kíláàsì kẹ́kọ̀ọ́ kan ohun tó 80 àwọn ọmọ ló máa ń wà nínú kíláàsì tí olùkọ́ kan sì máa ń wà ńbẹ̀ láti kọ́ wọn. Wọ́n ní eléyìí ti bẹ́ẹ̀ ń wọ́pọ̀ jù láàrin àwọn ilé ẹ̀kọ́ ìjọba. Wọ́n ní eléyìí sì léwu púpọ̀ nítorí pé kò ní jẹ́ kí ètò ẹ̀kọ́ kíkọ́ àti mímọ̀ tó yanrantí kó wà fún àwọn akẹ́kọ̀ọ́ náà. Bákan náà ni wọ́n ní fún olùkọ́ wọn kò ní fún olùkọ́ láǹfààní láti mójútó àwọn akẹ́kọ̀ọ́ yìí dáadáa lẹ́yọ kọ̀ọ̀kan kó lè mọ ibi tí ó bá tún kù sí kí wọ́n tó ṣiṣẹ́ lórí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó sì jẹ́ wípé kò ní ran ìdàgbàsókè ètò ẹ̀kọ́ lọ́wọ́ rárá. Àwọn ará ìjọba ní gbogbo ìpele láti gbé ìgbésẹ̀ akin ní kíákíá lórí gbígba àwọn akẹ́kọ̀ọ́ gboyè akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó kójú òṣùwọ̀n kí wọ́n sì ṣàgbékalẹ̀ wọn ní gbogbo àwọn kíláàsì pẹ̀lú ìpín olùkọ́ kan sí iye àwọn akẹ́kọ̀ọ́ tó péye tí kò pọ̀ jù. Nínú ọ̀rọ̀ tiwọn ọba ti ìlú Èkó ọba Rilwan Aremu Akiolu wọ́n pọ̀pẹ̀ fún níní àwọn akẹ́kọ̀ọ́ tí wọn kò lé ní 50 nínú yàrá ìkẹ́kọ̀ọ́ kan pẹ̀lú olùkọ́ méjì tí yóò máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà ìyẹn àwọn 50 yìí táwọn olùkọ́ sì gbọ́dọ̀ máa rí dájú pé wọ́n gbáradì fún pẹ̀lú lesson note wọn kí wọ́n tó di pé wọ́n wọ yàrá ìkẹ́kọ̀ọ́. Wọ́n fi kún wípé kí wọ́n ṣàgbékalẹ̀ ikọ̀ kan àwọn tí yóò máa mójútó

0: ẹ̀kọ́ tí wọ́n máa yẹ ilé ẹ̀kọ́ wò lóòrèkóòrè láláì fi tó àwọn ilé ẹ̀kọ́ náà létí eléyìí yóò jẹ́ kó wọn láti lè lọ wo bí wọ́n ṣe ń ṣiṣẹ́ sí ní àwọn ilé ẹ̀kọ́ náà wọ́n sì ṣàgbékalẹ̀ ìlànà yíyẹ ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wò ní àsìkò kan bí ìrọ̀lẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ wọn ni eléyìí yóò ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ fún àṣeyọrí àti ìlọsíwájú ètò ẹ̀kọ́ eléyìí tí olúkúlùkù wá ń bèèrè fún tí ètò ẹ̀kọ́ kò ní fi jó ìjọ àjórẹ̀yìn ẹ jẹ́ àgbọ̀ wọn.
1: Each class o gbọdọ ju 50 lọ pẹlu teacher meji meji ti awọn teacher yẹn wọn jẹ maa prepare note of lesson awọn school instructors wa tọwọ maa check note of lesson yẹn awọn minister of education wa jẹ maa ran yan lọ without notice wọn maa wọ bọ ṣe ń kọ wọn in accordance with the note of lesson tọ ti prepare tẹlẹ project wa organize nkan tó ń pè ní remedial classes fáwọn ọmọ lọwọ ọrọ yẹ bíi lesson wọn bá ṣe jìnnà everything wey be in order.
0: Náà ni wọ́n ní ọ̀rọ̀ yìí kò sé látàrí owó tí kò tó eléyìí tí wọ́n ó kó lórí ètò ẹ̀kọ́ eléyìí kò dẹ̀ sí látàrí pé ọ̀pọ̀ àwọn tó yẹ kí wọ́n san owó orí sápò ìjọba fún iṣẹ́ ìdàgbàsókè nílùú ni wọn kò san owó náà tó jẹ́ pé ọ̀pọ̀ wọn ni wọn kò san owó orí wọn ní nídìí èyí kò fún ìjọba àpapọ̀ láyè láti lè ṣe bó ti tọ́ àti bó ti yẹ nípa wípé ó jẹ́ wípé àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ aládàáni nìkan ló dàbí pé wọ́n ń san owó orí tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn tí wọ́n dá iṣẹ́ sílẹ̀ fúnra wọn ni wọ́n kọ̀ tí wọn kò san owó orí tí wọ́n kàn san sínú àpò ìjọba wọn ni ó dìgbà tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí bá mú lọ́kùnkúndùn láti máa san owó orí yìí lóòrèkóòrè láláì ṣe pé wọ́n ń lé wọn kiri pàápàá jùlọ àwọn oníṣẹ́ ọwọ́ àti oníṣẹ́ aládàáni bí bẹ́ẹ̀ kọ́ wọn ló ṣe é ṣe kí ìyípadà dáadáa tá a fẹ́ fún ètò ẹ̀kọ́ kó má bàa wáyé ẹjẹ́ àgbọn.
1: Each class o gbọdọ ju 50 lọ pẹlu teacher meji meji ti awọn teacher yẹn wọn jẹ maa prepare note of lesson ṣùgbọn wọn gbọdọ ṣe gbọ àti àwọn oníṣẹ ọwọ tó ń daṣẹ ṣe wọn láìbù sí owó orí wọn máa pa owó orí fún ìjọba ìjọba ò ní enough money láti run the school yẹn pẹpẹ àwọn ọyàn rẹ san owó orí wọn ní àwọn salary earners ní company àti ní ibiṣẹ ìjọba àti nǹkan tó ń yọ owó wọn nìkan lówó tí wọn regular wọn sẹwẹ ń tọ́jú pẹ̀sì ni wọn fẹ́ sanwó.
0: Lákòótán ọ̀rọ̀ wọn ni kò sí ìjọba tó ní àṣeyọrí níwọ̀n àgbà lórí gbogbo àwọn ètò ìdàgbàsókè tó bá gbé kalẹ̀ níwọ̀n bọ ẹgbà tó jẹ́ pé àwọn tó yẹ kí wọ́n san owó orí tí wọ́n bá pọ̀ tí wọ́n bá san owó orí yìí kò ní jẹ́ kí ìjọba ní àṣeyọrí wọn wá rọ gbogbo àwọn aráàlú àtàwọn tọ́rọ̀ kàn kí wọ́n rí dájú pé wọ́n san owó orí wọn àti gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí ojúṣe wọn lábẹ́ òfin kí àwọn tó lè nílò láti san owó orí wọ́n máa san owó orí wọn déédéé. Ìṣẹ̀lẹ̀ ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga ifásitì mẹ́rin tó wà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní ó sì ń tẹ̀síwájú tó sì ti dá iṣẹ́ àti ètò ẹ̀kọ́ dúró láwọn ifásitì ọ̀hún. Wọ́n ní ìyanṣẹ́lódì ọ̀hún tó wáyé látàrí pé àwọn òṣìṣẹ́ ifásitì mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ní ó ní owó kan tó yẹ kí wọ́n san fún wọn. Àwọn ilé ẹ̀kọ́ gíga ti ifásitì tí ọ̀rọ̀ náà kàn àwọn ni Lagos State University (LASU), Lagos State University of Science and Technology (LASUSTECH), Lagos State University of Education (LASUED) àti Lagos State University of Medicine and Allied Health Sciences (LASUMED). Wọ́n ní àjọ Joint Action Committee ni wọ́n ń bèrè fún àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ lórí ìyípadà àti ìyapa tó wà láàrin owó oṣù àwọn òṣìṣẹ́ ifásitì ìjọba àpapọ̀ tó fi kan owó kan eléyìí tó yẹ kí wọ́n san fún àwọn òṣìṣẹ́ pàápàá owó oṣù tó ń jẹ àwọn òṣìṣẹ́ láàrin oṣù kínní sí oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Bákan náà ni wọ́n ní kí wọ́n fi òǹtẹ̀ lu àlékún ìdá 20 olórí owó oṣù àti ìdá 15% lórí àláwọ̀nsì eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Èkó. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn alákòóso àwọn ilé ẹ̀kọ́ gíga náà wọn kò sọ nǹkan kan nípa ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n ẹnìkan tí wọn kò dárúkọ rẹ̀ tó jẹ́ ìkan lára àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga ifásitì LASU ṣàlàyé pé ohun tí àwọn òṣìṣẹ́ náà bèrè fún ẹ̀tọ́ wọn ni nídìí èyí kí ìjọba ìpínlẹ̀ Èkó tètè tamára láti dá wọn lóhùn àwọn ìbéèrè wọn. Ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ ìṣàkóso àjọ Lagos State Primary Health Care Board (LSPHCB) tún ti fi ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ wípé àwọn kò ní tẹ̀sí láti rí dájú pé àdínkù túbọ̀ dé bá ìṣẹ̀lẹ̀ ikú ìyá ọlọ́mọ àti ikú àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí nípa níní ìbáṣepọ̀ tó lágbára sí pẹ̀lú gbogbo àwọn tọ́rọ̀ kàn. Ọ̀rọ̀ yìí tó tọ́ni jáde láti àsìkò tí wọ́n ń gbé ètò kan kalẹ̀ eléyìí tí wọ́n pè ní Voluntary Obstetrician Scheme ti àjọ Society for Gynecology and Obstetrics of Nigeria (SOGON) eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àwọn ṣe eléyìí láti lè tún nawọ́ ìrànlọ́wọ́ fún ètò ìlera sí àwọn ilé ìwòsàn kéréje kéréje káàkiri ìpínlẹ̀ Èkó níbi tí alága àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n gbadegeshin ti sagbekale eto na akowe agba ajo LSPHB dokita Ibrahim Akinwumi Mustafa to tewo gba eto ohun loruko ijoba ipinle Eko dupe dupe pe okun lowo ajo Sogan to si so wipe ajo LSPHB ti setan lati sise papo pelu eto awon ajo toro kan papa lori eto ilera ki o tubo da si fun awon araalu won ni eto ohun wa ni ibamu pelu alale eto ilera eleyi ti ijoba ipinle Eko ti sagbekale idire ton ma se sise papo pelu ajo na ati ajo to ba tun gbe eto wa fun idosiwaju ipinle Eko akowe agba na ni ajo awon yo sagbekale igbimo kan eleyi to ma sise pelu ajo Sogan fun aseyori eto ohun won yo si sawari awon ile iwosan kereje kereje ti won wa kaakiri ijoba ibile ni ipinle yi ti won yo ti bere eto ohun awon olugbe ejigbo ni ipinle Eko ni won ti ro lati samulo eto ayewo ilera ofe to nlo lowo ni agbegbe ohun eleyi ti omo ile igbimo asofin to nsoju osodi sono ikeji barrister Okejo Onuakalusi ni ile igbimo asoju sofin to sagbekale won ni eto olojo merin ohun ni won se pelu ajosepo Federal Cooperative College Oji River ti ati Jack D Nigeria Limited ti won se agbatero eto ohun ti won si pe ni Health and Wellness Building a Healthy Society barrister Onuakalusi salaye pe erongbo ohun fun eto ohun ni lati pese anfani fun awon olugbe ejigo ati agbegbe e fun eto ilera ofe ti ko ni nu won ni owo kankan ti ogunlogo won si le mo ipo ti ilera ara won wa o wa ro gugu awon olubi ohun lati samulo eto ohun eleyi ti won gbe kale si St Peter's Catholic Church ni Chemist Bus Stop Ijimu Road Ejigo ki won tubo tuyaya tuyaya jade lo fun eto ayewo ilera ofe ohun to di pe yo kase nle loni ojo alamisi iroyin apapo le n gbo lati ile ise Bond FM 92.9

0: apá kan tẹ̀síwájú. Ṣíṣàgbékalẹ̀ àwọn ètò ìrónilágbára fún àwọn obìnrin pẹ̀lú àwọn ohun àmúyẹ bíi ìmọ̀ artificial intelligence, ẹ̀kọ́ nípa gbíngbìn nǹkan lẹ́yìn ìkúlẹ̀ ẹni, ìyẹn backyard farming, ìforúkọ ilé iṣẹ́ sílẹ̀ pẹ̀lú CAC registration àtàwọn ètò ìrónilágbára mìíràn míì, ọ̀nà ni ó mú ìgbésí ayé tó rọrùn tí yóò sì ran ètò ọrọ̀ ajé lọ́wọ́, yóò jẹ́ kí àwọn obìnrin túbọ̀ lékún nínú ìmọ̀ tó yè koro nípa ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì, a jẹ́ kí iṣẹ́ tàbí okòwò tí wọ́n ń ṣe kó túbọ̀ nípọn sí i, táwọn náà yóò sì tún máa lékún nínú ipa wọn láti rí dájú pé ìdàgbàsókè dé bá ilé ẹbí, ètò ìlera tó péye àti ètò ọrọ̀ ajé tó ṣẹnu rẹ káàkiri àwùjọ tán bá wà. Ọ̀rọ̀ àmọ̀ràn tó fẹ́lẹ́ bí etí àmọ́ tó nípọn bí àwọ̀ erin yìí ló jáde láti ẹnu alákòóso àwọn obìnrin ní ìjọ NASPAT Alájàgà ní Àtùbàbalọ́lá níbi àpérò pẹ̀lú àwọn oníròyìn tó wáyé láti ṣíṣọ lójú àwọn ètò tó ń làmìlaka tí wọ́n ti làálẹ̀ fún ìsàmì ayẹyẹ ọ̀sẹ̀ àwọn obìnrin ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n irú ẹ̀, ìyẹn 27th NASPAT Annual Women's Week tí yóò bẹ̀rẹ̀ láti Sunday ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ 11 sí Sunday ọjọ́ 18. Nínú ọ̀rọ̀ lórí àkórí ọ̀sẹ̀ àwọn obìnrin náà fún ti ọdún yìí tí wọ́n pè ní ìrónilágbára fún ipa rere, ìdàgbàsókè ìgbàgbọ́, ṣíṣe okòwò, ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì àti òmìnira nípa ètò ìṣúná owó. Alájà Babalọ́lá ṣàlàyé pé ìjọ NASPAT láti ọdúnmọ́dún ni wọ́n ti ń ṣàgbékalẹ̀ àwọn ètò àti ìdàgbàsókè àwọn obìnrin pẹ̀lú ètò lọ́lọ́kan òjọ̀kan láti lè rí dájú pé àwọn obìnrin mùsùlùmí náà wọ́n wà lára àwọn tí wọ́n máa ṣe ìgbélárugẹ fún ìdàgbàsókè. Bákan náà wọn kò ní nígbàgbọ́ nípa ètò ẹ̀sìn àbí ọ̀rọ̀ ẹ̀sìn nìkan, ṣùgbọ́n wọ́n á ṣe kò kárí wọn láti rí dájú pé wọ́n ṣe ìdàgbàsókè nínú ìmọ̀, ẹ̀kọ́, ìgboyà, iṣẹ́ ọwọ́ tí wọ́n ń pèsè àǹfààní fún àwọn obìnrin láti lè máa fakọyọ nínú ẹbí àti iṣẹ́ tí wọ́n bá ń ṣe láwùjọ. Nínú ọ̀rọ̀ tirẹ̀, alága ìgbìmọ̀ 27th Women's Week ọ̀hún, Alájà Anúrátà Láì Jọlá Oṣó, ní ọ̀nà náà bí àwọn ètò ọ̀hún yóò ti lọ. Lára àwọn ètò tán ló máa wáyé ni àbẹ̀wò sílé àwọn tó kù díẹ̀ káàtó fún àpérò ìdánilẹ́kọ̀ọ́ lórí bí àwọn obìnrin ṣe lè ṣe okòwò pẹ̀lú àṣeyọrí tó làmìlaka, yíyẹ àwọn arúgbó àti àwọn opó yíyẹ wọn sí, ètò ìkówójọ oní 500 million naira fún ìpèsè ilé gbígbé fún àwọn arúgbó, àwọn arọ àwọn tó rí jáde yàtọ̀ sí pákó láwùjọ láti nawọ́ ìrànlọ́wọ́ sí ìjọ NASPAT pàápàá fún àwọn ètò yìí kó lè ba ẹsẹ̀ járí. Lára àwọn obìnrin tí wọ́n làmìlaka tí wọ́n ti nípa rere láwùjọ tán péjú pèsè síbi àpérò ọ̀hún láti rí Alájà Simbiat Àgbálájọbí, Alájà Nọ̀físà Tarógundádé, Alájà Sùwébà Púpọ̀láti tí wọ́n sì lu ìjọ NASPAT àti ìgbìmọ̀ àwọn obìnrin lọ́ọ̀gùn ẹnu fún kíkọ́ ilé gbígbé fún àwọn arúgbó lọ́kùnrin lóbìnrin sórí ilẹ̀ wọn tó wà ní NASPAT Islamic Center Aṣeṣe. Wọ́n ní ìgbésẹ̀ náà yóò buyì fún àwọn arúgbó lọ́pọ̀lọpọ̀ láti ní ibùgbé eléyìí tó dára fún ìgbésí ayé tó ní ìtumọ̀ fún wọn bí wọ́n ṣe ń dogo lọ. Àwọn ilé-iṣẹ́ ọlọ́pàá ti fọwọ́ ṣìkún mú àwọn afẹ̀sùnkàn ọ̀gára ọlọ́ṣà 80 kan tí àwọn méjì sì ti kú láàrin wọn. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Alákòóso àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, Ọ̀gbẹ́ni Tìjání Fàtáì ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lánàá ní ojúlé ní olú ilé-iṣẹ́ ọlọ́pàá tó wà ní GRA Nìkẹ́jà. Nínú ọ̀rọ̀ rẹ̀, wọ́n ní lára àwọn ohun tí wọ́n ṣalábàápàdé lásìkò tí wọ́n fọwọ́ ṣìkún mú àwọn ẹni yìí tí méjì ni wọ́n sì pàdánù ẹ̀mí wọn ni ọkọ̀ mẹ́fà, ìbọn Beretta pistol 4, ìbọn ṣakabùlà 8, plate number mọ́tò 7, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká 6, àwọn ọ̀pọ̀lọpọ̀ wáyà iná àti irin lóríṣiríṣi tó fi kan àáké ìjà 6, àdá 4, ọ̀pọ̀lọpọ̀ àpò tó kún fọ́fọ́ fún egbògi olóró àti bẹ́ẹ̀ lọ. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lákòótán ọ̀rọ̀ rẹ̀ ṣàpèjúwe iṣẹ́ àwọn ọlọ́pàá náà gẹ́gẹ́ bí gbígba iṣẹ́ wọn mú dáadáa àti wípé wọ́n mú pípèsè ètò ààbò lọ́kùnkúndùn ní ìpínlẹ̀ Èkó. Wọ́n wá lọ̀ wọ́n láti túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ wọn. Bákan náà lọ́rọ̀ àwọn aráàlú láti rí dájú pé ní gbogbo ìgbà tí wọ́n bá kẹ́ fi ọ̀rọ̀ kan wọ́n máa fi pé wọ́n fi tó àwọn ilé-iṣẹ́ ọlọ́pàá àtàwọn ẹlẹ́ṣọ́ ààbò létí kí wọ́n lè bá ṣe iṣẹ́ náà bó ti tọ́ àti bó ti yẹ kí ètò ààbò ìpínlẹ̀ Èkó kó lè máa lọ sókè sí. Ìròyìn ilẹ̀ òkèèrè, àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀-èdè yìí NEMA ẹ̀ka Tìkó ti tẹ́wọ́ gba àwọn ọmọ orílẹ̀-èdè yìí 80 kan tí wọ́n padà dé láti orílẹ̀-èdè Algeria lábẹ́ ètò ìrànlọ́wọ́ kan tí wọ́n pè ní Assisted Voluntary Return AVR. Pápákọ̀ òfurufú Murtala Mohammed International Airport tó wà ní Ìkẹjà Lékòó, òun náà ni wọ́n balẹ̀ gùdè sí. Nínú àwọn 86 nínú àwọn tí wọ́n padà náà ni wọ́n ní 84% jẹ́ ọkùnrin nígbàtí 8 nínú wọn jẹ obìnrin tí àwọn 4 tó kù sì jẹ́ ọmọ kékèké. Wọ́n ní kété tí wọ́n balẹ̀ gùdè sí pápákọ̀ òfurufú náà ni ajo to ri si iwole ati jade lorileede yi iye Nigeria Immigration Service ti se akole alamori won ti won fi le mo oruko won ati gogun to ni se pelu won ko wa ni akosile royin apapo osan yi ko ni jubaye lo lati le se Bond FM 92.9 sugbon ka to ma lo awon koko to je ninu iroyin na le kan si amo wa se ti ko yin pe awon akopa to fi kan oba ki olu soro lori bi awon iyara ikeko si te kun fofo ju fun awon akeko won bere fun alekun awon oluko ati sisan owo ori ni dede bako na la mo wa se ti gbo yin pe iyanse lodi mu ile eko giga university merin ototo ni ipinle eko dakeroro le se olopa pa awon afesun kan ajinigbe meji ti won si fowo sikun mu 80 ninu won ni ipinle eko ajo nema tewo gba 80 awon orilede yi tan de pada lati orilede Algeria opolowo awon lotu royin yi frank olorun ni isola ati oluwa seyi ayo makide to sakojopo royin na lede gesin fauzia salako soni loruko temi ti mo ti wa pe aku ise yin olorun yo pin wa lere
1: ejimare lodiri ewa fakuko o ejimare lodiri ewa fakuko oba oge lodiri ewa fakuko o ejimare lodiri ewa fakuko nibi ka keje ati polowo
2: Bond FM
3: 92.9
2: Bond FM
3: 92.9
4: Ilera loro ni asoju ile ise Vital Royal Health to ni awon egboogi to je pe yo se anfani fun ilera wa kile ni fun wa
5: oruko mi ni Fola Oluwa Tola asoju ile ise Vital Royal Health awon egboogi wa ti a fi eroja Indian Ayurvedic se akoko ninu awon egboogi wa ti a pe oruko re ni Royal Rest Royal Rest ti a fi eroja Ashwagandha extract se kon sise fun iporuru okan ti a mo si stress abi aibale aya o sise fun palpitation o ma fun eniyan lagbara ati okun lati koju ise o npese oje fun omo okunrin ko le se ise akoni ninu ile o nje ki ole ayo so ninu omo obirin ikeji ninu egboigi wa ta tun ni la npe ni royal guard royal guard ti a fi eroja neem extract se o ma fun idoti inu eje ti a npe ni blood purifier o ma fun orore isaka ati italara kuro o nje ki ara jolo ti a npe ni skin rejuvenator o ma so agba dewe ti a npe ni anti aging o ma nje ki eyan rewa si o ma nje ki eyan dun wo loju ti e ba fe pe wa lori ile ise wa e le pe wa si ori 0806 655 5103 Eje kinte siwaju iketa ninu egbo ige ta tun ni fun yin ni Royal Intact Royal Intact ti a fi eroja maca root ati chilajet ati ashwagandha se o nje ki okunrin fakoyo ninu ile o nje ki okunrin se ise bi omo okunrin o npese oje fun omo okunrin ko le se ise akọ ninu ile ikerin ninu egbogi wa ta ni la npe ni Royal Insucap Royal Insucap ti a fi eroja Genemas Investor se o ma n fo atogbe kuro lara o si ma n je ki ara bo sipo lowo ailera Navdak ti fi ointelu gbogbo awon egboogi wa ta ni awon egboogi wa eleri won ra nile itaja oogun kaakiri eleri ra ni BC Lola Pharmacy won wa Legbeda ati Okunola eleri ra ni Ojes Pharmacy Egbeda bakona eleri ra ni Juta Pharmacy won wa ni Sheri won wa ni Council won wa Layobo eleri ra ni Ramsgate Pharmacy ni Sango ni Idi Iroko Road won wa ni Abule Egba won wa ni Ijaye won wa ni Kola ati Iyana Iyesi eleri ra ni B Emmanuel Pharmacy ni Alasalatu Road ni Mushin eleri ra ni Zin Pharmacy ni Mushin eleri ra ni Vinpo Pharmacy Vinpo Pharmacy won wa ni Mushin eleri ra ni Uzo B Pharmacy ni Mushin eleri ra ni M&J and Son Pharmacy ni Mushin eleri ra ni Wellness Pharmacy ni Jakonde Gate Isolo Road eleri ra ni Yankee Pharmacy ni Badagry eleri ra ni Satchmore Pharmacy won wa ni Badagry eleri ra ni STB Pharmacy won wa ni Badagry eleri ra ni Great Lord Pharmacy Ajayi Road, Ogba. Eleri Rani, Esteem Pharmacy, Ogba. Bus Stop. Eleri Rani, Neb Pharmacy. New opposite NNPC Filling Station, New Bank Road, Agege. Eleri Rani, Bruno and Matt Pharmacy, Nepa Bus Stop, Ejibo. Eleri Rani, Ben Eze Pharmacy, Number 1, Demoni Street, Ketu. Owani, Nesco Pharmacy, Niketu. Eleri Rani, Promino Healthcare, Jumafak Bus Stop, Ikorodu. Eleri Rani, Lux Pharmacy, Ni Ikorodu, opposite UBA and Ikorodu Garage. Eleri Rani, Gabi's Pharmacy, Idugoro, Idumota. Eleri Rani, Pharma Care Pharmacy, Wawani, Festac at the Satellite Town. Eleri Rani, Ox Pharmacy, Wawani, Festac at the Satellite. Eleri Rani, Omega Pharmacy, Wawani, Church Street, Akeogun, Lake Baja, Legbe Post Office, Lake Baja, Wawani, Command, No. Awere, Bani Soro Wani, 0806-655-5103, 0703-039-8601, or 01-45087-2. Address, Office, Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government, Olorun Oni Faison Sewa.

Bond FM 92.9. Eji amojuto awon iwa wa.

Abeba 92.9 Bond FM. Ogeni Bond FM 92.9 Akanchawa.

Yo, I'm a vendor. Yo, I'm a vendor.

Kariba 92.9 Bond FM. All Gengi Bond FM.

0: káàkiri sí ayọ̀ tún ìtọ́wò àdùn sílẹ̀.
1: Ayé ni agbájọ́ mú.

0: Happy on the 92.9
1: Bond FM.
0: Happy on the 92.9
1: Bond FM.
2: TrendyThings.com.

0: that door to door. Now, independent grassroots movement where they support President Bola Ahmed Tinubu, make him win again for better Naija. Support President Tinubu reforms where they steady economy and position Naija for growth. Results on the show. Student loan will not get interest for almost 2 million Nigerians. Minimum wage don't go up. Tax relief for small earners. Foreign reserves don't reach highest in almost 18 years. Inflation they come down and plenty other reforms. He bats door to door. One good term deserve another. For election day, come out to go vote. Re-elect Tinubu Shettima.
1: On your Monday, we shall start. I see what you
2: on your Monday, on your Monday.
1: APC
3: progress. It's all you and that is what you share. Don't go find my
4: money.
3: I say, Doctor,
4: I will be.
3: When you will be a little lower for you, tell me that's what
4: I'm going to do. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will
3: be. I will be.
4: I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. I will be. Ṣé à ń tẹ̀lé bá fún àwọn ọkọ̀ wa? Torí bíbélì jẹ́ kó yẹ wa, ó ní obìnrin, ó ní ọkùnrin ni ó máa ṣe orí ayá rẹ̀.
3: Ọkọ mi lówó orí ayá ìyàwó ṣe rere. Ọkọ mi lówó orí ayá ìyàwó ṣe rere.
4: Ṣé kí n gbé bẹ̀rẹ̀? Nítorí pé obìnrin ọkùnrin ló máa ṣe olówó orí ayá rẹ̀. Báwo ni ṣé à ń tẹ̀lé bá fún ọ? Orí àwọn ọkọ̀ wà. O jẹ́ wípé tí wọ́n bá ti lè mú chéńjì díẹ̀ lọ́wọ́ bá
3: wọ́n máa gbọ̀n kára
4: wọ́n máa wọ ẹ̀rìn gbéraga sọ́nà rẹ̀ tí èdè yẹ kó rí bẹ́ẹ̀ náà rárá. Ó yẹ kí a máa bọ̀wọ̀ fún àwọn ọkọ wa. Kódà bó bá jẹ́ ọlọ́run ojúṣe ẹ̀yin bàbá wa náà ọlọ́run ò jẹ́ kó ojúṣe yín ní ọ̀run
3: rẹ̀. Ṣé kó mẹ́rẹ̀
4: lágbára náà? Ṣé bá dẹ̀ kí n kí wọ́n bọ inú àpò báyìí owó lè máa yọ lágbára náà. Ṣùgbọ́n obìnrin tó bá ní ìgbéraga sí ọkọ ẹ̀mí nílé kò sí bó ṣe lè ṣe inú ọkọ yẹn ò lè dùn sí. A dẹ̀ gbúdọ̀ jẹ́ kí inú wa kó máa dùn sí ara wa. A dẹ̀ gbúdọ̀ jẹ́ kí inú wa kó máa dùn sí ara wa. Tí obìnrin bá ní mílíọ̀n tí ọkọ̀ bá tún fi kú tọ́kọ̀ bá fi ní owó sí ó tún lé sí ni kò dín. Ṣùgbọ́n nígbà tí a bá ń ṣe ìgbéraga sí wọn ṣáàlì máa rí orú nǹkan bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ yẹ kí a jẹ́ kí inú ọkọ̀ wa kó máa dùn sí wa kí ló ti sọ wa náà kó máa dùn sí ọkọ̀ wa. Tí a bá ń ṣe ta bá ń tẹríba fún àwọn ọkọ̀ wa pẹ̀lú owó tó a ní lọ́wọ́ ṣe mọ̀ pé inú ọkùnrin yẹn náà ní a máa dùn. Nítorí pé a máa wò pé ìyàwó mi lówó jù mí lọ. Obviously kò tẹ̀ ṣe pé kí gbogbo àwọn èèyàn wá ti mọ̀ wípé adájà yìí ìyàwó ló lówó jù.

Now come pay for our letter. Use original top bond. Now come.

0: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó. Tó bá wá rí bẹ́ẹ̀, ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn egbògi tó ń jáde láti ilé-iṣẹ́ Tìmẹ́tayọ Tribe Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí? Ọ̀kan lára egbògi bẹ́ẹ̀ ni DRC capsule tí òkìkí rẹ̀ ń kà gìrì kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtàpàrà. Nǹkan tó rìn tàbí dunni jẹ́ káàkiri ara pajápajá tó ń rìn lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Bí àti ẹ̀yìn bá di wàhálà, DRC capsule náà wọ́n ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lu pèpè. Àti àìrọrùn sùn déédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. DRC capsule ni egbògi tó èèyàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómi. Ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, wọ́n lè nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan ọ lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ah, ìjà fara lè wò.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so.
3: Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
1: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbùsẹ̀ dára tó. DRC capsule yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yunni, iṣan ara tó ti rẹ̀ ají pépé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń bunú jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, pààrọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe DRC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí i.
0: Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tribe Medical Nigeria Limited ló ṣe DRC capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
4: Ìgbògi míì ni Morphine capsule tí mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ ẹ̀dá mọ́ṣẹ́mọ́ṣẹ́ bí egungun bá ń sán ni tàbí ro ni ìbàdí tó ń fani so àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń ro ni. Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: A gbé ọfọ pàyẹ ájọ.
3: Ààrẹ ò lọ. Abiru kí tiẹ̀ ní gan. Ẹni wùkọ́ wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
1: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Ààrẹ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
3: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sán mi. Ìṣọ̀rọ̀ ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó ń ìgbàrúgbó jẹ́ tèmi. Ìlérí òpónà kan ló kejì mọ́.
1: Ààrẹ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni Morphine capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Morphine capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
0: Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tribe Medical Nigeria Limited ló ń ṣe Morphine capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra 3 herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin pípọ́n kí dáadáa. Tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára, kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Gbéra 3 herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist.

0: the blood for you.
1: Ẹ̀gbọ́n, ẹ̀rọ ti dé ṣé kí n gbé sínú freezer ńlá?
0: Wọ́n gbé síbẹ̀ màyẹ́.
1: Ó dà díje náà ti dé ṣé ká tan irinṣẹ́ wọn.
0: Ẹ tán.
1: Ẹ̀gbọ́n, àwọn oníbàárà ti ń wọlé ṣé kí n tan àwọn amóhùnmáwòrán ńlá?
0: My dear, kò sí ìbéèrè kankan mọ́. Nígbà tá a ti ní ohun ẹ̀rọ amúnáwá tó tóbi, inú Sun King Power Opto Solar Inverter. Eléyìí tó kájú òṣùwọ̀n, ó lè gbé freezer, ó lè gbé sound system. Bẹ́ẹ̀ ló tún lè gbé móhùnmáwòrán. Kódà, bá a bá fẹ́ lò fún gbogbo inú ilé yìí.
1: Yé, kò sí ìfòyàmọ́ lórí ọ̀rọ̀ iná.
0: Kò sí ìfòyàmọ́ nígbà tá a ti ní Sun King Power Opto Solar Inverter. Eléyìí tó jẹ́ wípé ó tóbi. Ayé kò dúró débi tí iná ẹ̀rọ rẹ yóò dúró. Yí padà sí iná tó lágbára pẹ̀lú Power Opto láti 5 kVA sí 30 kVA. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0800 786 5464.
2: Band FM
3: 92.9. Ojú ọ̀nà pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,200,000 sí 2,200,300 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
4: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ òkókó yín láti orí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́n wa lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
3: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Àwọn tó fún àbẹ̀wò abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ó dojú egbò.
3: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ ilé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹgbẹ́ àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7 7 8 8. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Health Care Development Agency.
2: Band FM
6: 92.9. Ladies and gentlemen, the moment we've all been waiting for. And the award for over 7 years of progress goes to Lagos! Over 7 years, Governor Babajide Olusola Sanwo-Olu led the vision. Deputy Governor Obafemi Hamzat stood beside him every single step. Together, they made a decision. Build Lagos. Roads that move people. Rail lines that give time back. Hospitals, classrooms, homes. All of it together. Governor Babajide Olusola Sanwo-Olu and Deputy Governor Obafemi Hamzat. Building a Lagos we deserve.
7: Magic. I need that magic.

Stars láti ojúlé ní ẹgbẹ́ ìgbèríko tó dá dúró tó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí i. Àwọn èsì ti farahàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye owó oṣù tó ti gòkè lọ síbi tó ga ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré owó inú àpò ìfowópamọ́ sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún méjìdínlógún sẹ́yìn ọ̀wọ́n gbogbo tó lóyìnbó ń pè ní inflation tó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn PayBat láti ojúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí ní ọjọ́ ìdìbò ẹ jáde láti dìbò ẹ dìbò yan.

0: ìgbèríko tó dá dúró tó sì ń ṣiṣẹ́ fún Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún nínú ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí I àwọn èsì ti fara hàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó mílíọ̀nù méjì ní iye owó oṣù tó ti gòkè lọ síbi tó ga ìsinmi owó orí sísan fún àwọn tí owó tí wọ́n rí lóṣooṣù kéré owó inú àpò ìfowópamọ́sí Nàìjíríà lókè òkun tó ti lọ sókè síbi tí kò dé láti bí ọdún méjìdínlógún sẹ́yìn ọ̀wọ́n gbogbo ohun gbogbo tó lóyìnbó ń pè ní inflation ó ti dínkù àti àwọn àtúnṣe oríṣiríṣi mìíràn PBAT látòjúlé dójúlé tí ìṣèjọba kan bá dára lákọ̀ọ́kọ́ ó yẹ kó tún ṣe lẹ́ẹ̀kan sí I ní ọjọ́ ìdìbò ẹ jáde láti dìbò ẹ dìbò yan Tinubu Shettima lẹ́ẹ̀kan sí I.
1: On your Monday we shall start asíwájú APC
2: bá ṣe ń fẹ́ lè ṣe lágbọ́n sọ fún yín pé o ikọ̀ Super Falcon láwọn obìnrin wọ́n ti dé ibùdó ògbaradì láti múra sílẹ̀ fún ìfẹsọ̀sẹ̀ jẹ́ pé lọ́la òde yìí yóò gbìnà yá ẹgbẹ́ afẹ́ àdúrà àti ìwọ̀n lẹ́yìn kó lè bá a já sí ibi èrè pẹ̀lú àṣẹ ọlọ́run a máa tún fi èrè pàdé lọ́la òde yìí jẹ́ máa fi lè ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tì ni mi tá a mọ̀ sí orí tó kẹ́ ọmọ ibi adẹ́nìjì bákan náà iléeṣẹ́ BS Media mo dúpẹ́ ṣeun gidi gan-an èmi sì tó lọ lórí sọ lọ́ọ̀dín legit ni gẹ́gẹ́ bí àṣà mi bye for now.
3: Government College Ibadan Old Boys Association invites you to the 2026 Annual Reunion Public Lecture. Theme, GCI, the Arts in National Development, Lecture Topic, leading award to the Tully Prize. GCI and Making a Modern African Theatre. Date, 14th of October 2026. Time, 11 a.m. Venue, Shell Hall, Wilson Center, Onyeka, Lagos. Channel of the occasion, Van Smith, 1959 set, school number 11043 Field House. Keynote speaker, Femi Osofiso, 1959 set, school number 11004 Field House. Guest of honor, Wole Soyinka, 1946 set, school number 482 Gray House. Special recognition of prominent contributors to the arts from Government College Ibadan. Timothy Mufolansho Aluko, 1933 set, school number 165 Gray House. Benedict Chukwukadibia Owanwu, 1934 set, school number 187 Swanston House. Cyprian Ekwesi, 1936 set, school number 224 Swanston House. Christopher Colade, 1946 set, school number 473 Swanston House. Wole Soyinka, 1946 set, school number 482 Gray House. Gakbo Adeluba, 1951 set, school number 675 Swanston House. Roland Abiodun, 1955 set, school number 922 Swanston House. Femi Osofiso, 1959 set, school number 1100 Field House. Nade Shirande, 1962 set, school number 1304.

0: Assalamu alaikum gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji to ni ibe olohun to se fokatan ta ba lo assembly travels and tours limited gbonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holyland iwo to ba le rungba lati lo si aj odun 2027 assembly travels and tours limited ti seto leje won leje won aj visa flight ticket ile itura to sumo aramu pekipeki to fini loto bale onje ati gbadigba oko obokun oloye awon ebun lọlọkọ òjọkọ ziara lọ síbi àwọn àyè àmì àwọn àfà tó dátọ ń wọ́n máa ṣe wá àti fún wa ní gbogbo ìgbà pábá ń bá rí ẹ ó ní ti àǹfààní san díẹ díẹ arch 2027 bákan náà ni ẹ̀dínwó discount wà fẹni tó bá tètè sanwó ó yẹ kàn sí iléeṣẹ assembly travels and tours limited ní suit 337 ìkẹjà plaza mo bọ́lájú bank anthony way ìkẹjà ìpínlẹ̀ èkó ẹ̀ ló book me down 08023032496 tàbí 07088825341 lórí ìtàkùn àgbáyé assembly travels and tours limited your ultimate travel partner.
1: The financial services regulation.
2: أعوذ بالله من الشيطان الرجيم
3: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
0: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji to ni ibe olohun to se fokatan ta ba lo assembly travels and tours limited gbonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holyland iwo to ba le rungba lati lo si aj odun 2027 assembly travels and tours limited ti seto leje won leje won aj visa flight ticket ile itura to sumo aramu pekipeki to fini loto bale onje ati gbadigba oko obokun oloye awon ebun lọlọkọ òjọkọ ziara lọ síbi àwọn àyè àmì àwọn àfà tó dátọ ń wọ́n máa ṣe wá àti fún wa ní gbogbo ìgbà pábá ń bá rí ẹ ó ní ti àǹfààní san díẹ díẹ aj 2020.
4: A'udhu billahi shaitani rajim bismillahi rahmani rahim alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين فسبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adupe fun olohun ba la subhanahu wa ta'ala tutun so wa di ojo oni ike olohun ati ola olohun ko ma ba ojise la muhammad sallallahu alaihi wa sallam pelu gbogbo awon ara li re pelu gbogbo awon sahaba re pelu awon toteli lori dada titi di ojo gbende amma ba'd leyina pelu ogun olohun a tesiwaju níbi ìdánilẹ́kọ̀ọ́ wa tá à ń bá bọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tá à ń sọ̀rọ̀ nípa ta ni olórí kí la fi mú olórí kí ni ìlànà tí ọlọ́run ọba aláṣùbánú wọta àlà tó là kalẹ̀ fẹ́ni tó bá jẹ́ olórí kí ni olórí ṣe mọ̀ yìí pé ntọ́lọ́ngbé lọ́wọ́ yìí àbí àyè tí ọlọ́run ọba fi òun sí yìí kò ń ṣe ayé fẹ́fẹ́rìtì kò ń ṣe ayé ìgbádùn kò ń ṣe ayé tí ó fi ni tí ó fi jẹ́ ọlọ́rọ̀ ayé ńlá ni ayé tí ọlọ́run ọba aláṣùbánú wọta àlà tí ó béèrè lọ́wọ́ ẹ̀ ni tí ó béèrè ni pé báwo ló ṣe ṣe é gbogbo àwọn tó darí wọn nílùú ni o nílé ni o lóko ni o lẹ́yìn odi ni àgbà àwọn tó kó sá kó sí ọlábẹ́ báwo ló ṣe darí wọn gẹ́gẹ́ bí anabi muhammad sallallahu alaihi wasallam tó sọ fún abu zar tó ní yá abu zar anabi ni wa abu zar innaka da'if anabi ni dájúdájú wa abu zar ulẹ̀ fa innaha khizyun wa nadama anabi ni owó orí ipò tó wù yẹn khizyun bí wàhálà ni àbí ìbámọ̀ ni wọnàdá amatun n tí wọ́n sì mọ jẹ̀ka lé lórí ni ilà mọ àkọ́dà ábí hakiha anabi ni àyàfi pẹ̀lú ẹni tó bá di mú pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ àyàfi ẹni tó bá lu àyè tá a fi fún àyàfi ẹni tó bá lu gbogbo ọlá tá a fi fún ipò tá a fi fún tó bá lù ú pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ òun nìkan
5: mi o ni kabamọ ohun nikan mi o ni jeka awon so kini nkan ti awon afa so nipa olori kila awon eto kila awon masuliyat kila awon nkan to je dandan fun lori ati so ni lo se to lo awon pelugo a pada seyin die ka le tesiwaju le ni pelu gbo Olorun abadori merin ama pada seyin kan mu lo gbatori meta ka le tesiwaju shekni al-qiyamatu bil amana wa adam al-khiyana shekni al-qiyamu bil amana oni gbogbo en to ba pe lori patapata ko duwo lori amana itumo ni ki kun ma jamba awon to ko si labe gbogbo en to ba leto si tawon to wa labe to ba leto si ni ko se gbogbo en to ba fi fun ti o ko to je to won ko ma mutiti won ati titi e papo owo ni wa adamul qiyana ko si ma jamba ko ma jamba won gbogbo n to ba pele lo n to ba pele lori nkan meji yi so po gbo o so po mo labe owo ni al-qiyam bil amana ko gbeyanju ko se de laarin awon lo lati ti ko se aman laarin ko ma jamba amana wa adamul qiyana ko si ma jamba amana ndeli amana ta wo yi nkan to se kini to le pupo ni se kini wal wilayatu min a'zamul amana se kini e wa nje wa ri o ipo lori ipa siwaju te wo yen o owo ni amana to leju tobi ju fala yajuzu al-amir an yastamilaha mansiban li maslahatihi shekini fala yajuzu al-amir ku leto fun olori ku leto fun da ba fi sasiwaju an yastamil mansibahu li maslahatihi ku wa lo aye ta fi fun ku wa yi ku wa lo ipo ta fi fun ku wa lo alaga ta fi fun gege bi olori ku wa ri pe awon to sumo nikan awon to je mele bi enikan awon to je ore re nikan lo ngbadun awon to bo se wahala lasan ni khoso awon nikan awu maslatul aqaribahu alal isa abi ko je pe awon to sumo pekipeki lo ngbadun awon to ku ko se kini won ko wo lo kan ni arwa de chikna la kani shurat wal istima ila ahli al khibra chikni ashurat wal istima chikni ashura ko je nti o ma gba moran wale istima ko si ma tesi to ba so fun ila ahli khibra ninu awon to ba sumo to ja awon oludamoran re n to ba so fun gege bi amoran gege bi akiyesi ko se kini ko tesi si won tori olorun ba subhanahu wa ta'ala un so fun ba muhammad sallallahu alaihi wasallam olorun ni fa amru wa amruhum shura bainahum olorun ni wa nabi olorun ni ri pe anabi fun ari wa amruhum shura bainahum ni pe won ma anabi ama da ma won sahabi re yo ba won da moran anabi ton ti wa yin sokale wa ba anabi ti jubiri won ba le sallallahu alaihi wasallam anabi ti pe olorun lo nso gbugbe lo nso wiwe anabi o kini ri kuri kumbe o kubo ko so nti o ba de ko so lenu olorun ni wala yan ti ko anil hawa in huwa illa wahyuha gbogbo tana bi ba so olorun lo so ama sibe anabi ama da mana ko lawon sahaba ridwanullahi alaihim sheik wan wa min al hikma sheik wan ogbo to nbe bi nkan ma da mana ni pe an yastashiru al amir al ilm wa khibra won ni kan won to ba je eyan awon to ba je awon to ko de to wa labe to gbo awon to ni won pe toro kan wa illa ya'tamid ala ra'yihi wahdahu kuma gbokan le ife nu re fun ara enikan kuma ni gbogbo tin ba so labege mi o gbo kankan e ri pa wo lori wa sin won mo ma ni ma ni advisers won ma ni awon to advise won to nti ore yin so ibari ni e to ba awon te ro yan te ge be advisers aba won tun fun ira mona n to ba so fun yin e se kini ke te ti ke gbo gege bi ofe Olorun subhanahu wa ta'ala bo si la kale be ni bakan na se kini muhasabatu nafs owo ni keyan mo muhasabatu nafs kini fun muhasabatu nafs owo ni keyan ma yera ewu keyan ma se suwa re fun re nbi wo Olorun awon ti mo de ndari won yi bo de ni nje mi ife to won du won nje mi fi aje won nje to won lo nje gbogbo ti Olorun gbogbo te kin se fun gege bi olori ni mo se mo ni muhasabatu nafs anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni hasibu qabla an tuhasabu anabi ni hasibu ema yera yin wu ema sesuru ara yin qabla an tuhasabu ka to wa sesuru fun yin ohun gbogbo n to ba se fun ara gege bi olori gege bi omi eniyan nje awon tin ko je yi nje awon to wa labe mi yi nje to mi mo se njẹ mo mojuto won njẹ alafia won mo mojuto njẹ eto won mo mojuto gbogbo ti de ki se gbogbo bi olori ti wo ko si labe njẹ mo se fun won shekini yambagi lil amir an yatazakkaru daiman shekini dandan fun en ta ba pe lori ko je ntoruri ni gbogbo igba ko ma pe wolohun mo lo bolohun e de ka le mo daju ipo lori ko si po gbadun ko si po te bi fela anabi muhammad sallallahu alaihi wasallam oti la amale arabi ni fa inna yakhzi wa nadama anabi ni aba mo lo ngbe yin e anabi ni mba mo lo ngbe yin ipo gbogbo po te ba wo to ko di laye yi anabi ni aba mo lo se kini lo ngbe yin دائما انه سيقف بين يدي الله وني بي كولوري ما مو بي اي ما دو واجو اولون با ما جيجي واجو اولون با بوبو تي مو سي يي نجه مو سي ري بي نجه تي مبا سي مو نجه كلا وين وون كين وو مو سو لين مي وو لون نجه تي مبا نجه تي مبا لوتان نجه وا لاي ني دي باي نجه وو لون با مو سي كو دو اولون با سبحانه وتعالى او ني بي بو ادو با بي لوري يو ما روي ني بوبو با anabiwa muhammad sallallahu alaihi wasallam sunna hadith to lesa le ti imam bukhari ati muslim to ba wa anabi ni ma min abdin anabi ni ko sinu oru olohun kankan yasta'iru ala ma min abdin yasta'iru lahu ar-ra'ya ra'yi ni ko se ko si oru olohun oba gan ti olohun ko se kankan ni oru olohun oba gan to olohun fun nipo yamut to suku yam thumma yawm al-qiyamah yóò mọ̀ ìkìyàmọ̀ òwúwá gọ́ọ̀ṣà ìra iye ti yìí tó wá jọ gbìdà ìkìyàmọ̀ tó wá rí pé nínú iṣẹ́ tó ṣe ó dàm bá àwọn tó kójẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́nfisípò lórí ńgbà tó wá sí ipò lórí náà tán ó ṣepò ó wá jọ gbìdà ìkìyàmọ̀ ó wá ní pé nínú àwọn tó darí wọn ó dàm bá àwọn kò ṣẹ̀tọ́ fún wọn náà illa haramallahu alayhi aljanna wala anabi wani ayati pe olohun ba la yo se aljanna liwo fun itumo ni pe gbogbo to ba dari gbogbo to ba dari awujo to dari ilu to dari ipo to dari ibikibi to wa di jo gbe dari kiyama to wa di npe ah ninu ise to se olohun to daamu olohun ni yawo yawo ni be o se kini olohun ba yo se ala yo se aljanna ni iwo fun won arabe ere keje شكل اختيار الموظفين ومسؤولين الاكفاء وني اختيار الموظفين وني كم او شيشه تو كوجوسو تو مشيشه يتمه ني بو انت اكو لوري ني بو افاني اون او شيشه سي بيشه نجي شيشه جوبا ني او اه شيشه جوبا كو يبي كيبي او كيرين بي اون تو افاني سي بو و كوجوسو ومسؤولين الاكفاء تو بو مشي و مشي داجو sheik wani min mas'uliyat al-amir sheik ama wali nu eto olori ninu eto olori an yada ash-shakhs al-munasib fi al-makan owo ni gbogbo ba to ba ya won yen senu ise sipo kan owo ni ke yen to leto sibe owo ni ke yen to ba leto to koju osuwon owo ni ke yo sibe sheik anaba muhammad sallallahu alaihi wasallam oni iza nusiba ya amru li gairi alihi fantaziru saa anabi ni gbogbo igba ti o ba yen nikan sipo ti o si leto si anabi ni adi gbara gbo kiyama ti tumo gbogbo igba ti o ba fi yen saaye kan te si mo pe ni yo to be te si mo pe ni yo leto si bawo gbo ro o lawo nikan loke o ni godfather kan o lawo to ti leyin te wa fi sibe anabi ni fantaziru saa anabi ni e ma ju de je gbe dal kiyama itumọ ni pe o wa ninu e o wa ninu ipo lori o wa ninu right lori ti o ba yeye senu ise ti o ba ti o ba ti o ba ti o ba gbe senu ko se eni to ba leto ni kan ba sibe en to ba kojo suwon ni kan ba sibe en to mo se ise ko gba sibe koda ti o ba leni kankan loke e de ka le mo ti o ba leni kankan loke olorun loke ni e gato ti o ba leni kankan loke olọlọun loke tori na te o ba gbọ ninu ninu right ninu eto olori ni pe ti o ba gbayan saye kan ni o sise kan ni o sibi kan ni o ko je pe n to mo pa se yi to si mo daju ni kan fi sibe sheikini wala wa illa yuqaddamu ghayr wa alla yuqaddamu ghayri kafin bi sababil karaba shekini oloru gboro yen ni kakasi ayi kankan en ti o leto si bi sababil quraba ni ko ma be ayi ni o ma buro mi ni o ma egbon mi ni awa osumo mi awa wa nbe yoda yoda esme pe ku leto si be awo soda po agore ngo awo mo le mi ni awa ba mu ko ba ko document e ah islam o se pe en to ba jo mo re yan abon to ba jo mo egbon yan abon to ba je re yan ah le fun se na to ba an ama fun se amo ko ni mo pe so leto si se le se nta gbo fun yi so mo npa e se imo egbe hazard wa nti sa mo so fun wa niye niga so leto si se gbere gbe se iwe kojo so won so le se abi ko le se nti sa mo so fun wa niye naam bakana sekini elekeba elekejo sekini arrahmatu birrahiya birraiya oni gbe sekini arrahmatu birraiya oni gbe gbogbo nte e ba nkoje ko ma fi an ko ko laanu oloju gbogbo awon to ba la be wa tan dari wa e je ka laanu oloju o wa nu adua tawon siwaju ma nse o wa nu adua tawon asiwaju wa ma nse wa ma so pe wo Olorun ma je ka won to on ni laanu wa ma je ko dari wa ma de ka won to on ni laanu wa ma je ko ma dari wa e de ka si lo mo e de ka bi mo daju o ko ni mistake an se laye isin en kin gbe lori se pe e best me kin bu olori adura le yen ma se fo lori ko lo nfa mi si loju e o ki so ba olori buruku ni won ha awon lo si bu ko bi deni te ba se pe fun te n gbe se pe te so buruku si te so si yo mo si wawu to ba le si wawu yo mo re yin na te ba gbogbo to ba dari ere bi olori te wa so buruku si te n gbe se pe te na ko da nbe iye buruku ni ha olo si ni epe te n gbe se yen ebu te n bu yen oun ni yo mo si wawu to ba wa si wawu eyin ni o ma ta ba òhun ni pé ẹ̀rọ bẹ̀rọ̀ ọba kọ́lọ̀ ń fi àánú yín sí lójú kọ́lọ̀ ń jẹ́ kó láàánú yín kọ́lọ̀ ọba àlá sọ́nà ọba kọ́lọ̀ kó láàánú yín òhun ni ẹ̀mọ́gbẹ́ àdẹ́gbà muhammad sallallahu alaihi wasallam ó sọ́nà àdìsú lẹ́sẹ̀ lẹ́yìn ọba pé aláhùnmá wọ́lọ́run bá mọ̀wọ́lá mìíràn amúrò ọmọtì àdẹ́bí ni gbogbo ẹ̀ tó bá fún ní tó fún lórí nínú àwọn ọjọ́ mi tọ fún lórí nínú àwọn ọjọ́ mi mi amúrò ọmọtì tọ fún lórí ṣé à ń tọ fún ní òkè kékeré kan àbí ń gbógun adarí wọn ǹjẹ́ níbi iṣẹ́ ni o ǹjẹ́ nílé ni o ǹjẹ́ láàrin ẹbí ni o wọn wá fẹ́ ṣe lórí wọn fà àbí nílùú ni o àbí láwùjọ ni o àbí níbi kíbi jẹ́ bàjẹ́ fẹ́ṣẹ́ kọ alẹ́ ìhìn tó wá ń fúnlẹ̀ mọ́ wọn tó wá ń fúnlẹ̀ mọ́ tó ń dààmú wọn tó ti gbé ṣe mímu wà ń bẹ̀ fẹ́ṣẹ́ kọ alẹ́ ìhìn gbogbo ọlọ́run ọba ò bá fúnlẹ̀ mọ́ òun náà àdẹ́bí gbogbo ẹ̀ tó bá fún nípò náà àwọn ọjọ́ mi tó fún tó fi ṣe lórí tó wá ń ṣe lórí tó wá ń dààmú wọn ọlọ́run ọlọ́run ọlọ́run máa dààmú òun náà àdẹ́bí wọn ni wọ́n mọ wọ́n là mí amúrò ọmọtì àdẹ́bí ni gbogbo ẹni tó bá fún lórí inú àwọn ọjọ́ mi fọfọ́rọ̀rọ̀kì bí him tó sì wá ń láàánú wọn tó ń ṣe tó ń ṣe tó fún wọn aláhùnmọ̀ fọ́rọ̀rọ̀kọ̀ alẹ́ yìí wọ́n lọ́run bá ń ṣe dára fún òun náà òun ni gbogbo fọlẹ́kọ́ra àbẹ̀lẹ̀ mú sí yẹn bọ́jẹ̀ àyẹ̀kùnà rẹ̀ human business ṣe kọ́ ni ẹjẹ́ ká lè mọ̀ ó fi ń ṣe fún wa ni pé mùsùlùmí a máa láàánú ọmọlàkejì ni mùsùlùmí a máa ní a máa láàánú ọmọlàkejì ni ipò mùsùlùmí tó lọ ipò akọ́kọ́ lè mọ̀ pé ọlọ́run ọba ló ń fìyẹ̀ síbẹ̀ yẹn kọ́ gbogbo bẹ́ẹ̀ bá ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe dààmú tó tẹ́ ẹ bá ní ẹ̀ ní fẹ́ ń bẹ̀ tọ́lọ́mù bá ṣe fẹ́ ń bẹ̀ àdúrà lókù tẹ́ wọ́n fi gbé ẹn tó wà ń bẹ̀ yìí ó lè ṣeéṣe kára ẹni tó ní làákàyè jùlọ ó lè ṣeéṣe kára ẹni tó lọ́gbọ́n jùlọ ó lè ṣeéṣe kára ẹni tó mẹ̀tọ́ jùlọ ó lè ṣeéṣe kára ẹni tó mọ bó ṣe ń ronú jùlọ àmọ́ lọ́wọ́n bá ó gbé ipò yìí ó gbé fún gbogbo wọn pátápátá ó wá gbé fóun ìtumọ̀ ní pé òun lọ́wọ́ fẹ́ ń bẹ̀ kí ni ẹ wá ṣe ẹ wà fàdí àdúrà kun lọ́wọ́ kọ́lọ̀ ń jẹ́ ó lè ṣe ẹ̀tọ́ rẹ̀ fún yín ti dáadáa kò sínú islam kama gbelo se pe ko sin ni oto olohun ba subhanahu ta'ala kama bu olori adua la se fo lori tori te ba sadua fun adua yin o mo ran yo si mo sin tu to fe yin na amo te ba gbelo se pe nte ba so fun yen ni o mo de ba yo si mo siwawu koni se kini to to fe yin na ni pari sekini elekeson elekejo oni hifzu hukukun nas sekini gbogbo en to ba fi sasiwaju patapata ninu awon kan ti o moju to ni pe hifzu hukukun nas ko gbojumo eto gbogbo awon to ba kusi olabe n to ba je to won right won ninu right won ni ko moju to won alafia won gbogbo nkan to ba je to won ni ko moju to gbogbo to ba je pe right won ni moju to debi pe njo ko Umar bin Khattab radiyallahu anhu Umar bin Khattab radiyallahu anhu ba wa huwa li khalifa awon ulo un awon rakumi sara ton kuje ni lu so wanda won si biton ibe ko won si ibi ti keji won ti won ma wa rakumi kan wa kose awon fa mi ni gba rakumi te kun awon fa mi ni gbe esin ni rakumi wa kose ngo do kose Umar baba si damu khalifa muslimi gbogbo aye Umar baba si damu o ba kaya soke awon sabe wa ni ya amirul mu'minin ah rakumi la sey leyi abe si la sey leyi to kose ko si kankan Umar bani aya mi njani ki esin abira kunmi ti o rin lati Makkah abi ti o lati Madina de kufa ko ma lo kose ko lo ma bi mi pe kilo ti mi o da titi lo da fun akunmi abi abeshin be ko lo ma lo gbe mi duro je gbe dari kiyama ko ma ni kilo ti mi da titi lo da nitori da fun akunmi abeshin itume ni pe gbogbo n to ba je to awon to ba ko si olabe eto won ni ko moju to won gidi alafia won o do wo re ebi o gbo pa won won gbo da mu won gbo se wala labe re won gbo to gbo gbo right koda emi won bo se ni ma pa won gbo pa o wa lowo re won moju to nto de kini iwala siwaju iwala lohun o bi nje gbe kiyama anabi muhammad sallallahu alaihi wasallam o so na risto le sele anabi ni kullukum ra'i anabi ni gbogbo yin le mo o adaje ni gbogbo yin pada latu kedile adaje ni gbogbo yin o wa kullukum mas'ulun ar ra'iyati anabi be ni gbogbo yin ni won o bi lere lori nkan ton ni ke lori nto ko si yin labe gbogbo yin won bi le lais gbogbo yin won bi le lori awon to wa labe yin to ba joga nbise awon to wa labe re olohun bi o lere to ba joga nbise gbogbo to ba je oga ni o ni o ah ohun o ba gba pe assignment lo nse olohun si bo mark e to ba wa gba pass for bi awon nikma to ba si pass okuwo aso siwaju seyin iko asiwaju ipo olori ko se nkan te fi nfela nitori ta ba mo to wa nbe ni ati eni wa Abu Zar radiyallahu anhu ngba de ba de ngba woni wa nabi o le fimi sa won na won tuma ba gbo zakawa fimi si be anabi ni ya Abu Zar anabi ni wa Abu Zar innaka da'if anabi ni wa Abu Zar ole anabi ni wa Abu Zar ole o le se lori awon fa ni pe nbi anabi pa wa Abu Zar ni pe ole yi ko se pe ko le moju to nto gbe fun rara itume ni pe yo le de pe dukia awon eyan o le ma to wo ko ma fi se sahara fa awon eyan lai si lori eto o ni tumo pe innaka da'if ya abazar ole ti olohun ba la subhanahu wa ta'ala ko si wa leni ti o le pe amona to ma gbe fun wa ipo lori ipo nla ni ipo tutobi ni olorun ba gbadọ kuma ja ka ti tori na tori tori lati awon ta ban koje kama tudu wo na o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: أعوذ بالله من الشيطان الرجيم.
3: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا.
0: السلام عليكم بكم مسلمي تابا فالي يجو أجا تيمرا تولا لافيا وشي باتك كما نشاء للاجي توني دي ولون توشي فوق تساو بالو Assembly Travels and Tours Limited بون جفك بدا وبو نينو كباني شتوني أجو لسي لبي ما أولي لاند إيوة توباني رنبا لاتي لسي أج أدو 2027 Assembly Travels and Tours Limited تشتو لجي ولا جي Aj Fisa, flight ticket. Ile itura to sumo aramu peki peki to fini loto bale. Onja tiba diba. Oko boku oloye. Awa ebu. Loloko ujoko. Ziyara lo sibi awa yami. Awa fatu dato. Mwo mashe wa sifu wa ribu buba. Baba mbariye. Oni ti afani sandye die. Aj 2027. Bako no nye diwo discount iwa. Feli toba di tisowo. Oye kasi yeshe Assembly Travels and Tours Limited. Ni shoot 337. Ikeja Plaza. Mubola di back Anthony Way. Ikeja ikbele ku. Elo book me down. 080-23-03-2496 tabi 070-88-85-23-41 www.assemblytravels.com lori takwa baye Assembly Travels and Tours Limited your ultimate travel partner
6: Band FM

lẹ́ńtírì kì nípínlẹ̀ yìí pàápàá jùlọ lẹ́yìn tí yóò fìtàmọ́ ọ̀rọ̀ àwọn ti àwọn oníléeṣẹ́ aládàáni ẹni tí iléeṣẹ́ torí sí ọ̀rọ̀ ìpèsè iná àti ọ̀rọ̀ ohun àlùmọ́nì nípínlẹ̀ èkó níbí bàyẹ́ ni ó sọ èyí di mímọ̀ níbi àpérò kan èyí tí wọ́n ṣe ẹni tí ó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ohun àlùmọ́nì nípínlẹ̀ èkó ọgbẹ́ni bí ọdún ogun lẹ́yẹ sọ di mímọ̀ wípé pàtàkì àpérò yìí ni o láti ṣiṣẹ́ rí wípé gbogbo ohun tó jẹ mọ́ ẹ̀tọ́ aráàlú

0: ọ̀rẹ́ mi. Bí ọmọ àrójú aya mi mọ́lẹ́ mọjọ́ mẹ́ta yìí. Ojoojúmọ́ mà ní fòrò wọlé.
1: Yabiliki ń bọ́. Kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ òun ọ̀rẹ́ mi?
2: Kí ni òní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yín ti sú mi. Ẹ wo wọn ò lè ṣe.
1: Irú àròwọ ní ṣe ọ́ tó lè jẹ́ ṣojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ. Ṣé ọ̀pá yìí tirẹ ni? Bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àbá ni ti ẹni àbí ibà lóṣìṣì àìlèmọ́kùrọ̀gbò dáadáa wò ó gbọ́jẹ́ pàṣẹ ò rò ó jìnà torí ó tún ìdákọ́lẹ̀ ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide tí gbogbo ìwọ́n mọ̀ sí ìrọ̀rùn abakia center èyíkéyìí ẹ̀sẹ̀ tó lè máa bára wòlíà ìjà tí ó sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn abakia center ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide olóògùn ibà tó wà ní number 25 edulami street opposite access bank abiodun bus stop ní bàjẹ́ láyé ṣọ́mọ́lú lẹ́kọ̀ọ́ kábíkẹ́ pè wọ́n sọ́ọ́
3: 08 0 6 8 6 5 5 8 8 4 lẹ́ẹ̀kan sí 08 0 6 8 6 5 5 8 8 4
1: káà ìrọ̀rùn abakia center bàbá ológun ibà ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide
4: kò sí ẹ̀rẹ́.
5: Ó kò lé làákàrà lé ẹ̀rìn wàhálà kiri ọ̀nà kan bí èsì làkọ́bà aládé. Mo máa kí yín o, gbogbo oníṣẹ̀ṣe mo kí yín o, gbogbo oníṣègùn ìbílẹ̀ mi máa jẹ́ o. Orúkọ mi ìyípadà Olúmi Idé Ọlálérè ni orúkọ mi lọ́pẹ́ mi ní Olúmi Àìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ mí ẹmọ kí mi ò kí dédé wá capacity wá mi ẹ̀kẹ́ ti mọ̀ pé àti mú nǹkan tó máa ṣe láǹfààní wá. Mo ní àlejò ní agbára pẹ̀lú mi ń bí gbajúmọ̀ ni wọ́n. Oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ tó mọ ohun tó ṣe. Tó kọ́ ẹ̀kọ́ mọ́kọ́ tó lọ sílẹ̀ òkèèrè tí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́. Gbogbo ẹ̀ náà máa gbọ́dọ̀ tẹnu kó mọ̀lẹ́ pé mò ń sọ àsọdùn. Ẹ mú kí ẹ kú àsìkò yìí o.
6: Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Dr. Sikiru Lai Ọláyẹmí. Èyí tí gbogbo àwọn ọmọ pè mí ní ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide láti iléeṣẹ́ ìrọ̀rùn Abakia Center.
5: Okay, bàbá ìrọ̀rùn nígbà kan yẹn mo ní kí ló fa bàbá ìrọ̀rùn.
6: Gẹ́gẹ́ bí ẹ̀yin oníròyìn bẹ́ẹ̀ sì máa tọ́ bọ̀yàn lẹ́nu. Wọ́n ní àmọ̀ràn tán tó tún béèrè ọ̀nà òní iná ni ẹ̀kọ́ yín fi pọ̀ jù. Bàbá ìrọ̀rùn àwọn tí wọ́n wà ń gba ìtọ́jú lọ́dọ̀ wa àwọn ni wọ́n sọ wá ní bàbá ìrọ̀rùn. Orúkọ tí ilé iṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀ Alpha and Omega. Iléeṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀
5: Alpha and Omega.
6: Bẹ́ẹ̀ni tẹ bá wo látìkò yìí láti ń bá yín bọ̀ nígbà. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá sọ gbogbo ẹ̀dì rọrùn ẹni tí ó ń wojú olúwa pẹ̀lú oyún níní olóyún ẹni tí jẹ̀díjẹ̀dí ń bá fà Ọlọ́run sọ dírọ̀rùn láti iléeṣẹ́ ìrọ̀rùn ẹni tí wọ́n jẹ́ pé kò lè ṣe déédéé Ọlọ́run sọ dírọ̀rùn ẹni tí wọ́n jẹ́ pé ọwọ́ ń wo ẹsẹ̀ ń wo
5: ìwẹ̀ kúriri
6: ó ń kúriri Ọlọ́run sọ dírọ̀rùn ẹni tí wọ́n jẹ́ pé ó ń wò bàìbàì níṣẹ́ lára ń ta tí wọ́n jẹ́ pé àti lè ṣègbọ̀nsẹ̀ rẹ̀ àti lè ṣẹ́yọ́ rẹ̀
5: wọ́n
6: di wàhálà Ọlọ́run sọ dírọ̀rùn ẹlòmíì yóò máa rìn lọ ńṣe ni bàtà ọmọ bọ́ lẹ́sẹ̀ rẹ̀ yóò wá dàbí wípé èso wà níbi bàtà rẹ̀ tí ń gbó lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ dírọ̀rùn ẹni tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ lóbìnrin ẹ̀yin náà máa gbọ́ nínú jíngù wa àrùn tí ń ṣe obìnrin ó yàtọ̀ sí ti ń sọkùnrin dókítà oníṣègùn ìbílẹ̀ tí ò bá dẹ̀ mọ́ ń pa rẹ̀ kò lè sọ pé òun tọ́jú obìnrin kó máa tọ́jú ọkùnrin kó dẹ̀ máa jìrọ̀rùn torí wípé ẹ̀kọ́ àkọ́tọ́kọ́ àti rìsáàs àṣetúnṣe àti àyẹ̀wò tó péye ni àwa fi ń ṣiṣẹ́ tiwa lọ́nà fi sọ́dí ọ̀run bẹ́ẹ̀.
5: Mo sọ̀rọ̀ pé bàbá ìrọ̀rùn bàbá ìrọ̀rùn tó lórúkọ yìí kò fún ẹ̀wọ́ pọ̀
6: àwọn
5: tó
6: bẹ́ẹ̀
5: ṣe ìṣègùn ìbílẹ̀.
6: Ẹ kárí.
5: Ó dájọ́ bẹ̀rẹ̀ báyìí sá ọdún kẹrin yóò rí tẹ́tí wà lẹ́nu iṣẹ́ ìsá.
6: Ẹ kárí torí wípé wọ́n ní ẹ̀yin Yorùbá náà ni ojú là á máa ìṣirú ẹnu là á máa ìṣiyọ̀ òkèèrè láti mọ ọbẹ̀ tí ò lépo lójú.
5: Òkèèrè láti mọ ọbẹ̀
6: tí ò lépo lójú. Báwo ogójì ọdún ni?
5: Kàbíyèsí.
6: Iṣẹ́ láìsí náà ni.
5: Ọba ìwé ni iṣẹ́ yìí tọ́wọ́ wù náà 40 years ago. Ṣé ẹ bá ń lé ní sà àbí ẹ̀kọ́ ìjàmbá sí tiẹ̀?
6: Kì í ṣe bẹ́ẹ̀ o, a bá ń lé ni. Àwọn bàbá àti wa ọlọ́dẹ ni wọ́n. Ẹ sì mọ̀ wípé àwọn ọlọ́dẹ láyé ìjọ àwọn ni wọ́n ní oògùn lọ́wọ́ tí wọ́n máa
5: tọ́ àwọn èèyàn.
6: Ewé fi jẹ́ wípé gbogbo oògùn tá à ń lò yàtọ̀ sàn babaláwo gbogbo oògùn tá à ń lò àwọn ọlọ́dẹ lónìí.
5: Ìbílẹ̀
6: ọlọ́dẹ lónìí. Àwọn ọ̀túnlọ́wọ́ àdúgbò.
5: Èmi náà ti gbọ́ rí.
6: Yàtọ̀ sàn babaláwo pé à ń dífá à ń ṣe kínní
5: lọ́wọ́
6: ayé kan wò. Rẹ́bá bẹ́ẹ̀ ṣe oògùn ọlọ́dẹ lónìí. Torí pé oríṣiríṣi ìrírí ayé ni wọ́n ti rí nígbà ọ̀dẹ tí wọ́n lọ. Wọ́n pàdé ẹranko Abìjà. Wọ́n pàdé oríṣiríṣi ejò tó lè gbé èèyàn mì. Wọ́n pàdé àlùjọ̀nù ẹran tí ń jẹ́ ewé. Àwọn èèyàn oríṣiríṣi náà ni wọ́n pàdé wọn. Àwọn ọlọ́dẹ ló lóògùn tí ó fi gbé ẹ̀ pẹ̀lú wọn.
5: Ló
6: fi jápé ọlọ́dẹ lóògùn.
5: Bàbá ìrọ̀rùn yìí ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ oju ala fi oju pase ke ati ba kabi si e ka
6: kare
5: e ka sa e ko ka so se ni e ba emi ati gbo nle ni bayi e da si wa le ni se na ki se kekere le kan
6: sa ke mi o
5: dupe lowo lowo
6: alhamdulillah
5: ba ba so ba yi ro o tun ma se pe gbogbo e so pada o na le ndi pelu
6: abi ba so lo lagba lowo lo
5: ko se so hun
6: sa ri ti o fi je bayi ni wi pe e ri wi pe elomi ninu awon ti won se segun ibile o le so wi pe okunrin nikan elomi o le so wi pe obirin
5: nikan lo ndi pelu
6: elomi o le so poju nikan elomi o le so wi pe jedijeji nikan lo ndi
5: pelu opeyin
6: elomi opeyin elomi isan ti ari ti o fi ri ba ni wi pe ikako meko ati igba ogbonmogbon
5: owo imokun
6: ati iwa imokun imo o lo fi ri be se si mo wi pe gbogbo wa ka to di pe abo sori feed yi pe o to le ma soro eyan gboro se ayewu lodo joba eyan ti n pe ni course nigbati a lo si course ti en gbe wa yewu ni ani a ko si arun ti eni yi o le toju bi pe o mo npa eje atebo oro re o si danto
5: thank you sir emi kan ti mo npa so mo ti gbe yewu pori pori
6: ka se
5: o tori pe eyan pa nkan le o tori pe kini yi
6: o npa o mo npa dada
5: bi o ba ti elebu na gbọdọ tun wa imọ kun imọ
6: ẹ
5: bẹ rọrun
6: agbaye
5: mo dupẹ rẹ pe mo tun ba ipade lẹkọ si
6: agbaye
5: awọn eyan ma sọ pe aiso agbaragba wa ta ba de n gbadura ma sọ pe kekere aye ma je oku wa lọ
6: agbaye
5: sọ pe ma je sa agbaragba agbaragba o fẹ ku ọmọde o fẹ ku
6: lẹkọ si ẹni kọ lẹkọ
5: ṣe agbaragba nikan lo lẹsan ni abi ọmọde naa lẹsan ti
6: ẹ kare ni asiko ta wa yi atọmọde atagba ni lo lẹsan kódà ọmọ ti a n bi lọwọ bayi o lẹsan ituma rẹ ni pe alakọkọ n ta n jẹ ta mu lọ fa gbogbo àìsàn tó pọ̀ báyìí ẹ rí pé láyé ìjọun àìsàn tó wà ó níye ó sì nípele ṣùgbọ́n nísìnyí àìmọye àìsàn tí ò nípele tí kàn jáde tí ń jáde torí pé n ta ń jẹ lọ́pọ̀lọpọ̀ nísìnyí kẹ́míkà ni
5: bẹ́ẹ̀
6: ni wọ́n díbà oúnjẹ ni ṣé wá rí kẹ́míkà tá à ń jẹ oríṣiríṣi àwọn kẹ́míkà tí a fi ń so oúnjẹ yẹn o oríṣiríṣi àìsàn ni wọ́n máa fà sí yẹn lára ẹlòmí ẹsẹ rẹ ni ọmọ gbà àti lè ṣègbàṣẹ alágbára ẹlòmí
5: yóò kọ ọdún gbogbo
6: lórí ẹlòmí kò ní lè rìn dàbí alára iṣan yóò mọ ọfà lẹsẹ rẹ so ibi tí kẹmíkà yẹn bá ṣiṣẹ sí lára oníkálukú níbẹ ni àìsàn ti jáde.
5: ok kó tó di pé ọ̀rọ̀ ajá ṣe báyìí sá ẹ bá mi pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kẹ́ bá mi pé ọ́fíìsì àdírẹ́sì iná sá.
6: mo wà ní nọmba 25 ọdúnlami street opposite access bank ní ìlú Somolu ní Bagilaye Abiodun bus stop

0: gbọdọ ta si le kọdọ nkan to eyan gbọdọ ta si bi ti wa ga tori ko te ba ta bi jina na je oruko ti baje
1: o da se ile se ro ba ro mi kan so ron pa isa ba woni je iru awon ero wo le nilo se ti gbalode ni abi e kan wo
0: ero igbalode o la fi se ayewu
1: e kokọ se ayewu fun olohun
0: treat opposite access act ni ilu somolu gbogbo eyan lo ma wa nbe pata ero ba mi so ro mi 08068
1: so bi o ba ti case kokọ gbogbo ara ko ti lo se ayewu pe bi o ba dake yo ba dake ni ndorun ka mo to adipo won ni sa pe ape yin be de je wa ibi ma je o ibi ode ma je
0: iru ara ti e so le kan yen olubirin te so yen obirin kan na wa o wa ni pe ohun wo mo nigba ti mo wa tu ko so si o wa di pe ko se nkan osu re mo mo wa ni pe bawo le se wo mo o ni ohun ti nwo mo kaakiri ti kaakiri mo yen omo ko le gbo mo ma wa nisin in ko su le kokko wa na te ba ti ri nkan ti wa a wa bo si level awon mo so o wa so pe awon oro so ba fun gbogbo bi to lo ni pe won a le so be fun e won ka ru ku se kose
1: ototo ni
0: so ile yi se pe a lo do baba kan ngba ti arun kan se wa iro ori be isegun bi le o ti koja be emi ni mo n ja ewe ni mo n wa egbo ni mo n ka eso eyi to ba si je mo ki n gun maa gun eyi to ba je mo ki n lo maa lo eyi to ba je mo ki n se maa se agbo ti wa re free ti en ni o ba dodo mi yoo
1: adipole wa lorun kun ju ba re lo ni ori eto leni adipole wa alejo wa baba
0: irorun
1: baba care center
0: to wa ni number 25 odun lami street opposite access bank ni ilu somolu
1: marika
0: ero ba mi soro mi lekan si
1: 08068 68 65 58 58 84
2: Ẹrẹ́mi, wọ́n máa rójú aya mi mọ́lẹ́ mọ́jọ́ mẹ́ta yìí. Ojoojúmọ́ mà ní fòrò wọlé ìyadiliki. Níbọ̀ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ ohun ọ̀rẹ́ mi.
3: Kí ni ò ní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yìí ti fùrù. Ẹ wo wọn ò lè ṣe.
2: Irú àrùn oní ṣe ọtún lè jẹ́ ṣe ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ. Ṣé ọ̀pá yìí tirẹ ni bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin? Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àbàlí ti ẹni àbí ibà lóṣìíríṣìí àìlèmọ́kùrọ̀dọ̀ dáadáa wò ó mẹ́jẹ̀ pàṣẹ ni ó rò ó jìnà torí olóòtú ìjákulẹ̀ ọba àpàrùn ìdákọ̀lẹ̀ world wide tí gbogbo èèyàn mọ̀ sí ìrọ̀rùn Aba Care Center èyíkéyìí àìsàn tó lè máa bára wò jẹ́ ìjà tó o sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn Aba Care Center ọba àpàrùn ìdákọ̀lẹ̀ world wide olóògùn ibà tó wà ní number 25 Edun Lami Street opposite Access Bank Abiodun Bus Stop ní Bajulaye Sọmọlú Lẹ́kọ̀ọ́ Kábíkẹ́ pè wọ́n sórí
4: 08068 65 58 84 lẹ́ẹ̀kan sí 08068 65 58 84
2: ká ìrọ̀rùn Aba Care Center bàbá olóògùn ibà ọba àpàrùn ìdákọ̀lẹ̀ world wide kò sẹ́lẹ̀.
5: Band FM
6: 92.9
5: Band FM
6: 92.9
5: Band

0: Shepherd. Bàbá àwọn oníwà sọ ọjọ́ náà ni His Eminence Reverend EMF Mobile Now Osofa Pastor and Spiritual Head CCC Worldwide. For more inquiry, 081-0211-5051 or 081-6021-4261. Jesus is Lord.
1: Ẹbí ìfàṣẹ ní ògbó ọdún yìí yóò lárin yóò mì títì. Ìfàṣẹ ní ògbó olúwo ṣòdì alias pisolo. Wọ́n ń pẹ́ gbogbo èèyàn síbi ọdún fún àwọn ètò máa ń wáyé ní gbogbo ọdún. Ọdún yìí yóò wáyé ní ọ̀nì 29, 30, 31st of October 2026, Thursday 29th of October ni àìsàn ọdún fa, Friday 30th of October ni ọdún fa gangan, Saturday 31st of October ni ọdún ogúngún. Ní ọjà dé tí wọ́n fi ijó ń tara láraya ní odò ọ̀yọ́ kọbí tí kẹ́ǹta agílẹ̀ndé abẹ́òkúta ìfàṣẹ ní ògbó ní àtìrí ọdún yìí á ṣàmọ́dúró láṣẹ elédùmarè àṣẹ olùkéde ìfàṣẹ ní ògbó olúwo ṣòdì alias nísọlọ.

0: káàárọ̀ ẹ káàsán ẹkún àṣàrá gbogbo àkókò tẹ ẹ bá wà ní àkókò yìí náà la fi ń kí wa kú ojú ọjọ́ akọ̀rọ̀ ajé ilé ìtàǹbàkì látòwúrọ̀. ìjẹ́ káàbọ̀ sórí ìtòkan ìtòkà ilé ti iléeṣẹ́ khalifa aba therapy tí wọ́n so nígbọ̀wẹ́ ìyìn iléeṣẹ́ ilé tó ń rí sí ìgbáyégbádùn tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tónílé tàlejò tó yọnú àtàṣẹ ẹbí nítorí pé bàbá wà láyé bàbá lálàáfíà ọkọ ẹni adọkọ ọlọpàá ayé ẹni adaya láyé ọmọ ẹni adọmọ ọlọmọ kódà dúkìá èèyàn á di tẹlu mìíràn gbogbo ìyówó tí bá ń ṣe ni lágọ̀ọ́ ara iléeṣẹ́ khalifa aba therapy náà ni ọ̀nà àbáyọ sí gbogbo ohun tí ń ṣe ni à ń gbọ́ bí ẹ ṣe ń pè wá gbogbo ẹ̀ náà ló sì yẹ wa wípé ìṣẹ̀lẹ̀ ń lo ògùn wa tí sì ń bá yín láà mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n ń pè wá tí wọ́n ń lò wá lọ́gọ̀ ẹnu pé ọlọ́run ọba ló gbégbà fún àwa náà sì mọ̀ bẹ́ẹ̀ àdúgbò ọlọ́wọ́ olódùmarè tó fi mọ̀ wọ́n mọ̀ wá ó sì fún wa ṣe ǹjẹ́ lórí ètò lẹ́ni mo tún ní àlejò kan pàtàkì èyí tí mo ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tá a bá orí ètò gangan ní pàtó ṣùgbọ́n orí bá tọwọ́ bọ kinní ọ̀hún ó gbọ́ nípa ẹ ti mọ̀ bí ṣe lọ ẹ ti mọ̀ pé iléeṣẹ́ khalifa aba therapy àwọn náà ní iléeṣẹ́ ilé tí ń lo egbòogi òdòdó ewé èso tẹ mọ́ èpo ẹ̀ tí wọ́n fi ń pò ó pọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore ọkàn jẹ́ pé oògùn tá a bá náwó sí ẹ̀yìn àròní sùn náà la fi ń gbowó bẹ́ńbẹ́ náà lọ́wọ́ oníkálukú wa òwe bàbá látọ́jú èèyàn bàbá ní báyìí sàn òun ṣẹ́ńṣẹ̀ náà láà ṣe gbowó ẹ̀ bẹ́ẹ̀ bá gbàhùn tí ń ṣẹlòmíì bọ́n bá porúkọ ẹ̀ a máa ṣe níhà ṣe ní ẹlẹ́ni bá gbó nǹkan tí ń ṣàrin owó rẹ̀ ó sì pọ̀ bọ́wọ́ bá délé iṣẹ́ khalifa aba therapy ó lè jẹ́ pé owó ìdákọ̀mọ́ náà ni ó fi wo oògùn tí ó ṣe kíni tí ó ṣe ìtọ́jú ẹ̀ bẹ́ẹ̀ bá délé iṣẹ́ tiwa àwa ìkìrán fi káàkàn sọ pé tó kí ni ń ṣe yín a sì gbo oògùn ló irọ́ o a ṣe test ni àyẹ̀wò yóò lọ ní rẹpẹtẹ àyẹ̀wò tí wá sí rèé kìí ṣe mówúrẹ́wá kìí ṣe mágùntàwá kìí ṣe mágbòwá kọ́dà kò sí ní tá a forúkọ ìyá tó bí wá ṣe bá a bá ti mú àwọn ẹ̀rọ ìgbàlódé wa tá a yẹra gbẹ́kinní ọ̀hún lura tá a yẹ̀wò a ti mọ bíi tí àrùn tó ṣodo sí lágọ̀ ara wa a ń pariwo a sì ń pè é pé tó kẹ́ ẹ máa bọ̀ wá ní ilé iṣẹ́ wa tó wà ní yọ̀ni ládìpọ̀ yọ̀ nọmba 6A babs ládìpọ̀ street yọ̀ ní abúlé ẹ̀gbá ní àgbẹ̀ road ibẹ̀ la wà ṣùgbọ́n kínní ọ̀hún yọ ṣe dáadáa yọ tó jẹ́ tó mojú ògún bọ́ba pa obìnrin rẹ̀ alẹ́jọ́ mi mo ti gbìyànjú lọ́tọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n agbára mi ò nílé ìgbẹ́ ẹ máa ń káwọn ara lẹ.
1: a kí wa pé a kú déédé àsìkò yìí àdẹ̀kù bí ọjọ́ ọjọ́ ṣe rí a kú lílọ sókè lílọ sílẹ̀ wàhálà wa kò ní í gbé ẹni ẹlẹ́ni ò sì ní jẹ ìṣe wa nílé iṣẹ́ khalifa aba therapy àdúrà tí a máa ń ṣe náà ni pé tó gbóògùn nínú àìsàn àti tí ò gbóògùn kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé ní iṣẹ́ khalifa aba therapy tó wà ní nọmba 6A babs ládìpọ̀ street babs ládìpọ̀ street ẹ má sì gbọ́ kì í ṣe ládìpọ̀ tó sòdì o kì í ṣe ládìpọ̀ tí mo ṣe o ti abúlé ẹ̀gbá ni o babs ládìpọ̀ street àgbẹ̀ road by rap oil nílé epo ráàbù tàbí tí ẹ bá ti rí àwọn ọlọ́kadà ní abúlé ẹ̀gbá ẹ pẹ́ ń lọ sí iléeṣẹ́ khalifa èyí tí ò bá ti mọ iléeṣẹ́ khalifa ẹ pẹ́ ń lọ sí rap oil ilé epo ráàbù tẹ bá ti débẹ̀ ẹgbà wà láago ní abúlé ẹ̀gbá gbogbo bí kíbi tẹ bá ti ń bọ̀ yálà ń bọ̀ láti ogun state ni o tàbá ti gbé abúlé ẹ̀gbá across sí ìlú.

wọn gbọ́ ni fún ìgbà kọ́kọ́ ẹ̀yìn ṣe kàlẹ́ bàbá tẹ̀ra bìnrin iṣẹ́ kan tó já sí pé ìgbà ń gbádùn yìí òun ló jẹ́ wá lógún a sì máa ń mójútó báwọn èèyàn ó sì wà ní àlàáfíà pẹ̀lú egbògi bàjẹ́ lógún lọ́dọ̀ àwọn bàbá wa ní ọ̀nà ti ìgbàlódé ẹ̀ má sì nígbọ́ ní ọ̀nà ti ìgbàlódé nítorí egbògi ìbílẹ̀ tó wà lọ́dọ̀ wa gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló já sí pé ó ti wà lórí kapsu tó rọrùn láti lò níbikíbi ní àyíkáyè àti ní àsìkò yòó tí a bá fẹ́ lò a sì ní egbògi rárá fún àìsàn kan àníbi mẹ́rin márùn orí gbogbo tó bá lágbájá mu kò ṣeṣe kó má bá tàmẹ̀dò ní ara mu a rí pé a ti ń pariwo ọ̀sẹ̀ ìlera a ti ń pa ẹgbẹ́ oṣù kan oṣù méjì sẹ́yìn a ń sọ fún wa pé ipò yìí pọ̀ débi pé àwọn tí ò lè wá láti ọ̀nà jíjì kódà láti ìlú míì kódà láti orílẹ̀-èdè míì kódà níbi ní àwọn ẹ̀yà míì tí wọ́n ń gbọ́ wa nílùú míì ti iléeṣẹ́ ti àwọn bí àwọn ayé kára amóhùnmáfẹ́fẹ́ táwọn èèyàn wọn ń gbọ́ tẹ́lẹ̀ mí ń pè wá láti oríṣiríṣi ọ̀nà ọwọ́ ajẹ́ ká pinnu pẹ̀lú àwọn ara iléeṣẹ́ àti gbogbo àwọn management pé a máa bá ètò yìí lọ ẹ̀dínwó yóò máa lọ títí tí ọdún yìí tí yóò fi kọlẹ̀ kí àǹfààní yẹn ó lè bá a kárí torí pé iléeṣẹ́ kàlífà ń tá a fẹ́ jẹ òun nìkan kọ́ là ń dùn ó ń tá a fẹ́ jẹ ó wà ní orí ẹ̀ oríṣiríṣi meeting láti ṣe pẹ̀lú àwọn èèyàn pé báwo la sì fẹ́ ṣe táwọn èèyàn fi jẹ àǹfààní yìí torí pé àwọn àrùn tí àwọn èèyàn ń gbé wá kìí ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣe àfọ́fà omi ìbẹ̀ tó já sí pé ẹlòmíì ò lè ṣàlàyé ohun tó fà èyí wá fi ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ a sì fi ń dá wa lójú pé títí tí ọdún tí a wà yóò fi kolẹ̀ ètò ẹ̀dínwó yẹn ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ mi ò bá máa dé gba báwo ẹ̀dínwó ń bẹ ni ẹ ṣe bá ni àti dín ṣe ní iṣẹ́ kàlífà ní nǹkan kan bàbá lè mú ohun tí ń bẹ nínú àìsàn ara kúrò tàbí nínú òṣòro èèyàn kúrò àkìí fi kùn tẹ́lẹ̀ bá ti dọ́dọ̀ wa èyí ó gba káàdì pẹ̀lú ₦5,000 nínú ₦5,000 tẹ́ gba káàdì yẹn a máa gba marathon flusher capsule àwọn tó ti wá sí mọ ṣẹ́ni marathon flusher capsule yẹn gbọ́ǹkọ̀ gbìnì torí pé tó bá fọ ìdọ̀tí jáde lára ẹlòmíì yóò máa béèrè pé ṣé ẹlòmíì ń lo ilé ìgbọ̀nsẹ̀ yìí yàtọ̀ sí èmi orí àwọn ìgbọ̀nsẹ̀ tí ó jáde lára onítọ̀hún a dẹ̀ tún gba marathon extra bitters láti ilé iṣẹ́ gangan fúnra rẹ̀ òun gan ₦5,000 ni òun ní egbògi ìbílẹ̀ tó já sí pé bá a bá lò pọ̀ mọ́ ni ó sọ ohun tí ó ṣiṣẹ́ fún nínú àgọ́ ara wa bàbá lò pẹ̀lú oyin yóò máa ṣe fáwọn tó bá ní àrùn ẹ̀jẹ̀ ríru bàbá lò pẹ̀lú ọ̀sán rọ́wẹ́ yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìbálòpọ̀ tàbí obìnrin tí ó là rẹ̀ tí ò wá déédé bàbá lò pẹ̀lú omi àgbọn yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìtọ̀ ṣúgà tàbí ẹni tó ń tọ àtọ̀jù bàbá lò pẹ̀lú ògì tútù tàbí mílìkì yóò máa ṣe fún àwọn tó bá ní ọgbẹ́ inú tàbí onírànràn comfortability nínú èèyàn

0: ìgbáyà dídùn ẹ̀fọ́rí láìmọ láìlódiwọ̀n bákan náà yóò tún máa ṣe fún àwọn tó bá ní àrùn inú iṣan nǹkan rìn káàkiri ara ọrùn ń kú lèrè nǹkan ń já mi jẹ lára nǹkan ń já mi jẹ lẹ́sẹ̀ ó dàbí pé kò sí ẹ̀jẹ̀ ńbẹ̀ tàbá lo marathon ẹ̀ṣọ́ àbẹ̀rẹ̀ lo oríṣiríṣi nǹkan tàbá lo pẹ̀lú onírú yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àrùn ìpèníjà apá kan òṣìṣẹ́ mú ẹsẹ̀ kan òṣìṣẹ́ mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹgbẹ̀rún márùn yìí ni marathon ẹ̀ṣọ́ àbẹ̀rẹ̀ tà sí wa a wàá láǹfààní láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yà ṣe àyẹ̀wò fún wa lẹ́yìn àyẹ̀wò yẹn tó bá ní kára oògùn kan tàbí méjì ẹ jẹ́ ká gbìyànjú kára torí pé ẹ̀dínwó ti bá àwọn oògùn yẹn kìí ṣèdínwó yẹn gangan ló máa tà most ṣé o ti mo sanwó fún tó bá mi ní ara mu bàbá wa ṣàyẹ̀wò yẹn tán wọn á ṣàlàyé àwọn oògùn ẹlòmíbẹ tó jásí pé oògùn colonid colonid kan tó lóyìnbó pè ní diet therapy tàbí exercise àyẹ̀wò yẹn sọ fún wa pé àrùn tó ń ṣe lágbájá yìí kìí ṣe àrùn tó bùkátà sí oògùn oríṣiríṣi àwọn àìsàn tí ń bẹ láyé lónìí látara àrùn tá à ń jẹ òun láti kó ìjẹ́ èmi àti yímọ̀ yìí pé àwọn oúnjẹ tá à ń jẹ yẹn èyí tí wọ́n fi ń pèsè tàbí tí wọ́n fi ń ṣe kó tó di jíjẹ ṣe mọ̀ pé ó rí léwu kìí ṣe ohun tẹ́nu ń kàn èrò ìjà tí wọ́n fi sì kò sí yóò dá wàhálà lẹ́sẹ̀ ẹlòmíì lágbo ara lẹ́sìn máa gbọ́ àwọn oríṣiríṣi àrùn àmì ẹ̀dùn béèyàn jẹjẹrẹ igbá kan láwọn àìsàn tí ò sí láyé àtijọ́ ó jẹ́ pé léṣe kàlẹ́fà bá tẹrapìtì gbìyànjú láti lè eradicate gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè mójútó sáwọn àìsàn tá à ń gbórúkọ rẹ̀ tí máa ń dẹ́rù bá ni kó tó dé ara ìyẹn gan pàápàá láti lè sọ di ohun ìgbàgbé nínú àgọ́ ara wa tí wọ́n bá dé iṣẹ́ wa gan èyí ò ti rí àwọn oríṣiríṣi egbòogi ìbílẹ̀ lóríṣiríṣi fún oríṣiríṣi àrùn àwa tó jẹ́ pé àwọn ojú ọlọ́run àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ ká yọjú sí wa ká má dá ẹ̀bi lé obìnrin nìkan ní àgọ́ ara tábà ti ṣàyẹ̀ fún wa ó lè sọ pé èyí tí ń sọ omi lọ́gbọ́rọ́ tí ń sọ alábẹ́amọ di alábẹ́amọ òun ló lẹ òun yìí lè sàn òun yìí lè má kí òun yìí lè má tọ́ ní agbára bó ṣe kó ní agbára ó sì lè jẹ́ pé máa ń gbọ́ tí aláboyún tí arábìnrin tó bá ti ní àjọṣepọ̀ ó sì lè gbàṣẹ kan ló fà wọn máa pè mí ní ovarian balance oríṣiríṣi orúkọ wọn máa pè mí ní PID wọn máa pè mí ní ovarian cyst àbí ẹlòmíì tó já sí pé àwọn ní ogun àwọn ní sọ kò lè rìn láti bí báyìí síbẹ̀ yẹn ẹlòmíì a máa tọ̀ kílẹ̀ tó mọ ẹ̀mẹ wá ẹ̀mẹjọ ẹlòmíì ojú ẹlòmíì sú ojú ẹgbọn ẹlòmíì ojú ẹlòmíì pọ́n orí kan tó jìnà sí orí kan tó súnmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ogun ìbílẹ̀ ń bẹ táwọn babaláwa ń lò láyé àtijọ́ àyẹ ẹlòmíì a máa já ẹlòmíì a máa ní gúlégúlé ẹlòmíì bá bẹ̀rẹ̀ báyìí àti dìde ìṣòro tẹ bá bọ ẹlòmíì pé kí ló ń ṣe ẹlòmíì ò tiẹ̀ lè ṣàlàyé ẹlòmíì ti wá lóògùn títí tí tẹ bá délé rẹ̀ ẹlòmíì gbogbo ẹ̀ ń ta ògùn ni ẹlòmíì tẹ bá délé rẹ̀ wọ́n lè payé ní ṣe látara àwọn ògùn tó ti lò ti kì níyàwó ṣiṣẹ́ nínú àgọ́ ara wa tàbí kò mú kì níyàn kúrò ẹ má sọ pé àwọn tẹ ra ògùn lọ́dọ̀ wọn parọ́ o ìwé tó bá hẹ́ lára mu ó ṣeṣe kó má bàa bí lára mu àwọn ìjẹ kẹ́dẹ̀ ń bẹ tó jásí pé ẹlòmíì tún ń jẹ kò ní jẹ́ ká àìsàn yẹn ó kò nínú àgọ́ ara torí pé bẹ́ẹ̀ ṣe ń fọ̀ kúrò lẹ́tún jẹ́ ní sínú ara yín tó bí wá jásí pé ní ṣe kàlífà bá tẹ̀rà tó wá gbé ìlú gbogbo àìsàn yóò ti bá ṣe tábà ti ṣàyẹ̀wò ẹ fún yín pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹ̀ ní yóò di ohun ìgbàgbó ẹ̀dín ó sì ti bá ọjà wa títí di àní ṣàdéhùn ká má mùsẹ̀ tọ́dún yóò fi parí á máa tàjà ẹran lórí ẹ̀dínwó orí tó bá kálé tó bá kákó nínú àdúrà nínú àdúrà ẹ máa fi ránṣẹ́ sí wa ilé ṣe kàlífà wà ní nọmba 6A Babs Ladipo Street ní àgbẹ̀ road ẹ má gbàgbé ní àgbẹ̀ road lábúlé ẹ̀gbá tẹ bá ti dé rap oil lépo rap oil àbí tẹ bá ti di abúlé ẹ̀gbá ilé ṣe kàlífà lẹ̀ lọ tí wọn bá ti mọ bẹ ẹ tẹ̀ ń lọ sí lépo rap tẹ bá ti débẹ̀ ẹ pè wá gbogbo aládùn àgbogbo ohun tẹ bá gbé dọ̀dọ̀ wa gbogbo ẹ pátá gbogbo ẹni yóò di ohun ìgbàgbé èyí tó gbóògùn nínú àìsàn àti èyí tí ò gbóògùn nínú àìsàn àti èyí tẹ̀ ń gbọ́ mi àti èyí tí mi kò ní fi ara ẹni kọ̀ọ̀kan wa ṣe gbogbo ẹ jẹ́ ń dé òkè lọ́run àmọ́ ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 080 ẹgbọ́ 08060909516 ẹ lè pè ẹ dẹ̀ tún lè ṣe whatsapp pẹ̀lú ògùn ọlọ́run àìsàn tó gbóògùn àti èyí tí ò gbóògùn lára tèmi àti tí ò ní fara wa ṣe gbogbo a máa retí ẹ jẹ́ kí n marathon ẹ̀ṣọ́ àbẹ̀tà díẹ̀.
1: Àlàyé òun náà láti gbọ́ ní ọ̀kúnrẹ́rẹ́ ìwọ́n ní ẹ̀dínwó ó sì ń lọ títí di òpin ọdún yìí ẹgbẹ̀rún márùn-ún péré náà lẹ́ẹ̀mú dání ẹ sì jẹ àǹfààní ní rẹpẹtẹ wọn ti ń tẹnu mọ wọn sì ń wí fún wa nílé mọlẹmọ kódà ẹ tún gbọ́ ní òpòlé lè ta lọ gbọ́ nísìn ẹ jáde ju ọjà tá a bá dé ká tún tẹ̀ wáyé torí pé ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ nù wé kọ́bọ̀ gan fúnra rẹ̀ ọ̀rọ̀ lòun náà.

5,000 naira. Ni ẹ̀dọ́rú pírítì tó fi ògùn. Inú ẹ̀ lẹ́yìn ti dà káàdì. Àwọn fòyín ní mẹ́rẹ́tọ́ lẹ́sọ́bítà.

0: bẹ́ẹ̀ni àlàáfíà ṣe kókó ìjẹ́ ìṣọ̀kan ń bẹ tó ń da yín láàmú bí tí ó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀kan rèé fún yín nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA Annex National Medical International Limited Dr. Idris Ajibade PhD ni olùdásílẹ̀ rẹ̀ oríṣiríṣi àìsàn ara ni wọ́n tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí kò mọ òògùn nínú dáré gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà tọ́jú tí àwọn China máa fi tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi copy ìjánà physiotherapy heat therapy àti àwọn machine lóríṣiríṣi láti fi ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò ara láti rí orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn nǹkan tí ẹ̀ ń wá lọ sí Sokoto òun rèé ní àpò Sokoto yín ní abúlé ẹ̀dá ní True Test Medical Diagnosis Building Lẹ́gbẹ̀jẹ̀ǹbọ̀ U-turn bus stop abúlé ẹ̀dá pé tàbí WhatsApp sórí 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wà ní Korodu ní No. 2 Daniel Sumoni Street off High School Road Sabo Ikorodu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp ti Korodu ni 0816-585-8582 a kì í gbókèrè mọ dídùn ọbẹ̀ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ní àlàáfíà látọ̀dọ̀ wọn ìjáfara léwu a ó máa retí yín.
1: لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك
2: ṣe ni ọlọ́run bá pè ní ríṣẹ́ ajá tí wúrà ṣe
3: ọlọ́run bá pè èèyàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ alfida hajj and umrah services limited nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó nínú ìrìn àjò ló ti mọ̀ gbóró pa.
2: kí ẹ má bàa kó oyin sí gbàtú láfi sọ pé alfida hajj and umrah services limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
3: àwọn tí wọ́n ti bá wọn ṣe ajá tí wúrà rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ alfida lẹ wa tẹ ti lọ tẹ ti dé aṣọ arabi lọfẹ ilé ìgbélé tí bèbè aram ní maka àti madina bẹẹ ni wọn kò ní ṣe ṣìára dé gbogbo àwọn àyàn tó ṣe pàtàkì.
2: àjẹ ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù ajá tí ó wá báyìí nílé iṣẹ́ alifira ajá ló rásá fèsì.
3: àwọn tí ó lọ sí umura ramadan
2: wọn mọ gbéra ní february 25 wọn sì mọ padà ní march 10 2027 àwọn alálẹjọ mọ gbéra ní may 12 wọn sì mọ padà sórílẹèdè nàìjíríà ní may 22 2027 417176 01 nílùú ìlọrin wọn wà ní dojúkọ kidis hospital ọlọ́sọ̀gbọ̀ 7080324

0: sẹ́ni ọlọ́run bá pè ní ìrísẹ̀ àjà tí wúrà ṣe.
1: ọlọ́run bá pè yàn kéèyàn náà pera rẹ̀ lótọ́ nípa títẹ̀lé iléeṣẹ́ alfidas hajj and umrah services limited nítorí ọ̀pọ̀lọpọ̀ alágbèédá kó ní ìrìn àjò ló ti mọ̀ lóró pa.
0: ẹ má bà kó yín sígbà àtún láfi sọ pé alfidas hajj and umrah services limited lárọ́wọ́ wọn fi sọ̀yà.
1: àwọn tí wọ́n ti bá wọn ṣe hajj àti umrah rí ni wọ́n lè ròyìn iléeṣẹ́ alfidas lárọ́wọ́ tán.
0: ẹ kú ti mọ iléeṣẹ́ alfidas hajj and umrah services pẹ̀lú àkàmọ́ iye àṣeyọrí níbi kẹ́kọ̀ọ́ ni ìrìn àjò hajj àti umrah. àwọn àpá àtọ́ mọ̀ nípa súnà ní kọ́ ní ìrìn àjò nílé iṣẹ́ alfidas wọ́n àṣe ìdàdé náà gbẹ́yìn.
1: bákan náà oúnjẹ ilẹ̀ wa tẹ́tí lọ tẹ́tí dé aṣọ àràbí lọ́fẹ̀ẹ́ ilé ìgbélé ti bèrè aram ní maka àti madina. bẹ́ẹ̀ ni wọn kò ní ṣe sìárà dé gbogbo àwọn àyàmì tó ṣe pàtàkì.
0: àyè ti sílẹ̀ láti máa gba fọ́ọ̀mù hajj àti umrah báyìí nílé iṣẹ́ alfidas hajj and umrah services.
1: àwọn tí ó lọ sí umrah ramadan.
0: wọ́n mọ̀ gbéra ní february 25 wọ́n sì mọ̀ padà ní march 10 2027. àwọn alálẹ́jọ́ mọ̀ gbéra ní may 12 wọ́n sì mọ̀ padà sórílẹ̀-èdè nàìjíríà ní may 22 2027. masha allah nílé iṣẹ́ alfidas wà ní number 92 ìkòròdú road fàdé bus stop nílùú èkó 7080 3410 5710 tàbí 08024717601 nílùú ìlọrin wọn wà ní dojukọ kiddies hospital ọlọ́sọ̀gbọ 7080 3247 9451. ẹ̀yin ti saki àti gbogbo òkègùn ẹ máa pè lẹ́yìn àdéhùn alápọ̀ sórí 08038307824 alfidas hajj and umrah services limited. àwọn ni wọ́n ń kọ́ni lọ sí hajj àti umrah pẹ̀lú rọrùn.

0: pé yankónù kúrò ìsèlè tẹ́rákò.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rákò.
2: Ẹ máa ká lẹ́nu gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́mi. Mo tún dé sí lọ́rùn ni o. Láti wá sọ fún yín pé gbogbo nǹkan láyé yìí déédéé ni. Kò dẹ̀ sí ẹni tí yóò dùn sí àṣeyọrí, kò sẹ́ni tí yóò dùn sí àṣeyege. Mo túmọ̀ sí pé níbi tí àwọn èèyàn tó tọ́ bá ti wà lásìkò tó tọ́ ní ìgbà tó tọ́ tí inú ń dùn pàápàá jùlọ tá a tún wá rí skirt tí n bá sọ̀rọ̀ skirt ẹlòmíràn máa òkú bóyá fi obìnrin ni mo sọ rárá o. Mo sọ nípa skirt blended branding àti skirt cafe run. Ṣé ní pé gbogbo ẹ̀ déédéé ni o? Déédéé ni o tí mo wá sọ yẹn túmọ̀ sí pé skirt blended branding àti skirt cafe run ni àwọn tí ìgbà lóde tó bá àgọ́ ara mu, tó bá ìgbà mu, tó bá àsìkò mu, tó bá àṣeyọrí mu, tó bá àṣeyege mu, tó bá ọkùnrin mu, tó bá obìnrin mu. Skirt blended branding skirt cafe run. Àwọn gangan la dá fún pati gbogbo ṣíṣe ayẹyẹ wa. Skirt blended branding skirt cafe run ó máa ń tọ́tọ́ rí àwọn èèyàn níbi àkójọpọ̀ oore bá ti ń ṣẹlẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni o. Skirt blended branding yàtọ̀ sí pé ó kúnmọ́ lẹ́nu kulẹ̀kulẹ̀ báyìí ni. Tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ̀ lẹ́nu àjèjì tó túmọ̀ sí pé ẹni tó mú fún ìgbà kankan á dàbí ìgbà tó yẹ pé ó fẹ́ le. Àmọ́ kò le. Skirt blended branding ó ń fi ipa rẹ̀ hàn sí ìwọ tó mú fún ìgbà kankan ni pé ìbò ló wà látijọ́ yìí. Ó yẹ kó o ti máa gbádùn skirt blended branding àti skirt cafe run mẹ́ wá gbọ́ mi o. Díẹ̀ díẹ̀ ni a kì í fi eré sísá mu skirt blended branding tàbí skirt cafe run a kì í ṣe ìdíje pé wọ́n ṣáájú rẹ̀ mú tán o. Ó máa ń da kí èèyàn máa mú díẹ̀ díẹ̀ pẹ̀lú ọpọlọ àti ìlákàyè zípẹ̀ ló ń débẹ̀. Wá gbọ́ mi o. Skirt blended branding ó máa ń fún ní ìgbéyà. Ọpọlọ máa ṣe kí ni ó máa ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Skirt cafe run.

0: Monarchy ṣí ayọ̀ tí ìtọ́ wà dùn sílẹ̀.
1: Ìmọ̀dé tó ń rojú kòkó báyìí.
2: Ojú mo ṣì rí tí àwọn tí màá gbọ́jẹ́.
1: Ẹni mo ṣe.
2: Ẹni bá rí ọgbọ́n ṣe ilé fùrùkọ́kọ́ bí ẹni gbé iye sòkìdí lẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò gbé iléeṣẹ́ kìdí ló ń tó lọ sí ìdí eré láàrín. Bẹ́ẹ̀kẹ̀ òkété òní ti tọ sàdédàjì ọ̀nà. Tí ó ti kárí wọ níbi èkó ló tó fẹnu kan rẹ̀.
1: Àìsàn àtàrò yìí máa ṣe nǹkan ìrora ní ṣíṣe báyìí nínú ìfẹ́ mi.
2: Ṣé èmi ni mo ṣe sọ fún yín pé kẹ lọ mójú tó ara yín? Bọ̀dẹ̀ báwo fẹ́ gánà kárí o? Ó rí mojú bàbá òkè o.
1: Ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa ráyé tó gbóúnjẹ alẹ́ rẹ fún lójò jẹ. Ọ̀pẹ́ ẹ̀yìn tó ń roni gbogbo. Ara títa jẹ, ara títa ara yín mú. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò súnmọ̀. Tẹ́lẹ̀ ó máa ṣẹ̀yọ́ séré-séré tàbí tó pọ̀ lápọ̀jù. Iṣẹ́ ara tó ń buru so. Bàbá òkè o lè ní gbòógì atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jakonde Gate, Egboro, Isolo Ipinle Eko, Epe 08094471143 08094471143. Bàbá òkè o, elégbòógì dèbèdèbè.
3: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wà ìdé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi. Kọ̀ọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀, kí nìdí àṣàmọ̀ mi? Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí ara lè kẹ̀sì dárúkọ yín.
4: Ẹ ṣeun atọ́kùn. Orúkọ tèmi ni Taofik Ajiboro. Ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o, òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
3: Ẹ jẹ́ àṣàmì wìtìwìtì.
4: Àmì.
3: Bàbá òkè o, a mà tún rí yín.
4: Ẹ ṣeun atọ́kùn. Bẹ́ẹ̀ náà làábí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń ṣú, bẹ́ẹ̀ náà ni ilẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tán nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá, ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni ṣara.
3: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà iṣan ara?
4: Ẹ ṣeun atọ́kùn. Làákàyìn yìí ò ní dàrú.
3: Àṣẹ.
4: Nípa ìpèníjà tó máa fa iṣan inú ara, àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá ń pè ní àrùn gbajúmọ̀ rí, tá ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeré-ṣeré, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá iṣan, ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbókè mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ̀ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbí ìwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò ti ẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dìde lẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní Shop No. 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442. Ọmọ ọdún mélòó nìwọ? O tí ju ọmọ 40 years lọ, o tí ju ọmọ 50 years lọ, o tí ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì o ti da to wa ele monitor ba wa papa boke o iwo ge o mo ipe ni olohun be leyin baboke o awo mo nkan meje o bi isara ti ma fa idakole fun omokunrin ti ki je ki omokunrin le soju si e dede lodo aya re lori isara ti baboke o so nipa yi nkan to ti sele se mi gan fun ra mi ri ni ti mo si lori siri si ogun lori nkan yi ti nkan yi o lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ivun mi oun lo fi je si pe ni gbogbo eyan to wa sodo baba oke o lori idakole ti mo so omokunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe to ba dodo baba oke o ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti isolo road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni sorisi ero ba ni soro baba oke o 080-944-71143 lekanzi 080-944-71143 abi 080-226-1-3442 080-226-1-3442
3: Nleti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba ohun ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se se iwosan re nleti gbọ lenu baba oke o yi ohun to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni to Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to mo nbara won rin ojura arabeku ati dakole kini yato to wa laarin meteta
4: e seun atokun idakole ran tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si ye ko si sugbon ko ni lagbara lati se elekeji arabeku aro dide laarin seju kan si meji ara ti wale ojura ntite aro dide kiyan fe ba obirin re sire yo da igba to ran tin kankan ara re o ba wale ti o ba ti ri be ndele ko mo bo wa kan si baba oke o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baba oke o ogba po olohun be lodo wa olohun si ba wa si
3: baba oke o ka ma te si waju yato si pe nkan lomokunrin aisan isara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
4: e seun atokun be ni gbogbo alamo pe ni isan ni waya ninu ara nigbati eje o ba ti ri bi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere ma mu awon ipinija kokan wa akoko nenu penija o sese ko je ti kwarin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo ma rin gege bi ani ti bata fe boyo ninu ese re karin ka ma terin elomi yo da bi gba to te igbo mole ni tori pe atele se o mo kan gorogoro elomi paja paja lowo paja lo paja lese elomi owo mo gbon be ni gbogbo aro bere si mo gbon elomi nbe nko ma rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o ti e ni le rorun sun dede kori mo fun elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi o ti e ni ri gbe ese se dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so ise pa ko mo fa yan so awon nkan yi ipenija isan inu ara ti eje ori bi wole to ninu awon ise ni awon yi lo nsakuba fun awon ise yi pelu ogo lodo olohun oba dodo baba oke o iwo gan gba pe ni olohun be leyin baba oke o itori baba oke o mo nkan meji du isara yi ti ma so omo okunrin di ole ti ko ni je ki omo okunrin lo soju se dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede ki salenu mo kan yan keyin mo fa yan opa yi ko ma ro ni gorogo eru kuko bere ti ro elomi elomi nbe to ja ligba de pe paja paja owo paja paja ese kaya ma lu pipi kelomi ma ro run sun dede kori ma bere si fo ni gorogo koju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi ka ba bere si tayan to ba ti ni ipinija yin pelu agbara lodo olohun pelu ase tolohun ti mo fi nsoro yin to ba dodo baba oke o iwo na o gba pe olohun be leyin baba oke o baba oke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baba oke wa ero ba ni soro mi 080 944 71143 lẹ́ẹ̀kansi 08094471143 àbí 08022613442 08022613442.
3: O lagbara o on te do ba ma ma shagbara o imi o mo wi pe aisan nu sanra o ko gbogbo nkan to po to bayi o ko sinu afi be se laye wa o de ti waye waye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won a ti ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin le opolopo awon ti ejo wa ni lana kan na na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adayeba si iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba na ti pe kilo bi adayeba to wa ninu ajegun todo tin
4: atokun ibere te bere ibere to lagbara pupo e ma tokun pupo ajegun adayeba ti mo so nipe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ana ni ajegun adayeba nipa imo lo soko ode ibe na ti ba pade nipa ti won wa ba pade won ti saso tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbele lowo oni won fi wa pe pe baboki o adi tu to nbe ni ajegun adayeba ti wa to fi ya to fi je pe ni ajegun adayeba oni won pe nu
3: kabiyesi eledumare
4: ko fi ja si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lo wa mo ti leyin to ba dodo baboki o awon na ma ri pe olodun be lodo baboki o toro olodun ba wa se
3: adupe fun olodun pe o n ba yin lowo si be se n ta bayi te n to olowo je ko di eran ni di mo yin lowo e ka to ma lo e ba wa pe address ti office yin le kan si kede so oju opo e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
4: baboki o ti wa ni shop number 10E Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Solo Road ibe ni baboki wa ero ibani soro ti ele pe baboki ozi 08094471143 lekazi 08094471143 abi 08022613442 A si ni ero igbalode yita ma fi si awose o fun awon eyan ti won na ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipenija to baba isan kokan pelu ase lodo Olorun oba to mu ti wa to mu ko nbe mo ni gbagbo ti enu ni soro se baba ko ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Solo ibe ni baboki wa
3: o le ti gbo yen gbogbo eniyan gbe afuya ko koja si shop number 10A to ba tin bo lati Solo bayi bi eni pe o nlo si Ikotun to ba ti de Jakande Gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe iwo sha ti wo be bere shop number 10A ibe ni baboki o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agu ara wa se bugbe o iwo na se igbese won ma reti re ni le se baboki o o digba kan na
1: arite emi mo de to roju koko bayi
2: oju lo siri ti awon ti ma bo je
1: emi mo se
2: eni ba ye bo se ni furu koko furu koko bi eni pe le so kidi le ka to wo gusu yo pe ni se kidi lo nko lo se de re lan beke o ke te ye oni ti to sa de da di ona ti ti kari bo ni bi epo lo to fenu kan
1: aisa ta ru ni mo se ko ibi wa ni si se bayi lo mu fe mi
2: se emi ni ma se so fun pe ke lo mu ti to ara yin bere ta o fo ga ma kari o o re mo gi baba o ke ho
1: Wọ́n sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe é fún bàbá òkè o. Kọ́ máa láyé tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fún ló gbòjẹ́. Ọ̀pẹ́ yìí tó ń ronú gbòòrògbò. Ara títa jẹ, ara títa ara yíyú. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sùn wọ́n. Tẹ́lẹ̀ ó máa ṣẹ̀lọ́ séré-séré tàbí tó pọ̀ lápọ̀ jù. Iṣẹ́ ara tó ń gun so. Bàbá òkè ò lè ní gbòjẹ́ àtúrà. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀, bàbá òkè ò kalẹ̀ sí. Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jakande Gate, Egboro, Isolo Ipinle Eko, Epe 08094471143, 08094471143. 71143. Baba Okeo, Elegbogi Bebede Ebe.
5: Eku dede asiko yi oyin eyan mi. Oruko mi ni Mrs. Abike Amowo lati le se Ambi Jewelries and Accessories. Oro Yoruba ni mo tun mu wa fun wa to ni pe irini si ni so ni lojo. Ba de se rin la nko ni. Iyen tumo si pe you are what you wear. Papa julo awo obirin. We have to look good always. We must dazzle. Either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Awon okunrin ko wa to pe won like waist chain. Leg chain, body earring, and the likes. Family, your woman, at our girlfriends, one. I'm going to call the right one. Corey, right? Please don't try to look like anyone, but create your own fashion style. Our jewelry's right, modern. So, if I hear a little one or church, a salad, two, party, and one man there, a little one or so fees, a little one or so jar, a little one or sell one shops, thing, and one store, a little one can look good, came a dazzle. Ele pe Ambi Jewelries and Accessories. Sorry, 080-23-49-6546. 080-23-49-6546. Edele tuba aso lori WhatsApp bakana. Lori number 080-23-49-6546. And our jewelry's running gold replica. Tepe, Emma Lula Lope, to world there, to Gara. Emma Raven, Lorish Rishi, Niambi Jewelries and Accessories. Emma Lulu Perete, Adema Deliver a Funny, Lulu Perete, Ele Pay, Ambi Jewelries and Accessories. Sorry, 080-23-49-6546. 080-23-49-6546. 46 Edele Tuba so lori WhatsApp bakana lori number 080-23-49-6546 Esegun.
6: Band FM. Band FM. Band FM.

0: welcome to Almudena International College, Nigeria, where education or more or less in the full development of your children now, KG, nursery, primary and secondary classes, are given special attention. A faith-based college in Arabic and Islamic dreams, skillful citation and memorization of the Holy Quran will develop a faith. Almudena International College, Nigeria is funded by Dr. Fordin Abdullahuddin Al-Imam, a subsidiary of Center for Ahli Sunnah World Jama'ah. Our primary school section is situated at White Mosque in Lubu area of Ushibu, while our secondary school section also in Ushibu is situated behind the One Day Middle School in Lubu community, Tessing Ground area, Ushibu. Our Igbo Studies Center is located at Almudena area, Old Ushibu Express Road, Tessing Ground, Igbo. Contact or info at almudenainternationalcollege.com or www.almudenainternationalcollege.com. Call 0814-133-3731 or 0806-289-6625. Almudena International College, Nigeria. Bridging the gap between knowledge and faith.
1: Alhamdulillah, Dhul Jalal wal Ikram. والصلاة والسلام على رسول الأنام وعلى آله وصحبه الكرام. أما بعد، اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل،
2: آمين،
1: فاطر السماوات والأرض،
2: آمين،
1: عالم الغيب والشهادة،
2: آمين،
1: أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون،
2: آمين،
1: اهدني لما اختلف فيه من الحق بإذنك،
2: آمين،
1: إنك تهدي من تشاء إلى صراط مستقيم،
2: آمين.
1: السلام عليكم ورحمة الله وبركاته.
2: وعليكم السلام ورحمة الله وبركاته.
1: أي لغامي يعني أقولي بيناني عوانو عقباني عرمي وناني عدتو أرو تون بيجاد لطلع أرو الله وبركاته سبحانه وتعالى تون دتون في أرو النبي محمد صلى الله عليه وسلم تون في مكامسي كما عدتو أرونا وناني على لكم غير nipa ojupo na nla kan ti o je si pe ti won ba ko danger danger abi mbaloko longue longue na ona bene ko ewu oni jaran ona ni babu ma jaa fi riya
2: babu ma jaa fi riya
1: babu ma jaa fi riya
2: babu ma jaa fi riya
1: woni an fe ma sala ila mi fun wa kini oluwa so kide ni ojise re so ayi sala to wa salam nipa àìsàn ńlá yìí tó lágbára ju cancer lọ yìí àìsàn ńlá yìí tó lágbára ju HIV lọ ó lágbára ju corona lọ tòjú pé àìsàn tí batẹnujẹ láyé tí ó tún batẹnujẹ jẹ níwájú ọlọ́run jọba ẹ̀rọ kìyàmù ni àìsàn tí kìí jẹ́ kí èèyàn múṣẹ́ délé ni tí èèyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n tó bá jọjọ́ ẹ̀rọ kìyàmù yọ ọba rẹ̀ fún òní kankan àwọn ní àlàyé táwọn fẹ́ máa ṣe fún wa láàrin yìí òun náà ni àlàyé lọ́kùnrin nípa àríyá àríyá ọgbọ́n arákùnrin ẹlẹ́wọ̀n fẹ́sìn islam tí a wà nínú ẹ̀yí tí mi wà ń bẹ̀ tí mo sì gbà pé wọn náà wà ń bẹ̀ òun náà ni ẹ̀sìn ńlá kan tó jẹ́ sí pé mi ṣe ń sọ̀tún ní ṣe àlàáfíà àlàáfíà ó ń ṣe inú ó mójútó inú wa ó sì mójútó ìta wa ìyẹn ló fi jẹ́ sí pé tí a bá ti rí ẹni tó bá tẹ̀lé alkitabu sunna ẹ̀rọ máa rí wọn pé bí wọ́n ṣe ń mójútó inú wa inú kọ̀kọ́ wọn bẹ́ẹ̀ náà ni wọ́n tún mójútó oríkì ara wọn báńkì fún wa ń bẹ̀rẹ̀ náà ni wípé iṣẹ́ tá a lè fojú rí dáhùn fọkàn ṣe tí wọ́n bá jẹ́ tí ń tẹ̀lé kìtàbù àti sunna àwọn ìgbé wa àwọn báyìí wọ́n mọ pàtàkì iṣẹ́ tá a ń fọkàn ṣe wọ́n tẹ̀tún mọ pàtàkì iṣẹ́ tá a ń fi oríkì ara ṣe ìyẹn fún gbogbo ìtọ́lá tẹ̀lé kìtàbù ó ti wá rí ni ẹni tí ọba tẹ̀lé alkitabu sunna yọ ìyá gba lọ àwọn náà làwọn tó jẹ́ sí pé wọ́n lọ lọ́tún tàbí kí wọ́n lọ ní òsì àbí ká wọ́n lọ lọ́nà òsì òsì a àti òsì b ẹni tó tẹ̀lé sunna tó tẹ̀lé kitabu àwọn ni wọ́n lọ ní kíni ọ̀tún olùgbọ́ náà arákùnrin ọ̀rọ̀ yẹn àwọn tó bá lọ lọ́sì yìí òsì a àti òsì b òsì nọmba 1 àti òsì nọmba 2 yìí a máa rí wọn tó sì jẹ́ sí pé wọ́n ṣàfihàn ara wọn sínú ẹ̀sìn islam níjọ níjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tọ́ba ti wá rẹ́ni tọ́ba ti yà kúrò lójú ọ̀nà kìtàbù àti sunna tọ́lọ tí ẹ lódì yìí lọ́mọ wípé yọ fọ́ọ̀lù yọ jàbọ́ yọ tẹ̀rì sí kan nínú àwọn ewu méjì tí ń bọ̀ yìí ewu àkọ́kọ́ táwọn kan máa tẹ̀rì sí òun náà làwọn tó jẹ́ sí pé wọ́n máa ṣàtẹ̀wọ́ àbí wọ́n máa ṣàṣe ètò ní abala kan nínú abala méjèèjì tá a ti sọ̀rọ̀ nìyẹn ni ọ̀rọ̀ máa ṣàṣe ètò rídà nínú ọkàn nínú iṣẹ́ kọ̀kọ̀ tá a rí tàbí kọ́ máa ṣàṣe ètò níbi iṣẹ́ gbangba tá à ń forí kèsè bákan náà ó tún rí wọn tó tún já sí bí àṣejù ó lè máa ṣàṣejù níbi iṣẹ́ kọ̀kọ̀ tá à ń fọkàn sí tàbí kọ́ máa ṣàṣejù níbi iṣẹ́ gbangba tá à ń fi orí ke ọgbọ́n mi máa fọkàn bá wa lọ́wọ́ torí pé àwọn refoundation àbí tá à ń lọ olùgbọ́n mi arákùnrin àti sọ fún wa wípé méjì náà ni inú kọ́ṣàṣe ètò lọ́nà méjèèjì tàbí kọ́ sàṣe jù lọ́nà méjèèjì tàbí kó se nípa sí ń payọ̀ náà ni pé yọ́ sàṣe ètò lábala kan yọ́ wà sàṣe jù ní abala kejì. A sọ fún wa rí pé islam ẹni tó bá tẹ̀lé kitaabu àti sunna nípa bá a ti ń ṣiṣẹ́ táwọn ti inú ara ṣiṣẹ́ táwọn ti ta ara ṣiṣẹ́ méjèèjì yọ balance ńlẹ̀. Àwọn arí àwọn tí ọba ti tẹ̀lé kitaabu àti sunna wọn ò ráyè àti balance ńlẹ̀ tí wọn. Àwọn arí ẹni àkọ́kọ́ jẹ́ kí n fọ́ sí wáyọ̀ fún wa. Òun náà lẹ́ńtọ́ jẹ́ sí wípé ahmed abubakar wọn fojú kéré iṣẹ́ oríkè dáǹsì ẹ̀jẹ̀ dáǹsì nígbàgbà wọn kàákún ṣùgbọ́n sàṣejù wọ afọ́rọ́tà filibáàtì ṣùgbọ́n sàṣejù níbi iṣẹ́ ọkọ̀ọ̀kan ààrẹ níbi wọ́n sàṣejù níbi iṣẹ́ ọkàn náà fọ́kàn ṣe wọ́n sàṣejù ń bẹ́ẹ̀ ọwọ́ á sàṣe ètò níbi tẹ́tí à ń fi oríkè
2: ààṣì
1: ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ahmed albaati òun náà lẹ́gbẹ́ jẹ́ sí wípé ó fojú kékeré ó fojú tẹ́ńbẹ́ ló sẹ́dá ń fọkàn ṣe ẹ̀ẹ́dẹ́bí kọ̀kakún tó nǹkan wọ́n á fọwọ́ tọ́ fi bọ́ọ̀hì ṣùgbọ́n sẹ́dá ń foríkẹ́ ara ṣe ọ́ ṣe àṣejù ńlẹ̀ ẹ̀bá ṣe wé ènìyàn ó lè mú ti yí ọ̀pọ̀lọpọ̀ a sì mọ̀ pé ìran tá à ń bá sọ̀rọ̀ ìran méjì ni àwọn tọ́jẹ́ sí bí bàbá tí ń rí ti ní wọn àwọn tí wọ́n nílò kó repeat àbí kọ́ fọ́ sí wẹ́wẹ́ kó lè bà yí dáadáa torí délé yìí á tún fọ́ sí wẹ́wẹ́ kó lè bà yí wọn fún wa ó rí àwọn ẹni àkọ́kọ́ tá a sọ nù àwọn náà làwọn tọ́jẹ́ sí pé wọn ò pàtàkì iṣẹ́ oríkè tá à ń foríkẹ́ gbangba ṣe ṣùgbọ́n wọ́n ṣàṣejù níbi iṣẹ́ tá à ń fi ọkàn ṣe tọ́ba bí lè rí pé ń bo ilé wa wà eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn àjọ sí ń bẹ̀ kí àwọn àjọ náà làwọn àjọ sófi
2: àwọn
1: àjọ
2: sófi
1: pẹ̀lú onírànràn bí wọ́n ṣe jẹ́ bí wọ́n ṣe yapa lọ ni ó rí pé lábẹ́ sófi wọ́n pọ̀ lọ́lẹ́rẹ́ ìjọ wọn yapa lọ bí wọ́n ṣe pín yẹ́lẹyẹlẹ tó nì lọ́mọ wípé gbogbo wọn lápapọ̀ wọ́n pàtàkì iṣẹ́ tó ń fọkàn sí wọ́n gbé lékè iṣẹ́ tó ń fi
2: ara ṣe
1: wọ́n wá yẹ̀yẹ́ díẹ̀ ẹlòmíì sí ẹ̀yẹ́yẹ́ gbogbo iṣẹ́ tó ń fara ṣe ẹ̀yẹ́ tán ẹ̀yẹ́ bá ti máa gbọ́ padà wọ́n wá máa pè yí máa wọn ní ayélujára báàtì àwọn ìgbà wọn pe báàtì ni ìjọba wọn pè ní ẹsẹ pé báàtì ni lóta bá ní báàtì ni ẹ wọn pé kí ní jẹun àbí òyìnbó lẹ́sọ ya bí ṣùgbọ́n àwọn òpin báàtì ni àlẹ́ ẹlmọ̀ládún ni ẹlmọ̀lbáàtì ìmọ̀kọ̀kọ̀ wọ́n ní ìmọ̀kọ̀kọ̀ yẹn wọ́n fi wá mójútó ọkàn wọ́n wá gbé iṣẹ́ ọkàn lérí iṣẹ́ oríkè kódà nínú àwọn asúfì ìtọ́jọ́ sí pé tamani ẹjẹ́ àṣàlùwàlà yóò pé kò nídìí àlùwàlà ọkàn ń ṣe kí ni ọtún mọ́ àwọn ẹni wá kiri yóò pé akéde sọ̀láta lè díkiri kò nídìí ọkàn mi ti ń ṣe díkiri wọ́n á gbá àwẹ̀ yóò pé kò yẹ̀yìn ni àwẹ̀ kì í ṣe àwẹ̀ mọ́ jẹun ni ọlọ́run ọba ń sọ níṣẹ́ ni agbọ́n fi gbà ọ ni pé ká jìnà sí hawa nígbà àwẹ̀ tiẹ̀ tó ìwé àwọn ọjà àwọn asàlùwàrà àwọn àtìsọ̀lì àwọn akíhun àwọn ọgbà àwẹ̀ àjà àwọn àbàkà onú fún ọlẹ́sì ó lè sọ fún ọpẹ ìdà sọfàlù kọlùkù fàlà àjẹta ilẹ̀ láàmẹ̀ tọ́kàn bá ti mọ́ ànílò káṣe kí ni káṣe ṣe mọ́ àyíkí káṣe àwọn ilé ni wọ́n pàtàkì ọkàn wọ́n wá gbé lékè iṣẹ́ ara wọ́n wá ní gílẹ̀tì gbogbo iṣẹ́ ara tọ́jú kalẹ̀ àmọ́ rí wọn tí ò kí wọn àmọ́ rí wọn tí ìṣàlùwàlá àmọ́ rí wọn tí ìgbàwẹ̀ wọ́n dàgbà wọn ní hajj yóò pè ní ẹ̀yìn àwọn ẹ̀yìn ilẹ̀ ń lọ hajj kí ni hajj tọ́lọ́ ń gbà lórí pẹ̀lú hajj ni pé kó o lọ hajj inú ọkàn rẹ sọ̀fà rẹ ọkàn rẹ lọ́wà mọ́lúwà rẹ ọkàn rẹ olórin iná sọ̀fà wọ̀ mọ́lúwàtà ní ìṣẹ̀ àárín rẹ̀ yọ́ọ̀kan yóò túnmọ̀ kàábà gan-an pé kàábà gan-an ọkàn rẹ̀ ń jẹ́ kàábà lórí àjọwò tí ó tẹ́bá ti wáyé àwọn báyìí ẹ máa rí wọn tẹ́bá ń rí wọn àwọn yẹn làwọn ẹni àkọ́kọ́ tá a ní wọ́n yàgbà wọ́n yapa wọ́n yàgbà lọ àwọn tá à ń wí yìí a máa rí wọn wípé tá a bá ń bi wọ́n lè rí pé kí lọ́wọ́ àkọlù yìí tẹ́ ẹ̀ fi ṣàlùwàlà mọ́ ó ṣe é ṣe pé ọmọ máa yà kọ̀ọ̀kan wọn náà wọ́n yà tí wọ́n máa sábà mú wọn mú wọn yà tọ́lọ́ fi sọ̀rọ̀ ọlọ́run ọba tó péyẹ mú ọlára yàrùn fa màálùú wàlà bánú òní.
2: yàrùn
1: mọ̀lá yàrùn fa màálùú wàlà bánú òní.

إلا من أتى الله

people seem to put in the yellow. One of the hats, okay.

0: سلام
1: ودخلوها
0: لسلام وذبك لبوك ذلك يوم الخلود
1: ذلك يوم الخلود
0: وذبك لبوك الجنة ودخلوها بسلام ذلك يوم الخلود
1: ودخلوها بسلام ذلك يوم الخلود
0: والأكل جوا الجنة ماما الحديث نعم دامين في النبي صلى الله عليه وسلم التقوى هنا يشير إلى صدره ثلاثة أهم الحديث
2: نعم
0: وأنا مصنع الإمام أحمد التقوى ها هنا أنا فاكم التقوى
1: هنا
0: وهو التقوى
1: هنا
0: دخل جل عجي التقوى
1: هنا
0: أريكم أمني wọ́n wá fi iṣẹ́ tàn faransé wọ́n fi sílẹ̀ wọ́n wá sọ iṣẹ́ tàn fọkànsé di ọba lórí gbogbo iṣẹ́ tàn fi
1: faransé
0: ọdọ̀wà tó pẹ́ ní kẹ́ntọ́ bá tẹ̀lé bá ní ó ti kùnà àwọn ìjọ bí ni àwọn lọ sí tí wọn láti fi takò ti àwọn alákọ̀ọ́kọ́ àwọn náà làwọn tó jẹ́ sí pé wọ́n nípínlẹ̀ tí iṣẹ́ ọkàn wọn ò pàtàkì ẹ̀ wọn wá pàtàkì iṣẹ́ tàn faransé nìkan ìkọ́lẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ nínú wọn látara bó ṣe pàtàkì sí ara lásán tó fojú kéré iṣẹ́ ọkàn oúnjẹ sọ́ọ̀fù yẹn bọ nínú ìrànà àtòrí bí ọkàn gangan ni mọ́sídà òtẹ́rẹ́ ó ti fi kíni títí bẹ̀rẹ̀ ara ń bo ní bí orísun bí tẹ́ bọ́ sí máa wọ inú ìdí sí ayé rẹ̀ ń bo ní ọkàn ní ó ti bẹ̀rẹ̀ lórí jẹ́ sí pé mẹ́rin bá ṣiṣẹ́ gbangba tí ọba sọ́kàn rẹ̀ ń bẹ̀
2: wọ́n
0: fún ní excuse inú sẹ̀ríà tí ó sọ gbangba tí ó ti pẹ́ bọ́ ni tí ọba sọ́kàn rẹ̀ ń bẹ̀ wọ́n fún ní excuse inú sẹ̀ríà ṣùgbọ́n tí ọba iṣẹ́ gbangba tó jẹ́ sí pé bíbà tó ń sẹ́ lọ́n ni ṣùgbọ́n kàn rẹ̀ ẹ̀bọ́ ń bẹ̀ ń bẹ̀ wọ́n ní fún ní excuse torí ìdí eléyìí wọ́n láyé ń kó tọba tẹ́ sọ pé ń bolo àwọn ara àwọn eléyìí wá àti sọ̀rọ̀ àwọn arákọ̀ọ́kọ́ inú wọn wọ́n pọ̀ nínú sùúfì
2: ń
0: wọ́n ara àwọn eléyìí wá àmọ́ sọ fún wọn pé àwọn èèyàn ọmọ bá lọ́dọ̀ àwọn agbárógúdú mùsùlùmí owó ìwọ̀n tó gbé sí pé gbogbo ìjọsìn tí wọn gbangba wọn ò gbà ohun tí a fi ń sin náà ní kọ̀kọ̀ tí a máa fi sin náà ní kọ̀kọ̀ ìta ni wọ́n ti kí ni ìta ni wọ́n pọ̀ wọ́n pọ̀ ọfẹ́ sàdúrà mọ̀sáàsì ní gbìlọ̀ ọfẹ́ sì ti láwà kùrán mọ̀sáàsì ní gbìlọ̀ owó ni méjì ó kò tẹ̀sùn bá rẹ̀ gbanagbana báyìí ni kò ní gbé nu ilé kọjá nu ilé náà ọkọ̀ mọ̀sí gbọ́ mọ̀sáàsì ní gbìlọ̀ wa àwọn kí n palẹ̀ tẹ̀sùn bá rẹ̀ gan lọ mọ̀sáàsì ní àmàkó sí òsì jáde alọ sí mọ̀sáàsì kan lẹ́kìtì arákìtì náà kò gbọ́ lọ́jọ́ náà padà yóò dọ́dọ̀ yín ẹni ìgbẹ́dá lúkọ lú yẹn abájẹ́bẹ̀ afẹ́ tún mọ̀sáàsì àtijọ́ kan tí ó ti di àlàpà àfẹ́tọ̀kọ́ làbájẹ́bẹ̀ ìjọ náà máa débẹ̀ àwọnú kí aráyé àkókò kan ní inú aráwà bá kan mẹ́ nínú ilé tó ti dára pàtà abẹ́wàyà bàbá kan bọ̀ ìdàgbà púpọ̀ náà ṣùgbọ́n jù wà lọ́lọ́dún orí nígbà tí a bá tí a wo ibi tó wà tẹ̀sùn bá àti ńbẹ́ńbẹ́ tó gbé kalẹ̀ kí n sì nílá láwọn wẹ́rẹ́ nu màmá tó kó lórí ara wọn báyìí ọgá bí òkè
2: báyìí
0: mọ̀ ń fà ní ọ̀sá jáde sí wa bí ẹni tí ó ti dàbí aláìjì báyìí lórí ńgbà tó jáde látúndé mọ̀ láti kí alánà kiri apò mi bí báyìí náà wọ́n máa ti ẹ̀dẹ́gbẹ̀ àwọn ará abẹ̀rù ń bà wọ́n pé ẹni yìí tọba sépò fún ilé mi rán nípa mo rán nípa èpò kí ni ẹsẹ̀ alákó tẹ̀sán wà bẹ́ẹ̀ ti àkọ mọ̀sáàsì ibẹ̀ náà mọ̀sáàsì àlàpà náà ni mọ̀sáàsì ti bẹ̀ náà máa ń wòye sí pé kí ó máa lọ máa ń ṣẹṣà tí èkìtì mọ̀sáàsì àlàpà lábá mẹ́ tọ́nà kí ló ń bẹ̀ nínú mọ̀sáàsì kí ni kí ni sí wọn ó fi yá pé àbẹ ni pé bíi jíìmù sí kí ni ìṣun sí kí ni ìṣun ló wọn torí ilé àlàpà ilé àlàpà lè ṣùgbọ́n wákà kiri ti torí di eré ìrúbọ̀ mi arákùnrin ilé tọba bèrè pé ń bolé ilé wa ọ̀pà lọ́dọ̀ àwọn gbàrọ̀gbùdù tàbá ní gbàrọ̀gbùdù àwọn ignorance àwọn aláìmọ̀kan ṣùgbọ́n nínú àwa mùsùlùmí náà wọ́n wà torí bí wọn ti kọ́ mí ju sẹ̀míù ari rasaki ìrẹ́ adákíngbọ̀ rasaki kesi àtọ̀rọ̀sáki fatayi kesi abifata wálékóbẹ̀rẹ̀ náà lórúkà àbí wọ́n ń bolọ́ wà láàrin àwọn tó wà nù nínú àwọn èyí tá a fi mọ̀ pé wọ́n pàtàkì iṣẹ́ ọkàn iṣẹ́ ẹ̀ka ni àwọn gbélékè iṣẹ́ ọkàn ó ń bẹ nínú ọdún yẹn pé tọ́lá tí wọ́n fẹ́ kí wọn báyìí yọ́ọ̀yà fótó ara rẹ̀ yọ́ọ̀yà fi dú ara rẹ̀ tọ́ba gba àwẹ náà fílà tọ́ba fẹ́ sí inú yọ́ọ̀yà fi dú ara rẹ̀ yóò tó ayé ṣẹ̀ṣẹ̀ abàjẹ́gà fèsìbúùkù rẹ̀ yóò pò sí ẹ̀ àgàtà tọ́ba lọ́ọ́ múra Hello, salamu alaikum. Tawaf lansira ba ma wa. Ba wa. Di ka ba la wa ba tan sa. E wo ni wo. E lo mi da ba lo aji ba yo tun. Ku sa dua o. Yo ba ya men photo pe o da wa ba pe mo sa da la photo ni o gba ni gbe si le pada. Awon ele ni won pataki ise ta. Won wa kede ise tun ni ise o. O si ko di eje rodo awon akeko mi mo na ti o fura.
2: Yo
0: fura. Bari die die rada awon dua tan pe preacher awon na oni waasi. Ti o fura.
2: Ti o fura.
0: Ti mo je so fin wahala yi. Eleyi eyin be ni agbara pupo.
2: Olagbara.
0: Ori bi won ti foju ke ise okan. Won wa gbe to bi fun se ita. Ise okan to ye kon foju to ile class won mo ju to won. O to wa ise nti wa be ma di ri ya o ma won ni. O to ba wa be ri fun bo ni Islam wa du si. Maybe ise gbangba ati ise kokko dan se so fun pe al-islam o wa lagbede meji gbe se okan koja aye re awa sufi se gbo koja aye be re ko gbe se gbangba koja aye re gege bi awon ta win na se se ti won na eleyi ni ilana to fi ti musulumi ododo to gboro ma re ti o fi ba nabi muhammad sallallahu alaihi wasallam en gbo ara kon le ile kala ma ibi gege bi se pe awon se gbangba tan se awon se sin yun ni awe ni alwara ni kankan haji ni ani awon kan na je se pe gbangba la awon na ti ma ba se nje awon ni ko mo kan ti ma ba lo la je ni sin inta fuju ni la awon kan ayi lo po lo po gba awon lo pe kini lai me fe ma da ro ko ni video kini lai to ba ti sele abala ti ba je to ba ti bai inta fuju ni na ni nkan ye o ri pe se gbangba la lo wa na nzin ba je na se kin ise gba na ara ni kini ma ba awon je na o ma so pa pe ah to ba ti so am dan ta am dan ori yo en ore ti ba je to ba nke on lawo ti kini bai ba ti gba la re ta bo ta ti mu o lo en ore ti kini o ti ba je ta bo sele si o ba ngba wo lawo ti kini bai ba ti sele si o ti ba je won ni won ma so nti ma ba awon se gbangba je pelu awon egbe re na ninu nkan gbangba ti ma se kini ti ma ba je to awon se kokon na ba kan na e je bi al ikhlas ta ma si ka sa fo mo tan si fun ta ni lilla foro mi kan won ni ma bo na ni awon kan ti mba je na so mo bolo ko ti ma ba ikhlas je ise to pa mo na lo na
2: ise to pa
0: mo na ni e go ni ha lo ko lo ko ti mba ikhlas je ise to pa mo na to awon do ran yen fun mo so mo ku ko biri nipa ise to pa mo ti mba ise to pa mo je gẹ́gẹ́ bí wọ́n ṣe béèrè pé dáhùn kí ni máa ń bàlùwà láàjẹ́ kí ni máa ń bà wọ́n jẹ́ kí ni máa ń bà àwẹ̀ jẹ́ bàbá bíi mọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí léèrè yọ̀wọ̀n àti ẹ̀rọ kan tàbí méjì mú ti máa ń bà àwẹ̀ jẹ́ sọ́kàn tá máa béèrè pé kí ni máa ń bà ìfìláàsù yóò kí wọ́n pè hàn kí ni jẹ́ ìfìláàsù kan ẹni tí ọmọ ti ń jẹ́ ìfìláàsù ni ó wà máa ti ń bà ìfìláàsù mo jẹ́ sí pé ẹ̀rẹ́ mùsùlùmí tọ́pìkì yìí ò nílò ẹ̀ púpọ̀ ọ̀gbọ́dọ̀ farabalẹ̀ tó o bá fẹ́ là tó fẹ́ wẹ̀ kọ́ yẹn kẹ̀kẹ́ inú ṣẹ̀rí islam ọ̀ farabalẹ̀ tó fi gbé dáadáa wọ́n ní ààrin yìí gbọ́dọ̀ béèrè rẹ̀ pé kí ni máa bá sí ẹ̀kọ̀ọ̀kan náà jẹ́ tá a mọ̀ sí class kí ni máa bà á jẹ́ ọ̀dọ̀ yẹn fún mùsùlùmí kan máa béèrè rẹ̀ ẹgbẹ́ bí sí máa béèrè bí kí ni máa bà bàlá jẹ́ kí ni máa bà àwọn jẹ́ kí ni máa bà àwọn jẹ́ kí ni máa bàgbà jẹ́ iṣẹ́ ìwàǹgbà ẹ kúrò bèbí tí ń bá sẹ ọkàn náà nínú àwọn kan tí ó jẹ kí kéèyàn mọ àwọn kan tí máa bẹ sẹ iṣẹ kọkọ ìta mọ sí ìfìláàs tá a gbọdọ fi máa mọ pé kí ni ọ bà jẹ ká tó mọ pé kí ni àyè máa mọ iye ẹ pọ torí pé tó bá jẹ sí pé iṣẹ kọkọ ni tá a gbé kalẹ tá a mọ ní ìfìláàs tí iṣẹ kọkọ tí bà jẹ bá bà jẹ nìkan tí yóò tún rìn lọ síbi iṣẹ gbangba á pè é àbúrò rẹ ọmọ níwọn ṣùgbọ́n lọ mọ̀ pé tọ́ba ti ba tí n ti ba ìfìláàsì jọba ti lè bàá jẹ́ bí ìgbà tí ọkàn rẹ bàjẹ́ náà
2: bí ìgbàkọ̀ọ̀kọ̀ rẹ bàjẹ́ ni
0: gbogbo oríkì ara rẹ ti kí nìyẹn ẹni gbogbo iṣẹ́ ìkútu ṣe náà yóò ti kí ni ìrún rẹ ò ní rọ́nà lọ mọ́ ààrẹ tó gbójú lóyìn náà ní sàǹfààní mọ́ gbogbo sàrá àti òsìn kò ní wúlò fún ọmọ tọ́ba bẹ́ẹ̀ tí máa bá sẹ́ kọ̀kọ̀ jẹ́ tí máa bá ìfìláàsù jẹ́ lọ́mọ pé olórí ẹ̀ náà ni àríyá kí wá ni wọ́n pè ní ríyá ìdínú tí o ní mọ̀ sọ pé báàbù máa já àfi ọ̀sánt báàbù máa já àfi náà sọ pé ẹ̀yin tẹ́tí tẹ́gbọ́ o mo fẹ́ sàlàyé tí wọ́n pè ní kí ni ríyá o fún ni kí ni wọ́n pè ní ríyá wọ́n ní tí wọ́n mí ni pé báàbù máa já àfi ríyá ayé máa já àmì mo fẹ́ ṣàlàyé fún ọ pé àwọn ewu ṣíṣẹ̀rẹ́ àmúwá nínú ọ̀rọ̀ ọlọ́run àwọn ewu tí òjìṣẹ́ ànábì òjìṣẹ́ ńlá ànábì ọmọ hamma sọ̀rọ̀ bá rẹ̀ tí wọ́n sàlàyé fún wa nípa ríyáwó yìí mo fẹ́ sàlàyé fún ọ bóyá tọ́ bá gbọ́ yí dáadáa ọ làkó mẹ́ tọ́ bá wá gbọ́ yé lọ́mọ kó lè lawọ́ ló fi jẹ́ sí pé tọ́pìkì yìí ọ̀rọ̀ ẹ̀ ní fún gbogbo mùsùlùmí púpọ̀ sí kíni kọ gbọ́ yé àìmọ́ gbọ́ yé ewu ń bẹ lóko ló ń bẹ̀rẹ̀ rẹ̀ o lọ́mọ pé tí wọ́n pè ní ríyáwó yìí tí wọ́n fẹ́ sàlàyé ẹ̀ fún àyè kí ló kọ ẹ̀bọ ní jẹ́ bọ́n ẹbọ ẹni tó bá lọ igbá tó bá lọ àwo tó bá sí gbá lámà pẹ́bọ ṣé ríyáwó náà ṣé ẹbọ ló náà ni bẹ́ẹ̀ ni èmi kí mo sọ bẹ́ẹ̀ ẹni tó lọ fi ṣẹ̀rí àrán iná lọ sọ bẹ́ẹ̀ ẹnìkan ẹni tó sì tún fi ṣẹ̀rí àrán náà ti sọ ṣáájú fún mi tó sọ ìyẹn ni bí ọlọ́run gan ti là á mọ́lẹ̀ pé ẹbọ ni bẹ́ẹ̀ náà ni òṣìṣẹ́ ńlá wa muhammad sọ́lọ́lọ́ wa àwọn náà ṣe pé ní kínú ẹ̀bọ̀ onímọ̀ sọ pé báàbù máa já àfi àríyá ìtẹ́kùnrin ríyá ẹ̀dáhùn lẹ́ẹ̀kan náà àríyá ìtẹ́kùnrin ríyá òun náà ni ṣèkárì ni yorùbá tí ń gbọ́ ṣèkárì ni wọ́n là kọ́nà ẹ̀ ní kí wọ́n pèsè ọlẹ́nu ni lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ẹlòmíràn ní kó ṣe káyé sí ààyè
2: ni
0: wọ́n kàn ń gbọ́ bí bàbá sọ pé ẹ̀bà ṣùgbọ́n kọ̀mọ́ ti ń jẹ́ ẹ̀bà wọ́n náà kàn wípé ẹ̀bà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe rí o láwùjọ dá wà yìí nàbá ní ṣe ààyè ni ṣe káyé ni wọ́n kàn ń yàtọ̀ làfọ̀rọ̀ ní àbíyí fọ́kọ̀ wọ́n kàn ń rí jáde lẹ́sán ni wọ́n mọ̀ kí ni wọ́n mọ̀ sùn nígbà tí wọ́n náà kákọ̀ sórí nígbà tó wà kéékèèké bójú bọ́ ọmọ wẹ̀kọ́ ọmọ wọ́n kàn ń rí nìkan ọmọ tó máa wẹ̀kọ́ ọmọ ẹni tó wá mọ̀ pé wẹ̀kọ́ ọmọ yẹ kó wẹ̀kọ́ ọmọ wọ́n rẹ̀ sọ́mọ́ wẹ̀ pé ọ̀fọ́ bí dáadáa àwọn àfáà wà ní ọlọ́mọba wa sàn wọ́n lẹ́sàn lórí àwọn tó ti kú ní ọlọ́mọba àforíjì wọn àwọn tó sì kù láyé ní wọn tí wọn bí tó dúdú ọlọ́mọba kún wọn lọ́wọ́ wọn ní àríyá ṣèkárì ni wọn gbà pátápátá ẹni pé ṣiṣẹ́ nítorí ká yóò lè bá a rí ni kìí ṣe nítorí kọ́lọ́hún lè bá a rí ni tọ́ba sì ń sọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ ẹ̀sìn ṣe nítorí kọ́lọ́hún lè bá a rí wa àti káwa náà lè bá a pé àmùsíṣẹ́ ìdá àìtà abudulayi ka anaka wà ní lamtakun taraahu ẹ̀sùnbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn ti kọ̀ lábàá rẹ̀ wọ́n ti pàkìtì ẹ̀ àìtà abudulayi ka anana sayara òkà táwọn yẹn ń sinmi sin àwọn akálèbá mọ́sídì sọ́fin wàhálà yìí àwọn afẹ́sàlàyé bá bọ́ mọ́tí àfi ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé olùgbọ́ mi sáfara rẹ
2: báyìí
0: títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ bí ní láìta ánlá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa tẹ́ńpẹ́ ní àríyá ṣèkárì ni owó tó máa gbọ́ ṣèkágbẹ́ni
2: náà
0: àwọn máa mọ yàtọ̀ láàrin ṣèkágbẹ́ni àti ṣèkárì ni àwọn máa mọ pé bákan náà ni méjèèjì kìí ṣe pé kan lẹ jù kan lọ ìkan wí bọ́ bá ṣe ṣèkágbẹ́ni ṣèkárì ni kankan náà ni kódà ṣèkágbẹ́ni ọkọ̀ mọ̀ ju ṣèkárì ni lọ ní táwọn gbọ́ pọ̀ ju ti
2: àìlọ́
0: tó ń wọ́n dé àti ṣe wọ́n dé ọ̀pọ̀ ju ti àwòrán wá sí kíni lọ tí ń lè ọlọ́run sọ àjọ mẹjọ ní ṣáàlá wàsálàmù àríkùn mọ̀rọ̀hámọ́tò lọ.
3: Sọ́dọ̀ àìsàn ọ̀hún
4: ẹ̀ka àbọ̀ sílé ìwé Al-Madina International College Nigeria níbi tí wọ́n ti ń kọmọ lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìwé àti ẹ̀kọ́ ilé ní ìlànà tó bá òfin ọlọ́run mu láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀yẹ kejì nọ́sìtì primary tó fi dé secondary gbogbo ẹ̀ ló wà mẹ́ àyíká tó dára tó dùn wò ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́ wọn kí bẹ́ẹ̀ tún ni ààyè pàtàkì wà bá a ti ń kọmọ lẹ́kọ̀ọ́ ìmọ̀ àlùkùnrin àti wá how did the Al-Quran sorí àti bá a ṣe kà á pẹ̀lú ohun tó ṣe gbọ́lá àwùjọ níbikíbi ìyẹn tẹ́jú wí ètò ààbò owó dúró re pẹ̀lú àwọn olùkọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè lábẹ́ àsíá àti olùdarí Dr. Fordy Abiola Nuruddin Alima ẹ̀ka center for Al-Sunnah wal Jama'ah ọkọ̀ òjòkà àwọn irinṣẹ́ ìgbàlódé ló wà ní Al-Madina International College ẹ̀ máa mọ̀mọ́ yín bọ̀ ń bẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn wà ní White Mosque area ìlúdùn lọ́ṣọ́gbó nígbà tí secondary school wọn wà ní ẹ̀yìn ọ̀wá Rodé Middle School ìlúdùn community ọ̀ṣọ́gbó nípínlẹ̀ Ọ̀ṣun ẹ lè kàn sí ẹ̀ka Al-Madina tó wà nínú ìwò Al-Madina area Old Ọ̀ṣọ́gbó Express Road Tasindat area ìwò nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ download form wọn lórí ayélujára www.almadinainternationalcollege.com 0814 133 3731 tàbí 0806 289 6625.

fi ṣègbádùn wọn á gbé ájíkọ̀ sí aminu kayi ọ̀gọ́tọ́pà worldwide tọ́lẹ̀ tí ọkà lè ṣíṣe tí wọ́n sáké ṣàfẹ́rù ní abúlé ìgbà ìgbẹ́kọ̀ gbọ̀ngàn ìwé ìtọ́wọ́ ikú rí ohun àìsàn àrùn aláàlọ́bọ̀ ìtakùlọ̀ ìsáré kíta kókó ewékébù àti àbúà lọ fún yanjú rẹ̀.

ni bẹ yìí kì í sáábà owó láti wà a sì gbọdọ lọ jẹun àgbọdọ jẹun àgbọdọ kí ṣúgà náà bẹ kọlẹ bá àpọjù tó tó ń jẹlé kó ń jẹlé gbọdọ pàápẹ yìí kò sẹni kan tí yóò lè ṣúgà lára àpọjù bẹtì ló fa sáyà mú bàbá ti pẹjù lọta lọwọ padà sọ ọgbìnì láàrin wákàtí méjì sí mẹrin kó gba fún arúgbó tó di bílẹ tó fún àwọn sẹẹlì ara gbogbo ẹgbẹrún ara wọn ni kọ́ ọ́ sí màmí ìpàdé rẹ̀ pápá ìwọ́dọ̀ kúṣẹ́ o.

0: sí gbogbo ayé ṣe lè lé tó agbára àdúrà ká kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojú kọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́run gan-an ni àṣírí tó ń tú ogun ayé palẹ̀ bá a bá wọ́n sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé a nímọ̀ káyé bàbá tápà ọkọ̀ gbòógì nínú àfàdúrà jago láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ níwọ̀n ni bàbá tápà jẹ́ síwájú ohunkóhun ẹ̀kọ́ àdírẹ́sì àti nọ́mbà yìí sílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni a nímọ̀ káyé bàbá tápà wà 080-3373-5570 080-3373-5570 nọ́mbà a nímọ̀ káyé bàbá tápà nìyẹn kí ni nǹkan ọ̀hún tó ń dojú kọ ó fẹ́ mú ayé sú ọ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tó jò bá máa fún lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti ká ni lóru lé àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n sọrùn kọ́ ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèyẹn gbọ́dọ̀ kàn sí orí wípé ọwọ́ ti bá ń dunni ìyẹn kì í kì bọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyẹn ń kọ́lẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080-3373-5570 080-3373-5570 a nímọ̀ káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: Àyìnbó káyé àgbà tó ń lọ kí ló kú jọjọ́ kí gbogbo wọn kàn sí ọmọ rẹ̀.
2: Bímọ ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ̀.
3: Jẹ́ kí n bẹ́ni tí ọwọ́ ayé wà lára rẹ̀ ṣe.
2: Bí ti báwo.
3: Ojoojúmọ́ ló ń pín sí bíbí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń pín lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
2: Ṣé o ti wá gbìyànjú àyíká?

0: Aya ọmọ rere ẹni tó ṣòwò tó fẹ́ jèrè ó wáṣẹ wáṣẹ o iṣẹ́ jẹ́ kẹ́rí bàkàyé bẹ lóhùn fún ẹ̀. Gbogbo ayé bá sọ rẹ̀ lọ̀rọ̀ mọ̀dìmẹ̀dì tó sọ fún ẹ lọ́rùn tó ló ṣòro bàdájá. Ewé náà ṣe gbà tẹ̀gbà àdúrà ní bàkàyé òkú jẹ́ àdànù. Nọmba 61 Santos Avenue Abúlé Gbàgbà ní bàkàyé bàbá tó bá fìdí kalẹ̀ sí o. Ó ti ń pèwé àtẹ̀gbò ṣe bẹbẹ 08033735570 08033735570.
1: Ẹ̀rọ kọ́lá fún oríire o, mo ti bá ẹ̀rọ náà bá

kúkú ní bàbá ara yín ọ̀rọ̀ kò tó bàbá àwọn ẹlẹ́gẹ̀. Ẹ̀kú ilé ní gbogbo ogun tí a ti láǹfààní láti máa gbọ́ mi lálẹ́ tó ní ṣàlàáfíà ni mo bá hù. Òní mo gbayè lọ́rọ̀ orí àtẹ́lẹsẹ̀ a sì mọ gbayè láàrin ọ̀nà. Òní mo gbayè láàrin ìlú lágbára ọlọ́run. Ẹ̀ á máa gbayè ni a ò ní tẹ́hùn. Ẹ̀tẹ́ kì í ṣe ti wà. A ní tẹ́ lẹ́sìn ọlọ́run ọba Abídùmáyé. Ẹ̀kú lóhùn. Ẹ̀kú àjálẹ̀ ẹ̀kú iṣẹ́ òní. Ẹ̀kú àfọmọ́nìyàn ṣe. Láàlára ọmọ ní jásásán. Ẹ káàbọ̀ sórí ètò. Ìtura ìtúnú ìtọ́ ọlọ́run ọba Abídùmáyé. Tàpè ní àràgbé láyé. Àràgbé àgbé láyé. Àràgbé láyé o. Ẹ̀kú ilé ẹ̀kan sí. Ẹ ó sàlámì lórúkọ tèmi. Ẹ̀ní ká dúpẹ́ lọ́wọ́ òṣùpá tá a ní kọ́ràn tọ́ra rẹ̀ mọ́jú. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí sò nígbàwó ètò yìí. Aláàjì Kọ́ọ̀zìm Ànímọ̀ká ẹ̀. Àwọn sò nígbàwó ètò lálàáyé ò ní já sásán ẹṣọ́ tí yóò ní ta pẹ̀lú àṣẹ ọlọ́run ọba Mídùmáyé. Bí nìkan tí mo fẹ́ gbé wọn lálẹ́ tò ní. Àwọn ẹjọ́ ń dúpẹ́ lọ́wọ́ ẹni sò nígbàwó ètò náà torí tí yóò bá ti sínú wọn. Gbogbo àwọn ọ̀rọ̀ jàǹkàn-jàǹkàn-tá àwọn gbẹ́gbẹ́ ètò yìí wà ní láǹfààní àti gbọ̀ láì fi mẹ́ka kọdù pẹ̀lú wọn náà. Bí wọ́n bá gbọ́ báyìí tí wọ́n bá fi ti gbọ̀n dànù ṣùgbọ́n wọ́n mọ̀ pé nǹkan kan ń bẹ lóde òkun tí ò wúlò fẹ́yàn mẹ̀ dáadáa pàápàá jùlọ ọmọ Yorùbá lápapọ̀ àdúpẹ́ lọ́wọ́ wọn o. Iléeṣẹ́ Ànímọ̀káyé wà ní Santos Avenue number 61 Santos Avenue. Gbogbo ẹni tó bá ti dé ibi ilé òpó yẹn lọ́wọ́ ní méjì ẹ ti wọ́nà kan ti ń bẹ lápá ọ̀tún. Ẹ̀yà bẹ́ẹ̀ ẹ láwọn ọlọ́kadà lọ́wọ́ ìsàlẹ̀ ẹ sọ pé ń lọ sọ́dọ̀ Ànímọ̀káyé gbogbo wọn ní ọmọ bẹ́ẹ̀ wọ́n gbé níbẹ̀ láì fọ̀rọ̀gùn láì fàkókò ṣòfò. Nọ́mbà bàbá Ànímọ̀káyé kò yí padà 0033735570 0803373 5570. Ẹ̀rọ gàlẹ́ tó tọmọ tó ń ta Èkó tí ṣe báàlì ọ̀rọ̀ ẹja àjọ gbádùn ta bàrà wa sọ lálẹ́ tó ní. Mo fẹ́ pè é sáà kí n sí o lẹ́dàá kò ní bàjẹ́ ẹjọ́ ń dé lórí ọ̀dọ̀ wọn náà pa.

ṣegun fúnù nínú ìwé àtẹ̀gbò tí ọlọ́run fún ṣe ní bàbá pàápàá anímọ̀ kayé ọ̀pọ̀ pàtàkì ni wọ́n kí ni wọ́n là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ olóhùn fúnra rẹ̀ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojú kọ ayé àwọn sátìkọ̀ sí bàbá pàápàá anímọ̀ kayé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbẹ́ àlégà tàbí kẹ́ ẹ máa pe 08033735570 lẹ́k

adupo adupo boku eban kisun lake eban kisun loko eban kisun lowarun gwaga ero agbon ta fe balawa so la lejo ni eban kisi gbogbo awon mo ti baba won ni yawo loji to ni yawo meta eban kisa awon mo ti won gbojo won ni pe baba baba won bi ni yawo mari bi ni yawo meta ni won emu won wa fi ti bi yawo ro ka won wa gbon ta fe balawa so la loni eban kisa awon bi ele eban kisa awon mama ti won lo mo lo kere papa julo awon to dabi eni ni pe won lo mo le we o si lawon omo to je pe won re wa tun ti ye ki won lo ko won fi ni eban kisa awon odo langba an bi ko to si bo re de ko ni ta so yi awon ju be lo aye aye ta mo ti wa yo ta mo ti wa yo omo ni ta ya o ni aso olohun ba mi duware awon omo ti joko yo e joko tun won se awon ọjọ́ ni wọ́n sọ pé ajínlẹ̀ṣẹ̀ ní jẹun ajígbọ́n ẹni ìwọ̀n tajígbọ́n ẹni ló bá ṣe dáadáa àtajínlẹ̀ṣẹ̀ bá ṣe dáadáa tọ́rọ̀ àgàbò mọ́lẹ́dì ẹgbọ́mọ ẹdì ẹpamọ ọ̀rọ̀ àgàbò rẹ̀ pípẹ́ yẹ pamọ ọ̀rọ̀ àgàbò mọ tí ẹ àràgbé ayé kálukú lóye ọ̀rálé ayé gbé fúnra ẹ̀ báàbá ràlé ayé gbé fúnra ẹ̀ ní kárálé ayé gbé fọ́mọ ẹni àwọn kan ń bọ̀ láti rà ẹ ṣeun ìṣòwò là ń pè ọ sọjà tá a fi sọ pé àràlẹ ayé gbé kì í ṣe pé wọn lé mẹ lọjà tá a fi wí pé àràlẹ ayé gbé torí ọrọ sunkún ní ojú sunkún là á fi wò àmọ bàbá tí kò rẹrí gbẹndu kì í ṣe ti oúnjẹ lọjọ kí kò rí gbẹndu ọrọ tó fi bẹ ọrọ tí ń bẹ nínú okùn tí ò ṣe bẹ nìkan sọ ni ojú àgbàlagbà tó jìn kì í jẹ pẹjọ rẹ ló jẹ kójú ó jìn bí ó ṣe pẹnu tójú àgbà ti rí ìlú mú kójú àgbà òkú mú ìlú àgbà tó wá pa tí wọn òkú rẹ tí wọn kọ tí ò wò rárá kì í ṣe ohun ojú mu bí ó ṣe pé ohun tí àgbà kó sórí ìtàgbàgbé rí mi ìtàgbàgbé o àwọn àkàyẹ àfáà alhaji kazeem ni wọn ṣòro gbọwọ ètò yìí nígbà 61 santos avenue ni wọn wà ní wọn kalẹ sí ẹgbẹ ẹgbẹ ẹsùn tẹ ẹgbẹ jíìrì ẹ lọkàn fún wọn 0033735570 nọmba ni maka inu ọlọ́run ọba mi ìdùnnú kò sànù wa nǹkan kan o ayé mi o àwọn ajẹni fẹ́mi ń kọ́ àwọn abánidọ́wọ̀ ẹkẹ láì sọ̀rọ̀ ẹni àwọn wọn ń ṣe àwọn náà ni wọn tún sànù abánikàánú wọn yàtọ̀ sí àṣàárín ẹni àwọn tí sànù ẹni wọn wọ́pọ̀ àwọn tí sànù ẹni sì wọ́pọ̀ ọ̀pọ̀ ní òmìnira àwọn tó o ti lọ rojú ara rẹ fún torí pé ní ìrànwọ́ lọ́wọ́ wọn ó sọ gbogbo àṣírí tán ilẹ̀ kún bí ó ṣe rí pé ṣàṣírí wọn fún tán lọ́gbà ẹ̀sìn ní máa fọwọ́ nuwọ́ àwọn abánikàánú nù àwọn èèyàn yìí ṣàṣàánú ẹni abánikàánú nù àwọn abánidárò abániwọ́rọ̀ láìrí dá iṣẹ́ ẹ̀wọ̀n nù àwọn nù àwọn ohun lọ tí ẹjọ ní àwọn ohun ni wọn sọrọ tiẹ fún àmì wọn ní àgbọrọ sójú tiwe àgbọrọ sí kò ní tagbà àgbà tí ọba arákùn gbọrọ sí ohun wọn kì í ṣàyè rè ẹni ká yìí ó wá rò pé rí lọjọ kan ọlọba ìyá ẹ ọkọ rí sílùú wọn bó ti délé tọkìnrán ọlà kan rán fún wọn ọlà fún ìyáálé mọmí ẹ náà bẹ́ẹ̀ ló kí lọ làwọn náà yí ọmọ àṣàkẹ́ tó jẹ́ mẹ́ta ọmọ gbá ọmọ àwo kòkò bàbá àṣàṣùn wọ́n ṣáàkì lókìtì jẹ́ inú ẹ̀dùn kí wọn ó wà tí yẹ́ bá wọ yàrá bẹ́ẹ̀ ni màmá wípé kí ló dé láti báyìí ó ní kí n wọ̀ àbí ìtòkù náà ni mo kọ gbá lẹ́yìn àbí ìtẹ̀wọ́ kan wà bẹ́ẹ̀ ni
iya le mama re ni kakakaka ninu ile ile moko wa le to la wa lagbe pamo oko te ani ori oko ori ni wa lagbe pamo oko ori oro ye ya ni oro ye na iwo ya ra tun ni wa ti mo ti mo bo pe wa lagbe pamo oko kankan o le ri agbe pamo atun gbegi ile ira le lowo ni a ba gbegan agbe ni ile ni ile ira ni ara gbe laye aye aye aye awon je de le sha ni ma kaye baba tapa ti n ba ti pada de eyin wa ba le bade wale ibi abade bade ibi abale bade ni eku kale o eku kale baba

Ẹ̀mí gígùn àlàáfíà láò fi lò gba ọ. Àmì.

rẹ̀. Tẹ́tẹ́ ti dẹ́ fúyà báyìí. Ọkàn sí bàbá agbóra ọlọ́tun sára. Ní nọmba 13 Akinwale Street, off Thomas Alakọ, ọgbà bus stop, ọgbà Ìṣẹ̀jà nílùú Èkó ń bí. Pè mí fẹ́kunrẹ́ rí àlàyé 08 0 3 3 8 0 8 0 8 0 8. Ẹ má tàgbé pé ọ̀sẹ̀ ẹlẹ́ra tí ń lọ lọ́wọ́ yìí kò ní pẹ́ parí o. Má jẹ́ kí àrùn sanra sọ darúgbọ́ ọ̀sán gangan. A ó máa retí yín. Ọlọ́run ò ní fi àlàáfíà jẹ wá níyà. Ó dàbọ̀.

kékeré sọjọ orí rẹ tẹtẹ dídé fúyà báyìí kọ kàn sí baba agbóra ọlọtun sara ní number 13 akinwale street off thomas alako ọgbà bus stop ọgbà ìṣẹjà rivo èkó bí pẹmí bẹ kún rẹrẹ àlàyé 08 0 9 3 3 8 0 8 0 8 0 8 ẹ má tàgbé pé ọ̀sẹ̀ ẹlẹ́yà tí ń lọ lọ́wọ́ yìí kò ní pẹ́ parí ọ má jẹ́ kí àrùn san ara sọ darúgbọ́ ọ̀sán gẹ́gẹ́ a ó máa retí yín ọlọ́run ò ní fi àlàáfíà jẹ wá níyà ó dàbọ̀.

kíyè sí rí olódùmarè ọba tí fò pè dàmú ọlọgbọ́n àdètú ńlá níṣẹ́ rẹ ọba lú ayé gbogbo ṣe ọwọ́ rẹ ló sì kú fún kèké yanu bọ́bá wù ú a mú ọlọ́rọ̀ jáde nínú ọ̀nà tálíkà ìgbà míì a sì mú ọmọ òtòṣì àbọ́mọ ẹrú dọ́gba pẹ̀lú àwọn ọba aládé gbogbo ìgbà tí ń gbáràrò jinlẹ̀ nípa ṣe ọwọ́ rẹ lẹ̀rù rẹ máa ń gbà mí jèjì ní ọkà á sì dàbò mí ńgbà míì tí ń bá ṣàṣàrò àròjinlẹ̀ nípa bó o ṣe tóbi tó olódùmarè àwọn iṣẹ́ ọwọ́ rẹ ló kún fún kìkì ìyanu nínú ayé gbogbo ọ̀nà ló sì gbà ló lò láti fi bó o ṣe tó àti bó o ṣe jẹ́ hàn mo kí gbogbo ẹ̀dá tó wà lábí omi ni mo ti ń sọ̀rọ̀ lórí ètò fún tálẹ̀ ètò ní wípé ẹ̀ka alẹ́ kú ilé o ẹ̀ka àbọ̀ sórí ètò yìí ètò tó ń tọ́ni lọ́gbọ́n bí aṣáájú ni onírúurú ti ń ṣẹlẹ̀ nínú ayé là á máa ṣàtúpalẹ̀ rẹ̀ lórí ètò yìí ẹmọ ètò yìí ìrírí ayé ó látọbọgi ẹ̀ lè ṣaláì má gbọ́ lórí ètò yìí lótìtọ́ ẹ̀dákun ò lè gbójúgbónú bóyá kó lòun wọ́n fọ bàǹtí ayé mọ́ ẹ̀ ń bá lòun wọ́n fọ bàǹtí ayé mọ́ ó ń tọ̀ ń wó pàdé nínú iyọ̀ ni àmọ́ àwọn kankan ń bẹ tó ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí ayé wa tá a kọbi ara sí tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ti wá rò wípé ayé ló gbabẹ̀ gòdì àwọn àwọn olùgbé ẹ̀dá ni wọ́n tọ ọ̀nà náà àwọn ni wọ́n lọ rèé bí bàálẹ̀ dà wọn kò sì rí bẹ́ẹ̀ ṣe rí ẹ̀sìn àgbà òdì àti ọ̀làjú sísọ àṣà tiwa di ohun ríra ta wá mú àṣà aláṣà tá a sọ di bàbàrà ẹlòmíì ṣe ti mú àṣà àtọ́rìn wá ó ti sọ di ẹ̀sìn ẹlòmíì ti mú àṣà àtọ́rìn wá ó ti sọ di ọlọ́run ọ̀tọ̀ sì ní àṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn amẹ́sìnfà fún ni láti ibìkan kò túmọ̀ sí wípé dandan ká gba àṣà wọn ju àṣà wa lọ tàbí ká gbé àṣà wọn lé àṣà wa lórí ẹ̀sìn ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ nínú àṣà àwọn baba wa lẹ̀ yorùbá nígbà ìwásẹ̀ wọ́n ní àwọn ọ̀nà tí wọ́n máa ń tọ̀ èyí máa ń ṣèrànlọ́wọ́ fún wọn láti má bọ́ sínú onírúurú ìlàkọjá èyí tó bá sì fẹ́ dàbí ìpèníjà àwọn ìgbésẹ̀ yìí máa ń ràn wọ́n lọ́wọ́ láti tètè rí nàre àti kíni tí ọjọ́ náà bá yọ lórí rẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ ní ìsìn gbogbo ẹ̀ superstition náà la ti sọ́dà ọ̀rọ̀ ò sì rí bẹ́ẹ̀.

0: àgbéyàwó rẹ̀ ń pa rẹ̀ lálẹ́ yìí ẹni tí wọ́n ń pè ní ọkọ ọ̀run àti aya ọ̀run ipa wo ni ọkọ ọ̀run máa ń kó nínú ayé obìnrin tọkọ ọ̀run bá ń yọ lẹ́nu ipa wo láyé ọ̀run máa ń kó nínú ayé ọkùnrin ọkùnrin tí aya ọ̀run bá ń yọ lẹ́nu ó ṣe ọ ní kàyéfì òkè oníwọ̀ ọ̀mà pọ́kùnrin náà máa láya ọ̀run ọkùnrin láya lọ́run o máa wo lẹ̀ káàbọ̀ ẹ̀gbọ́n mi dáadáa ọ̀rẹ́ mi dáadáa ẹnu mi gbà ààrẹ kọ́lọ́ látúnjí ẹ káàbọ̀ sórí ètò ìpútà lẹ́ẹ̀tọ́ ní ẹ̀yin ni mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ síde ètí mo bẹ̀ kẹ́lù yìí kó tó di wípé mo wà gbòǹgbò rẹ̀ dákàn lórí ètò ìpútà lẹ́ẹ̀tọ́ ní.
1: tá a bá sọ̀rọ̀ ewé àtẹ̀gbọ́n
2: ọ̀rọ̀ làgbọ́ ní ṣẹ́gun ìbílẹ̀ lọ́lọ́run ọ̀rọ̀ làgbọ́ ní ṣẹ́gun ìbílẹ̀ lọ́lọ́run.
3: ó tún ti dé wọ̀lú o
2: bàbá fọ̀rọ̀ làgbà
3: jagajaga nínú ewé ẹ̀rù jẹ̀jẹ̀ oògùn fọ̀rọ̀ làgbà kọ́gun ayé rẹ̀ di tàlọ́gán ọmọ ewé nínú ewé olúmọ kò níran olúbíkẹ́ abàmì ọ̀yẹ̀lẹ̀ tí ń yẹ kú òun àrùn dé ẹ wá wo bí ogun ayé gbé ń wọlẹ̀ bí ẹ̀dùn àrìrà níbi ká fojú kan wò pé kárò ogun ayé ti ń jani ní kedere bàbá fọ̀rọ̀ làgbà ní ẹ fọ̀rọ̀ lọ ó jẹ́ ti ká tọ́jú ẹni nílànà àwọn baba ńlá wa bàbá fọ̀rọ̀ làgbà ní ẹ fọ̀rọ̀ lọ ó tún jẹ́ ká lo ewé àtẹ̀gbò lọ́nà ti gbà lóde bàbá fọ̀rọ̀ làgbà ní ẹ fọ̀rọ̀ lọ ó ti ṣeéṣeéṣe ayé rẹ ò lójú ẹ̀yọ́nú ayé ni wọ́n ń fẹ́ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ó tún bá ní ibẹ̀ ẹlẹ́dùnmarè fún èyíkéyìí ìpèníjà tàbí ìṣòro ogun ayé tí bá ń bá ní fínra tètè mọ́ bọ̀ ìwọ tó jẹ́ pé báwọn bá ti jàjà sùn lójú àlá eegun ní ilé ọtọ̀ tán tòru ogun ayé ní ń fín ọlá pé ó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé rẹ ò lójúmọ́ tara máa bọ̀ wá gbàwòsàn nọ́mbà 17 Basin Street.

0: 0 0 ọ̀rọ̀ ogun ayé kankan ò ṣe é múni tá ń bẹ́lú ẹni tó mojú ewé tó tún mojú egbò lásátọ̀.
1: Ẹ káàlẹ́ o, Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjì ọmọ olójúde ilé-ẹsẹ̀ ní kí n wà pẹ́ ló kọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n pò wá lọ́tùkún, wọ́n pò wá lósì. Wọ́n ní ọ̀rọ̀ ogun ọkọ̀ ọ̀run àbí ayọ̀ ọ̀run tí ń fa ìfàsẹ́yìn tọ́pọ̀lọpọ̀ èèyàn nínú ìgbésí ayé ó mọ̀ ti di tọ́rọ́ fún kálẹ̀. Nítorí ìdí èyí ká tún tún ọ̀rọ̀ yìí sọ, ká mú wá sórí ètò ọkọ̀ ọ̀run àbí aya ọ̀run. Kí ni ìyàtọ̀ nínú ọkọ̀ ọ̀run àbí ohun tá à ń pè ní ẹ̀mí kan tí ń jálùjànkú? Kí ni ìyàtọ̀ nínú ọkọ̀ ọ̀run àtẹ̀mí kan tá à ń pè ní irin àbí ọ̀rọ̀? Kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe? Bóò ni iṣẹ́ wọn? Ọmọ kóòtù òjìrè ọkọ̀ ọ̀run àwọn bàbá wa nílẹ̀ kóòtù òjìrè jẹ́ ká yé wa wípé ohun tá à ń pè ní ọkọ̀ ọ̀run ó wà lóòótọ́ tó sì fìdí múlẹ̀. Bàbá wa ní ká fi tọ̀làjú wò ó. Ọkọ̀ ọ̀run náà ń pè ní spiritual husband àbí heaven husband. Ọkùnrin ń lẹ́gbẹ́, obìnrin ń lẹ́gbẹ́. Ẹgbẹ́ a máa jáde lára obìnrin ju ọkùnrin lọ ni. Ẹgbẹ́ a máa jáde lára obìnrin ju ọkùnrin lọ. Ẹgbẹ́ tá a sì ń sọ yìí ẹgbẹ́rún làwọn Yorùbá ń pè é, ẹgbẹ́ ọ̀rọ̀. Kì í ṣe ẹgbẹ́ tí èèyàn máa ń gba fọ́ọ̀mù rẹ̀ àbí ó kọ lẹ́tà pé òun náà fẹ́ jẹ́yìn ẹgbẹ́ yìí o. Ẹgbẹ́ tí èèyàn máa ní láti mú ẹ̀jẹ̀ yìí bí ọmọ bá ti lóyún, tí wọ́n bá ti ń ṣe kádàrá rẹ̀ lọ́nà inú ìyá rẹ̀ ni ọmọ tí máa ní ẹgbẹ́. Kódà ọ̀pọ̀lọpọ̀ wà ẹ̀rọ pé ìyá rẹ̀ bá lóyún ẹ̀ àwọn tó lójú inú tí wọ́n lójú ẹ̀mí wọn a máa jíṣẹ́ fún ìyá ọmọ náà àbí bàbá rẹ̀ wípé ọmọ yóò ọmọ ẹlẹgbẹ́ ni. Ọ̀sẹ̀ ní irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ nínú ẹ̀mí ní spiritual realm bóyá ọmọ náà jẹ́ ọmọ ẹlẹgbẹ́ láti inú ìsàlẹ̀ omi ni. Tá a bá ń sọ̀rọ̀ ọmọ ẹlẹgbẹ́, ọmọ ẹlẹgbẹ́ omi wà

omelegbe omi ta so yi o tun wa po sirisi ara won olokun ara won yemoja ara won olosun ati bebe ibi ta won lo ni ko iran emi ti kaluku ngbe waye ti fi domelegbe ati orun ni ati ni orun leja ti wa saye ki so wo emi eniyan o gbogbo ise deyan patapata ebi ti o je laye lato ṣùgbọ́n ọ̀làjú ti jẹ́ àgbàgbé wípé ibì kan láti yàn pín lára àpẹẹrẹ tẹ́ẹ̀rí nínú lára àwọn ọmọ ẹlẹgbẹ́ ọ̀hún ká tó wá bá sọ́dọ̀ sí agbọ́nrin ọkọ ọ̀hún òní wípé gbàmí ìwọ̀n a máa bínú ìwọ̀n àbáàdì gbàmí tó bá jẹ́ pé wọ́n lọ́kọ wọn láfẹ̀sọ́nà ọ̀sẹ́kùnrin kan wọ́n kàn yarí pé àwọn òfẹ́ rúfẹ́ onítọ̀ọ́mọ́ àbí ọkọ̀ náà yarí pé òun òfẹ́ mọ́ ẹnu wa bẹ lagbaja ọkọ rẹ ida yóò mọ ní sámù òun ò ṣe mọ ní fẹsẹ láì ní ìdí kan pàtó díẹ nínú àwọn àpẹẹrẹ tẹ fi mọ pé ọmọ ẹlẹgbẹ ni owó ọmọ báyìí ni àdínkù fi ọmọ báyìí kó mọ sàárẹ wẹrẹwẹrẹ àbí kó rẹ wà lónìí jù sí rògbòtò ó bá dọla àtúngbẹ fún wa ojú àwa dàbí ojú ọbì irúfẹ ọmọ báyìí nínú ẹmí wọn ti ní ọkọ kó tó di pé wọn anú ayé nígbà tó bá wá dáyé àti lọkọ ọkọ tọhún ni ó mọ dá láàmú láti ní ọkọ tayé irúfẹ ọmọ báyìí àmọ lára kó ń gbọmọ lọwọ òun fọmọ lọwọ àbí òun pamọ àbí ó tiẹ ríra ẹ níbi wọn ti ń ṣèyàwó ìmọ ṣẹlẹ sọmọkùnrin náà tí bá ti ń lálàá pé òun ṣèyàwó lójú oorun ẹlòmí àti ẹmọ lálàá wípé òun ṣèyàwó bó ṣe wá ń ṣèyàwó òun ṣèyàwó wọn ti dáná wọn fi lépọn tí wọn fi ọ̀nà rúkà àmọ́ bàbá àwọn àtìyá àwọn wá retí wọn títí níbi ìgbéyàwó ìwọn òde ló bá yajú sáyé irúfẹ́ ọmọ náà àkèkùnrin torí tó bá lọ ṣèyàwó ọ̀hún lójúran bẹ́ẹ̀ nínú ẹ̀mí bẹ́ẹ̀ ó ti fi ọkọ̀ àti ṣègbéyàwó láyé yóò nìkadì

0: ó ń ṣe ọ́ ní kàyéfì pẹ̀láwọn nǹkan tá ń tàn mọ́lẹ̀ sí lórí ètò fún talẹ́ tòní ó ń yà ọ́ lẹ́nu àbí òkè ń gbọ́ òní bí ìgbà tá a mú ìwò gbè lọ́wọ́ tá a wo ti ń ṣẹlẹ̀ nínú ayé rẹ òní tí wọ́n ńlá kọjá gangan ńlá fi ń ṣètò ìjà mọ̀ ọ́ rí bí ṣùgbọ́n ìtọ́ni àti ìdarí ẹ̀mí ọlọ́run mo ṣe rán wa lórí ètò fún talẹ́ tòní la fi jíṣẹ́ fún ọ bí ọkọ ọ̀hún bá ń yọ ọ̀yàn lẹ́nu àwọn tí ọmọ farahàn nínú ayé ìyàwó ń gbọ̀n bí aya ọ̀run bá ń yọ ọkùnrin náà lẹ́nu àwọn tí ọmọ farahàn nínú ayé irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ là ń tàn mọ́lẹ̀ sí i ọ̀pọ̀lọpọ̀ obìnrin mẹ́rin lónìí tó níṣẹ́ tó dá a lọ́wọ́ tókò òwò tí ń ṣe ti gbìnàyà ó sì rẹwà lọ́mọbìnrin àmọ́ àgbéjúlẹ̀ tọmọdé gbégi eléèrà làwọn ọkùnrin fi ń ṣe àmọ́ bóò ní ká ti pe tiẹ tí wọ́n bá rí ọ lónìí àwòmọ́ lè lọ ni bí egbin lọ dáa àmọ́ tí wọ́n bá tún rí ọ bí ijọ́ méjì ijọ́ mẹ́ta lẹ́yìn ìgbà ó dẹ̀ wípé o ti yẹ abúrẹwà níwájú wọn kò ṣàdédé wáyé bẹ́ẹ̀ obìnrin tí ọkọ ọ̀run bá ń yọ lẹ́nu àwọn tí wọ́n máa ń lò ti máa ṣẹlẹ̀ ṣe tọ́dún fi lọ lórí irú obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin ọkùnrin míì níṣẹ́ gidi lọ́wọ́ kódà ó yáàyè lọ́mọkùnrin ó dùn ún wò àmọ́ olórí obìnrin látàárọ̀ dalẹ́ ó náà ṣìkọ́ mo tó wà lábẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní yọ ọ lẹ́nu ṣé aláwọn nǹkan yìí à ń bàbá wa wọ́n tára má sì fi rẹ̀ àtìgbà tó bá ti bímọ tó bá ti wọn tí wọ́n ń pè ní ẹsẹ̀ ntayé tí wọ́n dáfẹ́ ẹsẹ̀ ntayé ẹ̀ ó ń làwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ti máa ń jáde wọ́n sì tètè ṣiṣẹ́ tán ṣùgbọ́n ọ̀làjú àti ẹ̀sìn àgbà ó dì ó mú àkóbá ńlá ńlá bá wa lórí rẹ̀ bí wàhálà bá wa dé tán nígbà láà máa wé ní tí ò yẹ ká wé mọ́mọ́ èyí tó bá yẹ ká fi ìlànà ẹ̀sìn tọ̀ ẹja fi tọ̀ èyí tó bá yẹ ká fi ìlànà àṣà àtiṣe ṣe tọ̀ kìí ṣe ẹbọ o ẹja fi tọ̀ kékú ba lè kébí eku kẹyẹ ba lè dóbi ẹyẹ ni ẹ rí bí ẹ bá dọ̀dọ̀ bàbá fọ̀rọ̀ làgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà èyí tó bá lójú mú kí bàbá yẹn tó ṣe nǹkan kan fún ìyà lórí nǹkan kan ìgbésẹ̀ ni wọ́n kọ́kọ́ gbé nípa kí wọ́n ṣe tí wọ́n ń pè ní ìbéèrè nínú ìwádìí òun làwọn àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò ti tó àwọn olùgbé ètò ìlẹ́lẹ̀ yìí sọ mọ̀ wípé tí ọkọ ọ̀run bá ń yọ èèyàn lẹ́nu ìyẹn lè má bímọ gan nílé ayé bí ayé ọ̀run bá ń yọ ọkùnrin gan lẹ́nu ó lè má rọmọ bí nílé ayé o ọ̀nà wo ló ń gbà ní ìpèníjà lórí àwọn ojú olúwa fẹ́sọ inú ọ̀nà wo ló ń gbà ní ìpèníjà lórí afẹ́ lọ́kọ ọ̀nà wo ni wọ́n náà ń gbà ní ìpèníjà lórí afẹ́ níyàwó bóbi ń ṣe pọ̀ tó kò sóbì kankan lè rẹ o sì níṣẹ́ lọ́wọ́ wọ́n kàn ń wá wọ́n ń gbá ọ wọ́n ń lọ ọ̀wọ́n gbà wo obìnrin ṣé pé ara rẹ ni o fura sí àwọn náà kọ́ o aya tó o ti ní lọ́rùn tó o mọ̀ o ní yọtayé lẹ́nu kóbìnrin kankan ò gbọ́dọ̀ jókòó nílé rẹ kábíyèsí olódùmarè àwọn ọ̀nà tán wà máa gbà fi yanjú rẹ̀ wà bí ọba dérò ọ̀dọ̀ bàbá fọ̀rọ̀ làgbà ẹ̀lẹ́ o mọ́mì ẹ̀ kalẹ́ sọmọ yín ọmọ lantá wí kọjá lọ́kùnrin sọmọ yín ọmọ lantá wí kọjá lóbìnrin dádì ẹ̀ kalẹ́ sọmọ yín obìnrin ọmọ ní ìpèníjà tá à ń sọ yìí ọ dàbí ẹni pé ọmọ yín ọkùnrin náà mà nípèníjà tá à ń tàn mọ́lẹ̀ sí i o ẹ má fọ̀dọ̀ bàbá fọ̀rọ̀ làgbà ṣeré o eléyìí kọ́ ń fáàmù nínú ayé o gbogbo àwọn àṣírí nǹkan wọ̀nyí àtọ̀nà àbáyọ bí àbá ní ìpèníjà lórí rẹ̀ ló ló ń fi yé wọn o àwọn tó sì ti bá a lọ síbẹ̀ wọ́n ń dúpẹ́ fọlọ́run wọ́n ní èkó ò jìnà ká mọ́kọ̀ rí bẹ́ẹ̀ ibi bàbá fọ̀rọ̀ làgbà wà ò jìnà ìlú èkó ni ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sí ẹgbẹ́ dá ẹ wá sọ fún onímọ́tò wípé orí ló pé bus stop lẹ ti fẹ́ sọ kalẹ̀ ní ẹgbẹ́ dá tí wọ́n bá ti ń sọ yìí níbẹ̀ ẹ bèrè basi street ẹ máa tán lọ ibẹ̀ ni bàbá fọ̀rọ̀ làgbà wà ní nọmba 17 basi street orí ló pé bus stop ẹgbẹ́ dá lẹ́kọ̀ọ́ orí nọmba wọn yìí ni ẹ máa pè wọ́n sí 090 64 83 34 00090 64 83 34 00 090 64 83 34 00 tabi 081 52 13 87 05 081 52 13 87 05 081 52 13 87 05 baba peri akoni afida lale garaga baba bo lagba e kale ka bo sori eto fun tale eto ni amejin sare jise egbogi na oro to jade lati le ise yin to ja so wi pe o te ni kan lo wa fun iyawo le tomo poko re na ka tu la foko re kejo ma ko mo lugbo oda wa lagbata wa yi le ti ba egbogi na oro pade leko akete ẹyin tẹ wà ní ketu atagbègbè rẹ lẹkọọ ẹ máa lọ sí number 14 oyè banjo sulari of elebiju ketu lagos ẹ bèrè ìyá aisa ìbẹlẹ ti bá egbògi na ọrọ pàdé bákan náà ẹyin tẹ wà ní ajá ẹ máa lọ sọdọ ìyá alawo alágbo tó wà ní afat bridge igbó ẹfọ bus stop ajá lẹkọọ àǹfààní àwa tá a wà ní musin àti agbègbè rẹ ẹ máa lọ sí number 9 Odumagbo street olosa bus stop musin lagos bẹ́ẹ̀ bá ti dé number 9 níbẹ̀ ẹ bèrè ṣíṣe ibẹ̀ lè gbogbo ìmọ̀ ọ̀rọ̀ wà fún yín gbogbo ẹ̀yìn tẹ wà ní jákàndé estate òkè afá ìjìbò lẹ́kọ̀ọ́ àtàgbègbè rẹ̀ ẹ máa lọ sí ọ̀dọ́mọ aṣẹ́pẹ̀rí ní mọ́ṣáláṣí ṣẹ́yìn ìdánìyàs fálọ́wọ̀ bus stop jákàndé estate òkè afá ìjìbò lẹ́kọ̀ọ́ akéte bákan náà wá tá a wà ní ìjọra àtàgbègbè rẹ̀ ẹ máa lọ sọ́dọ̀ ìyá àsẹ́yìn ní number 30 Amosun street ìjọra lẹ́kọ̀ọ́ akéte àwa tá a wà ní ketu by 12 ẹ máa lọ sí number 35 Aliu street níbojúkọ NBA tó wà ní ketu by 12 kò ṣòfẹ́ lẹ́yìn rẹ̀ ẹ̀rí ti jẹ̀ níbẹ̀ ara àwọn alágbàtà egbògi na ọrùn fún iṣẹ́ bàbá fọ̀rọ̀ màgbà ni ẹ wá gbọ́ ẹ̀yìn ẹ wá tẹ wà ní ìkòròdú àtàgbègbè rẹ̀ ẹ máa lọ sọ́dọ̀ màmá ayọ̀ lẹ́yìn bíapí hòtẹ́ẹ̀lì ìtàmọ̀gà ìkòròdú lẹ́kọ̀ọ́ akéte.
1: Bàbá fọ̀rọ̀ làgbà ẹ jẹ́ nínú báyìí nígbà ìwáṣẹ̀ láyé àtijọ́ kódà nígbà tí ogun òyìnbó ò tí ì dé àǹbàbà wa wọ́n ní ọgbọ́n àtinúdá tí wọ́n fi ń ṣètọ́jú kùdìẹ̀kudiẹ tó bá wà nínú àgọ́ ara wọn bí àìsàn àbí àrùn ara àbí ọjà sí pé àárẹ̀ ni ṣé àwọn nǹkan tí wọ́n ń lò ń gbà ń kọ̀ á sí mọ́ ni àbí kò sí ìlànà mọ́ lákòókò tá a wà yìí.
2: Akọ̀mọ̀láfẹ́ kò sí ohun tí akọ̀mọ̀láfẹ́ Adéjúmọ̀ mo kí ọ ojú ètò
3: ètò nìyẹn sà
2: orúkọ mi ò kúkú yípadà wọ́n ti mọ̀ wọ́ káàkiri gbogbo ayé ọ̀rọ̀ làgbà yẹn náà ni tọmọ sí bàbá fọ̀rọ̀ làgbà àdúpẹ́ yálà àìsàn ni àrùn ni gbogbo ẹ̀ ló níwòsàn.
3: Láyé àtijọ́ béèyàn bá sùn tó lálàkàlà tó tà tibẹ̀ bọ́ sínú wàhálà àbí kọ́fọ̀ wọlé sí èèyàn lára àǹbàbà wa ní ọgbọ́n àtinúdá tí wọ́n sì lewé àtegbò kódà ẹlòmíín tó bá dọ́nú ara rẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ni o yóò sì jáde padà ilẹ̀ sì ń ṣe àwọn èèyàn sì tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ń bá a lọ.
2: Akọ̀mọ̀láfẹ́
3: kí
2: ọjọ́ kan àwọn kan fi kílé kan ṣàwàdà àwọn màjèṣe kan ó ní kò sí ohun kí ń gbé ayé ẹnìkan wá ní ayé wà wọ́n wá jẹun tẹ́ lálẹ́ kálukú wọn bá lọ sùn nígbà tí ó di ní àfẹ̀mọ́jú oúnjẹ tí wọ́n jẹ síbi ni wọ́n fi jẹ́ o wọ́n ó sì ba epo lẹ́nu rẹ̀ àti ata lọ́wọ́ rẹ̀ nígbà tí ilẹ̀ mọ́
3: lójú àlá
2: lójú ayé
3: kiri ẹtun wí kò yé mi o
2: ṣé oúnjẹ tí wọ́n jẹ sùn lánàá oúnjẹ tí wọ́n jẹ sùn ní alẹ́ síbi náà fi jẹ
3: nígbà tí a fẹ́ lọ sùn
2: nígbà tí a fẹ́ lọ sùn bọ́ ọ̀fọwọ́ jẹ o nígbà tí ó sì jí ní ìyàárọ̀ ọjọ́ kejì ó sì ba ẹran tó jẹ kò lẹ́nu àti epo lẹ́nu rẹ̀ àti ata lọ́wọ́ rẹ̀
3: kábíyèsí
2: ó ló ń gbà pé nǹkan bẹ báyìí àgọ́lọ́pọ̀ tí ń ṣẹ̀ṣẹ̀ lẹ́nu lójú àlá jẹ́ ohun tó yẹ kó ṣe lójú ayé a máa ṣẹ̀ṣẹ̀ lójú àlá ohun tó yẹ kó ṣe lójú ayé tí a máa ṣe lójú àlá kọ́lé ni o ramoto ni o bímọ ni o tó yẹ kó ṣe lójú ayé tí a máa ṣe lójú àlá
3: nkan buruku pata gba ni
2: elomi o fun fun rin ajo won si fi rin ajo lo bayi loju orun bayi to du aye o si ni bo si mo
3: e wo ti ti rube ni jo si ta gbohun re kale eh to ti to wo igbelu o si lala wi pe ohun lo enikan wa ni ko oko iwe to wa lowo ohun ohun si ku le lowo o si ji ojo keji to wo inu wo dope ni bi ti o ko passport e si ko si ba nbe mo
2: be yen ba ni o si nkan wallahi mi wa lowa pe da gbo run lowa
3: en ba ni ta nku en
2: to
3: po
2: lo ju o so pe to ni po to pe en to ba mo ni o so po mo en to ba so po mo o ba se mo ni po so po mo
3: eh baba foro lagba eh e dakun asiri wo lo wa nipa oro ibu oke tawon eyin oye tenuma eh ati wi pe kini yi se e jogun re nbi kan ni abibo abi lara baba le ti jogun ni be je be ni abi lara aya yi
2: eh wi be je be atasiri ni oke n jogun o nibi kan ti jo olohun ba se da lo e da mi
3: e bo wa ni irin ajo jo si ngba te wa mo je si se je
2: eh irin ajo yin se un ta ma so lori afefe jọbi pe mo lo lo won le se ni mo lo gba lo e lo lu kan ni o travel ni mo gba pada pada a pada pelu ijanu ati agbara olohun ni
3: ko bi isu lu ju mari
2: ile olohun wa n se fun wa lati ba ne de ni e je pe gbogbo n ta ba fowo kan bayi ta ba lo ta ba so bayi pelu ase olohun be ne ni ri
3: aye oro ni pa egbogi ba woro to ti ilu goro pa
2: ah na woro
3: agbara asiriwo lo wa
2: na woro iya ti o ti din bomi ta mo de nje ta ba de nje ori pe afaye malo ta ma sise
3: ka be ju lu
2: de ba ti lo pelu ase olohun to pe agbara olohun ni nbe lara ewi ategun ta fi se iyan ajo re se mi bo se waye a le ma so lori afefe akobe lafe
3: ko se aso re se na
2: ko se na si ni ohun ori pe o ya opolopo lenu pe tan ba ti lo ile ni si atunse agbara omo okunrin awon atomi to wa lara awon ti so gbe di otun
3: gbogbo kure kure e
2: ba agbara o ti je kure kure agbara patapata na woro gbale lo gbata lo wa gba stan
3: o ti jade
2: o ti jade agbara wa de fun tohun lati le subu se odo aya re na wo o yi se un ti e ko ma ni le nde ko ko ma ni le ogun bi na woro taba ni ka ma so ase to wa nbe oda opolopo obi mi wa nba wa pe to baba eyin le je won pada sile
3: o ti na se ta tele
2: oda o pari je laarun won atoko ohun re poko ohun ti ri ri pe eleya ni o ti gbo je oko re fun yen nita
3: amanda to wa ri
2: gbo to ri gbo ogun le na woro o ra foko oko je de kini wo na ibo oko na lu ah olobirin mi obirin ni o ba mo se ba ku mi ni oko ni fe nbai ori pe in ti o le se tele tele olohun wa fun ni agbara lati le fi se eto fi yawo re bi awo re se fe pe inu yawo ni wa dun
3: eh baba ibi e fi kale si ero emuluwo yin e ba wa yonda
2: ah ko nbi ta wa olohun si ni mu wa ko nbe awa number 17 basis street o loki bus stop egbe dani ilu eko 090-64-83-34-00 tabi 080-33-78-21-61 080-33-78-21-61
3: baba eje njoglo la yi ima 081-52-13-87-05 081-52-13-87-05
2: I think that I'm like, yo.

0: ni ka play
1: o ti aso la fe
0: hip hop ni ka play jo
2: se yin le jo ni en ti ro en te pa e wa n da soro ijo
3: ah de ro nke lenu e emi ti fa kanu ijo ale oni e da yan mo
0: o bele o ki lo fa to tonu
2: eh baba eyin na ti so panu on ti awon eyan so ni pe ofa ara to ti pe lara yin ti ba isan egungun ati eran ara yin je
0: baba agba te ni begi loju se o mo lo egbogi baba agba du ami gba mo so panu
3: to je pa lohun lo yo mi lo wa n te koluba mo bo lo wa ara tita oro si so mi jaga ara bayi atelese to wa mi le mo iye ti da fi seyin ewo ni keyan ma ta gege bi keke mario olodun gba wa lo wa isan fini pamo awon finish esin ide mi ja oju to ba fakoko eni sofo ajegun wa lodo baba agba baba agba wa ni number 20 amoka street dele ara bus stop off abanoje road ikotun lagos state ero bani soro won 08068216859 le kan si 08068216859 de ro nke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
4: gbogbo apata la mo wi pe alafia on lo se pataki lo se koko eda to wa laye ti o ni alafia ara bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori eto leni baba wa e ba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
5: oruko mi ni baba agba teni begi loju ilu maka onisegun bile to nfe we ati gbo so mara ile ore mo ki gbogbo awon baba mama atawon aburu wa pe a o ni faisan lugba
6: a wa ni number 20 amoka street dele ara bus stop off abaranje road ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859 08068216859
5: lori awon aisan kan si keji ta man soro ni pe ni aisan nu san tabi wo to ni awo ka be aromolegun mo ni ki lopolopo to ma nfa to di pe lomi o ma to ma nfa bo se rin 30 dogun oni pe opolopo mi to ti suburi abe to ti ni jamba moto ri abe to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon nkan lo le se okun fa wahala to le fa pe ki ati rin ki o dogun ki ati bere sagua ko di oran mo ni wo to ba tin ri apere pe boya ara nro mi apariro ese kikan elomi o ma rin lo ba iba to ma bo lese ti o fe jabo to ba tin lawon apere tete ma wi gaisan tabi arun lo nbo nu agbo ara re ni ati rin o dogun ibadi ko ma buo so ni gbogbo igba kati rin o dogun ke ti o ma pariwo kaya o ma lu pipipi elomi aya re o ma ja ni elomi apaka ara lati okede sale ni okuta ita elomi ga gbogbo nkan no ma ma se pipipi nu agbo ara to ba tin lawon nkan bayi
6: a wa ni number 20 amoka street dele ara bus stop off abaranje road ikotun gbogbo bi te ba tin bo te ba ti de ikotun roundabout ewo marwa to n lo se abaranje road tabi te ba n gbo ko bo abaranje road ni ke bere e bo le ni dele ara bus stop apo to yen le ya si number 20 amoka street dele ara bus stop off abaranje road ni lu ikotun lekun
7: baba agba te ni be bi lodi ni ke ma so pe ikotun gima irewesi okan ni won gbe be e koko toju irewesi okan yin na ke gbera faru bayi pe ikotun ya lodo baba agba te ni be bi lodi ni number 20 amoka street dele ara bus stop off abaranje road ni lu ikotun e ba ti de ikotun
5: ero bani soro te le fi pe mi
6: 08068216859 08068216859
5: eyin na ma bo gan mi ya fi ji iroyin o ta foju ba awon mi o ti e lawo fe logun bile mo so be e ma so be owo ti wo fi ngbale omo ye owo to nsan lodun ti ile to gba to dress inu e ndagu ara re njo toju e te ba wa de ma ni na line ma ba so pe na line baba agba te ni be lojo ba ti de nta ko ma fun e to ba ti lo nu agu ara mo lo ogun ko ti se o tin be iwo na danwo ko ma bo
6: a wa ni number 20 amoka street dele ara bus stop off abaranje road ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859
5: ìwọ dáti ní gbogbo fún bóyá ọrin wọnkúwọnkú ọrin ọ̀ǹtẹ̀ kòlùbà ẹlòmí etí ẹ̀ máa pariwo ni ẹlòmí bí ṣe rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé má ṣe rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú àbẹ́gbẹ́ karanku tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
6: ní number 20 amoka street dele ara bus stop off abaranje road ikotun.
5: lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa má jẹ́ kí tí ẹ ò di bẹ́ẹ̀ tó bá ti rápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
7: máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
6: a wà ní number 20 amoka street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
1: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
8: Gbogbo adugo to ba tin gbo wa bayi, de te ma bo lodo baba agba, lori ati ni dogun ni, ati segbanse doran ni. E te lomi ti ba po lo nsanu wa, to ba gbe wa gbowo ka to se igbanse ni, be se n gbo mi, pa de le mechanic ni, elomi e ni le ba soro. Nítorí pẹ́ lómi ò lè náwó ságbà rẹ̀ àfi oríṣi kò sí ta ní kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ máa bọ̀ gbogbo ẹyin dẹ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lọ́run ṣe máa kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó o tó gbéra lé ni tọba ti rà pẹ̀rẹ̀ pé bóyá ọ̀run mi bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹ a ṣe ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní pàtí ìyàwó ò lè lọ ogun lónìí ogun la ọmọ ní ọlọ́run bó ṣe já ogun à ń gbé ní ṣùgbẹ́nìtọ̀ à ń gbé ní ṣùgbẹ́nìtọ̀ àmì rí o à ń dì má gidi mọ́ ẹ̀ka tó rìn ọlọ́run lè jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń wojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀ sí.
6: Number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
8: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
8: Ẹ tètè kọ́ lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹun parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí tewétegbò tí ó mú kára yín ó ṣe kébékébé ṣàgbàdéwé márúgbóta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ìlú màká oníṣègùn ìbílẹ̀ tó ń fi wí àtegbò sọmara yín lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin ló rí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀ mọ̀ pé lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀rí tá a máa ń sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́ra wa àwọn tí wọ́n jù jọ ìran náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kara ń ronú ni tọ́ bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara.
6: Ní number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
9: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún torí lómi máa sọ pé Ìkọ̀tún jìnà o.
7: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná kẹ́ ẹ gbéra fàáyò báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ dí lójú.
8: Kí ló ń dọ̀ láàmú kí ni ìwọ ti náwó náwó náwó lérí àìsàn agbẹnilówó ọlọ́mọjàárì ogun wàhálà yà ń lu pìpìpì àyìn tó ẹjọ́bìnrin ń létẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá àwọn alẹ́ àbí wọn ò sọ̀rọ̀ pọ̀ obìnrin ni gbogbo tọkùnrin tóbìnrin ló ní ní tàǹsọ yìí o ṣùgbọ́n ìwọ tó bá ń wá wojú ọlọ́run tó ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kàn sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tọba ti dé lórí gbogbo nǹkan kọ́ láà lè má fẹnu bà gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ ni tó ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀pá ẹ̀sà àtàrùn tó àti ti bímọ máa bọ̀ sí.
6: Number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
8: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bọ ò ní sọ wá dẹni tí ó máa tiro a tó ń ṣe àòfin wọn ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ tẹ́ ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdánárí lóríṣiríṣi tíná ti gbogbo ara ó máa ń fa kíṣa ara àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà alẹ́ tó bá ti fa ti ẹ̀wọ̀ tètè máa bọ̀ ṣàgbàdéwé márúgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ tó bá ti dé gan-an ẹ̀wọ̀ náà ni bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ kí n gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ̀lú Èkó àbí Ìbàdàn ńjọ́ kejì ó ràn máa lọ pé ẹ lọ́ba ara wa tó bá ti dáa ni ilé wa ti fowó òye kò kọ lójú ẹ̀yin ẹ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ọdẹ ẹjẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
6: Ní number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
8: Ẹ wá kẹ́ wá jàǹfààní ewé àti gbọ̀ngàn ní afíjì ẹ̀yin náà dìde kẹ́ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹ lẹ́nu wahala ti da mu Oluwa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kan ara ku tai tai jenje ni bi ni ele wo si bi ni olodun oni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fefe buruku oni fe luwa orisirisi ona lo ngba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko tin da ti chairman to ba ti de eyin na o mo lori ba se bi ati ayewa tin to ba e ka si pe kilo fa ti leyi soju orun lo ti sele ni abi ngba te n lo ni kankan ba e pi te mo boya boya won le te ni mo to wa ti dagu ara to wa n baraje awon arun kan wa to je pe ma n baraje were were were ti o ma ba nu mi ara nu eje inu egungun olodun je kari sugba de yan ba ti wa ri eje ka tete gbegbe se ka mo pe odo baba agba se nbe di loju
6: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun
7: be baba agba te nbe di loju wa
6: ero ibanisoro wa 08068216859 08068216859
8: e ma let ina wa be ti de bi kan eyin e mu gbagbo yin dani e won ni bi na o ba tan la so e jiri tan le kan na e gba pe be ba ti ri mi lele te ba ti de bayi ogun ati wahala ataisan to na ilam o ti se lori awon kan ta n pariwo na ni ati so boya wo ti sise giri ojabo loke boya won ko pe ri ojabo elomi ba accident fun moto bi odun merin marun ko ni mo boya on fori abi nkin kankan gba bi kan a ma wa fa wahala ti damu nu agbo ara ngba to ba dojo waju bi e to ran yan bo se ma ri ni te yo ba wa mo a wa de arun sinu isan sinu egungun sinu omi ara sinu ejara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de tun se to banu to le je pe ofa o le je talabefe afefe buku ni feluwa
6: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol Ikotun gbo bi te ba tin bo te ba ti de ko to roundabout e wo maru to n lo se Abara Jerol tabi te ba n gbo ko bo Abara Jerol ni ke bere e bole ni Daily Ara bus stop apo to yen le yasi number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jerol ni lu Ikotun Leko
8: Ibe baba agba wa ero banisoro te le fi pe mi
7: 08068216859
10: Ha, ragbenro wa wa ra le.
11: I'm a born a profession.
10: O da, se won na ori ko se rin ni. Ori ton te koloba. O tun rin won ku won ku.
11: Ijo lo wa da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
12: Ma je ki o fojo pipe tabi awon isan to le fa ki ati gba pagbese o di ni rada owo le. Ori keri ki ara nro ni. Abo nwu ara tita, ara njani je. Kori o ma gbaye o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun abi egbe kara re nkuta itai lati oke dele. Ke yan ma rin ko dabi pe nkan ra lese. Bata ti bo lese elomi ko ni mo. Elomi a ma rin a ma ta gege bi ke Mario alora isan ti gbon ni lowo ti n dani wole ti finish esin baba gba te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jeru Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 waka do foju nu wo ka si fi ti ta wo
13: baba gba te ni begi loju se o po lo gbogi baba gba du ami
14: Eku dede akoko yi o oruko mi ni baba agba te ni bekilo ilu maka onisegun bile tun marugbo takebe asiri baba agba awon labo agba ni mara lotun lo si lori ice kankan si keji nlo ara boya ori apere pajapaja lo pajapaja lese eti pe pariwo pe en ma ri ko ba ta gege abi ko ba ri pe ori ore oloju ona ori ondoku elobi ati bere ki o se wahala fun ati gbadun ala ro di nira elomi egbe kara oku tai tai de sale ni gbogbo badi bubu so fe lomi ori pe pariwo je ni gbogbo ara apa wuwo ese wuwo awon apere yo da ti eje ba tin ni isoro ti sara ba tin ni isoro lo ma nfa wa la tube to ba ti ri awa ni number 20 Amoka Street
6: Daily Ara bus stop off Abara Jerol Ikotun
14: Leko ero ibanisoro wa ni 08068216859 08068216859 mo ni apere to ba ti ri to ti di pe ko se tan bi me mo pa isa ti arun ni afefe buruku oni fe lu wa ni rogun an gbe ni su an gbe ni
15: ṣùgbọ́n ẹni tó bá ti rí àìsàn ni o kẹ́gbẹ́ kara máa kúta ìta ó máa ń fa kíbẹ̀ òrò téèyàn nílé rìn téèyàn máa ṣe ẹsẹ̀ ni téèyàn máa rìn tó bá dàbí kó tẹ ìgbó àbó ń tẹ igun mọ́lẹ̀ eléyìí ò bọ́jú mu. Àṣírí bàbá àgbà àwọn kan ń pòwé bàbá àgbà àìlèṣe déédéé ọlọ́mọkùnrin sẹ́yìn ò máa ń pa ẹni wọ́n gíní dáa máa ń pẹ̀ bàbá tó bí àwa bàbá àgbàlagbà pátákó tó lọ ni ó ṣe fàájì tó ń dàgbà tó fi lọ ni àṣírí ewé àdìbò tó ń lò kan yin ẹnu gbọ́dọ̀ gbọ́ yẹn lálẹ́ báyìí láàárọ̀ ọjọ́ kejì bá ìyàwó rẹ̀ ó bá ní akasalika ń bọ́ lé léwà bẹ́ẹ̀ tó tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ là ń pariwo lórí afẹ́fẹ́ ẹ̀yin náà yọjú ẹ bèrè ẹ̀.
16: A wà ní nọmba 20 Amoka Street.
17: Délé Ara Bus Stop off Abaraje Road Ikọ̀tún.
15: Lẹ́kọ̀ọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0800-68-58-9. Ìbí dogun ni gbajagbaja lọwọ lẹsẹ àyàlúlù pipipipi orí ń pariwo ni etí ń pariwo ni nǹkan rìn káàkiri ara ni àti ṣe gbẹ̀sẹ̀ dogun ni àti ṣe ẹ̀yọ́ ló dọ̀ràn ni ìwọ́dẹ mọ̀ pé mímí ẹbọ ṣe mí ìgò jọ ti bó ṣe mí tẹ́lẹ̀ kí ló fà á jáde wá fún ewé àtegbò tó lè kókó onú ẹ tí wọn náà mọ̀ wípé náà láyọ̀ sí bẹ̀ náà tú lélẹ̀ àti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́
16: ní nọmba 20 Amoka Street.
17: Délé Ara Bus Stop off Abaraje Road Ikọ̀tún.
15: Tọrọ ìbáde sọ̀rọ̀ 0800-68-21-6859. Ìwọ náà wà máa ń lè náà láàyè. Mo máa ń ní ògùn tẹ ní lẹ́gẹ̀ mọ́tò dànù nítorí pé ewé àtegbò ju àwọn lọ. Gbogbo alàbọ̀pẹ́ ń jẹ ewé wọ́n ń jẹ̀ fọ́. Tí wọ́n náà bá ráǹfààní láti ṣe é jẹ́ ló lé ẹ̀tọ́ sí àtegbò jẹ. Ó ti dọbẹ̀ àìsàn ti kúrò lára ó ti tú ọ lẹ̀. Ẹ̀yin bẹ́ẹ̀ lárúgbó lẹ̀ márúgbó yín jáde ẹgbẹ́ wọn wá kán lè ta kébékébé.
16: A wà ní nọmba 20 Amoka Street.
17: Délé Ara Bus Stop off Abaraje Road Ikọ̀tún.
15: Lẹ́kọ̀ọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0800-6821-6859. Ẹ̀yin bàbá àgbà tẹ ò péré títí tán náà àti ṣe déédé. Ẹ kàn sí wa kẹ́ni ìdánwò kan yẹn. Adùn lóyún ẹyọ ojú sí wa. Ẹ kán ẹnu kẹ́wò láàrin ìjọ sẹ́lẹ̀ wà ní ògbòrò èkó náà tẹ́lẹ̀ bó ṣe ní mo sọ yìí. Àyàlá fọwọ́gbà ti ṣègùn gbogbo tó bá ti ti ń dàrú láàmúnú àgọ́ ara àti ìlú lógún ni àti sọ̀rọ̀ lójú ọ̀rọ̀ tẹnu àwọn tí ń lọ ni ẹgbẹ́ karankú tàìta ni àìsàn àti àrùn ni.
16: A wà ní nọmba 20 Amoka Street.
17: Délé Ara Bus Stop off Abaraje Road Ikọ̀tún.
15: Lẹ́kọ̀ọ́
17: Délé Ara Bus Stop yẹn tẹ bá ti ń bọ́ lẹ́ńbẹ̀ ẹ wu apá ọ̀tún yín oyè fúgà bus stop méjì ló wà ń bẹ̀ ẹ wọlé sínú ẹ̀ ìbẹ̀lẹ̀ máa gbàdé ọ̀dọ̀ wa 0806821-6859 0806821-6859.
15: A ò ní ṣáìsàn táìsàn fi tẹ́lẹ̀.

0: atẹgọtọ yin fẹ jẹ orúkọ mi la kọ o ti gbogbo aye mọ si baba gbọ ara olotu sara isa ni waya re da
1: ose nera ti lo lowo lofisi wa si tẹsi waju tori pe ebe po won ni ka fojo kun ṣugbọ ojo pelete na la fi kun
0: ediwo lori awon ogun ti ti le se wa jade odun ni wa nibi ka fi ewe atẹgbo se itoju fawon omo eniyan ti olorun si fun wa se arun sara ni ka le mi boju to ati mu ko dogun ati bere ko dijagba ka duro ka ma le duro ka bere ka ma le bere gbadun pajapaja owo pajapaja ese ara kuku ta itai tabi ko dabi pe ko si eje ninu ese tabi gbogbo ara mo kan si baba gbo ara laye atijo awon baba wa won ki lara pa be ni wo ilarun ese dudun arun sara ta soro bayi a ma so kunrin be la ma so birin opo lo ti lo kaakiri opo ti lo risirisi ogun to ti fe so lomi ijo onisegun be ni ko ri ona abayo ma so ireti irenu to ba de a fo ni ajegun ti o ma je kogun ma sise lara re agbonu oru to wa nile ti awon baba wa ma fi koju gbogbo itin pa nja isan isara lese tese to ba ti logbe mi akowo ni won ma sise ina gbo ara re opo ko le ri busa meji isara ma fa so ko ma nu mi di arupo osan gaga ijo fun ya bayi ko ma bo lati wa je anfani ose lera ti lo lowo lowo
1: ni number 13 akinwale street off the mosalako ogba bus stop ogba ijeja ribo eko bi
0: lati ago mejo aro dago mefa ro le lojojumo o si le fe pe mi 08037 93 38 08 ẹyin dúdún ibara àdíríro ó ìsàn ìsàn ara wọ̀nyí àwọn mẹ́pẹ́ láwọ́ká ságun ságun tàbí làkúrègbè tí àìsàn ìsàn ara yìí bá lágbára tán ó lè fa àtẹlẹsẹ̀ dídùn kíkan tàbí ráṣẹ̀ráṣẹ̀ tàbí àìrí oorun sùn tí ó ti wá fa orí fífà àbàdì fún ẹlòmíì tàbí kó máa rẹ èèyàn láti mú ara títa ara jíjá jẹ ìkẹyìn káàkiri agbára ẹlòmíì apá kan ẹsẹ kan ní tẹlòmíì tí a pè ní àrùn rọpárọsẹ tàbí àrùn atẹgùn atẹgùn burúkú kò ní fẹ lùwà o ẹja mójútó ra wa torí díẹ díẹ òun làwọn kiní máa ń bẹrẹ tí ẹ bá dé a ó ṣe àyẹwò fún yín pẹlú ẹrọ àyẹwò gbàlódé tí ó máa sọ ibi táwọn nǹkan wọnyí lúgọ sí nígbà gbọ ara rẹ ara wọn kan tí máa ń fa àrùn sára ni kí ènìyàn máa tọ látọjù tí ó máa tọ séréséré tàbí kó máa tọ títọ ìmọjáde dáadáa tá a mọ sí ìṣẹtọ bẹẹniyàn bá ní àrùn tọ sídà a máa ṣàkóbá fún iṣan ara bẹẹni bẹẹniyàn bá ní àrùn òkú àtọ sí ọjọ tó ti pẹ a máa ṣàkóbá fún iṣan ara bákan náà ẹni tí ó ní ìfúnpá gíga a máa ṣàkóbá fún iṣan ara tí ó máa fà á kí etí máa pariwo tàbí kí ẹgbẹ ara kan máa ró tàbí kó wúwo tí iṣan ara ìbálágbára tán ó lè kó bá ìríran ènìyàn ọlọ́run kò ní gba òde ọ̀sán lọ́wọ́ wa bí kó máa rí kùrukùru tàbí kó máa rí bí ọyẹ tàbí ẹlòmíì orin tó súnmọ́ kò ní rí tó jìnà sí tó bá rí tó jìnà sí kò ní rí nǹkan tó súnmọ́ iṣan ara yìí oní ti ń gbà ayẹ tó fi wá lọ kó bá ojú iṣan ni wáyà tí ọlọ́run fi so gbogbo àgọ́ ara wa papọ̀ tó bá gbé yẹ̀jẹ̀yẹ̀ díjẹ̀ sí ara ọmọkùnrin tán ó lè fa ìdákọ́lẹ̀ fún ọlọ́mọkùnrin ṣe ká súná sigasiga tàbí kí nǹkan ọmọkùnrin kéré sọ́jọ́ orí rẹ̀ tètè dídé fúyà báyìí kọ́ ọkàn sí bàbá gbọ́ ọ̀rà olótú sára.
1: ní nọmba 13 akinwale street off the mosalako ọgbà bus stop ọgbà ìṣẹjà ribe èkó bí.
0: pèmí bẹ́kúnrẹ́rẹ́ àlàyé 08 0 93 38 08 0 08 0 08 0 08 ẹ má tàgbé pé ọ̀sẹ̀ ẹlẹ́yà tí ń lọ lọ́wọ́ yìí kò ní pẹ́ parí ọ́ má jẹ́ kí àrùn sára sọ darúgbọ́ ọ̀sán gangan a ó máa retí yín ọlọ́run ò ní fi àlàáfíà jẹ́ wá níyà ó dàbọ̀.